0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lórúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè, ẹ ṣídìí lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa, kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹ ara rẹ wò. Orí wípé Ọlọ́run ti ṣe fún ọ, ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹ ara rẹ wò, iṣẹ́ ìyanu àánú ni. Kì í ṣe wípé bóyá nìkan kan lẹ́tọ́ sí, ó tọ́ àbí ó yẹ, tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣídìí. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ni kí o yí ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró de ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bà á tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dà, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, àpàwọ́run, amú wọn kúrò, gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú, tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn, ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídìí, ó ní láti ṣídìí. A gbàgbọ́ wípé ẹ ti ṣe é. A gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

a ń retí wọn ẹ máa mú wọn jáde bọ̀. Láti gbọ̀ngàn kẹta ẹ máa mú wọn jáde bọ̀, gbọ̀ngàn karùn-ún ẹ máa mú wọn jáde bọ̀, ìkẹrin ẹ máa mú wọn jáde bọ̀.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún un wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: Efeseli ìkíní ti Paul Apostoli sí Timotiu, orí ìkíní. Paulu, Apostoli Kristi Jesu, gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa àti Kristi Jesu ìrètí wa, sí Timotiu, ọmọ mi tòótọ́ nínú ìgbàgbọ́, oore ọ̀fẹ́, àánú, àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Kristi Jesu Olúwa wa. Bí mo ti gbà ọ́ níyànjú láti jókòó ní Éfésù nígbà tí mo ń lọ sí Makedonia, kí ìwọ kí ó lè pàṣẹ fún àwọn kan kí wọn kí ó má ṣe kọ́ni ní ẹ̀kọ́ mìíràn, kí wọn má sì ṣe fiyè sí àwọn ìtàn lásán àti ti ìran tí kò ní òpin, èyí tí máa mú ìjìyàn wá dípò iṣẹ́ ìríjú Ọlọ́run tí ń bẹ nínú ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni mo ń ṣe ní ìsinsìnyí, ṣùgbọ́n òpin àṣẹ náà ni ìfẹ́ láti ọkàn mímọ́ àti ẹ̀rí ọkàn rere àti ìgbàgbọ́ àìṣẹ̀tàn wá láti inú èyí tí àwọn ẹlòmíràn ti yapa kúrò, tí wọ́n sì yà sápá kan sí ọ̀rọ̀ asán. Wọ́n fẹ́ ṣe olùkọ́ òfin, òye ohun tí wọ́n ń wí kò yé wọn tàbí ti ohun tí wọ́n ń tẹnu mọ́. Ṣùgbọ́n àwa mọ̀ pé òfin dára bí ènìyàn bá lò ó bí a ti lo òfin, bí a ti mọ èyí pé a kò ṣe òfin fún olódodo bí kò ṣe fún àwọn aláìlófin àti àwọn aláìgbọ́ràn, fún àwọn aláìwà bí Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀, fún àwọn aláìmọ́ àti àwọn ẹlẹ́gàn, fún àwọn apababa àti àwọn apàìyá, fún àwọn apànìyàn, fún àwọn àgbèrè, fún àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, fún àwọn ajé ènìyàn tà, fún àwọn èké, fún àwọn abúra èké, àti bí òmíràn bá sì wà tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó yè kooro. Gẹ́gẹ́ bí ìrere ti ògo Ọlọ́run olùbùkún tí a fi sí ìtọ́jú mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi ní agbára àní Kristi Jesu Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ ọ̀rọ̀ òdì lẹ́ẹ̀kan rí àti onínúnibíni àti eléwu ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é ní àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wá sì pọ̀ rí kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jesu. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jesu wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí àánú gbà pé lára mi bí olórí ni kí Jesu Kristi fi gbogbo ìpamọ́ra rẹ̀ hàn bí àpẹẹrẹ fún àwọn tí yóò gbà á gbọ́ sí ìyà ìnípẹ̀kun nígbà ìkẹyìn. Ǹjẹ́ fún ọba ayérayé, àìdíbàjẹ́, àìrí, Ọlọ́run kan ṣoṣo ni ọlá àti ògo wà fún láé àti láéláé. Àmí. Àṣẹ yìí ni mo pa fún ọ, Timothy ọmọ mi, gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ wọn ni tí ó ti ṣáájú lórí rẹ, pé nípa wọn kí ìwọ kí ó lè máa ja ogun rere, máa ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere, èyí tí àwọn ẹlòmíràn tanù kúrò lọ́dọ̀ wọn tí wọ́n sì rí ọkọ̀ ìgbàgbọ́ wọn nínú àwọn ẹni tí Himeneu àti Alexanderu wà, àwọn tí mo ti fi lé Sátani lọ́wọ́ kí a lè kọ́ wọn kí wọn kí ó má sọ̀rọ̀ òdì mọ́.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí á dìde dúró.
3: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn láradá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

0: Epistele ekini ti Paulu Apostoli si Timotiu, ori ikeji. Nitori na mo gba yin niyanju saju ohun gbogbo pe ki a ma bebe, ki a ma gbadura, ki a ma sipe ati ki a ma dupe nitori gbogbo eniyan. Fun awon oba ati gbogbo awon ti o wa ni ipo giga, ki a le ma lu aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi Olorun ati iwa agba. Nitori eyi dara, o si se itewogba niwaju Olorun Olugbala wa. Eni ti o fe ki gbogbo eniyan ni igbala ki won si wa sinu imo otito. Nitori Olorun kan ni nbe, oni laja kan pelu laarin Olorun ati eniyan. Ohun papa eniyan, ani Kristi Jesu, eni ti o fi ara re se irapada fun gbogbo eniyan, eri ni akoko re. Nitori eyi ti a yan mi se oniwaasu ati aposteli, otito ni emi so, emi ko seke, oluko awon keferi ni igbagbo ati otito. Nitori na mo fe ki awon okunrin ma gbadura nibi gbogbo, ki won ma gbe owo mimo soke ni aibinu ati ni aijiyan. Be gege ki awon obirin ki o fi aso iwontunwonsin se ara won ni oso pelu itiju ati iwa ere koja, ki se pelu irun dide ati wura tabi piali tabi aso olowo iyebiye, bi ko se pelu ise rere eyi ti o ye fun awon obirin ti o je wo iwa bi Olorun. Je ki obirin ki o ma fi idakeje ati iteriba gbogbo ko eko, sugbon emi ko fi ase fun obirin lati ma ko ni tabi lati pase lori okunrin, bi ko se pe ki o dakeje. Nitori Adamu ni akoda, leyin na Efa. A ko si tan Adamu je, sugbon obirin na nigba ti a tan o subu sinu ese, sugbon a o gbala nipa ibimo re bi won ba duro ninu igbagbo ati ife ati iwa mimo pelu iwa aire koja.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistele ekini ti Paulu Apostoli si Timotiu, ori iketa. Otito ni oro na bi enikan ba fe oye bishopu ise rere ni o nfe. Nje bishopu je alailegan, oko aya kan, olusora, alaire koja, oniwa yiye, olufe alejo sise, eni ti o le se oluko, ki o ma je omuti tabi onija tabi oloju kokoro bi ko se onisuru, ki o ma je onija tabi olufe owo, eni ti o kawo ile ara re girigiri, ti o mu awon omo re teriba pelu iwa agba gbogbo. Sugbon bi eniyan ko ba mo bi a ti se ikawo ile ara re, ohun ati se le toju ijo Olorun, ki o ma je eni titun, ki o ma ba gberaga, ki o si subu sinu ebi esu. O si ye ki o ni eri rere pelu lodo awon ti nbe lode, ki o ma ba bo sinu egan ati sinu idekun esu. Be gege ni o ye fun awon diakoni lati ni iwa agba, ki won ma je lenu meji, ki won ma fi ara won fun waini pupo, ki won ma je oloju kokoro, ki won ma di ohun ijinle igbagbo mu ni okan funfun, ki a si ko wa ide awon wonyi daju pelu. Nigba na ni ki a je ki won je oye diakoni bi won ba je alailegan. Be gege ni o ye fun awon obirin lati ni iwa agba, ki won ma je asoro eni leyin bi ko se alaire koja, olooto ni ohun gbogbo. Ki awon diakoni je oko obirin kan, ki won ki o kawo awon omo won ati ile ara won daradara. Nitori awon ti o lo oye diakoni daradara ra ipo rere fun ara won ati igboya pupo ni igbagbo ti nbe ninu Kristi Jesu. Iwe nkan won yi ni mo ko si o, mo si reti ati to wa ni lolo. Sugbon bi mo ba pe ki iwo ki o le mo bi o ti ye fun awon eniyan lati ma huwa ninu ile Olorun ti se ijo Olorun alaye, ọwọn ati ipele otito, lai siye meji titobi ni ohun ijinle iwa bi Olorun, eni ti a fi han ninu ara, ti a dalare ninu emi, ti awon angeli ri, ti a waasu re laarin awon orilede, ti a gbagbo ninu aye, ti a gba soke sinu ogo.
2: Epistele ekini ti Paulu Apostoli si Timotiu, ori ikerin. Sugbon emi n tenumo pe ni igba ikeyin awon miran yo kuro ninu igbagbo, won ma fiyesi awon emi ti n tan ni je ati eko awon emi esu. Nipa agabagebe awon ti n seke, awon ti okan awon ti kara won dabi eyi ti a fi irin gbigbona jo, awon ti n dani lekun ati gbeyawo, ti won se n pase lati ka ewo ounje ti Olorun ti da fun itewogba pelu ope awon onigbagbo ati awon ti o mo otito. Nitori gbogbo ohun ti Olorun dani o dara, ko si okan ti o ye ki a ko bi a ba fi ope gba, nitori a fi oro Olorun ati adura ya si mimo. Bi iwo ba ran awon ara leti nkan wonyi, iwo je iranse rere ti Kristi Jesu, ti a n fi oro igbagbo ati eko rere bo eyi ti iwo ti n tele. Sugbon ko oro asan ati itan awon agba obirin, si ma to ara re si iwa bi Olorun, nitori sise ere idaraya ni ere die. Sugbon iwa bi Olorun ni ere fun ohun gbogbo, o ni ileri ti aye isisiyi ati ti eyi ti n bo. Otito ni oro naa, o si ye fun itewogba gbogbo. Nitori fun eyi ni awa n se laala ati a si n jija kadi, nitori awa ni ireti ninu Olorun alaye, eni ti se olugbala gbogbo eniyan. pẹ̀lú ti àwọn tí ó gbàgbọ́. Nǹkan wọ̀nyí ni kí o máa pa láṣẹ kí o sì máa kọ́ni. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí o gan ìwé rẹ, ṣùgbọ́n kí ìwọ kí o jẹ́ àpẹẹrẹ fún àwọn tí ó gbàgbọ́ nínú ọ̀rọ̀, nínú ìwà híhù, nínú ìfẹ́, nínú ẹ̀mí, nínú ìgbàgbọ́, nínú ìwà mímọ́. Títí èmi ò fi dé, máa tọ́jú ìwé kíkà àti ìgbaniníyànjú àti ìkọ́ni. Má ṣe àìnáání ẹ̀bùn tí ń bẹ lára rẹ, èyí tí a fi fún ọ nípa ìsọtẹ́lẹ̀ pẹ̀lú ìfọwọ́lé àwọn àgbà. Máa kíyèsí nǹkan wọ̀nyí, fi ara rẹ fún wọn pátápátá, kí ìlọsíwájú rẹ kí ó lè hàn gbangba fún gbogbo ènìyàn. Máa ṣe ìtọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ. Máa dúró láì yẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí, nítorí ní ṣíṣe èyí, ìwọ ó gba ara rẹ àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìṣẹ̀lẹ̀ ìkíní ti Paul Apostle sí Timotiu, orí ìkarùn-ún. Má ṣe bá alàgbà wí, ṣùgbọ́n kí o máa gbà á níyànjú bíi bàbá, àwọn ọ̀dọ́mọkùnrin bíi arákùnrin, àwọn àgbà obìnrin bíi ìyá, àwọn ọ̀dọ́mọbìnrin bíi arábìnrin nínú ìwà mímọ́. Bọ̀wọ̀ fún àwọn opó tí ṣe opó ní tòótọ́, ṣùgbọ́n bí opó kan bá ní ọmọ tàbí ọmọ-ọmọ, jẹ́ kí wọ́n tètè kọ́ àti ṣe ìtọ́jú ilé àwọn tìkára wọn, kí wọn kí ó sì san oore àwọn òbí wọn padà, nítorí pé èyí ni ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ǹjẹ́ ẹni tí ṣe opó ní tòótọ́, tí ó ṣe onìkan, a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run, a sì máa dúró nínú ẹ̀bẹ̀ àti nínú àdúrà lọ́sàn-án àti lóru. Ṣùgbọ́n ẹni tí ó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ, ó kú nígbà tí ó wà láàyè. Nǹkan wọ̀nyí ni kí ìwọ kí o sì máa pa láṣẹ, kí wọn kí ó lè wà láì lẹ́gàn. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá pèsè fún àwọn tirẹ̀, pàápàá fún àwọn ará ilé rẹ̀, ó ti sẹ́ ìgbàgbọ́, ó burú ju aláìgbàgbọ́ lọ. Má ṣe kọ orúkọ ẹni tí ó bá dín ní 60 ọdún sílẹ̀ bí opó tí ó ti jẹ́ obìnrin ọkọ kan, ẹni tí a jẹ́rìí rẹ̀ fún iṣẹ́ rere, bí ó bá ti ń tọ ọmọ rí, bí ó bá ti ń gba àlejò, bí ó bá ti ń wẹsẹ̀ àwọn ènìyàn mímọ́, bí ó bá ti ń ran àwọn olùpọ́njú lọ́wọ́, bí ó bá ti ń lépa iṣẹ́ rere gbogbo. Ṣùgbọ́n kọ àwọn opó tí kò dàgbà, nítorí pé nígbà tí wọ́n bá ti ṣe ìfẹ́kùfẹ́ lòdì sí Kristi, wọn á fẹ́ gbéyàwó, wọn á di ẹlẹ́bi, nítorí tí wọ́n ti kọ ìgbàgbọ́ wọn ìṣáájú sílẹ̀, àti pẹ̀lú wọ́n ń kọ́ láti ṣe ọ̀lẹ, láti máa kiri láti ilé dé ilé. Kìí ṣe ọ̀lẹ nìkan, ṣùgbọ́n onísọkúsọ àti olófòfó pẹ̀lú. Wọn a máa sọ ohun tí kò yẹ. Nítorí náà, mo fẹ́ kí àwọn opó tí kò dàgbà máa gbéyàwó, kí wọ́n máa bímọ, kí wọn kí ó máa ṣe alábòjútó ilé, kí wọn kí ó má ṣe fi àyè sílẹ̀ rárá fún ọ̀tá náà láti sọ̀rọ̀ ẹ̀gàn. Nítorí àwọn mìíràn ti yí padà kúrò sí ẹ̀yìn Sátani. Bí obìnrin kan tí ó gbàgbọ́ bá ní àwọn

0: di ojú ṣáájú láì fi ègbè ṣe ohunkóhun. Má ṣe fi ìkánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni kí o má sì ṣe jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn. Pa ara rẹ mọ́ ní ìwà funfun. Má ṣe máa mu omi nìkan, ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nítorí inú rẹ àti nítorí àìlera rẹ ìgbàkúùgbà. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́ tí àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni iṣẹ́ rere wà tí wọ́n hàn gbangba, àwọn irú mìíràn kò sì lè farasin. Epístélì kínní ti Paul Apostle sí Timotheo, orí ìkẹfà. Kí gbogbo àwọn tí í ṣe ẹrú lábẹ́ ìrú máa ka àwọn Olúwa tí ó ni wọ́n yẹ sí ọlá gbogbo, kí a má baà sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run àti ẹ̀kọ́ rẹ̀. Àwọn tí ó sì ní Olúwa onígbàgbọ́, kí wọ́n má ṣe gàn wọ́n nítorí arákùnrin ni wọ́n, ṣùgbọ́n kí wọ́n túbọ̀ máa sìn wọ́n nítorí àwọn tí í ṣe alábàápín iṣẹ́ rere wọ́n jẹ́ onígbàgbọ́ àti olùfẹ́. Nǹkan wọ̀nyí ni kí o máa kọ́ni, kí o sì máa fi gbani níyànjú. Bí ẹnikẹ́ni bá ń kọ́ni ní ẹ̀kọ́ mìíràn tí kò sì gba ọ̀rọ̀ tí ó yè kooro, àní ọ̀rọ̀ Jésù Kristì Olúwa wa, àti ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run, ó gbéraga kò mọ nǹkan kan bí kò ṣe ìfẹ́ èèyàn jíjà àti ìjà ọ̀rọ̀ nínú èyí tí ìlara, ìjà, ọ̀rọ̀ búburú àti ìrò búburú ti wá. Ọ̀rọ̀ ayípo àwọn ènìyàn ọlọ́kàn èrí tí kò sí òtítọ́ nínú wọn, tí wọ́n ṣe bí ọ̀nà sí èrè ni ìwà bí Ọlọ́run. Yẹra lọ́dọ̀ irú àwọn wọn ni, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni, nítorí a kò mú nǹkan wá sí ayé, bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. Bí a bá sì ní oúnjẹ àti aṣọ, ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́run a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kúfẹ́ púpọ̀ tí ń panilára, irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé. Nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ń búburú gbogbo, èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gun ara wọn ní ọkọ̀. Ṣùgbọ́n ìwo ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí, kí o sì máa lépa òdodo, ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù. Máa já ìjà rere ti ìgbàgbọ́ di ìyà ìnípẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí, tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run tí ń sọ ohun gbogbo di ààyè àti níwájú Jésù Kristì, ẹni níwájú Pọ́ntíù Pilátù tí ó jẹ́rìí ìjẹ́wọ́ rere, kí ìwọ kí o pa òfin mọ́ ní àìlábàwọ́n, ní àìlẹ́gàn, títí di ìfarahàn Olúwa wa Jésù Kristì, èyí tí yóò fi hàn ní ìgbà tirẹ̀, ẹni tí í ṣe olùbùkún àti alágbára náà kan ṣoṣo, ọba àwọn ọba àti Olúwa àwọn Olúwa, ẹnì kan ṣoṣo tí ó ní àìkú, tí ń gbé inú ìmọ́lẹ̀ tí a kò lè súnmọ́, ẹni tí ènìyàn kan kò rí rí tí kò sì lè rí, ẹni tí ọlá àti agbára títí láyé ṣe tirẹ̀. Àmì kìlọ̀ fún àwọn tí ó lọ́rọ̀ ní ayé ìsinsìnyìí, kí wọ́n má ṣe gbéraga, bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ àìdánilójú bí kò ṣe lé Ọlọ́run alàyè tí ń fi ohun gbogbo fún wa lọ́pọ̀lọpọ̀ láti lò. Kí wọn kí ó máa ṣore, kí wọn kí ó máa pọ̀ ní iṣẹ́ rere, kí wọ́n múra tán láti pín fúnni, kí wọn kí ó ní ẹ̀mí ìbákẹ́dùn, kí wọn kí ó máa to ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ara wọn de ìgbà tí ń bọ̀, kí wọn kí ó lè di iyè tòótọ́ mú. Timotheo, ṣọ́ ohun nì tí a fi sí ìtọ́jú rẹ, yà kúrò nínú ọ̀rọ̀ asán àti ìjiyàn ohun tí à ń fi èké pè ní ìmọ̀, èyí tí àwọn ẹlòmíràn jẹ́wọ́ rẹ̀ tí wọ́n sì ṣìnà ìgbàgbọ́. Kí orí ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú rẹ. Àmì. Èyí ni òpin Epístélì kínní ti Paul Apostle sí Timotheo.
1: This CLM Radio, your spiritual warfare is our concern.
2: Kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì, tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tí ó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú oògùn nínú àpò rẹ.

pẹ̀lú ìgbàdí nídìí rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ. Ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé. Ìwọ náà bá gbé bíbélì, ò ń sáré bọ̀. Mo ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni. Àwọn dípà wọ́n gbé tuntun dé o. Wọ́n ní kí a ká lọ. Èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú oògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé bíbélì, òde. Ọlọ́run wá ní ta nìyí? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lé e jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Àwọn áńgẹ́lì wà bí wọ́n mọ̀ ọ́. Jésù wà bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó-mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ́ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jù ú lẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé, nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀. Wọ́n á kó wọ̀. Ìgbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé. Lórí bàtà ẹ, gbèsè. Ìró ẹ, gbèsè. Bùbá ẹ, gbèsè. Ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde. Jésù Kristì tá a bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ẹ̀. Ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣe ìkórè, ìgbéraga, ìgbèsè. Wọ́n la ń ṣe bàsá, ìgbèsè. Àfẹ́sìnkú, ìgbèsè. Àbímọ, ìgbèsè. Láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́, onígbà tó wá. Láti fi ara hàn níwájú mi, tẹ́lẹ̀ ó béèrè yí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun, kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó béèrè yí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Èwo lọ̀rẹ́ asán? Owó tó wà lápò ẹ, náírà 5, mo fẹ́ fún Ọlọ́run. Òjì 100 náírà. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san 10%. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì, èyí tá a rí he, tó yẹ ká dá padà fóní nǹkan, olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè, o fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o, ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn, ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ. Ẹ wá sanwó gbogbo owó olè, èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe, tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́. Gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè,
wọn kò wá sí ilé ọlọ́run. Owó tẹ́tẹ́, wọn kò wá sí ilé ọlọ́run. Owó contract, èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà, a kò wá sí ilé ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí, táwa mutí. Owó ọtí tó ṣẹ́kù, a kò wá sí ilé ọlọ́run. Ìjó yẹ ọ̀lápèjúwe, ìlú àtẹ́wọ́, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Àwa wá àfẹ́ràn ọlọ́run, àásàn dá mẹ́wàá, àádáwọ́ rẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa? Ó níta ni ó béèrè yìí lọ́wọ́ yín. Ó ní ẹ má mu ọrẹ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka Bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín? Ṣé wọn kò ka Bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi, ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ní àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀. Tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì, wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun ó pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. A sàn gba àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣóoru. Síbẹ̀síbẹ̀, àdúrà ọgbà, ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Làbádi Sọ́ọ̀lù kejì, lani Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó tí kú tán, nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà, pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù, àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù, ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri. Níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán? Ìjọ ti ń sáré. Níbo ló mọ̀? Ní agbègbè Ìjẹ̀bú, nítorí pé ọ̀tá ò kúrò. O dẹ̀ ti gbàdúrà, o ti gba àwẹ̀. Omi àdúrà, o ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni, béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà, ò bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àdúrà ọgbà, ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́, tí àdúrà ò sì jẹ́, àwọn bàbá àsàlẹ̀, àwọn balógun, àwọn ẹlẹ́bọ lóògùn, wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí, èyí tí ìbá fi ronúpòwàdà, kò ronúpòwàdà. Ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́. Ó kú sínú ẹ̀ṣẹ̀. Ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba, ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́, àbá ètò ní lọ́wọ́, àbá jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìn rere. Ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé
ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ níbẹ̀. Ní Aesaiah orí 69. Láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí ọwọ́ Olúwa kòkòrò láti gbani. Bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ló pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín, tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀. Àti ìka yín fún àìṣedédé. Ètè yín ń sọ èké. Ahọ́n yín ń sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n ń sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ni gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe, pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yìí ò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà. Ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run ń tẹnu mọ́ ọ fún wa. Èrò wọn, èrò ibini. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì
gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀, ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀, mo ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ kẹrìnlá, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa, orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí ìkejìdínlọ́gbọ̀n, ẹsẹ̀ kẹtàlá, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé, ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí,
jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́ o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìnà. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18:20, wá nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí,
omo mi wa ninu egbe akorin yin ko si ohun ton fe se nibi ti mi o mo nipa e iyen ko la nso gba to mo nipa gbogbo e iro enu e iwa to wa ni gbese aye e ikorira ota to yan pelu enikan adie da mi logun nu ma fo leyin iwa igbesan to wa ngbese aye e nko iyen la nso nipa e pe bi o ba to olorun wa bi o ba fe tan ara re je bo ba fe popo to se fe padanu lojo ikeyin gba to ba gbo oro olorun wa se ti e sile wa si so fun olorun we pe mi o fe padanu o abare ni to fe padanu pe mi o fe popo lojo ikeyin ohun ti ki je keyan popo lojo ikeyin ki se kaadi ta fi se baptism fun wa itebomi bo je enikan la ni inajo awa papa eti ki je keyan popo ni pe akunle aso fo olorun tedun pelu okan to to wi pe ajewo ese wa se ko sile ba ti njewo ta nko ese sile ta si ngba olorun gbo wi pe o ran jesu lati ko ese wa lo be ni emi olorun lo wa njeri pelu emi wa wi pe adi omo olorun iwa wa yi pada ba ti ni ota tele ba ti yan ota tele ni ti akiki ife a wonu okan wa lo ife jesu ife olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele a ma wa kaakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo olorun lati di omo olorun yi a jewo ese wa ko sile a si gba jesu ni olugbala wa nitori o so wi pe awon ti o gba jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon iye awon ti o gba jesu awon le o fi agbara fun agbara yi ni iwe eri ti a ni wi pe a ni igbala awon ni o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi be ni ki se nipa ife ti eniyan bi ko se nipa ife ti olorun nigba ti a ba gba jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki olorun ki o fi eje jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun a de ba igbesi aye wa aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon loti la nsun tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo cinema ere awon elese awon ko ni bikan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo odi ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli odi ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti odi ki a ma so pe jo ori ibi tan pe ba mi ko sile odi ki oro olorun ki o di adun le enu re odi ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo tolorun e ko ona ese sile e wa jesu e si ni igbala odi pe ki o ma so eri re fun awon aledugbo fun awon nibi ise ti won ma so pe nigba wo ni lagbaja di oniwaasu iwo ko lo nse emi olorun to wa ninu okan e ni ki gbe je bi o ba ti di eni igbala ni emi olorun yen ni a ma so fun e pe so olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan wonyi nitori pe o ti di eni igbala iwa eni be
ni a se apejuwe ni orin sa orin Dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wipe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o sin le o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti nigbala mama wa nle mama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo feran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti ni gbala a ma so otito inu re eni ti ko fi ahon re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to ni gbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egun si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugbon a ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si ibi ara re ki no npe be eni to kunle to so wipe olorun pe titi ma fi oju mi ri jesu oro edibaje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun eni keni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni oni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wipe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o je je gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni gbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun nje wo yo gba were mesin be ni oni paul ori e baje e ko akoju ba lori je bon se nso fun to ajogun gbala ni e won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu o de ti di ta seju mo se nso fun awon to nlo sorun ni e sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ni iru nkan ninu iru nkan be ko si yi pada
Eni ti ko fi owo re gba ile awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gbatan a ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e onigbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba 100 lowo lagbaja 100 lowo lagbaja igba lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilolo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan onigbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso olo ma ma ko account kaakiri ise ko yen a ki ba onigbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe kata le kegbe pe jesu wi pe saanu fun mi emi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la majo dejoba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimokan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tan ra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe olorun awon oso ni o je kitemi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e olorun baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je ki n gbadun iwo papa fe gbadun eni to n dese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o jebi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fọlọrun pe ọlọrun mo jẹbi mo gbe ṣugbọn iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise lori omo aka kuro patapata a fi eje jesu christ we o tori pe johanu so fun wa pe wo odo agutan ọlọrun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori eni keni ti o ba kepe oruko oluwa le agbala bi o ba je kepe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele
kékpé. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán. Ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí. Ṣé ọwọ́ rẹ̀ mọ́? Ṣé ìwọ kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀? Ṣé irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ? Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara. Kí o má bàá pòfo. Kí o má bàá pàdánù ìjọba ọ̀run.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí ó rántí pátápátá kí o sì kàn wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

Yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ, tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí o, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, kúkẹ́ aláàánú ni. Olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà bí o bá gbàgbọ́. Ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò. O ti fún wa ní ọ̀rọ̀ rẹ, o sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágunlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí ẹ̀rùn áńgẹ́lì
ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopi abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun eni kokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kese nisisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni toto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asin be o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asin be o wi pe ihirere to

0: jẹ ìbùkún tí a ti ń pàdánù rẹ láti ẹyìn wá nítorí àìmọ̀kan wa, nítorí àìgbọ́ tìrẹ, nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo àwọn ìbùkún bí ìlera, bí ìwòsàn, àánú rẹ tó ti jìnà sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísinsìnyí bàtà ti bá Jésù dọ́rẹ̀, tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run, a ń bẹ̀ wípé gbogbo ìbùkún tí ó ti fà sẹ́yìn kúrò lọ́dọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, jẹ́ kí wọn kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo àlákàlà, orunkorun, iṣẹ́, àṣekára, láìrí èrè ní díẹ̀, owó tí a ń gbà sí ajáde àpò, ọ̀nà tó ń léwa ilẹ̀ tó ń nà wá, abẹ̀ wípé gbogbo ẹ̀ pátápátá lé wọn kúrò lẹ́yìn wa ní orúkọ Jésù. Láti ìsinsìnyí lọ, jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa, jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa, àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ tiwa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ìrìnkiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, à ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì, ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú, tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún un. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ, nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sí etí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé gbogbo Bíbélì pátápátá ni ó sọ.

kí àrọ kí ó fò fáyọ, kí ojú afọ́jú kí ó là, kí àwọn adití kí wọn kí ó gbọ́ràn, kí àwọn aláìsàn kí wọn kí ó di alára dídá ṣáṣá. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a ó fi ojú wa rí, a ó fi etí wa gbọ́ àwọn iṣẹ́ ìyanu tí ẹ ó ṣe, nítorí wípé a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Nínú Jeremiah orí kejìlélọ́gbọ̀n ni Olúwa ń béèrè ìbéèrè kan lọ́wọ́ wa, ṣùgbọ́n bí ó ti ń béèrè bẹ́ẹ̀ ni òun fúnra rẹ̀ ni ó tún fún wa ní ìdáhùn. Nínú Jeremiah orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, wò ó, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ìbéèrè tí Ọlọ́run bi ọ́ láṣálẹ̀ yìí nìyí wípé, ohun ọ̀ka wà tí ó ṣòro fún mi bí? Bí o bá wo ìgbésí ayé rẹ, bí o bá wo wàhálà tó dojúkọ, bí o bá wo àìsàn tí ayé pè ní kò gbóògùn tó wà ní ìgbésí ayé rẹ, bí o bá wo òkè ìṣòro tàbí òkè ìtìjú tí ó wà ní ayé rẹ, Ọlọ́run wa ń bi ọ́ wípé ní àṣálẹ̀ yìí ohun kan a wà tí ó ṣòro fún mi bí? Yẹ kí a wo ìdáhùn tí Ọlọ́run fún wòlíì Jeremiah ní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó ní, Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run ohun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, ó ní kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ nínú ayé mi. Kò sí ohunkóhun tí ó ṣòro fún Ọlọ́run nínú ayé rẹ, kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run nínú ẹbí rẹ tàbí lára àwọn ọmọ rẹ. Mo gbàgbọ́ wípé ní àṣálẹ̀ yìí kò sí ohun tí yóò ṣòro fún Ọlọ́run láti ṣe lórúkọ Jésù. Bí a bá mọ ẹnìkan tí ó mọ Ọlọ́run Baba dojúdojú, tí ó mọ ohun tí Ọlọ́run lè ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run pinnu láti ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run fẹ́ ṣe, mo gbàgbọ́ wípé Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, ó mọ Ọlọ́run, ó mọ agbára rẹ̀, ó mọ títóbi tó rẹ̀. Òní ó wá ń sọ fún wa nínú Matthew orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Jésù sọ fún wa, ó ní, ṣùgbọ́n Jésù wò wọ́n, ó sì wí fún wọn pé ènìyàn ni èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣeṣe. Bí o ti ń wo àwọn ìṣòro, àwọn àìsàn kò gbóògùn tí ó wà ní ayé rẹ, ní ara rẹ, ní àṣálẹ̀ yìí, máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run lọ, kí o sì máa rántí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣòro fún àwọn ènìyàn, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo nínú ayé rẹ yóò di ṣíṣe lórúkọ Jésù. Nínú Mákò orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún lójú kan náà, Jésù sì wí fún ọ pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Bí o bá gbàgbọ́ ní àṣálẹ̀ yìí, ó dájú wípé ohun gbogbo yóò di ṣíṣe ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù, nítorí wípé Olúwa lè wo gbogbo àrùn kò gbóògùn, gẹ́gẹ́ bí Ọlọ́run ti lè ṣe gbogbo kò ṣeé ṣe pẹ̀lú ènìyàn. Kò ṣeé ṣe ní ọ̀ràn àrùn ẹ̀tẹ̀ Námánì, ṣùgbọ́n Námánì gba ìwòsàn àti ìwẹ̀nùmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbàtí ó tẹ ara rẹ̀ bọ inú odò Jọ́dánì lẹ́ẹ̀méje ní ìgbọràn sí ọ̀rọ̀ Olúwa. Ohun tí a ó sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tó rọrùn ni, bí a bá ti ń sọ fún ọ gẹ́gẹ́ bí Elisha bí ó ti sọ fún Námánì, gbọ́

0: Kí o sì gbà, kí o sì ṣe é lẹ́sẹ̀kẹsẹ̀. Bí o bá ti ń fi sí ojú ìṣe, ni ó rí wípé àrùn tó wà lára rẹ, àìsàn ọjọ́ pípẹ́ tó wà lára rẹ, yóò di ohun ìgbàgbé lórúkọ Jésù. Mi ò mọ̀ bóyá o ti ka ìtàn Bartimeo àfọ́jú, nítorí wípé àwọn ènìyàn wọ́n ti fi àìnírètí lu agogo kò ṣeé ṣe lórí Bartimeo àfọ́jú yìí. Ṣùgbọ́n Kristi tí kò mọ ohun tí a ń pè ní kò ṣeé ṣe, ó wò ó sàn ní wàràǹṣesà. Mo sì gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ọgán, bí a bá ti gbàdúrà ní àṣálẹ̀ yìí, ni gbogbo èyí tí Sàtánì tó kó sí ọ lára, tó kó sí ọ nínú, tó kó sí ọ lọ́pọlọ, lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń dárúkọ Jésù, ni wọ́n ó pòórá lórúkọ Jésù. Mo kà nípa ọkùnrin alárùn ẹ̀gbà kan ti ìjọ City, ìwọ náà ti kà nípa rẹ̀, tí èṣù tí ó ti sọ di ẹdun arinlẹ̀, tí kò sì lè ran ara rẹ̀ lọ́wọ́ fún ọdún 32 gbáko. Ó rí ìrànlọ́wọ́ gbà, ìrànlọ́wọ́ ńlá, ó sì rí ìwòsàn àwòṣe hà orí ìgbà lọ́dọ̀ Jésù Kristi, ẹni tí ń jí òkú dìde wẹ́rẹ́ bí ẹni tí ń jí ni lójú oorun. Jésù yìí kan náà, ó wà lónìí, agbára rẹ̀ kò sì yí padà. Obìnrin kan tí ó ní tí ẹ̀mí àìlera tó ti dè lókù, tó tẹ̀ba fún ọdún 18, ó di ẹni tí ó gba ìdáǹdè láàrin ìṣẹ́jọ àyá pẹ̀lú agbára Kristi tí kìí kùnà, tí kò sì lè kùnà láyé. Mo gbàgbọ́ wípé Kristi pẹ̀lú agbára ńlá rẹ̀, ó wà níhìn-ín láṣáálẹ̀ yìí, bí ó ti ṣe ti àwọn wọ̀nyí, yóò ṣe tirẹ pẹ̀lú lórúkọ Jésù. Gbogbo wa ni àtìká ti obìnrin onísun ẹ̀jẹ̀ tí ó jìyà tí ó sì ná ohun gbogbo tí ó nítán, tó ṣe wípé kàkà kí ewé àgbọn rẹ̀ kí ó dẹ̀, ńṣe ló ń lé sí i. Ẹni tí èṣù fojú rẹ̀ gbolẹ̀ nínú ìsun ẹ̀jẹ̀ fún ọdún 12 gbáko, ṣùgbọ́n nígbà tí ó ṣe alábàpàdé Jésù, ó gba ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwòtán wà fún gbogbo àrùn tí àwọn ènìyàn ń pè ní kò ṣeé ṣe. Ọkùnrin wèrè ara Gadara tí àwọn ẹ̀mí èṣù Lígíọ́nì tí wọ́n rorò, tí wọ́n fi inú rẹ̀ ṣe ibùgbé, ni àwọn ará ilé àti aládùúgbò rẹ̀ tí wọ́n ti tanù, tí wọ́n sọ wípé ọ̀ràn eléyìí kọjá ṣíṣeéṣe. Ṣùgbọ́n nígbàtí Jésù dé ibẹ̀, tí Kristi sọ ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ agbára, lọ́gán ni a tú ọkùnrin náà sílẹ̀. Ó ti wá dá wa lójú gbangba báyìí wípé níwájú Ọlọ́run kò sí àìsàn tàbí àrùn kankan tí ó ń jẹ́ kò ṣeé ṣe. Mo sì gbà wípé àṣálẹ̀ ìyanu tirẹ, ó ti dé. Mo ní iṣẹ́ ìyanu tirẹ, ó dé láṣálẹ̀ yìí lórúkọ Jésù. A máa sáré wo kókó mẹ́ta tí a ó gbéyẹ̀wò nínú ìwàásù yìí, bí a bá ti ń parí lẹ́sẹ̀kẹsẹ̀ ló dìde tó gba iṣẹ́ ìyanu tirẹ. Àrùn a sọ wípé ó dìbò ṣe. Gbogbo àwọn nǹkan tó dè ọ nísinsìnyí, wọ́n á sọ fún ọ wípé ó dìbò ṣe. A ó sọ ọ́ di òmìnira lórúkọ Jésù. Kókó kìíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Kókó kejì, àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Kókó kẹta, àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Ìkíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Nínú Exodus orí 14 ẹsẹ̀ 21 ati ikejilelogun Exodus ori kerinla ese ikokanlelogun ati ikejilelogun Mose sina owo re si oju okun Oluwa si fi afefe lile la orun mu okun bi seyin ni gbogbo orun na o si mu okun gbe omi na si pinya awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti Olorun se nihin nigbati o fi ara re han ti o je wa ara re wi pe ohun ni Olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meri ri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko Jesu nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa laso bi a se man so ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa laso yi na ti a no si okun popa ti o pin niya agbagbo wi pe ki se omi pese pese ti a ro wi pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telesin ati gbogbo awon ti o n koju ja si awon mo Israeli sibe sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase Oluwa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o ye o wipe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata lekan soso tito lati ba aini opolopo pade eyi ni o je ki o da wa loju wipe bi a ba wo iwe mimo ko ni lo wipe an gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko ni lo wipe an gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko se se ninu igbese aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti an gba adura soki adura soki yi ni yo le gbogbo awon arun gbogbo awon aisan gbogbo wahala ti o wa ni igbese aye re yo le won lo loruko Jesu ninu Matthew ori kejo Matthew ori kejo ni ati ri ohun ti o ya ni lenu ka bi balogun orun bi o ti n so fun Jesu je ki n ka si o leti ninu Matthew ori kejo lati ese ikarun ni a ri wahala ti o dojuko ile balogun orun yi sugbon ninu ese ikejo balogun orun na dahun o si wi pe Oluwa emi ko ye ti iwo iba fi wo abe orole mi sugbon sokiki oro kan ki se oro popo sokiki oro kan ki se adura tan gba tan la mi loju sokiki oro kan ko ni lo wi pe an yi ra nile ki Olorun ki o to gbo sokiki oro kan ko le gba ti abagbadura titi afẹ mojumo ki Olorun ki o to mu ko se se igbesi aye wa ki o to mu koro sugbon sokiki oro kan a o si mu omo odo mi larada mo gbagbo wi pe eyi ni iwo na so fun Oluwa ni asale yi wi pe kiki oro kan bi a ba ti n daruko Jesu bi a ba ti n gbadura bi o ba ti n gbo ami ti awon eniyan Olorun se be ni gbogbo awon wahala ti o wa ni igbesi aye re be ni wo ma gba gere loruko Jesu wo ohun ti Jesu wa so fun wa nipa igbagbo okunrin yi oni ni ese ikewa nigbati Jesu gbo enu ya
1: o si wi fun awon ti o nto leyin pe looto ni mo wi fun yin emi ko ri igbagbo nla bi iru eyi ninu awon omo Israeli ese iketala Jesu si wi fun balogun orun na pe ma lo bi iwo ti gbagbo be ni ki ore fun o eyi ni oluwa nso fun o ni asale yi bi iwo ti gbagbo se o gbagbo pe afoju yo riran se o gbagbo wi pe aditi yo gboran se o gbagbo wi pe eni to yaro yo dide yo rin yo fo yo sare oni ki o dide ki o ma lo ki o ri fun o gege bi igbagbo re bi bi ati soro ki o ma wo awon ohun ti o wa ni ago ara re nitori wo pe oni ni ojo ti re mo ni oni ni ojo ti re gbogbo awon ti a ti ka sile wonyi ti o gba ise iyanu lati owo Olowa eni ti o nso ko sese di sise ti o si nwo igba arun lofe oun lo ni ogun awotan fun ohun ti araye pe ni arun ko gbogun Oluwa yi ko ye pada nitori o so fun wa ninu Malaki ori keta ese kefa oni nitori emi ni Oluwa emi ko yi pada emi ni Oluwa titi di ojo ni ti a fi soro yi Oluwa o ye pada agbara e ko kuna ko si ni kuna lae loruko Jesu aka nipa Jesu we pe Jesu Christi okan na ni liana ati ni oni ati titi lae ni koko keji ni ati nwo awotan awon aisan gbogbo ti Jesu se awotan awon aisan gbogbo ti Jesu se mo fe ki o ma fi oju ba lo bi a o ti ma ka lati Matthew ori kejo Matthew ori kejo lati ese ikini Matthew ori kejo ese ikini nigbati o ti ori oke sokale opo eniyan nto leyin si wo adete kan wa o teri ba fun o wi pe Oluwa bi iwo ba fe iwo le so mi di mimo adete yi o so wi pe mo mo wi pe o ki baati agbara re kokona ri mo si mo wi pe bi iwo ba fe iwo le mu ete mi kuro iwo le so mi di mimo Jesu si na owo re o fi ba o wi pe mo fe iwo di mimo loju kan na mo fe ki o fala si di loju kan na nitori wi pe lale yi loju kan na a mo arun re kuro loju kan na oju afoju yo riran lese kese bi a ba ti n ke pe oruko Oluwa loju kan na ete re si mo eyi ni Oluwa yo se lasale yi ni Matthew ori ogun lati n ka nisisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si wi pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe Oluwa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ede wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji Mark ori keji je ki ran o leti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe enikan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa nso fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wipe awa ko ri iru eyi ri eyi ni a npe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo mako ori keje Marko ori keje on ti mo fe ki o yi oni wipe nigbati Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti an ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kokan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si nkololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigbati o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedo o si iwe fun pe e fata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kana eti re si si oko ahon re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan woyi han wa ki o le da loju wi pe lese kese bi aba tin gbadura loju kana logan bi aba tin gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko jesu ye ki awo luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji. Luko ori kejo ese iketa le logoji. Obirin kan ti o si ni eso eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu larada lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo wipe bi a tin kan kan woyi iwo na mo wipe olorun yo se fun o agbara olorun yo le awon aisan woyi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leyin loruko jesu ninu luko ori ketala lati ese ikokanla luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin bẹni a n kan nipa obinrin wipe loju kan na lẹsẹkẹsẹ logan ti agbara olorun ti o kọlu igbesi aye won bẹni won gba imularada ati idande luko ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati ọdun mejidinlogun wa eni ti o tẹtan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo o si wi fun o pe obirin yi atu o sile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu o sile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu o sile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gbata ti bi o le rin o so fun o wi pe omode yi lasale yi atu o sile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na a se so di titọ o si yin olorun logo iwo na o yin olorun logo lasa le yi loruko jesu ninu joanu nisese latin ka o joanu ori karun joanu ori karun ese ikejo ati ikesan an kan nipa okunrin to je wepe lati odun meji din logoji lo ti wa ninu ailera to je wepe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigba ti jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan je ki o yi o wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni Johannu so fun wa wi pe gbogbo awon wonyi ti oluwa fi owo kan logan lesekese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori pe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni a ti wo apere obirin onisun eje odun mejila nitori wipe o ni awon igbese kan ti obirin yi gbe ti o je ki iwosan lanla ti o je tire ninu Marko ori karun ese ikarun din logbon obirin kan ti o ti ni isun eje li odun mejila eni ti oju re si ti ri ohun popo lodo awon onisegun bi o ba so fun wa wipe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro jesu je o ti gboro jesu mo ni je o ti gboro jesu eni ti o nse awotan gbogbo arun je o ti gboro eni ti o sese ki o mu awon oke awon wahala awon aisan awon egun to wa ni igbesi aye re ki o mu kuro lasa le yi so ti gboro e mo ni so ti gboro e oni nigbati o gboro jesu o wa seyin laarin opo eniyan o fowo kan aso re nitori o wipe ninu okan re bi mo ba sa le fi owo mi kan aso re ara mi yo da ara mi yo da ara re yo da mo ni ara re yo da o wa so fun wa ni ese ikokandinlogbon oni logan lese kese loju kan na ni isejo aya oni logan ni isun eje re si ti gbe o n si mo lara re pe amu ohun ni amu ohun larada ninu arun ohun ni ese ikerin le logbon o si we fun pe obirin igbagbo re mo larada iwo ti o wa nihin lasale yi obirin igbagbo re mo larada okunrin igbagbo re mo larada omode igbagbo re mo larada oni ma lo le alaafia ki iwo ki o si san ninu arun re bi a tin wo ategun akaso sinu iwosan ti olowa nse o meje ni mo fe ki o yo ikini o gbo nipa jesu o gbo nipa jesu nitori aso wi pe nigba ti o gboro jesu o wa seyin re laarin opo awon eniyan o fowo kan aso re o gba iroyin ti o gbo o gba gbo iwo na ti o si ti gbo iroyin ayo ti a so fun o ohun ti olorun se lale ana bi o ti n gbo iroyin jesu lasa le yi mo gbagbo wipe o ti mo nisese wipe gbogbo ko sese ninu aye re jesu a soro re dayo loruko jesu ikeji o pinu lati to jesu wa fun iwosan re oni nigba ti o gboro jesu o wa láàrin ọ̀pọ̀ ènìyàn. Ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó pinnu, ó ní láṣálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà, nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀. Ó tọ Jésù wá, kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kì í jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láìṣiyèméjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn ó ti dópinná. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí, wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùnmọ́léegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu, ó gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn. Ìgbàgbọ́ ààyè tó dájú gba iṣẹ́ ìyanu ààyè tó sì dájú pẹ̀lú. Èyí ni Jésù fi sọ fún wípé ọmọbìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Mo fẹ́ kí o dìde lórí ẹsẹ̀ rẹ, nítorí wípé Jésù sọ fún ọ nísinsìnyí, ọmọbìnrin, ọmọkùnrin, bàbá, ìyá, ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Kí o mọ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí o bá ti ń gbọ́ tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe àmì, bẹ́ẹ̀ ni ìwòsàn tirẹ, bẹ́ẹ̀ ni ìdásílẹ̀ tirẹ, bẹ́ẹ̀ ni ìdáǹde tirẹ, bẹ́ẹ̀ ni yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín tí ó mú ọ láradá, nítorí ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Bí o bá jẹ́ képe Olúwa, bí o bá jẹ́ képe Olúwa, yóò mú ọ láradá, yóò mú àrùn rẹ kúrò, yóò mú àìsàn rẹ kúrò. Ìbàjẹ́ ìfọ́jú tàbí ìyarọ tàbí ìdítí tàbí ọgbẹ́ inú tàbí ègún ìdílé tàbí ègún àjogúnbá ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń képe Olúwa, bí o bá ti ń gba Ọlọ́run gbọ́, bí o bá ti ń sọ wípé àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa kàn ọ́ lára, yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, àdúrà wa lónìí ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àdúrà wa ni wípé bí a ti wá síwájú yín nísinsìnyí tí a fẹ́ jẹ oúnjẹ mí, wípé ẹ ó bọ́ wa, a ó sì jẹ àjẹyó. Oúnjẹ èyí tí ẹ ó fún wa jẹ yóò fún wa lágbára, yóò fún wa lóore ọ̀fẹ́, yóò jẹ́ kí a lè dìde nínú ipá àti agbára ìgbàgbọ́ láti tèlé yín àti láti lè súnmọ yín tímọ́tímọ́ àti láti lè jẹ́ olóòótọ́ sí ohun gbogbo tí ẹ ń kọ́ wa, tí ẹ ń sọ fún wa. Ẹ ràn wá lọ́wọ́ kí a bá lè wúlò nínú ìjọba yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹrin. Matthew orí kẹrin. Láti ẹsẹ̀ 19 ni a ti ń kà á. Ó sì wé fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Lónìí, a ń sọ̀rọ̀ nípa títẹ̀lé Jésù. Títẹ̀lé Jésù. Ohun tí ó ṣe pàtàkì ní ìgbésí ayé wa ni títẹ̀lé Jésù, nítorí wípé èrè púpọ̀ nípa ti ara àti nípa ti ẹ̀mí ni ó wà nínú kí a máa tẹ̀lé Jésù. Bí o bá wo ẹsẹ̀ tí a kà yí dáradára, Jésù Kristì ń sọ fún àwọn wọ̀nyí wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Àwọn wọ̀nyí ti jẹ́ apẹja fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Iṣẹ́ apẹja tí wọ́n sì ń ṣe, ó ti jẹ́ ohun tí kò lérè nígbà mìíràn. Bí o bá ka Luke orí 5 tí kò sí àyè fún wa láti kà nísinsìnyí. Nígbà kan tí Jésù bá Pétérù àti Andrew àti Johannu àti Jacobu, nígbà tí ó bá wọn pàdé, ó rí wípé wọ́n ti ń dẹ láti òru, ṣùgbọ́n títí di àfẹ̀mọ́júmọ́ wọn kò pa ohun kankan. Ó jẹ́ wípé iṣẹ́ ọwọ́ wọn kò lérè. Ó jẹ́ wípé inú dídùn àti ohun tí wọ́n ń retí láti lọ sí ilé pẹ̀lú èrè iṣẹ́ láti òru wọn kò rí. Nígbà yìí gan ni Jésù Kristì wá sí ìgbésí ayé wọn, ni ó sọ fún wọn ohun tí wọ́n lè ṣe. Bí wọ́n sì ti ṣe, wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ẹja. Ó wá ń sọ fún wọn wípé ìbẹ̀rẹ̀ ìbùkún ni wọ́n rí yìí. Bí wọ́n bá lè tẹ̀lé òun, èyí jẹ́ àpẹẹrẹ àwọn èrè àti ìbùkún tí yóò jẹ́ ti wọn. Ó wá ń sọ fún wọn níhìn wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Bí o bá tún wo àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn nínú Májẹ̀mú titun, nígbà tí Jésù Kristì tí ó ń sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó jẹ́ kí ó yé wọn wípé nítorí wọ́n tẹ̀lé òun, nítorí wọ́n kọ gbogbo sílẹ̀, wọ́n sì fi òun ṣe Olúwa àti Olùgbàlà wọn, wípé èrè púpọ̀ nínú ayé yìí àti ní ayé tí ń bọ̀ ni yóò jẹ́ ti wọn. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí lónìí, bí o bá fiyè sí dáradára, bí o bá kẹ́kọ̀ọ́ dáradára, bí o bá gbọ́ràn dáradára, ó rí wípé èrè ńláńlá nínú ayé yìí àti nínú ayé tí ń bọ̀, àǹfààní nípa ti ara, àǹfààní nípa ti ẹ̀mí ni yóò jẹ́ tirẹ̀. Bí o bá lè mọ kí ni ó já sí láti máa tọ Jésù Kristì lẹ́yìn, ó ní, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Bí o bá wo àyíká wa nínú ìsìn wa lónìí, ó rí wípé àwa tí a wà níhìn akéré níye. Wo àyíká. Bí o bá ní àǹfààní láti kà wá ní ìkọ̀ọ̀kan, ó rí wípé akéré níye púpọ̀. Síbẹ̀síbẹ̀, a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní ìtòsí wa ni ó jẹ́ wípé èdè Yorùbá ni wọ́n ń sọ. Kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí ó ṣe é ṣe a fà wọ́n, wọn ò fà, a pè wọ́n, wọn ò wá, a ní kí wọn kí ó wá jọ́sìn pẹ̀lú wa, a ò rí wọn? Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé ó ṣe é ṣe kó jẹ́ pé àwa fúnra wa pàápàá, a kò tí ì gbọ́ràn ní ẹ̀kúnrẹ́rẹ́ sí ìpè tí Ọlọ́run fi pè wá. Nítorí pé bí a bá ní ìgbọ́ràn sí ìpè tí Ọlọ́run fi pè wá, ó sọ wípé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, ó ní gẹ́rẹ́ tí a bá ti ṣe bẹ́ẹ̀, tí a bá tò ń lẹ́yìn ní kíkún, ó ní òun ó sọ wá di apẹja ènìyàn. A rí wípé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, kí wọn kí tó bá Jésù pàdé, tí wọ́n ń pẹja, ẹja tí wọ́n ń pa ó kéré níye. Ìgbà mìíràn wọn kò tilẹ̀ rí ẹja kankan láti pa, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù Kristì tí ó ti ní àǹfààní láti wọ ìgbésí ayé wọn,
ari wo pe awon won kun akunwo sile akunfaya bi awa papa bi abatele Jesu ni ese ogbeji ti an tele ni okan ojokan ti a ko je ko fi wa sile ti awa papa ti a ko fi sile a ri wi pe yo so wa di apeja eniyan bi o ti le je wi pe ipejopo wa nisisiyi o kere die bi o ti le je wi pe a ko ri opolopo awon eniyan nisisiyi o daju wi pe ojo laye o dara o daju wi pe opolopo ni yo tele wa won o se wa sihi o daju wi pe opolopo ni won o je alabapin pelu wa ninu ise esin olorun ati ninu igbala olorun ti ati muto wa wa sugbon ani lati jolo oto bi aban fe di ogogorun ati egbegberun eniyan ti o ma josin ni waju oluwa ninu ipejopo wa nihi gbogbo awon ijoko ti o sofo wonyi bi aban fe ki agutan Jesu ki o wa ki olorun ki o si lo wa lati mu wa bi awa papa bi abatele Jesu Christi ni timotimo a ri wi pe ohun ti o ti se leri wi pe owo so wa di apeja eniyan o daju wi pe yo se dandan mo ni o daju wi pe yo mu ileri re se nitori be o ye ki a bi esi ohun ti a fe so loni gidigidi ke a mo bi a se ntele Jesu eni kokan ninu wa ninu aye yi ni a ntele enikan o se se ke a ma rin ni ipa ona kan o sese ki a ma tele igbesi aye enikan ti o jo wa loju gege bi olowo gege bi omowe gege bi eni ti o ni igboya sugbon ke a mo we pe eni ti a ntele ati ona ti a rin o ni yo fi han ibi ti a o pari igbesi aye wa si ki se apejuwe fun wi pe bi a ba wa ninu oko ayokele ti a ko mo ona ibi ti a nlo ti a si ntele elomiran ti o wa ninu oko ayokele o daju wi pe ibi ti eni yi ba pari ireje re si ibi ti o ba pari irin ajo re si ibe na ni awa ti a ntele ni a o pari irin ajo wa si ibute ti o ba ti gunle ibute kan na yi ni awa papa yo ti gunle nitori be o ye ki a mo kini a nso nipa titele Jesu a o so ikini igbesi aye elese ikeji ipe lati tele Kristi iketa ibute awon omolehin Kristi eyi ni ni ibi ti a o le pari irin ajo ti emi wa si bi a ba tele Jesu ni tooto je ki a wo lekan si lati Matthew ori kerin ese ikokandinlogun o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan ibere ti o ye ki a bere ni we pe bi a ko ba tele Jesu Kristi tabi ki a kunkun we pe ki a to mo Jesu ki a to ma tele Jesu kini awon ohun ti a ntele kini awon eni ti a ntele leyin eyi ni o je ki a wo ikini ninu ikoko eko wa igbesi aye awon elese ninu Ezekieli ori ketala ese iketa bayi le oluwa olorun wi egbe ni fun awon asiwere woli ti won tele emi ara won won ko si ri nkan eyi ni a nso nipa awon ti ko mo olorun awon ti ko ni Jesu awon ti ko ni oro olorun wi pe ohun ti won tele ni emi ara won bi a ba nso nipa emi ara eniyan e je iro inu wa e je ohun ti o jale lati inu okan wa ye ki a se apere o se se awon ti o ma nporo awon ti o ma ntan ni je bi enikan ba si odo won won ma so wipe awon riran awon so tele olorun so nihin wipe awon won yi ti won so wipe won riran ti won so ti ojo iwaju fun awon eniyan won yi o ni egbe ni fun won awon asiwere woli awon ti o ti sina awon ti won ko gbo lati enu olorun awon ti won tele emi ara won ero to njale lati inu okan won ohun ti won ro lati ijile inu okan won eyi ni ni won so eyi ni ni won se ki se wi pe olorun ba won gbe ki se wi pe olorun si won loju ki se wi pe olorun ba won soro ki se wi pe olorun ba won ni idapo eje apere fun opolopo eniyan wi pe ohun to jale lati inu okan won
wepe nipa ti emi won ara won ni won tele ohun ti o je ni pe ki a se apejuwe a le ri enikan boya enikan se o ati ri oro olorun eni to ba tele jesu amo kini ru iwa ti o ye ki o hu kini o ye ki o se sugbon emi re ninu okan re lohun idanwo a ma de a ma so fun wepe ki o gba iru eni be leti a ma so fun wepe ki o bu iru eni be tabi ki o sepe fun tabi pe emi re ninu okan a ma so fun wi pe nitori idanwo ti ara wi pe ki o bura ki o so pe ti o ba je mi ni mo se be ki nkan bayi ki o se mi bi o ba je be ki nkan bayi ki o se lagbaja ati awon omo re o so wi pe awon ti won o tele jesu okan ara won okan ti nbinu emi gbogbona oni won ma ntele nitori be ki a mo wi pe awon ti won o ni olorun awon ti won o mo olorun nkan ti o njade lati inu okan won oni won ma ntele erokero to njade lati inu okan won oni won ma ntele ati iwa ti ko dara iwa ti ko mogbon wa iwa ti o je iwa o ti se kupani oni won ma ntele e je ki a wo awon oba kini ori kokan le logun lati ese 24 awon oba kini ori kokan le logun ese 24 ki akun o ka lati ese 25 sugbon ko si enikan bi ahabu ti o ta ara re lati sese buburu ni waju oluwa eni ti jezebeli aya re nti o si se ohun irira gidigidi ni tito orisa lehin gege bi gbogbo ohun ti awon ara amori ti se ti oluwa ti le jade ni waju awon omo israeli ohun ti an so ni ni wo pe ahabu o je omo israeli ki se be nikan o je oba sugbon o lo fe obirin ajeji o lo fe aborisha lati

ìmọ̀ràn àwọn abọ̀rìṣà, ìmọ̀ràn àwọn aláìlọ́lọ́run. Bí o bá rí àwọn ènìyàn, ó ṣeéṣe kán máa wá sí ilé ìsìn, ṣùgbọ́n nínú ilé wọn, bí wọ́n bá fẹ́ ìmọ̀ràn, àwọn tí kò mọ̀ Ọlọ́run, àwọn tí kò mọ̀ Bíbélì, àwọn tí ìgbésí ayé tí wọn kò gún dáradára, àwọn tí ó jẹ́ pé àwọn pàápàá wọn ò tí mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìmọ́lẹ̀, àwọn ni wọ́n máa lọ bèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀. Ó ṣeéṣe bóyá wọ́n fẹ́ gbéyàwó ni, bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ ni, bóyá wọ́n ní nǹkan mìíràn tí ó jẹ́ wípé ó ń dà wọ́n lọ́kàn rú láàrin ọkọ sí aya. Àwọn tí wọ́n máa bèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ ni àwọn tí kò lọ́lọ́run, àwọn abọ̀rìṣà. Èyí ni Ahabu ṣe, nítorí pé kò tẹ̀lé Ọlọ́run, ó tẹ̀lé ìmọ̀ràn Jezebeli aya rẹ̀. Ó ní aya rẹ̀ ló ń tì í. Jẹ́ kí n bí ọ léèrè, ìwọ tí ó sọ pé o jẹ́ onígbàgbọ́ tó jẹ́ wípé bóyá o ti fẹ́ ìyàwó, ṣùgbọ́n ìyá rẹ̀ òun ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n wípé má gbà fún obìnrin yẹn o, nítorí tó bá dejúlẹ̀ fún, tó bá fi gbogbo nǹkan hàn, tó bá fi inú tan ni àwọn obìnrin wọ́n ṣe gbẹ́kẹ̀lé o. Ìyá rẹ̀ òun ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n. Ó ṣeéṣe ìwọ tó jẹ́ obìnrin tó ti lọ́kọ, tó wà nílé ọkọ, bí ohun kékeré kan bá ti ṣẹlẹ̀, ó di kí o mú gèlè rẹ, kí o mú ìbòrùn rẹ, kí o gbọ̀dọ̀ ìyá rẹ lọ. Ìyá rẹ̀ ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n láti sọ àti láti ṣe ohun tí kò tọ́ sí ọkọ rẹ. Èyí ni Ahabu ṣe. Ó tẹ̀lé òrìṣà lẹ́yìn, nítorí pé aya rẹ̀ òun ló ń tì í láti sọ àti láti ṣe ohun tí kò tọ́. Àwọn ọba kejì, orí kẹtàlá, ọba kejì orí kẹtàlá ẹsẹ̀ ìkejì, òun sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa. Ó sì tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, ẹni tí ó mú Israẹli ṣẹ̀, òun kò sì lọ kúrò nínú rẹ̀. A tún sọ fún Anihi ẹnìkan tí ó jẹ́ ọba tí ó ń ṣe ohun tó burú níwájú Olúwa, nítorí pé ó tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati. Èyí ni a máa rí ní ibi tí a ń gbé, èyí ni a máa rí ní àdúgbò wa, wípé àwọn ọmọ kéékèèké, ó ṣeéṣe bóyá wọ́n ti rí àwọn kan tán máa ń jó nínú ẹ̀rọ móhùnmáwòrán. Ó ṣeéṣe kó jẹ́ wípé ní ibi àdúgbò ni wọ́n ti rí àwọn tó pàgọ́, bóyá wọ́n ń ṣe ìsọmọlórúkọ, bóyá wọ́n ṣe ìsìnkú, wọ́n á pa títì rẹ̀, wọ́n ní àwọn fẹ́ jó, àwọn fẹ́ mutí. Nítorí bẹ́ẹ̀, kí ẹnikẹ́ni kí ó má ṣe kọjá ń bẹ̀, àwọn ọmọ wa bóyá wọ́n ń rí wọn. Àwọn wọ̀nyí ni àwọn ọmọ ni wọ́n máa ń tẹ̀lé. Ìwà òmùgọ̀, ìwà aṣiwèrè wọn òun máa ń tẹ̀lé. Àwọn wọ̀nyí wọ́n á mutí yó, wọ́n á mu sìgá, títí di àfẹ̀mọ́júmọ́. Ó ṣeéṣe kán ṣe máa kọrin àwọn ọmọ wa pàápàá bí wọn ò bá lọ́lọ́run. Àwọn wọ̀nyí náà máa ń tẹ̀lé ìwà búburú wọn, ìwà ọ̀mùtí, ìwà ọmú sìgá, ìwà kí a máa gbé májèlé jẹ, òun máa ń tẹ̀lé. Bí a bá ń sọ nípa àwọn ọmọdé, ó ṣeéṣe wọn lọ sí iléèwé, wọ́n rí àwọn kan bóyá wọ́n jẹ́ gbajúmọ̀ nínú níléèwé, bóyá wọ́n jẹ́ àwọn ọmọdé tí àwọn òbí wọn tí wọ́n ti fi owó bàjẹ́. Ó ṣeéṣe kí ó jẹ́ pé àwọn obìnrin, bó tilẹ̀ jẹ́ pé wọ́n wà ní ilé ẹ̀kọ́, a ti fi ọkùnrin bà wọ́n jẹ́, àwọn ọmọ kéékèèké pẹ̀lú tán jẹ́ ọmọ wa. Ó ṣeéṣe kán máa tẹ̀lé wọn, nítorí pé wọn ò mọ Jésù, nítorí pé àwa tí a jẹ́ òbí wọn, a ò fi Jésù kọ́ wọn, a ò sì jẹ́ kí wọn kí ó mọ̀ wípé Jésù ni àpẹẹrẹ wa. Òní kí a máa wò, òní kí a máa tẹ̀lé. Èyí a ti sọ nípa ti ọmọdé, àwa tí a jẹ́ àgbàlagbà ń kọ́, àwa tí a ń wá sí inú ilé ìsìn ń kọ́, àwa tí a ń gbé Bíbélì lọ́sàn lóru, àwa tí a pe ara wa ní ọmọ ìjọ Deeper Life, àwa tí a sọ pé a jẹ́ ti Ọlọ́run, ta ni a ń tẹ̀lé? Ìwà aṣiwèrè, ìwà òmùgọ̀, ìwà ìgbéraga àwọn olówó láàrin nínú ayé, òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ń tẹ̀lé. Bí o bá gbọ́ bí olówó ṣe ń sọ̀rọ̀, bí o bá gbọ́ bí olówó tí ó máa ti fi ojú tẹ́ḿbẹ́lú ènìyàn, àwa pàápàá tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, ìwà wọn, ìwà àwọn olówó bẹ́ẹ̀, ìwà wọn ni ẹlòmíràn ń tẹ̀lé. Èyí ni à ń sọ wípé ẹni yìí ó tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu. Àwa tí a sọ pé a jẹ́ ti Ọlọ́run, bóyá o bímọ, o tí mọ bí orí ọmọ yìí máa ṣe rí lọ́la, èyí tí ó yẹ kí o kún fún àdúrà nígbà tí o fẹ́ sọmọ lórúkọ, ó di pé kí a tún máa pe àpèjẹ, kí a tún máa fi lé pọtí, ká máa tún fi ọ̀nà pọ́nkà, kí a máa sọ wípé kí gbogbo èèyàn kí ó wá o, kán wá láti ìlú òkèrè, kán tún wá níhìn-ín. Èwo la ń ṣe? Ṣé à ń tẹ̀lé Jésù ni, àbí à ń tẹ̀lé àwọn ènìyàn tí ó wà nínú ayé? À ń tẹ̀lé ìwà búburú ọwọ́ wọn? Bí ó bá tún jẹ́ wípé rìbá tí àwọn ayé ń gbà, àwa náà ń gbà, irọ́ tí àwọn ayé ń pa, àwa náà ń pa. Bí ó bá jẹ́ pé àṣeléke ẹ̀ṣọ́, ìṣọ̀ṣọ́ tinú ayé táwọn ayé ń ṣe, àwa náà à ń ṣe. Ó jẹ́ wípé à ń tẹ̀lé àwọn ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ àwọn gbajúmọ̀ tí ó wà ní ìgbésí, tí ó wà ní àrọ́wọ́tó wa, ẹ̀ṣẹ̀ àwọn olówó tí ó wà ní àrọ́wọ́tó wa. Ṣùgbọ́n ti Ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a jẹ́ olóòótọ́, kí a mọ̀ wípé a jẹ́ ti Ọlọ́run, àti pé

0: kí a máa tẹ̀lé Jésù láì tẹ̀lé àwọn ìwà àwọn ohun òmúlẹ̀ mòfo asán tí ó wà nínú ayé láyìíká wa. Nínú àwọn ọba kejì yìí kan náà, orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún. Àwọn ọba kejì orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún. Wọ́n sì kọ ìlànà rẹ̀ àti májẹ̀mú rẹ̀ sílẹ̀, tí ó bá àwọn bàbá wọn dá àti ẹ̀rí rẹ̀ tí ó jẹ́ sí wọn. Wọ́n sì ń tọ ohun asán lẹ́yìn, wọ́n sì hùwà asán, wọ́n sì tọ àwọn kèfèrí lẹ́yìn tí ó yí wọn ká, ní ti ẹni tí Olúwa ti kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe ṣe bí àwọn. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn ọmọ Ísíráẹlì tí Ọlọ́run ti kọ́ ní ìlànà, òfin, májẹ̀mú àti àṣẹ rẹ̀, èyí tí wọn ìbá fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ó sọ wípé wọ́n ń tẹ̀lé àwọn kèfèrí lẹ́yìn. Kérésìmesì ló ń bọ̀ yìí. Bí a bá rí àwọn ẹlòmíràn, wọ́n máa ń lọ sí ilé ìsìn nítòótọ́, ṣùgbọ́n wọn kò mọ Ọlọ́run. Wọ́n máa ń lọ sí ilé ìsìn ṣùgbọ́n a ń gbàdúrà fún wọn wípé ìgbàlà tí Jésù Kristì mú wá, wípé Ọlọ́run yóò ṣí wọn lójú, yóò lè jẹ́ kí wọ́n mọ ìrírí ìgbàlà tí Jésù Kristì mú wá, wọ́n sì jẹ́ kéfèrí síbẹ̀. Ní àsìkò Kérésìmesì báyìí ni ọtí àmúyíra ni àwọn alágbèrè, àwọn onípanṣágà ni wọ́n máa ń tún ṣe lé igbá kan. Ní àwọn tí wọ́n máa ń fowó ṣòfò, ó ṣeéṣe nípa jíjẹ, nípa mímu, nípa ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí wọ́n fi ń ṣòfò. Àwa tí a sì jẹ́ onígbàgbọ́, bí Kérésìmesì bá ń bọ̀, ó ṣeéṣe kí a tún máa sọ wípé a ń pẹran. Ṣé ẹran iléyá ló ń pa, àbí ẹran ìrúbọ, àbí Jésù ló ń pẹran fún? Ṣé a rí irú ìyí nì nínú májẹ̀mú titun? Èyí jẹ́ wípé a ń tẹ̀lé àwọn kèfèrí wípé bí abọ̀rìṣà bá ń ṣọdún, a pẹran. Bí ìmàlé bá ń ṣọdún, a pẹran. Ìwọ náà tí o wá sọ wípé o jẹ́ onígbàgbọ́, bí onígbàgbọ́ ẹlẹ̀sìn tí ò mọ Ọlọ́run, ẹlẹ̀sìn tí ò ní Jésù, ẹlẹ̀sìn tí ò ní gbàlà, bóun náà bá ń ṣọdún, a tẹ̀lé àṣà àwọn kèfèrí, òun náà máa pẹran. Ó yẹ kí a ṣọ́ra, ó yẹ kí a mọ kí la ń ṣe, ó yẹ kí a mọ ìrìn tí a ń rìn. Ó sọ wípé àwọn wọ̀nyí, èyí tí wọn ìbá fi tẹ̀lé májẹ̀mú àti ìlànà Ọlọ́run, wípé wọ́n tẹ̀lé àwọn kèfèrí, wọ́n ń tọ àwọn kèfèrí lẹ́yìn, ó yẹ kí ìgbésí ayé wa kí ó fi hàn wípé àti bá Ọlọ́run pàdé. Èyí ni a ń sọ nípa àwọn tí kò mọ Ọlọ́run, àwọn tí kò tíì tẹ Jésù, tí kò tíì tọ Jésù Kristì lẹ́yìn, wípé wọ́n ní ìwà tí ó jọ ti àwọn kèfèrí. Ìpè wà lẹ́nu wọn, ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé wọn, rìbá wà lọ́wọ́ wọn, àìṣedédé wà nínú ọkàn wọn, kò gbọ́mísí omi ò tó wà ní ìdílé wọn pẹ̀lú. Ṣùgbọ́n Jésù Kristì ń pè wá, ó ní kí a tọ̀hún lẹ́yìn. Ẹ jẹ́ kí a tún padà lọ sí Matthew orí kẹrin, kí a wo ìpè láti tẹ̀lé Kristì. Jésù ń pè wá kúrò nínú ayé, ó ní kí a tẹ̀lé òun. Jésù ń pè wá kúrò nínú òkùnkùn, ó ní kí a tẹ̀lé òun. Jésù ń pè wá kúrò nínú ọ̀nà tinú mi ni wọ́n ṣe, ó ní kí a tẹ̀lé òun. Jésù ń pè wá kúrò nínú ẹ̀ṣẹ̀ tí ó wà ní àyíká wa, ó ní kí a tẹ̀lé òun. Ẹ jẹ́ kí a wo Matthew orí kẹrin láti ẹsẹ̀ 11. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Kí ni a ti mọ èyí sí? Nígbà tí Jésù Kristì sọ wípé ẹ máa tọ̀ mí lẹ́yìn, àwọn tí kò lóye Bíbélì, àwọn tí kò mọ ìjìnlẹ̀, ìtumọ̀, ẹ̀kọ́ ìhìnrere, wọ́n máa ń rò wípé ìgbà tí Jésù sọ fún àwọn yìí pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, ó ń sọ wípé mo ń lọ sí Jerusalemu, ẹ bá mi ká lọ. Mo ń lọ sí Kapanamu, ẹ bá mi ká lọ. Mo ń lọ sí ibi báyìí, ẹ bá mi ká lọ. Rárá, kì í ṣe bẹ́ẹ̀, ó ju bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó wí pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, kí ni ìtumọ̀ èyí? Jẹ́ kí a wò láti inú ọ̀rọ̀ mìíràn tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn nínú Jòhánù orí kẹjọ ẹsẹ̀ 12. Jésù sì tún sọ fún wọn pé, èmi ni ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ iyè. Ìtumọ̀ wípé kí a máa tẹ̀lé Jésù Kristì nìyí. Àwọn ẹlòmíràn kò yé wọn dáradára wípé kí a máa tẹ̀lé Jésù. A ti jẹ́ kí ó yé wa lákọ̀ọ́kọ́ wípé àwọn ẹlẹ́ṣẹ̀, wọ́n máa ń tẹ̀lé èrò ọkàn inú wọn. Ohun tí Jésù ń sọ ni pé kọ èrò ọkàn tìrẹ sílẹ̀, kọ ìbínú ọkàn tìrẹ sílẹ̀, kọ àṣe rege ìwà búburú tí ó wà nínú rẹ kọ sílẹ̀. Tọ̀mí lẹ́yìn, ó ń sọ wípé òun ni òun wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìwà rere, gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìwà bí Ọlọ́run. Ó ní kọ àìwà bí Ọlọ́run sílẹ̀, tẹ̀lé mi kí o sì máa rìn nínú ìmọ́lẹ̀. A ti sọ fún wa wípé àwọn mìíràn wọ́n rìn láti tẹ̀lé ohun asán àti ẹ̀ṣẹ̀ àwọn gbajúmọ̀. Ọlọ́run wa Jésù wa ń sọ wípé ó ti ń tẹ̀lé àwọn ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n òun wá láti fi ìwà òdodo, ìwà àìrékọjá, ìwà ìdúróṣinṣin, láti fi àpẹẹrẹ wọ̀nyí hàn ọ́ wípé kí o máa gbé ìgbé ayé àìlẹ́ṣẹ̀. Ó ní nísìnyí dìde kí o kọ ẹ̀yìn sí àwọn ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí o sì máa tọ̀ mí lẹ́yìn, kí o lè rìn nínú ìmọ́lẹ̀. A ti sọ fún wa àwọn tó jẹ́ pé aya tàbí ọkọ tàbí ìbátan tàbí ojúlùmọ̀ ni ó ń tì wọ́n gbọ̀ngbọ̀n láti máa ṣe ohun tí kò dára. Ọlọ́ Jésù wa ń sọ wípé fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn tí ó ń ṣe ọlọ́nà, àwọn tí ó ń kọ ẹ ní ẹ̀kọ́ èké wípé kí o máa tọ̀ mí lẹ́yìn, kí o bá lè máa rìn nínú ìmọ́lẹ̀, kí o má bá rìn nínú òkùnkùn. Jẹ́ kí a tún wo Bíbélì, kí a wo ohun tí ó yẹ kí a máa tẹ̀lé lẹ́yìn, kí a wo ẹni tí ó yẹ kí a máa tẹ̀lé lẹ́yìn, kí a wo ìwà tí ó yẹ fún ìgbésí ayé ẹni tí ń tọ Jésù Kristì lẹ́yìn. Wo Tẹsalónica 1 orí 5 ẹsẹ̀ 15. Tẹsalónica 1 orí 5 ẹsẹ̀ 15. Ẹ kíyè sí i, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni, ṣùgbọ́n ẹ máa lépa èyí tí í ṣe rere nígbà gbogbo láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn. Ẹ máa lépa, èyí jẹ́ pé kí a máa tẹ̀lé, kí a fi ṣe ìwà hù. Bí a bá ń tẹ̀lé Jésù, ó ní kí a máa lépa iṣẹ́ rere nígbà gbogbo. Ṣé o mọ̀ wípé a kò gbọ́ ọ̀rọ̀ búburú kan lẹ́nu rẹ̀ rí? A kò rí ìṣe búburú kan lọ́wọ́ rẹ̀ rí? A kò rí ìwà ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀ rí? Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fi àwọn ìwà búburú sílẹ̀, kí a má fi búburú san búburú fún ẹnikẹ́ni. Bí a bá sọ wípé a ti ronúpìwàdà, bí a bá sọ wípé a ti ní ìrètí ọ̀run, a sì ti kọ orúkọ wa nínú ìwé ìyè Ọlọ́run, a sì ti ní oore ọ̀fẹ́ láti jẹ́ ọmọ ẹ̀yìn Kristi ní tòótọ́, ó ní kí a fi búburú ṣe, kí a fi sílẹ̀, kí a sì máa lépa, kí a máa tẹ̀lé iṣẹ́ rere ní ìgbà gbogbo àti sí ènìyàn gbogbo. Nínú Timothy 1 orí 6 ẹsẹ 11, Timothy 1 orí 6 ẹsẹ 11, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí, kí o sì máa lépa òdodo, ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù. Ohun tí Ọlọ́run jẹ́ kí o yé wa nìyí ni wípé kí a tó mọ Ọlọ́run, kí a tó bá Jésù pàdé, a kún fún àìwà bí Ọlọ́run, a kún fún àìṣòdodo, a kún fún àìgbàgbọ́, a kún fún àìnífẹ̀ẹ́, àìnísòrò àti ìwà jàgídíjàgan, ìwà àìní, ìwà tútù. Ṣùgbọ́n ó sọ wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, kí a sá fún wọn, kí a ronúpìwàdà, kí a rọ̀ mọ́ Jésù Kristì, kí a wá sí ẹsẹ̀ àgbélébò, kí a gbàdúrà, kí ó dárí àwọn ohun tí ó ti kọjá, kí ó dárí àwọn ẹ̀ṣẹ̀ wa wọ̀nyí jì wá. Lẹ́yìn ìgbà náà tí a bá sọ wípé à ń tẹ̀lé Jésù, kí a máa tẹ̀lé ìwà òdodo, ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, kí a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ṣé o mọ̀ wípé kí a tó bá Jésù pàdé, a ò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ò ní ìgbàgbọ́ nínú Jésù? Bí a tilẹ̀ ka Bíbélì, a ò ní ìgbàgbọ́ nínú ohun tí a ń kà, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ò ní ìgbàgbọ́ nínú ẹnikẹ́ni, a kì í fọkàn tán ẹnikẹ́ni, a ò tilẹ̀ gbára ọgbọ́ pàápàá. Bí a bá sọ pé a ó ṣe báyìí, a ó ṣe báyìí, a ò fọkàn tán ara wa débi kí a ò fi ọkàn tán ẹlòmíràn. Ó ní nísinsìnyí tí a sọ pé a ń tẹ̀lé Jésù, ó ní kí a máa rìn pẹ̀lú ìgbàgbọ́, kí a gba Ọlọ́run gbọ́, kí a gba ìwé mímọ́ gbọ́, kí a gba Jésù Kristì Olúwa wa gbọ́, kí a sì ní ìfọkàntán, kí a fọkàntán ara wa. Ó ní kí a máa rìn nínú ìfẹ́, kí a ní sùúrù, kí a sì ní ìwà tútù. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé bí a bá ń tẹ̀lé Jésù, a máa tẹ̀lé ìwà òdodo àti iṣẹ́ rere wọ̀nyí. Nínú Hebrew orí 12, Hebrew orí 12 ẹsẹ 14, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, kí a tó mọ Ọlọ́run, kí a tó mọ Jésù Kristì. Ìjà ni lójoojúmọ́, bí ẹlẹ́ṣẹ̀ bójí láàárọ̀, láì jẹ́ pé ẹnikẹ́ni ṣẹ̀ ìbínú la ó máa rí nínú ọ̀rọ̀ rẹ̀, ibinu ni a ma ri loju re iyawo o le gbadun oko o le gbadun awon omo o le gbadun nitori wi pe ko si alaafia ninu elese oni sugbon nisinsin bi abati ba omo alade alaafia pade bi abati ba Jesu Kristi pade o nso fun wa wi pe ki a ma lepa iwa ododo ki a ma rin irin ododo ati wi pe ki a ma lepa alaafia pelu gbogbo eniyan ranti o pelu gbogbo eniyan o sese boya on taja ni isore ki enikan ki o wara iresi tabi gari tabi aso tabi onkon ti o nta ki o so oro si o ti o ro we pe ko ye ki o so tabi ki o ma duna dura on ti o fe ra lowo re ki oye ti o pe on ti o fe ra ki o dabi eni pe ko te olorun oni ki aranti we pe awa ti antele jesu antele omo alade alaafia ki a ma lepa alaafia pelu eniyan gbogbo o sese boya on gbe ninu ile o si ndana ni bi ndana pelu awon te jo ngbe ninu ile o sese wi pe boya gbon mi si omi o to fe sele iwo ti o je omo alaafia iwo ti o je omo olorun iwo ti o je eni tin to Jesu Kristi leyin iwo ni o ma oni lati ma lepa alaafia pelu eniyan gbogbo ni bi ise nko boya o je mekunu o je eni ti won gba sise boya o nse adena nibi ti won gba osise ni tabi oko lo nsonbe onkon to ba ma se o sese ki awon ti o je oga lori re ki won soro ba kan si on ki esu ki o ma mu idan o wa we pe iwo na soro si pada bi ise ba ma bo kan gba nkan ton ba fe gba lowo re bon ba fe gba gari lowo re ni kan gba nitori be o le je kan ma soro beyin ran ti o we pe a je eni tin tele jesu a je eni tin tele tin lepa alaafia pelu eniyan gbogbo o sese ki o je ana re gege bi baba iyawo re tabi baba oko gege bi iyawo baba iyawo re abi iya iyawo re abi iya oko lo wa sinu ile ti o nso pe bawo ni eleyi ti ri bawo ni eleyi ti ri to si nfi esun kan iwo obirin wo pe o je ki oko ki o lo soke nitori pe gbogbo owo lo ti fi jona gbogbo lo ti fi jeun gbogbo owo lo fi ra ati bi to fi ra tohun to si mo wi pe ki se be wi pe iwo paapa ti le gbiyanju o nsise die ki nkan ki o ba le tora won ninu ile baba iyawo tabi iya iyawo si wa o so awon nkan won yi ki lo ye ka se se o ye ka fija peta pelu iru awon eniyan be ni rara awa ti an tele jesu o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo igba mira ma nri wo pe awo inu oko ero won bere won ni ka sun sin asun won tun ni ka sun bi abaje eni ti o tele jesu a ma so pe nbo ni ka sun lo ki won na wa joko sibi ko asun be ori ka ma se be o tabi omo oko ero lo ngba owo moto lo so pe esanwo iwo si ti sanwo lekan o tun wa ba wi pe owo ti re nko a pe ko san o so pe mo ti sanwo o ni ki lo je be o ti sanwo o lo ti sanwo o si fe be si ni fa olasoya iwo na so pe bo ba fowo kan mi ma so fun e iru eniyan ti mo je iru eniyan wo lo je so ki n se ti jesu ni so ki n se omo alaafia ni se eni tin ja omo esu lo je ni ewo lo fe fi han iru eniyan to je o ni ibi kibi ti a ba wa ninu ile ni nibi ise ni ni ileto ni abule wa tabi ninu oko ero o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo eyi ni a ri gege bi apere owo jesu ki ja ki boni ki sepe ori papa ni ori igi agbelebo ki lo nse o n gbadura fun awon ti o n se nu ni bini se oni baba dariji won nitori pe won ko mo ohun ti won se eyi ni o je ye ki o je iwa wa awa ti a je onigbagbo ki a ma tele jesu awa ti a n tele jesu a ma tele iwa ododo a ma tele iwa mimo a ma tele alaafia pelu gbogbo eniyan ohun mẹta kan lo farahan ninu awon ti won tele jesu eyi ni ikini ni a ri ninu exodu ori ketalelogun ese ikeji iwo ko gbodo to opolopo eniyan leyin lati se ibi iwo ko gbodo to opolopo eniyan leyin lati se ibi awa ti a je omo olorun awa ti a ti gba jesu kristi gege bi oluwa ati olugbalawa awa ti a n tele jesu kristi eyi ni a ri ni igbesi aye wa wipe a ko je tele opolopo eniyan lati se ibi opolopo ni o je pe boya won wa lati bimo lati loyun ṣùgbọ́n wọn a máa lọ sọ́dọ̀ ìrókò, wọn a máa lọ sọ́dọ̀ igi, wọn a máa lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ lóògùn. Ó ní àwa tí a ń tẹ̀lé Jésù, a ò gbọdọ̀ lọ sí ibikíbi, wípé a ó dúró ti Olúwa títí Olúwa yóò fi ṣe. Ó ṣeé ṣe àwọn tí wọ́n máa wá iṣẹ́, bí iṣẹ́ bá falẹ̀ díẹ̀ tí wọn ò tí ì rí iṣẹ́, wọ́n máa sọ fún ọ wípé bí o bá lọ fún lágbájá ládìyẹ, bí o bá lọ fún ní tòlótòló, tí o bá lọ fún ní owó ẹ̀yìn, o ní rara. A kò gbọ́dọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi. Ó ṣeé ṣe bí ènìyàn bá wà níbi ọjà, ó ṣeé ṣe ní ìsọ̀rẹ́ kí wọ́n sọ wípé orí wípé ó dàbẹ́ni wípé a ò tà dáradára. Nítorí bẹ́ẹ̀, a fẹ́ ṣe ìrúbọ sí àwọn òrìṣà kí ọjà kí ó ba lè tà dáradára. Ọ̀pọ̀lọpọ̀ sì ti fi owó sílẹ̀, wọ́n ní lágbájá ìjọba èló ń lọ, ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Lágbájá ẹ̀sìn tirẹ̀ pàápàá ó légbá kan, ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Àti lágbájá pàápàá ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wàásù níbi bẹ́ẹ̀ àti ní báyìí, òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Ṣé o mọ̀ lágbájá ìyàwó olérìdà tí ó wà ní ibi báyìí báyìí, òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀? Ó ní àwa tí a tẹ̀lé Jésù nítòótọ́, àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristì nítòótọ́, a kò gbọdọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi. Dúró ti Olúwa, Olúwa pàápàá yóò dúró ti ọ. Faramọ́ Ọlọ́run, Ọlọ́run yóò faramọ́, ìlérí rẹ̀ fún ọ yóò jẹ bẹ́ẹ̀ni àti àmì lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Rútù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá. Òun sì wípé, alábùkún ni ìwọ láti ọ̀dọ̀ Olúwa wá, ọmọbìnrin mi, nítorí ìwọ ṣe oore ìkẹyìn yìí ju ti ìṣáájú lọ. Níwọ̀n bí ìwọ kò ti tẹ̀lé àwọn ọmọkùnrin lẹ́yìn ìbá ṣe tálákà tàbí ọlọ́rọ̀, wo òkè níhìn-ín, yẹ kí a bá ara wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹbí Ọlọ́run ní inú ayé tí a wà yìí. Nítorí wípé o le díẹ̀ láti jẹun, o le díẹ̀ láti lówó, o le díẹ̀ láti ríṣẹ́ ṣe, o le díẹ̀ láti ní nǹkan tí yóò dẹni lọ́rùn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ní láti máa lò ní ìgbà gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, bí o bá ń wo ẹ̀gbẹ́ títì, wọ́n á dúró lẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n máa juwọ́ fún àwọn onímọ́tò. Ẹnikẹ́ni tí wọ́n bá rí, bí ó bá tilẹ̀ ń gun mọ́tò tàbí ó ń gun alùpùpù tàbí ó ní díẹ̀ lọ́wọ́, wọ́n á tẹ̀lé. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò mọ àwọn ènìyàn wọ̀nyí, bí o bá jẹ́ ẹni tí ń fetí sílẹ̀ sí àwọn ohun tí wọ́n sọ lórí rédíò àti èyí tí wọ́n kọ nínú ìwé, ó rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti légbá kan nísinsìnyí, àti wípé ó mú àrùn kan wá tí wọ́n ń pè ní éèdì. Àrùn yìí kò gbóògùn, wọ́n sì ń kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílò. Ṣùgbọ́n bí nǹkan wọ̀nyí tí ó ti ń pọ̀ sí, bẹ́ẹ̀ ni a rí àwọn tó jẹ́ pé wọ́n ń wá olówó, wọ́n ń wá àwọn tí ó lè fún wọn ní nǹkan. Ṣọ́ra ìwọ tí ó jẹ́ onígbàgbọ́. A sọ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristì, a kò ní tẹ̀lé ọmọkùnrin kan, yálà tálákà ni tàbí ọlọ́rọ̀. Bí o bá ń bọ̀ ní ilé ìsìn, bó o ní mọ́tò, fẹsẹ̀ rẹ rìn. Jésù ò ní mọ́tò, ó fẹsẹ̀ rìn. Nítorí bẹ́ẹ̀, máma wá eléyìí ní mọ́tò, eléyìí ní tìbí. Bí a bá jáde ìsìn, gbàdúrà. Bí o bá ti gbàdúrà tán, kí o máa lọ. Kì í ṣe kí a máa wá arákùnrin lágbájá, dúró dè mí o, n ó jẹun ọ̀sán lẹ́yìn lónìí o, ká ṣọ́ra. Nítorí wípé ìwà àgbèrè àti ìwà panṣágà ó gbòde kan lónìí, kí a má ṣe rí ẹnikẹ́ni tí ó ń ṣọ́ ọkùnrin ọlọ́rọ̀, ọkùnrin olówó, tàbí obìnrin tí ó gbajúmọ̀, tí ó ń wá ẹni tí yóò tẹ̀lé. Kí a tẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo. Nínú Jòhánù orí kẹwàá, à ń kà láti ẹsẹ̀ ìkarùn-ún. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn. Dúró níbẹ̀. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn. Ẹni tó mọ̀ rí, wọn kò jẹ́ tọ lẹ́yìn. Kí a kọ́kọ́ sọ nípa ìgbé ayé wa, nípa títọ àlejò lẹ́yìn. Ìwọ tí ó jẹ́ obìnrin, o dúró sí ibi ibùdókọ̀, o ń wá ọkọ̀, o rí àlejò tí o mọ̀ rí, o mọ̀ nọ́mbà ọkọ̀ rẹ̀, o mọ̀ àwọ̀ ọkọ̀ rẹ̀, o mọ̀ bi tó ti ń bọ̀, o mọ̀ bi tó ń lọ, o ń juwọ́ sílẹ̀. Onígbàgbọ́ kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó máa ń ṣe pálapàla pẹ̀lú wọn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó de wípé wọ́n á fẹ́ fi wọ́n ṣowó. Àwa tí a jẹ́ onígbàgbọ́ yẹ kí a sọ fún àwọn ọmọ wa wípé wọn kò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí a kò mọ̀ rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Nípa ti ẹ̀mí, a ò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí ń wàásù ẹ̀kọ́ àjèjì, àòjẹ́tẹ̀lé. Ẹni tí ń wàásù ohun tí kì í múni dọ́run, ohun tí kì í ṣe àṣepé nígbèsè ayé onígbàgbọ́, ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ti ìgbàlà, nípa ti ìsọ̀rímọ́, nípa ti agbára Ọlọ́run, nípa ti pé Bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá jẹ́ onígbàgbọ́ ní tòótọ́ yóò máa tẹ̀lé Jésù Kristì lẹ́yìn, kì í tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi, kì í tẹ̀lé àwọn ọlọ́rọ̀ lọ́kùnrin tàbí lóbìnrin. Ìkẹta, kì í tẹ̀lé àwọn àjèjì ènìyàn, àwọn àlejò lẹ́yìn. Kí ni ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì? Kí bí ọmọlẹ́yìn Kristì, bí a ti rin ìrìn àjò nísinsìnyí, tí a sì ń lọ, tí a sì ń bá Jésù rìn, tí a ń hùwà òdodo, tí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó máa wẹ̀ wá mọ́, tí a ń gbàdúrà sí nígbà gbogbo, tí a ń tẹ̀lé níbikíbi àti ní ìgbà gbogbo, níbo ni a ó gúnlẹ̀ ìbúté ìgbàgbọ́ wa, níbo ni a ó gúnlẹ̀ rẹ̀ sí? Kí a wo ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì nínú Númérì orí kẹrìnlá, Númérì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣùgbọ́n Kálẹ́bù ìránṣẹ́ mi, nítorí tí ó ní ọkàn mìíràn nínú rẹ̀, tí ó sì tẹ̀lé mi mọ́tí mọ́tí, òun ni èmi ó mú lọ sínú ilẹ̀ náà níbi tí ó ti rè. Irú ọmọ rẹ̀ ni yóò sì ní i. Èyí sọ wípé ilẹ̀ ìlérí ó jẹ́ ti Kálẹ́bù, nítorí wípé ó tẹ̀lé Ọlọ́run mọ́tí mọ́tí. Àwa pàápàá bí a bá tẹ̀lé Jésù Kristì, ó dájú wípé ilẹ̀ ìlérí yóò jẹ tiwa. Ó ti sọ fún wa wípé òun lọ pèsè àyè sílẹ̀ fún wa. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, òun ìbá ti sọ fún wa. Ó ní nígbà tí òun bá ṣe tán, òun yóò padà wá láti mú wa lọ sí ọ̀dọ̀ òun ti kára òun. Ẹ jẹ́ kí a wo Númérì yìí kan náà, orí kejìlélọ́gbọ̀n, Númérì orí kejìlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá. Ní tòótọ́, ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti Egypt wá, láti ẹni ogún ọdún lọ àti ju bẹ́ẹ̀ lọ, kì yóò rí ilẹ̀ náà tí mo ti búra fún Abrahamu, fún Isaaki àti fún Jacobu, nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ṣé o rí nǹkan tí ó ṣe àwọn ènìyàn wọ̀nyí, ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí ó jáde kúrò láti ilẹ̀ Egypt? Wọn kò lè wọ ilẹ̀ ìlérí lórí ohun kan, nítorí wípé Ọlọ́run sọ wípé wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ó yẹ kí àwa tí a ń sin Ọlọ́run kí a mọ̀ wípé Jésù pàápàá ti sọ fún wa wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn tí ó bá tẹ̀lé Jésù Kristì títí wọn ó fi rí ilẹ̀ ìlérí náà, àwọn ni ó lè wọ inú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ gúnlẹ̀ sí èbúté rere, bí a bá fẹ́ fi ọ̀run ṣèrìn jẹ, ó yẹ kí a mọ̀ wípé kí a máa tẹ̀lé Ọlọ́run nínú orí yìí kan náà, ẹsẹ̀ ìkejìlá, bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefunne, ọmọ Kenisi àti Joshua ọmọ Nuni, nítorí àwọn lè ó tẹ̀lé Olúwa lẹ́yìn pátápátá. À ń pè wá wípé kí a tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé Jésù Kristì. Bí a bá ń sọ nípa kí a tẹ̀lé Jésù Kristì, kí a tẹ̀lé lọ sí ibi àgbélébò, kí a rí wípé gbogbo ohun tí ó jẹ́ ti ara ní ìgbésí ayé wa àpamọ́run. Ìkejì, kí a tẹ̀lé lọ síbi tí ó jẹ́ pé a lè nínú níbí ni, a lè ní ìjìyà nítorí ìhìn rere, nítorí ìjọba ọ̀run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, kí a máa tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé lọ síbi àdúrà, nítorí wípé bí o bá mọ Jésù, ní òórọ̀, ní ọ̀sán, ní alẹ́, ì máa lọ sí ibi ìkọ̀kọ̀, ibi tí kò sí ẹni tí yóò dì í lọ́wọ́ láti gbàdúrà. Bí a bá jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a tẹ̀lé lọ sí ibi àdúrà tí a ó ti gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá, kí a tẹ̀lé lọ sí ibi tí a ó ti máa sin Ọlọ́run, nítorí pé òun wá kì í ṣe láti ṣe ìfẹ́ inú rẹ̀, ṣùgbọ́n láti ṣe ìfẹ́ bàbá tí ó ran. Kí a má jẹ́ kí ìfẹ́ inú wa, orí inú wa, kí a má jẹ́ kó jẹ́ pé òun la máa sọ pé tinú mi ni ó ṣe, tinú mi ni ó ṣe. Ó ní kí a tẹ̀lé Ọlọ́run sí ibi àdúrà àti ibi ṣíṣe ìfẹ́ Ọlọ́run nìkan ṣoṣo, àti ibi tí a ó ti máa ṣe iṣẹ́ ìsìn rẹ̀, kí a tẹ̀lé sí ìrẹ̀lẹ̀, sí ibi ìrẹ̀lẹ̀, nítorí pé ó mú àwokòtò, ó bu omi sí, ó bẹ̀rẹ̀ sí ní wẹ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀hín rẹ̀. Kí a tẹ̀lé Jésù Kristì pẹ̀lú ìrẹ̀lẹ̀, kí a kúrò nínú ayé, kí a tẹ̀lé lọ sí ibi tí a ó ti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, ìgbésí ayé àìlérí, ìgbésí ayé àìlẹ́gàn. Ó dájú pé bí a bá ṣe bẹ́ẹ̀, níkẹyìn a ó tẹ̀lé títí a ó fi jókòó pẹ̀lú rẹ̀ ní ọ̀run rere. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí a ti ń gbọ́ ìpè Kristì, wo pe ki atele wo pe a o tele bi o ba je elese sibe ti o tu iwa ise iwa ti o wa ninu aye so fun olorun we pe o fe tele jesu o ko ise sile o ko awon ohun asan aye yi sile o ko iborisa sile o ko awon nkan to tin se ti ko te olorun lorun ti ko dun mo olorun ninu o ko won sile o n fe je omo leyin kristi ni toto ki o si ranti we pe o gbodo tele opo lati se ibi pe o gbodo tele okunrin oloro ni tabi talaka o si gbodo tele awon ajeji ki o so fun olorun we pe o n fe tele jesu o n fe tele jesu ko si ohun ti yo ya o pelu jesu kristi o n fe ko aye sile ki o si ma to jesu kristi leyin ba olorun soro ba olorun soro ki o fun ni ore ofe lati le se ise ododo lati le rin irin ododo lati le to jesu kristi leyin ati lati le se ohun ti o mu inu olorun dun so fun olorun gbadura ki o to lo ri daju wo pe oni igbala tabi ti o ba ti ni igbala ri daju wo pe aso di mimo bi o ba ti ni iso di mimo ri daju wo pe a fi agbara emi olorun kun o ki o ba le ni ore ofe ani to ati adniseku lati le tele jesu kristi titi de opin
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki agbadura Olorun alaanu olore ofe adupe fun ore ofe ti e fi han ni ore ke Calvary nigbati eran omo bibi yin kan soso lati ku fun ese wa awa ni elebi awa ni elese ṣugbọn Jesu Kristi omo bibi yin kan soso alai lese olooto eni ti o ti wa lati ayeraye eni ti ko se ohunkohun ki o kuna ri o ku fun wa o ru ebi wa o ru ese wa adupe egba ope ati yin wa loruko Jesu adupe fun ore ofe ti o fa wa sumo odo ara yin adupe fun idariji ti e fun wa lofe adupe fun oju rere ti e fi han wa adupe fun iwenumo ninu eje Jesu Kristi adupe wi pe e tun pese ayeraye sile fun wa ibugbe kan loke ohun ti a ko leto si ṣugbọn nipa ore ofe nikan soso ne fi pese nkan won yi sile fun wa e gba ope ati yin wa loruko Jesu nje bi e ti mu wa sinu ijoba Olorun wi pe ki a le ma so eso iwa mimo ati wipe ki a le fi ife Christianity to to ki a le fi han an bebe wipe ohunkohun ti en bere lowo wa ti e fe ki a fi han ni igbe aye titun ti a bo si yi eran wa lowo ki a le ni ore ofe ki a ba le se nkan won yi ni oruko Jesu bi a o ti lo sinu oro yin loni ebe wa ni wipe e o se wa loju e o la wa loye e o je ki awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ki a ba le ri daradara ki a ba si le tele awon nkan wonyi ni igbesi aye wa adupe wepe ti gbo adura wa ni oruko Jesu Kristi Oluwa wa loni a n tesiwaju ninu eko wa ninu Kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun Kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe Olorun eni mimo ati olufe egbe okan iyonu wo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi enikeni ba ni esun si enikan bi Kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori gbogbo nkan won yi
0: egbe ife wo ti se amure iwa pipe e se je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki e si ma dupe awon ese merin ti a ka yi lati ese ikeji la si ese ikedogun awon ni o fi awon ohun amuye ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si so fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa wi pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a ngbe irin ti a rin oro ti a nso lati enu wa jade wi pe awon nkan wonyi ni olorun ni o nfe ri a pin awon eko yi a pin si ipa meta ikini a so nipa iwa ikeji a so nipa ife iketa a so nipa ipe o ye ki a mo wi pe nigbati a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa kristiani ikeji olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo ohun gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife kristiani ki se ife ti ara ki se ife ti eniyan lasan ti ko ni ore ofe olorun sugbon ife kristiani iketa o ye ki a mo wi pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wi pe akoko ti de lati wa fi imunadoko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wi pe ilu re tabi orilede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri oluko kan ni ile eko giga university o sese ki o ti ma koni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o ti n ko won yi o sese ki ilu wa tabi orilede wa ki o ma wa eyi ti a n pe ni commissioner ki won ki o si fi iwe pe wi pe ati ri iwe po jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orileede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towoto gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba eyi ti a nso yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe ohun meta ni o farahan ninu eko ti a nko le oni ikini iwa kristiani ikeji ife kristiani iketa ipe wa gege bi kristiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbesi aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu kristi
2: gege bi eni ti o nsaferi ohun to nbe loke gege bi eni ti ati da lola ni ti wipe ati fi aso ododo ati fi wo gege bi eni ti ati korokore ni iwe iye lorun gege bi awon eni ti angeli nwo ti won yo nitori wipe ati ronupo ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi kristiani tabi gege bi onigbagbo o ye ki a wo awon nkan won yi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi abari omo oba tabi omo oloye ni adugbo wa bi abari bi o tin woso bi abari bi o tin rin bi abari bi o tin soro to je wipe omo kekere ti ko ti ipe to daye bi a ba n gbo oro agba lenu e a ma so wipe o mo wipe no afin lo ti jade oro ogbon oro agba ti o n gbo ninu afin o lo n jade latenu e sugbon bi a ba ri iru omo be ti o je omo oba ti o jade lati afin sugbon ti o je wipe oro ti ko ba kun gbe oro asiwere oro alai logbon ise awon mekunu ni ari lowo e a so we pe wo omo oba ti o nse bi omo mekunu ti ko mo iru eni ti o nje awa na gege bi omo oba oba awon oba olowo awon olowa gege bi eni ti a ti fi ipepe wa sinu ijoba olorun awa na o ye ke amo iru eniyan ti a je o ye ke amo we pe awa ni eni ti a ti da lola eni ti a ti dari ese reji eni ti a ti se ni omo olorun eni ti awon angeli ti won yo nitori re eni ti o je wipe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti a nlo ohun lo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye lorun ojo kan ko le mo ki o sule ki a ma ran ti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye lorun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti a n reti wi pe nigba ti ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lorun ojojumo ni olorun lo n pese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ranti wa li orun iru awa eniyan be o ye ki a mo ru eniyan ti a je o si ye ki a mo wi pe a o dabi awon ti o wa ninu aye wepe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa je ki a wo lati ese ikejila oni nitori na bi ayan fe olorun eni mimo ati olufe je ki a duro nbe na oni bi ayan fe olorun tele tele awon omo israeli ni a n pe ni ayan fe olorun awon iran abrahamu awon ni a n pe ni ayan fe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori wepe olorun fe fi titobi agbara re ati ogo re ati iyanu re o n fe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni a n pe ni ayan fe olorun sugbon nisisiyi iwo ati emi erupe lele iwo ati emi keferi lasan lasan iwo ati emi eni ti a bi ninu ese eni ti o mo okun ninu ese eni ti o n je ese bi eni jeun ti o mu ese bi eni mo omi tele tele iwo ati emi elegbin ati eleri ni olorun ni o fa wa si odo ara re ti o wo emo ninu eje jesu ti o fun ni ore ofe ti a wa di ayan fe ni waju olorun o wa n so fun wa oni se a o mo ipo wa ni oni se a o mo bi ati je ni waju olorun ni wi pe ati je ayan fe olorun o wa so wipe eni mimo ati olufe nitori wipe olorun fe wa o ti so wa di olufe o wa tun so wa di eni mimo awa ti a je elese ati eleri tele tele nisisiyi a je eni mimo ati olufe o wa so fun wa awon nkan kan ti o ye ke ani ni igbese aye wa gege bi enikokan e ti o fi le ba ipe wa mu ye ki ran leti we pe ni awon ose ti o koja die seyin mo so fun o gege bi onigbagbo we pe adabi eni ti o gbe asowo we pe tele tele ati wo aso iri sugbon boya fe lo si ode tabi boya agba wa si bi ise kan iru aso ti a se wo ni o fi wa han gege bi eni ti a je ninu ise be se o mo gege bi ologun bi a ba fe mo enikan gege bi jagun jagun oni iru aso to nwo gege bi olopa bi a ba ti ri olopa a mo gege bi aso ti o wo bi o ba so fun wa wi pe eni kan fe se igbeyawo eni ti o fe se igbeyawo yi o mo tele tele o wa so wi pe ah ye kin debe tori wi pe inu ile isin wa ni won ti fe se igbeyawo yi mo sin fe lati ba awon tin yo mo fe ba won yo nitori eni bibeli so awon tin sokun e ma ba won sokun awon tin yo e ma ba won yo nitori be mo fe lo si bi igbeyawo yi bi gbogbo eniyan tin wole tin won jade won wole won jade awon akorin wole oni wasun wole awon ebi yawo won wole ebi oko won wole bi okunrin ti o fe se igbeyawo ati obirin ti o fe se igbeyawo bi won ti yo o so wi pe o n lati je omidan arabirin ti o n bo yi o n lati je oni won fe gbe ni yawo won ni bawo lo se mo se o mo tele ni oni o ti woju e wo irin si e wo aso ti o wo wo bi o se se daju daju aso ti o wo o je ke amo yato wi pe oni o fe se igbeyawo be na ni o iwo ni agbe ni yawo fun Jesu Kristi bi a o ti e mo tele tele wi pe ah arabirin meri o ma ti nigbala bi a o ti e mo tele tele wi pe ah arakunrin Samuel o ma ti nigbala irisi re iwo so re ati ohun ti o gbe wo gege bi agbada ododo o je ke amo wi pe iwo ni eni ti a gbe ni yawo fun Jesu Kristi o eyi ni mo fe ki o fi sokan wi pe Paul apostle o nso fun wa gege bi eni Olorun gege bi apostle o nje ki amo wi pe awon aso ogbologbo awon aso atijo awon aso egbin awon aso ti a wo tele tele ti o fi wa han gege bi elese ani bo won sonu ani mu won kuro ke a wa wo awon aso titun miran e ti o fi wa han wi pe awa ni agbe ni yawo fun Jesu Kristi wo ese ikejo ori keta sugbon nisisiyi e fi gbogbo nkan wonyi sile ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma si se poro fun enikeji yin e sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re eni an so fun a wi pe awon ogbologbo ise ti atijo ati bo won sonu gege bi ewo ti o darugbo gege bi aso ti ko to si wa nisisiyi ati pa won ti o wa so fun a wi pe a wa gbe ohun miran wo e ti se titun ni ese ekewa ese ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni si imo gege bi aworan eni ti o da o wa so fun a nisisiyi ni ikokan ohun ti a ni gbewo gege bi ewo titun agbada ododo ye ke a wo ni ikokan lati ese ikejila nitori na bi eyan fe olorun eni mimo ati olofe egbe okan iyonuwo egbe okan iyonuwo ini Jesu papa ni o menuba nigba ti o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti iba fi ni iyonu ki ohun paapa ki o si dariji elegbe re ko se be Jesu wa nso wi pe awa ti a so wi pe ati di atunbi ti a je ti olorun o ye ki a ni okan iyonu emi iwa tutu isore si eni keji wa ye ki a wo Matthew ori keji dilogun a o ni le ka gbogbo ese ti o so nipa ohun ti Jesu so yi die la oka bi o ba dele o le ye wo fun ara re lati ese ketalelogun titi de ese ikarun dini ogoji sugbon nisisin yi je ke a wo ese ikerin de logbon nitori na li omo odo na wole o si teriba fun o n wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni iyonu ti oluwa re ni si o dariji bakan na oluwa se fun wa gbogbo ise ti a ti da tele tele ti o dabi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa n reti wi pe ki a wa paapa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo ori omo odo elegbe re ti o je ni igbese die eti ba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun paapa bi o ba sanu fun elegbe re je ki a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o wi fun pe iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori ti iwo be mi iwo ki se sanu iranse egbe re gege bi mo ti sanu fun o nitori be eyi ni olorun reti lowo wa we pe ki a gbe okan iyonu wo ki a ni iyonu ki a dariji ara wa o sese ki o je iyawo re ni o se o ki a ma fi aki kori wo pe lai lai a o ni le dariji o sese ki o je oko ni o se nkan si o ti o dun o ki a ma fi aki kori wo pe rara lai lai titi aye yo fi dopin o ni le dariji tabi omo lo se nkan ti a o fe ki a ma le omo jade ki a so wi pe ko ni le ba wa gbenu ile ki a so wi pe a o ni le dariji o ni ki a ni iyonu ki a gbe okan iyonu wo ki a ni emi ikanu fun ara wa ki a le dariji ara wa ki se ninu ebi nikan ninu ile isin o se se ki a se ara wa se a mo wi pe awa ti a je adari iba se oluso agutan agbani tabi adari ekun ko si angeli laarin wa ni tooto ni agba okan wa la ni tooto ni olorun ti dari ese je wa ni tooto ni aje eni olorun sugun o sese boya aboju fo nkan kan ni boya eni kan lo fi esun sun wa nipa re ki a si so oro si o ki obi o ninu ohun ti a ni lati se ni we pe ki a dariji iba je oluso agutan ni o se wa ni afere oluso agutan ati le ti sumo bayi eti iba kan gbadura fun akun ni gbaju iseju marun lo sugbon olohun o raye ki a dariji ara wa tabi o se se ki o je eni ti a fi si ori ekun ni o se se ki o se wa boya a nfe itoju boya nkan egun logun wa lese a si ro pe a be wa lowo re lati yo egun yi kuro sugbon ko tete yo egun yi a si ni irora popo o ye ki a dariji o ye ki a ni iyonu si ara wa o si sese ki o je we pe adari ekun tabi adari edapo jule o sese ki o je pe awa ti a je omo ijo la se won o ye ki awon ti won je olori lori wa o ye ki awon na ki o le ni emi tabi okan iyonu ki a gbe okan iyonu wo si ara wa e je ki a wo Isaiah ori keji dini ogota Isaiah ori keji dini ogota ese ikeje ki ha se lati fi onje re fun awon ti ibi n pa ati ki iwo ki o mu awon otoshi ti ati sode wa si ile re nigba ti iwo ba ri arin horo ki iwo ki o arin hoho ki iwo ki o bo ki iwo ki o ma fi ara pamo kuro lodo eran ara ti re eni an so bi ati le ni okan yonu bi ati le fi iwa tutu tabi okan yonu bi ati le fi han we pe bi abari eni keni ti ebi npa ninu awon ara ninu oluwa tabi ninu awon aladugbo wa ti onje se wa lowo wa ke a fun won ni onje bi abari awon ti ko ni lowo ke a gba won si ile bi abari awon ti o dabi eni wo pe won ni aso o dabi eni pe won rin hoho ke a fi aso bo won ke a ma se yeye won we pe nitori won o ni aso ti o ye ki won ki o wo ati we pe ke a ma fi ara pamo fun awon ti iya nje ke a ma se be ni we pe a ko mo we pe won nilo awon nkan ti o wa lowo wa ke a ri we pe a toju awon elomiran eje ke a wo romu ori kejila ese kewa romu ori kejila ese kewa ni ti fi ara e ma fi yonu feran ara yin ni ti ola e ma fi ti eni keji yin saju oni ke a ma fi yonu feran ara wa nitori be o ye ke a gbe okan iyonu wo ikeji oni o ye ke a ni emi iseun o ye ke a ma sore fun ara wa ko ye ke a duro di igba ti won ba so fun awe pe lagbaja o ye ke a ran lowo bi abati ri wo pe ara awon ara ninu oluwa won ni awon nkankan ti won se alaini ti olorun si pese nkan won yi fun wa oni ki a je eni ti sore oni bi o ti e je eni ti o mo ri gege bi eni ti a pa ni apa ipatan ni oju ona laarin Jericho ati Jerusalem oni bi abari gege bi alaanu ara Samaria o ye ki a ma sore o ye ki a ni emi iseun ki a ma toju awon ti a pa lara tabi awon ti a sa logbe tabi awon ti o ba ajalu kan pade ni igbese aye won ye ke a wo Efesu ori kerin ese ikeji leni ogbon e ma sore fun omo ni keji yin eni pe ke a ni emi iseun ke ma sore eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu Kristi ti dariji yin o tun so fun wa o n temo wa leti we pe o ye ki a ma sore o si ye ki a ni iyonu si ara wa bi a ba pada si Kolose ori keta ese kejila ki a ni irele irele je ohun ti o se pataki irele je ohun ti bi a ba ri ni igbese aye eniyan a ma n so we pe lagbaja omo lu abi ni o se se boya ko lowo o se se boya ko ti le bo wa ko le fun wa lo nje sugbon a ma so pe lagbaja omo lo abi ni kilo de tan so be a ma so wi pe irele lagbaja o po o ga popo o se se ki o je ninu ebi bi o se se ki o je iya oko ni o wa se ile bi iyawo ti n gbe ounje sile fun iya oko ti o n kunle bi o ti n gbe ounje sile yi ni iya oko o se se ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o se se ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe ounje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wo pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wo pe iyawo omo mi o riru e ri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti a ko ti o gbe ko nitori kini se nitori pe a ko gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya a ma so wi pe o dabi eni ki ma ba yin gbe wi pe mo feran re popo o dabi omo fun mi irele je ohun ti o se pataki ye ke a wo Peteru kini ori karun ese karun be pelu eyin ipere e teriba fun awon agba be gege eyin ipere eyin omode e teriba fun awon agba laye ode oni ni an ri wo pe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wo pe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo ogun odun o ri elomiran ti o je omo

0: ti emi titu eyi ti se iye biye ni waju olorun o nso fun awe pe ohun kan wa ti o jirun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa tutu eyi ni o se iye biye ni waju oluwa nitori be o ye ki a mo we pe awon nkan wonyi ni olorun be lowo enikokan wa o nfe ki a gbe nkan wonyi wo o nfe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni ikokan lati kolose ori keta lati ese kejila si keta la egbe okan yonu wo e iseun irele inutitu ipamora o ye ki a ma farada fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wi pe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se a mo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa e ni o mu wa lo si ikori keji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ife wo ti se amore iwa pipe egbe ife wo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki ye ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun awe pe bi a ba ni ife ife yo gbe waro iba je ninu ijo iba je ninu ile iba je ni ibe ise nibi kibi ti a ba wa ife wa ti a fi han yo ma gbe awon elomiran ro bi won ti re subu ife wa ni yo gbe won dide bi won ti le da bi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe niro ye ki a wo ori kerinla ese ikini e ma lepa ife ki esi ma fi itara safere ebon ti se ti emi sugbon ki e kunkun ma so tele ohun ti a fe fihan nihin nisinsin ni ti ife e ma lepa ife e ni pe pelu iyawo wa ki a ma lepa ife pelu oko wa ki a ma lepa ife bi a ba fe se ohun kan bi a ba fe soro kan bi a ba fe ba oko wa tabi iyawo wa se nkan kan ki a be lo wa pe nje eyi mu ife lowo bi ko ba si ife ninu re bi o ba je pe ohun ti o fa ija ni ohun ti o mu ki ife wa ki o diku si ara wa ni ki a ma se ki a ri we pe a n lepa ife ni ori ikerindinlogun ese ikerinla ori ikerindinlogun ese ikerinla e ma fi ife se gbogbo nkan yin ohun gbogbo ti a fe se ki o wa ni ti ife se aran enikan lowo ni ki a je ki o wa nipa ti ife igba miran a ma n se beni pe aran eniyan lowo sugbon awon elomiran ton ma n lo si ile enikeji won mo ni ki n wa ran yin lowo ni o mo ni ki n wa ran yin lowo ni o sugbon iranlowo ti won fun wa yi igba miran iranlowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni pe o je wahala fun wa bi won ti wa ran wa lo pe awon ba gbalẹ ni won ba foso won ba se ohunkohun bi won ti n jade ni won so pe ah odo lagbaja ni mo ti n bo ara ile e o mo we pe lagbaja nkan to n la koja nsin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so ki n gbo be ni ki lo se o mo lagbaja kokun ise o le duro lowo e ko si bo se le se o n gbadura o n ka bibele o ti n koni leko bibele sugbon lagbaja ko le sanfani ba de ti lagbaja e ba o ni nkan o mo ni ki won ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba n se se mo tun le wa ni ose to nbo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba nse ki o wa nipa ti ife mi a ba ri we pe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju le ni o je arabin ni oluwa arakun ni oluwa amo wahala ti o ni gege bi a ti so we pe ki se we pe ki a je agbenuso won esu ki a ber sini tan nkan ti awon elomiran se tabi wahala won ki a ber sini tan kale o ye ki a mo we pe oro ti ko ba mu ife lowo a ki so we pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo ti a ni idapo pelu awon arakunrin arabirin wa ninu Thessalonica kini Thessalonica keji shega fra fun mi Thessalonica keji ori kini ese keta ise wa ni lati ma dupe lowo Olorun ni igba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin ndi popo o ye ki ife wa ki o ma de popo si ara wa bi ati feran ara wa loni ki o ju bi ati feran ara wa ni odun ti o koja bi a se le ran ara wa lowo loni ki o koja bi a se ran ara wa lowo ni odun marun seyin ki a ri wipe ife wa n gboro ju be lo ife wa n dagba ju be lo ati wipe ife wa yi o n kan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba n so nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo Petero lakoko ki a tun lo wo Korinti kini Petero ori kerin Petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti a nso nihin ki se ife ko fe nitori bi o ba n gbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o nso nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si nso wipe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o sese boya enikan se oro so si wa ko so pe ah arabirin dariji mi o mo tele tele ni ife ti ani yo bo asise be yo bo mole o sese boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun wa wepe oro kan wa ninu marko asimo wepe ko si ninu marko wepe inu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so we pe won gbo won sori aga wa sun won kunkun mo ro so won kunkun le se nkan yi e alufa wa e olusagotan wa ibagba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o se se oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 22 sile ki o si dabi eni pe o nso pe naira 22 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo n doju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o se se ki o je ninu ijo teti sile o se se ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin deeper life ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere olorun saanu fun wa olorun se wa ni olorire wo bi ijo se ri wo eko oro olorun a wa ti boya se se wa ninu ijo yi ijo dara dara ni sugbon o se se ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so we pe ah ninu ijo ti mo wa e won se mi bawo lo se le so be tabi ki o ti le gbe lo si awon ti won ki ka bibeli ki o so we pe looto ni mo n lo si church looto ni a so pe a ni igbala lo to la so pe a de atunbi sugbon awa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a de atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko si ninu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo Corinthians 1 ori ketala lati ese ikerin o nso fun anipa ife ife ama musuru ife ama musuru boya ro we pe o ye ki o je adari sugbon won ti so de adari musuru bi o ba ni ife olorun ati ife ijo ife ama musuru boya o ti gbe yawo ni o se feran aya re sugbon mo o ti de iya nso fun awon obi awon ebi abi nso fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma musuru musuru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o tin reti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki ife ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu bẹni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni ati ngbo ni okere we pe ah eni ti o je alakoso wa tele tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boyo dese agbere ni o boyo se ti boyo ji owo ijo ni o amo ki lo se ewo lokan en be ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o nsoro si o nsoro we pe boyo jale boyo se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se asododo bi atile da eni kan duro eyi ki se wo pe yo mo ki inu re dun wo pe o dara be wo pon dalagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo se asododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o n tele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati we pe ki a ri daju we pe a n dupe ninu ohun gbogbo ohunkohun wahala ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbesi aye wa bi abati di atunbi wepe anfe fi ore ofe ti atini anfe fi hon asin fe ki ewa yi ki o wa ni igbese aye ewa ikanu ni tabi iyonu ishori irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki a lafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a tin ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe afa je ti olorun a se n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa je ki a gbadura daada le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je oni igbese aye wa bi a o ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wa la ki o sanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbese aye wa ki olorun ki o yo won kuro ki o se fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
1: Ni oruko Jesu Kristi Olorun wa. Olorun alaanu adupe lowo yin we pe atun pejopo loni lati ko eko. An be yin we pe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun ani agbara lati se ohun ti e fe ki a se. Adupe we pe ti gbo loruko Jesu Kristi Olorun wa. Pelu ore ofe Olorun an tesiwaju ninu eko bibeli wa nisisiyi an ka ebero ori ketala lati ese ogun titi de ese ikokanlelogun ohun ti an ka loni je adura ti eni ti o ko episteli yi ti o gba fun awon oluka episteli na bi o ba wo ese yi ori we pe o je gbolohun adura ti apostle Paul ti o gba fun awon oluka iwe na o ni nje Olorun alaafia eni ti o tun mo oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti o go wa fun lai ati lai lai amen bi o ba wo ohun ti a ko ni ose ti o koja o ri we pe apostle yo nbe awon ti won je onigbagbo laarin awon eberu na we pe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun o ni e ma gbadura fun wa nitori awa gbagbo pe awa ni eri okan riri asin fe lati ma wa lododo ninu ohun gbogbo sugbon emi nbe yin gidigidi si lati ma se yi ki a ba le tete fi mi fun yin pada ari awon eko pataki ko ninu ohun ti ari nihin lakoko ohun ti eni yi so we pe ki awon omo ijo ki o se fun ohun ohun pelu mura tan lati se fun awon elomiran ohun ti a n so ni we pe o paro wa si won we pe ki won ki o gbadura fun ohun ohun paapa si n gbadura fun won eko kini ti akoko ko nibe ni ari ninu Matthew ori keje ẹsẹ ìkejìlá nítorí náà ohun gbogbo tí ẹ̀yin bá ń fẹ́ kí àwọn ènìyàn kí ó ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́ nítorí èyí lè òfin àti àwọn wòlíì bí àpọ́sẹ̀lì ṣe ń sọ wípé kí wọn kí ó gbàdúrà fún òun ohun tí òun fẹ́ tí ó sì ń retí láti ọwọ́ wọn òun pàápàá ṣe tán láti ṣe é fún wọn ohun tí ìwọ bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ o fẹ́ kí wọn kí ó fẹ́ràn rẹ o fẹ́ kí wọn kí ó ṣore fún ọ àwọn nǹkan tí òun retí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn ó yẹ kí ìwọ pàápàá kí ìwọ náà kí ó lè ṣe é fún wọn ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni wípé nítòótọ́ ni ó ti gbàdúrà nítòótọ́ ni ó ti wàásù ọ̀rọ̀ ọlọ́run fún wọn ṣùgbọ́n ó mọ̀ wípé láìsí wípé a fi àdúrà ti ìwàásù wa lẹ́yìn ìwàásù yìí kò lè ṣiṣẹ́ nínú ọkàn àwọn tí ń gbọ́ èyí ń jẹ́ kí ó yé wa wípé àwa tí à ń wàásù àwa tí a jẹ́ adarí àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí adarí ẹkùn ó yẹ kí a máa wàásù nítòótọ́ ṣùgbọ́n ó yẹ kí a máa gbàdúrà fún àwọn tí à ń wàásù sí nínú Samuel kínní orí kejìlá ni Samuel ti ń sọ fún àwọn ọmọ Israeli wípé òun mọ ojúṣe tí òun gbà lọ́wọ́ Ọlọ́run ojúṣe méje pàtàkì láti máa kọ́ wọn àti láti máa gbàdúrà fún wọn nínú Samuel kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlélógún pẹ̀lúpẹ̀lú bí ó ṣe ti èmi ni kí a máa rí i pé èmi dẹ́ṣẹ̀ sí Olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín èmi ó sì kọ́ yín lé ọ̀nà rere àti títọ́ bí ó ti ń ṣe ìpinnu wípé òun yóò máa kọ́ wọn lé ọ̀nà rere àti lé ọ̀nà títọ́ lé ó tún jẹ́ kí ó dá wọn lójú wípé wọ́n ní òun ní láti máa gbàdúrà fún wọn ó tilẹ̀ sọ fún wa wípé bí òun kò gbàdúrà yìí fún wọn a jẹ́ wípé òun dẹ́ṣẹ̀ sí Ọlọ́run ó yẹ kí ó yí àwa tí a ní àǹfààní láti máa tọ́ láti máa darí láti máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run wípé ó jẹ́ ojúṣe wa bákan náà láti máa gbàdúrà fún wọn kí a wá wo Ébérù orí ìkẹtàlá láti ẹsẹ ogún ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wípé bí àpọ́sẹ̀lì ṣe ń gbàdúrà ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Bàbá ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì bí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n máa dárúkọ áńgẹ́lì àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà ó ní òun gbàdúrà sí Ọlọ́run àlàáfíà ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú kí sì ni àdúrà tó ń gbà ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé kí a ṣe wọ́n yẹ kí gbogbo ìfẹ́ Ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà a kì í gbàdúrà sí Jésù tààrà a kì í gbàdúrà sí áńgẹ́lì a kì í gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ nínú Jòhánù orí kẹrìndínlógún láti ẹsẹ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní ọjọ́ náà ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi òun ó fi fún yín èyí ni a fi rí i wípé àdúrà tí àpọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ó ní òun gbàdúrà sí Ọlọ́run ọ̀run Ọlọ́run Bàbá Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa ìkíní àlàáfíà pẹ̀lú Ọlọ́run àlàáfíà pẹ̀lú Ọlọ́run ìkejì àlàáfíà Ọlọ́run ìkẹta àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run àlàáfíà pẹ̀lú Ọlọ́run bí a bá wo ohun tí a ń kà lónìí a rí i wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn Ọlọ́run tí ó sì jẹ́ oníwàásù àpọ́sẹ̀lì tí ó lágbára o n gbadura o ni nje olorun alaafia ki a kokko menu duro nibe na ki a mo wi pe adura ti eni yi n gba o mu le ori we pe olorun ti o wa le alaafia pelu wa ti a wa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se wa ni alaafia pelu olorun ti olorun si wa ni alaafia pelu wa nitori ye ki a mo wi pe ohun amuye ti akoko ni lati ni ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihin ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki ru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti a nkeko lori re loni ninu Isaiah ori ikejidini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro le Olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni Olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati Olorun ninu Isaiah yi kan na ori kokan din ni ogota 59 ori kokan din ni ogota ese ikeje ati ese ikejo ese won sare si ibi yi so fun wa e ti o fi je wepe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala Olorun wo ti won ko fi ni alaafia pelu Olorun ese won sare si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia ye ki o yi onigba na wo pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia Olorun ohun ti o je ki o ri be ni wo pe ese nbe ni igbesi aye re ati le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu Olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joram ri Jehu le o wi pe Jehu alaafia ko ohun to bere pe se alaafia ni ohun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be o je ko ye wa wi pe awon ti won ba ni emi okunkun awon ti won ba je osho tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati Olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri nigba gbogbo afi igba ti won ba ba Olorun laja ti won si ni alaafia pelu Olorun ninu Chronicle 2 ni a to fi ye wa awon ti ko ni alaafia an kan kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu Olorun Chronicle 2 ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni Israel ti wa lai sin Olorun otito lai ni alufa ati nko ni lai ni ofin kini abayori se we pe won ko sin Olorun otito won ko ni alufa ati nko ni ni eko bibeli won ko sin ni ofin won o gba ofin Olorun ninu okan wa ninu igbesi aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo li o wa lori gbogbo awon olugbe ile won ni bi abaje eni ti o mo Olorun ẹni tí o ti bẹ̀rẹ̀ sí ní sin ọlọ́run òtítọ́ a ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà nítorí kíni nítorí bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí ọlọ́run àti àìṣòdodo ènìyàn a ń sọ fún wa nínú orin dáfídì oríkeje ẹsẹ̀ kọkànlá wípé ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́ èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hebrew orí kẹtàlá ẹsẹ ogún ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ ọlọ́run àlàáfíà nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú ọlọ́run iṣẹ́ wo ni wọ́n ṣe ìgbésẹ̀ wo ni wọ́n gbé àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú ọlọ́run bí o bá jẹ òǹkà bíbélì ó mọ̀ wípé jésù ni a ń pè ní ọmọ aládé àlàáfíà òní ó dàbí ẹni wípé ó mú ọlọ́run lọ́wọ́ ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti ọlọ́run èyí ni jésù kristi ló fi lọ sí orí àgbélébò tí a kàn án mọ́ àgbélébò fún wa kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá bí àbágbà jésù gbọ́ tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa ó jẹ́ olùgbàlà fún wa yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ àlàáfíà dé sínú ọkàn wa àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti ọlọ́run nínú Isaiah orí ìkẹtàléníàádọ́ta 53 Isaiah orí ìkẹtàléníàádọ́ta láti ẹsẹ̀ ìkarùn-ún ṣùgbọ́n àṣàlẹ̀ ọgbẹ́ nítorí ìrékọjá wa apálára nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀ ó ń sọ fún wa wípé ìyà tí jésù jẹ ìnà tí a na jésù ó wà láti jẹ kí àlàáfíà wà láàrin àwa àti ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí o bá rántí wípé a ti fi jésù rúbọ fún wa bí o bá rántí wípé jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa nígbàkúùgbà tí o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti gẹ́gẹ́ bí olùgbàlà rẹ ni yóò bá ọ làjà láàrin ìwọ àti ọlọ́run yóò sì mú kí àlàáfíà wà láàrin ìwọ àti ọlọ́run èyí ni Éfésù ń sọ fún wa ní orí kejì ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti ọlọ́run ìlàjà tí a ṣe yìí èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti ọlọ́run Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkẹrìnlá nítorí òun ni àlàáfíà wa òun ni àlàáfíà wa ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan tí ó sì ti wó ògiri ìkéléènì tí ń bẹ láàrin ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ olódì sí ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ikú Jésù Kristì fún wa nígbà tí a bá gba ikú Jésù yìí tí a bá gbà á gbọ́ ó ní Jésù yóò di àlàáfíà fún wa yóò sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìnyí a ó wá di ọmọ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run nítorí orí ọ̀fẹ́ tí ń tipasẹ̀ Jésù Kristì wá sí ìgbésí ayé wa nínú ẹsẹ̀ kẹ̀ẹ́dógún ó sì ti fi òpin sí ọ̀tá ni nínú ara rẹ̀ àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà ti kí o lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀ kí o sì ṣe ìlàjà ohun tí ó ń sọ fún wa ni wípé àwọn méjèèjì èyí tọ́ka sí àwọn Jew àti àwọn kèfèrí wípé àwa tí a jẹ́ kèfèrí àwọn tí ó jẹ́ Jew tí wọ́n jẹ́ bí ọmọ Abrahamu ní ti ara wípé Jésù Kristì ó ti fi ara rẹ̀ rú ẹbọ fún wọn kí olúkúlùkù wa kí o lè wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ẹsẹ̀ kẹtàdínlógún ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yìn tí ó jìnà rere èyí ni àwọn kèfèrí àti fún àwọn tí ó súnmọ́ tòsí èyí ni àwọn Jew nítorí bẹ́ẹ̀ bí o bá fẹ́ mọ ohun tí ó yẹ kí o ṣe kí àlàáfíà yìí kí o lè jẹ́ tìrẹ ó yẹ kí o ronú pọ̀ àdá àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí o sì mọ̀ wípé Jésù Kristì fẹ́ láti fún ọ ní ìdáríjì bí o bá sì ti ní ìdáríjì yìí ó rí wípé àlàáfíà yìí ó de inú ọkàn rẹ ìlàjà yóò wà láàrin ìwọ àti Ọlọ́run èyí ni Jóòbù ń sọ fún wa nínú Jóòbù orí kejìlélógún Jóòbù orí kejìlélógún láti ẹsẹ ìkọkànlélógún fara rẹ súnmọ Ọlọ́run ìwọ ó sì wà ní àlàáfíà ìwọ ó sì rí àlàáfíà nípa èyí ni rere yóò wá bá ọ ó ní bí o bá fẹ́ ní àlàáfíà ohun kan láì gbọdọ̀ má ṣe wípé kí o súnmọ́ Ọlọ́run báwo ni o ṣe lè súnmọ́ Ọlọ́run bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ o ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà tí o bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí a sì fi ẹ̀jẹ̀ Jésù tí a fi wẹ̀ ọmọ ó ní nígbà náà ìwọ ó rí àlàáfíà ó ní nígbà tí o bá sì ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run tí o ní àlàáfíà ó ní nípa èyí ni nípa ìbálàjà ni nípa àlàáfíà tí o ní nípasẹ̀ ìgbàlà Ọlọ́run rere yóò sì wá bá ó ní èmi bẹ̀ ọ́ gba òfin lé ẹnu rẹ̀ wá kí o sì tó ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀ bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè àgbé ọ̀rọ̀ bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ̀ bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni o fẹ́ ní àlàáfíà Ọlọ́run ohun kan tí o ní láti ṣe ìṣísẹ̀ kínní tí o ní láti gbé ni wípé kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run kí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ ó ní kí o mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí wọn kí o jìnà rere kúrò nínú àgọ́ rẹ kúrò nínú ìgbésí ayé rẹ nígbà náà ni o lè bá Ọlọ́run làjà èyí ni à ń pè ní ìgbàlà Ọlọ́run bí a bá ń sọ wípé a ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà Ọlọ́run bí a bá ń sọ wípé a ní àlàáfíà Ọlọ́run ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà ní láti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì wo bí a ṣe lo èdè yìí nínú Lúkù orí kìíní ó ń sọ nípa ìgbàlà ó ń sọ nípa àlàáfíà kí o lè yí ọ wípé ohun kan náà ni a ń sọ nípa rẹ̀ bí a bá ń pè ní ìgbàlà bí a bá ń pè ní àlàáfíà Ọlọ́run nǹkan kan náà ni a ń sọ nípa rẹ̀ nínú Lúkù orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínní ọgọ́rin 77 àti ìkọkàndínní ọgọ́rin 79 láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ń sọ wípé a ní ìgbàlà èyí jẹ́ wípé a ní ìdánilójú pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo ó ti mú àwọn ẹ̀ṣẹ̀ wa kúrò ó ní láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn nínú ẹsẹ̀ ìkọkàndínní ọgọ́rin láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó lé òkùnkùn àti lé òjìji ikú láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà nítorí bẹ́ẹ̀ jẹ́ kí o yí ọ wípé nígbà tí a bá ti ní ìgbàlà a wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run kí a padà nísinsìnyí lọ sí ibi tí à ń kà tí ó ń sọ fún wa nípa Ọlọ́run àlàáfíà nípasẹ̀ Jésù Kristì olùṣọ́ àgùntàn ńlá àti nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé tí ó wá kó ẹ̀ṣẹ̀ wa lọ wípé nípa bẹ́ẹ̀ bí a bá gbà á gbọ́ nísinsìnyí a ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ṣé a mọ̀ wípé Jésù Kristì ni ọmọ aládé àlàáfíà ó ní ó sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti onídàájọ́ ńlá àti gbogbo àgbáyé fún àwọn tí ó ti ronú pọ̀ àdà fún àwọn tí ó ti gba Jésù Kristì gbọ́ ìgbàlà Ọlọ́run ti dé sínú ìgbésí ayé wọn wọ́n sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ǹjẹ́ bí a ti ń dá wa láre pẹ̀lú ìgbàgbọ́ nípa ìgbàgbọ́ àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristì ṣùgbọ́n bí a ti ń sọ nípa àlàáfíà pẹ̀lú Ọlọ́run ni ó yẹ kí a mọ̀ wípé ó tún ku ipele kan tàbí ipele kejì nípa àlàáfíà tí a ń dárúkọ yìí nínú ẹsẹ̀ ogún ebero orí kẹtàlá ẹsẹ̀ ogún ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa jésù kí o mú yín pé ó ń sọ nípa àlàáfíà Ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run ìyẹn jẹ́ wípé àlàáfíà láàrin àwa àti ọlọ́run bí a bá ń sọ wípé àlàáfíà ọlọ́run èyí jẹ́ àlàáfíà nínú wa nítorí wípé àti jẹ́ ẹni ìgbàlà ọlọ́run ìlàjà àti ìgbàlà tí a ní nínú ọlọ́run àlàáfíà ni ó fún wa ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n bí a ti ń bá Jésù rìn bí a ti ń kó ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a ti ń rìn déédéé bí a ti ń ní ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú ọlọ́run àlàáfíà ni yóò máa fún wa ní àlàáfíà ọlọ́run nínú ọkàn wa àti nínú ayé wa àlàáfíà tí a ń sọ yìí ní ìbàlẹ̀ ọkàn lákòókò ìrumi lákòókò wàhálà lákòókò ìdààmú lákòókò inúnibíni tàbí ní àkókò ìpọ́njú nínú gbogbo àyídáyidà ayé nígbà tí ó dàbí ẹni wípé gbogbo nǹkan dojúrú nínú ayé síbẹ̀síbẹ̀ ajẹ́ ẹni tí ó ní àlàáfíà ajẹ́ ẹni tí ó ní ìbàlẹ̀ ọkàn tàbí ìdákẹ́rọ́rọ́ tàbí lọ́rọ̀ kan kí a sọ wípé a ní ìsinmi nínú ọkàn wa èyí ni à ń pè ní àlàáfíà ọlọ́run nínú Filipi orí kẹrin ẹsẹ ìkeje ẹsẹ yìí ni ó jẹ kí ó di mọ fún wa wípé ohun kan wà tí a ń pè ní ìdákẹ́rọ́rọ́ tàbí ìsinmi tàbí àlàáfíà nínú ọkàn wa bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn nǹkan tó yí wa ká wọ́n dàbí ẹni wípé wọ́n dojúrú nínú ẹsẹ ìkeje àti àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti ìròyìn yóò ṣọ́ ọkàn àti ìròyìn nínú Jésù Kristì ó sọ nípa àlàáfíà ọlọ́run èyí tí ó ju ìmọ̀ràn gbogbo lọ ó ju ohun gbogbo tí à ń rí láyìíká wa èyí ni ó jẹ́ kí ọkàn wa kí ó balẹ̀ ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé ẹsẹ̀ ìkeje yìí ó wà láàrin ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkẹjọ bí o bá fẹ́ ní àlàáfíà ọlọ́run yìí ó wo ẹsẹ̀ ìkẹfà ó wo ẹsẹ̀ ìkẹjọ ó sì ṣe àwọn nǹkan tí àwọn ẹsẹ̀ wọ̀nyí tí wọ́n ń sọ fún wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run bí a bá ní wàhálà tàbí ìṣòro gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí a mọ̀ wípé Jésù ti pèsè ohun gbogbo fún wa kí a máa fi àwọn ìbéèrè wa kí a máa fi síwájú ọlọ́run pẹ̀lú ìdúpẹ́ ó ní bí a bá ṣe bẹ́ẹ̀ ó ní àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò wà nínú ọkàn wa àti nínú èrò wa ó ní ṣùgbọ́n kì í ṣe àdúrà nìkan nínú ẹsẹ̀ ìkẹjọ lákòótán ara ohunkóhun tí í ṣe òótọ́ ohunkóhun tí í ṣe ọ̀wọ̀ ohunkóhun tí í ṣe títọ́ ohunkóhun tí í ṣe mímọ́ ohunkóhun tí í ṣe fífẹ́ ohunkóhun tí í ṣe ti ìròyìn rere bí ìwà títọ́ kan bá wà bí ìyìn kan bá sì wà ẹ máa gba nǹkan wọ̀nyí rò lẹ́yìn ìgbà tí a bá ti gbàdúrà nípa àwọn ìdààmú nípa àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa ó ní àwọn nǹkan tí ó yẹ kí a máa rò nítorí wípé ẹni tí ó bá ń ro ìròkorò kò lè ní àlàáfíà ẹni tí ó bá ń ro nǹkan lórí wípé ilé ìṣẹ̀lẹ̀ tó ń sọ báyìí irú ẹni bẹ́ẹ̀ kò ní lè ní àlàáfíà nínú ọkàn rẹ̀ ó ní ṣùgbọ́n lákòótán ara bí a bá fẹ́ ní àlàáfíà tí a sọ nínú ẹsẹ̀ ìkeje ó ní àwọn nǹkan wọ̀nyí ni kí a máa gbàrò nínú ọkàn wa àwọn nǹkan tí í ṣe òótọ́ àwọn nǹkan tí ó ní ọ̀wọ̀ àwọn nǹkan tí ó ṣe títọ́ àwọn nǹkan tó jẹ́ pé mímọ́ ni wọ́n àwọn nǹkan tí ó sì ní ìfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó yẹ kí a máa gbàrò nínú ọkàn wa bí a bá ní àlàáfíà yìí ó wà nínú ọkàn wa ní ìgbà gbogbo kì í ṣe nígbà tí owó wà nìkan kì í ṣe nígbà tí iṣẹ́ wà nìkan kì í ṣe nígbà tí àwọn ọ̀rẹ́ yí wa ká tí wọ́n ń tọ́jú wa nìkan ṣùgbọ́n ní ìgbà gbogbo ní irú àlàáfíà yìí yóò wà ní ọkàn wa Tesalonika kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ǹjẹ́ kí olúwa àlàáfíà tìkára rẹ̀ máa fún yín ní àlàáfíà ní ìgbà gbogbo lọ́nà gbogbo kí olúwa kí ó pẹ̀lú gbogbo yín níhìn-ín ni ó ń sọ fún wa wípé àlàáfíà bí ó bá jẹ́ wípé nítòótọ́ ọlọ́run ni ó fún wa ní irú àlàáfíà bẹ́ẹ̀ wípé àlàáfíà yìí yóò wà ní ìgbà gbogbo yálà àwọn ọ̀tá yé wa ká ni tàbí wàhálà ló dojúkọ wa tàbí ó dàbí ẹni wípé àìríṣẹ́ ṣe ló ń yọ wá lẹ́nu bí a bá ti ní ìgbàlà tí a sì fi ọkàn wa sí ọ̀dọ̀ ọlọ́run tí a fi gbogbo àwọn ìbéèrè wa pẹ̀lú ìdúpẹ́ tí a fi síwájú olúwa tí a sì ń ro ohun tí ó yẹ kí a rò tí a ń rin irú ìrìn tí ó yẹ kí ọmọ ọlọ́run onígbàgbọ́ kí ó rìn ó ní àlàáfíà ojoojúmọ́ àlàáfíà ìgbà gbogbo àlàáfíà níbi gbogbo yóò wà pẹ̀lú wa. Ìbáàjẹ́ nínú ilé ìsìn, ìbáàjẹ́ nínú ilé wa, ìbáàjẹ́ níbi iṣẹ́ tàbí níbikíbi, wípé àlàáfíà yóò jẹ́ tiwa. Àìsàn ń sọ fún wa bí irú àlàáfíà yìí, bí ó ṣe lè máa ṣàn bí odò nínú ọkàn wa. Àìsàn orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹta. Àìsàn orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹta. Ìwọ ó pa mọ́ lé àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ, nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a mọ̀ wípé kò sí ohunkóhun tí ó lè ṣẹlẹ̀ tí ó kọjá agbára Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé, tí a sinmi lé, tí a sì ń wo àwọn ìlérí rẹ̀, tí a ń dúró lórí àwọn ìlérí rẹ̀ tí ò lè yẹ̀, ó ní yóò pa wá mọ́ ní àlàáfíà pípé. Ṣùgbọ́n ó tún kó mìíràn tí Àìsàn ń sọ fún wa nínú orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún, wípé a ní láti jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ òdodo, ẹni tí ń rin ìrìn tí ó yẹ, ìwà ọmọ Ọlọ́run. Ó ní láti wà ní ìgbésí ayé wa. Bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a fẹ́ wà ní àlàáfíà nígbà gbogbo, àlàáfíà pípé, nítorí ẹni tí ó bá tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, dandan ni kí àlàáfíà kí ó fi sílẹ̀. Nínú Àìsàn orí ìkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní iṣẹ́ òdodo yóò sì jẹ́ àlàáfíà, èso òdodo yóò jẹ́ ìdákẹ́jẹ́ ohun ààbò títí láé. Ó ń sọ nípa òdodo. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, ọmọ Ọlọ́run kì í tún lọ sínú ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí a bí nípa ti Ọlọ́run kì í dẹ́ṣẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀, nítorí wípé ẹ̀mí Ọlọ́run àti ìyẹ Ọlọ́run ó ń gbé inú rẹ̀. Bí a bá ń gbé nínú òdodo, bí a bá ń rin ìrìn òdodo, a ń sọ̀rọ̀ òdodo, kò sí irọ́ lẹ́nu wa, a kì í ṣèké. Ṣùgbọ́n a rìn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó ní iṣẹ́ tí òdodo máa ń ṣe ni wípé yóò jẹ́ kí a wà lé àlàáfíà. Èso tí òdodo máa ń so yóò jẹ́ ní ìdákẹ́jẹ́ àti ìsinmi, ìdákẹ́rọ́rọ́, ìbalẹ̀ ọkàn àti àlàáfíà. Bí a ti mẹ́nu kan òdodo, bí a sì ti mẹ́nu kan èso òdodo, ó rán wa létí àwọn èso ti ẹ̀mí, wípé bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, a ó máa so èso ẹ̀mí nínú ìgbésí ayé wa. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì, o mọ̀ wípé èyí wà nínú Gálátíà orí karùn-ún, Gálátíà orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún. Ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́. Nítòótọ́ ni a ti mọ àwọn nǹkan wọ̀nyí, ṣùgbọ́n àwọn ẹlòmíràn wọ́n máa ń sá káàkiri, wọ́n ń fẹ́ àlàáfíà. Báwo ni a ṣe ní àlàáfíà? Ìkíní ni wípé ó yẹ kí a ti di ẹni nípa ti ẹ̀mí, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là, ẹni tí ayé rẹ̀ ti yí padà, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó ń gbé inú rẹ̀, tí ó sì ń jọba nínú rẹ̀. Bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni ẹ̀mí Ọlọ́run gbé inú wa, àwọn nǹkan kan wà tó ń láti máa farahàn. Èyí ni ìfẹ́. Ìfẹ́ ní láti wà nínú ọkàn wa. Bí ò bá sí ìfẹ́ nínú ọkàn wa, bó bá jẹ́ wípé ìkórira ló wà nínú ọkàn wa, àlàáfíà ò lè sí nínú ọkàn tí ìkórira tàbí owó jíjẹ tàbí ọ̀tẹ̀ tí ó ti ń jọba. Ó ní ayọ̀ Ọlọ́run, ayọ̀ ìgbàlà Ọlọ́run, ó ní láti wà nínú ọkàn wa. Bí kò bá sí ayọ̀ ìgbàlà Ọlọ́run nínú ọkàn wa, àlàáfíà tí a ń sọ nípa rẹ̀ yìí kò lè wà níbẹ̀. Ó ní ìpamọ́ra ní láti wà. Ẹni tí ò nípamọ́ra, ẹni tí ó jẹ́ pé onínú fùfù ni, kò lè ní àlàáfíà. Ìwà pẹ̀lẹ́ àti ìṣoore àti ìgbàgbọ́ àti ìwà tútù, ìkóra ẹni ní ìjánu, àwọn nǹkan wọ̀nyí ni yóò wà ní ìgbésí ayé wa. Nígbà náà ni àlàáfíà yóò lè ráyè jókòó nínú ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a mọ̀ wípé àlàáfíà kò dá dúró gedegbe gẹ́gẹ́ bí onìkan, ṣùgbọ́n ó fararọ àwọn nǹkan mìíràn, bí ìfẹ́, bí ayọ̀, bí ìpamọ́ra, bí ìwà pẹ̀lẹ́, bí ìṣoore, bí ìgbàgbọ́, bí ìwà tútù, bí ìkóraẹni ní ìjánu nínú ọkàn àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Nínú Àìsàn tí a ti ń kà tẹ́lẹ̀, Àìsàn orí ìkejìdínníàádọ́ta 48, Àìsàn orí ìkejìdínníàádọ́ta ẹsẹ̀ ìkejìdínlógún, ó ní ìbáṣe pé ìwọ fi etí sí òfin mi. Nígbà náà ni àlàáfíà rẹ ìbá dàbí odò àti òdodo rẹ bí ìgbì omi òkun. Ó ní bí ó bá ṣe wípé a fi etí sí òfin Ọlọ́run,
2: a kọ ẹkọ ọrọ ọlọrun a si mọ awọn nkan wọnyi lo a si jẹ ki o jẹ ohun ti a n fi si ise oni nigba naa alaafia wa yoo dabi odo ati ododo wa yoo dabi igbe omi nitori be ni a se tẹ mọ wa leti wo pe idapọ ati ririn deede pẹlu ọlọrun alaafia ni yoo fun wa ni alaafia ninu ọkan ati ninu aye wa ninu kristi nigba ti a ba n gbe ninu kristi ti ọrọ kristi n gbe ninu wa ti a n rin gẹgẹ bi kristi ti lana sile fun awa ọmọ igbala o ni nigba naa ni ọlọrun alaafia yoo fun wa ni alaafia ọlọrun ti o ju imọran gbogbo lọ bi a ba fi ohun gbogbo si ikawo ọlọrun ti a fi sabe akoso ọlọrun a o ti pasẹ bẹẹ ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mọ daju pe ohun yoo ma ṣakoso ohun gbogbo ti bi o ti tọ ninu kristi nikan ninu gbegbe inu rẹ ninu ọrọ rẹ nikan ni a ri ewe pe alaafia wa wa ijile ma ja loju omi okun ṣugbọn labẹ ninu ibu okun ni isalẹ lọrun idakẹjẹ ati iparọrọ alaafia yoo wa eyi yoo si ṣẹlẹ ninu aye wa nigbati ọmọ aladẹ alaafia bi o ba n jọba lai lorogun ninu igbesi aye wa nigbati ọlọrun alaafia funra rẹ paapaa bi o ba ni idapọ pẹlu wa lai si idiwọ iru alaafia ti o jinlẹ bẹẹ ti o si pẹ ti o si ba wa kalẹ iru alaafia yi ni ọlọrun pese fun awọn ti o jẹ tirẹ iru awọn ẹni bẹẹ wọn ni alaafia ninu ọkan ninu ẹmi wọn ninu ẹri ọkan wọn nigba gbogbo bayo ni o se dara to bi ẹni kọọkan wa bi a ba lakaka bi a ba gbadura lati ri wipe iru alaafia yi o jẹ tiwa ki a to lọ si ipa ikẹta mo fẹ fi ohun kan han wa wipe ẹni ti o ba jẹ onigbagbọ ni tootọ a ma ni alaafia ikini alaafia pẹlu ọlọrun ikeji alaafia pẹlu awọn ara eyi ni pẹlu awọn onigbagbọ bi tirẹ ikẹta alaafia ninu ẹbi ikẹrin alaafia pẹlu eniyan gbogbo bi a ba sọ wipe a jẹ ọmọ ọlọrun ṣugbọn ti a o le ba ọmọ ọlọrun bi tiwa gbe ti o jẹ wipe ariyanjiyan ija ijiyan lo ma n wa laarin wa o ma n ṣe wa ni kayefi nitori wipe bi a ba jẹ ti ọlọrun nitootọ o yẹ ki alaafia ki o wa pẹlu awa ati ọlọrun alaafia pẹlu awa ati awọn ara alaafia ninu ẹbi alaafia pẹlu eniyan gbogbo ki a wo iwe mimọ ninu agai lo ti n sọ fun wa agai ori keji agai eyi wa ni bi o ba ti n lọ si ipari majemọ laelae agai ori keji ẹsẹ ikẹsan o ni ogo ile ikẹyin yi yoo pọ ju ti iṣaaju lọ li olowo awọn ọmọ ogun wi nihin yi li emi o si fi alaafia fun ni li olowo awọn ọmọ ogun wi ohun ti ọlọrun n sọ nihin ni wipe awọn ọmọ israeli wọn pejọpọ wọn gbọran si ọlọrun lẹnu wọn si kọ ile isin ti ọlọrun fẹ ki wọn ki o kọ ọlọrun wa fi ogo rẹ ati agbara rẹ ati ọla rẹ o fi si iru ile bẹẹ o ni nigba ti wọn ba n pejọ gẹgẹ bi awọn ara ninu olowa gẹgẹ bi awọn ti o gba ọlọrun kan naa gbọ awọn ti o gba ẹkọ kan naa gbọ o ni nihin yi li emi o fun yin li alaafia nitori bẹẹ bi a ba jẹ ọmọ ọlọrun gba ti a n pejọ pẹlu awọn ọmọ ọlọrun yala ninu ẹkan wa yala ni idapọ oju ole bi o ba jẹ pepe ni tootọ ni ẹni kọọkan wa ti a wa ni idapọ oju ole yi bi a ba mọ ọlọrun bi a ba jẹ ti ọlọrun a ni lati ni alaafia pẹlu ara wa ninu romu ori kejila ninu ẹsẹ ikejidinlogun o n sọ fun awe pe bi o le ṣe bi o ti wa ni ipa ati yin ẹ maa wa le alaafia pẹlu eniyan gbogbo o n sọ fun awe pe awa ti a jẹ ọmọ ọlọrun a jẹ ọmọ alaafia kii ṣe awa ni o yẹ ki a maa ba ija tabi odi yiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi ye pe ki a ma ba eni keni se ota o ni awa ti a je omo Olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni pa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo Olorun nitori owe nso fun wa ninu ori 14 owe ori 14 ese ikeje nigba ti ona eniyan ba wo Olowa ohun amu awon ota re papa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fi yesi ohun ti anka oro ti a pe ni papa o nso fun awe pe nigba ti ona eniyan ba wo Olowa ohun amu gbogbo eniyan ki won ki o wa le alaafia pelu re o wa nso

0: Yàpí pé ohun tí ó ń sọ fún wa ni wípé nígbà tí òun bá wà ní ilé tí ẹnikẹ́ni ò rí òun ṣùgbọ́n tí ojú Ọlọ́run láti òkè tí ó ń wo òun òun ó máa rìn òun ó máa sọ òun ó máa ṣe gbogbo ìṣe nínú ilé pẹ̀lú ọkàn pípé àyàpí pé èmi kì yóò gbé ohun búburú síwájú mi èmi kì yóò gbé ohun kan tí ó mú mi lọ sínú ẹ̀ṣẹ̀ ìbáàjẹ́ àwòrán sinimá tàbí ohun mìíràn èmi kì yóò gbé wọn síwájú mi èmi kórira iṣẹ́ àwọn tí ó yapa kì yóò sì fara mọ́ mi ṣùgbọ́n báwo ni ó ṣe lè ṣeéṣe fún wa kí a lè jẹ́ pípé tí à ń gbà ládùúrà nínú ẹ̀kọ́ tí à ń kọ́ lónìí bí a bá jẹ́ ẹni tí ó fara mọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a sì mọ̀ wípé kò sí ohunkóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe a ó mọ̀ wípé ohunkóhun tí Ọlọ́run bá pa láṣẹ wípé kí a ṣe ó ti fún wa ní àwọn nǹkan kan tí a lè ṣe àwọn ojúṣe kan àti àwọn àǹfààní tí a lè múlò tí ó lè jẹ́ kí a jẹ́ pípé gẹ́gẹ́ bí ó ti ń sọ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá àti ẹsẹ̀ ìkejìlá ó sì ti fi àwọn kan fúnni bíi apostélì àwọn mìíràn bíi wòlíì àwọn mìíràn bíi evangelisti àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ nítorí bẹ́ẹ̀ nítorí èyí ni Ọlọ́run ṣe fún wa ní àwọn tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àwọn tí wọ́n ń darí wa àwọn tí wọ́n jẹ́ kí a mọ òfin Ọlọ́run àti èfi Ọlọ́run kí ó bá lè ṣe wá pé pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí à ń gbọ́ Kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ẹni tí àwa ń wàásù rẹ̀ tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo kí a lè mú olúkúlùkù ènìyàn wa wà ní ìwà pípé nínú Kristi Jésù jẹ́ kí a rántí wípé nínú Jésù ni a ti lè ní pípé yìí bí a bá ní ìgbàlà bí a bá ní ìsọ̀dímọ́ tí a wà nínú Jésù tí ọ̀rọ̀ Jésù tí ó ń gbénú wa ni pípé yìí ni ó ṣeéṣe nínú Kólósè orí kẹrin ẹsẹ̀ ìkejìlá ó ní Epafra ẹni tí í ṣe ọ̀kan nínú yín ìránṣẹ́ Kristi ń kí yín ó ń fi ìwà yá ìjà gbàdúrà nígbà gbogbo fún yín kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run èyí jẹ́ kí ó tún yé wa wípé bí a bá dúró nínú ìfẹ́ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ wípé pípé yìí tí a ń sọ yóò lè jẹ́ tiwa nítorí wípé ìṣe Ọlọ́run ni nínú Timotiu kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run tí ó sì léèrè fún ẹ̀kọ́ àti fún ìbáwí àti fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn Ọlọ́run kí ó lè pé nítorí bẹ́ẹ̀ ni a ṣe fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run bí o bá jẹ́ ẹni tí kìí ka ọ̀rọ̀ Ọlọ́run ẹni tí ò ní ìfẹ́ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì kò ní ṣeéṣe fún irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ pípé nítorí wípé nígbà tí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yóò fi hàn wá àwọn ohun tí ó kù ní ìgbésí ayé wa yóò fi hàn wá àwọn ìlérí Ọlọ́run yóò fi hàn wá iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì ń ṣe nínú ọkàn ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ yóò fi hàn wá bí a ṣe lè di ìlérí Ọlọ́run mú nínú àdúrà wa àti wípé nígbà tí a bá sì lọ síwájú Ọlọ́run láti gbàdúrà ẹ̀jẹ̀ Jésù tí ń wẹni mọ́ sísì sọni dọ̀tun yóò jẹ́ kí a di pípé bí a ti mú ẹ̀kọ́ wa wá sí òpin lónìí mo fẹ́ kí ẹsẹ̀ méjì kan kí ó wà nínú ọkàn wa kí a lè dìímú bí a ti ń lọ sílé ìkíní ni a rí nínú orin dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37 máa kíyèsí ẹni pípé kí o sì máa wo ẹni dídúró ṣinṣin nítorí àlàáfíà lè òpin ọkùnrin náà ó ń sọ fún wa ìsopọ̀ tí ó wà láàrin àlàáfíà àti ọkàn pípé àlàáfíà àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run àlàáfíà àti dídúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó ní kí a má fara mọ́ kí a má sì fi ara wa ṣe àfiwé àwọn tí ó rìn ní ọ̀nà pípé kí a má jẹ́ kí àwọn ọ̀rẹ́ koríko sàn wa kí ó jẹ́ àwọn tí ó ń dágunlá ọ̀rọ̀ Ọlọ́run àwọn tí ó sọ wípé mo mọ̀ pé wọn ò pè mo mọ̀ wípé eléyìí ò da ṣùgbọ́n èèyàn ni mi ò kì í ṣọlọ́run ó ní kí a kọ ìsọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ ó ní kí a máa ṣe àkíyèsí ẹni pípé ki a si ma wo eni diduro shinshin oni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwuri tabi ipeni nija wo pe olorun ti o fun arakunrin yi ni ore ofe olorun ti o fun arabirin ni ore ofe lati ma rin ninu ife olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju olorun o sese ki o se fun emi na ninu peteru keji Petero keji, ori keta, ese ikerin la, nituri na olofe, bi enyi ti nreti irun kan wonyi, emura giri, ki abali ba anyi li ala afia, li ailaba won, ati ailabuko li ujure. Ori wepe, o meji ti atenomo loni, ala afia, ati ailaba won, ati ailabuko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola o ni ki a di mu ki a je ki o wa ni igbese aye wa titi jesu yo fi de nitori pe jesu kristi o n pada bo le keji nitori na olofe awa ti a ti di omo eyin kristi ebi olorun bi eyin ti n reti bibo jesu iru nkan wonyi e mura giri ki a ba le ba yin le alaafia alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa ni ailaba won ati ailaboko ni oju re mo gbagbo wi pe bi agbagbadura tokan tokan olowa yo se nkan won yi fun aloroko jesu nje olorun alaafia eni ti o mu oluso agotan lati awon agotan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju olorun ki a ma se ohun ti se itewogba ni waju re ninu wa nipase jesu kristi eni ti ogo ati olawa fun lai ati lai lai mo gbadura we pe ki igbese aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba olorun olowa wa ati baba wa eje ki a dide duro ki a so fun olorun iwo to ti nigbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota olorun o ye ki o le gbadura ki eje jesu kristi ki o le we omo ki eje jesu kristi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife olorun ki o mu won kuro ni igbesi aye re eje jesu kristi o le we omo o le se o pe eje jesu kristi o le mu idalebi kuro o le je ki o ba olorun laja bi o ba gbadura tokan tokan ti o se gbadura pelu igbagbo o ni alaafia pelu olorun idalebi yo kuro ota laarin iwa ati olorun yo kuro ogiri ikele ni ti o ya iwa ati olorun a o bi lule o si ni alaafia pelu olorun o ni alaafia pelu olorun nipa iwenumo eje jesu o sese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje jesu o sese ki o di eni igbala ki o ba olorun laja ki o je ti olorun ni toto ranti we pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro di o eyi ni isodimimo isodotun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se sio si o ki o le ni alaafia pelu won o sese nitori won pe bi ona eniyan ba wo olowa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki olorun fun ara re pelu ise abe atorun wa ise abe atoke wa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se ohun to ye fun itewogba ni waju olorun
1: nipasẹ Kristi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o nse ki o le ma mu ogo ati ola ati iyin ba olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o.

0: Epistle keji ti Paul Apostle si Timotheo ori ikini Paul Apostle Christ Jesus nipa ife Olorun gege bi ileri iye ti nbe ninu Christ Jesus si Timotheo omo mi olufe owon ore ofe anu ati alaafia lati odo Olorun baba wa ati Christ Jesus oluwa wa mo dupe lowo Olorun ti emi nsin lati odo awon baba mi wa ninu ere okan funfun pe ni aisimi ni emi nse iranti re ninu adura mi tosan turu ni emi njaya ati ri o ti mo ranti omije re ki a le fi ayo kun mi ni okan nigba ti mo ba ranti igbagbo ailetan ti nbe ninu re eti o ko wa ninu loide iya nla re ati ninu eunike iya re mo si gbagbo pe o nbe ninu re pelu nitori idi eyi ni mo se ran o leti pe ki iwo ki o ma ru ebun Olorun soke eyi ti nbe ninu re nipa gbigbe owo mi le o nitori pe Olorun ko fun wa ni emi iberu bi ko se ti agbara ati ti ife ati ti okan ti o ye koro nitori na ma se tiju eri oluwa wa tabi emi o nde re sugbon ki iwo ki o se alabapin ninu iponju irere gege bi agbara Olorun eni ti o gba wahala ti o si fi ipe mi mo pe wa ki se gege bi ise wa sugbon gege bi ipinu ati ori ofe ti re ti a fi fun wa ninu Kristi Jesu lati ayiraye sugbon ti a fi han ni isisiyi nipa ifarahan Jesu Kristi olugbala wa eni ti o pa iku re ti o si mu iye ati aidibaje wa si imole nipase irere fun eyi ti a yan mi se oniwaasu ati apostoli ati oluko nitori idi eyi ti emi se njiya wonyi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe oun le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni di apere awon oro ti o ye koro ti iwo ti gbo lodo mi mu ninu igbagbo ati ife ti nbe ninu Kristi Jesu ohun rere eni ti a ti fi le olowo pa mo nipa emi mimo ti n gbe inu wa eyi ni iwo mo pe gbogbo awon ti o wa ni ase aye pada kuro leyin mi ninu awon eni ti Figelu ati Hermogene gbe wa ki oluwa ki o fi anu fun ile Onesiforu nitori ti ma tu mi lara nigba pupo ewon mi ko si ti loju sugbon nigba ti o wa ni Rome o fi eso wa mi o si ri mi ki oluwa ki o fi fun ki o le ri anu lodo oluwa ni ojo ni iwo ti kara re samu dajudaju iye ohun ti o se fun mi ni Efesu.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Bi abari enikeni ti o ni ibere ani anfani lati fi han nipa gbegbe owo wa soke laarin awon odo se ani ibere arakunrin ti o nawo soke ni
3: ekaro sir
4: ekaro
3: ni ozo ya ko wa nipa asotele nipa idajo awon lai sidodo gege bi christian mo fe bere nitori pe o ma je nkan to ma materials ta ma ra yan ma n fowo le to bi pe to ba di ko wa ni problem leyin yen a lo gbe ise yen awa sese lo se owo ti a gba yan a fi lo sise yen so ibe yen oye mi mu o te ba le ran mi lowo ke to ba bi a se le ma sise yen to je pe ko fi ni a fi le ma se ododo ninu awon ise ti a n se yi.
2: Bawo ni ibeere ti e n beere bawo lo se jemo ohun ti a ko loni.
3: Ohun to fi jemo ohun ti a ko loni ninu iwe Abakukun ori keji yen taba wo ese keso yen ni ese keso oni egbe ni fun awon eni tin je ere aje kuje si ile re ki o le ki o ba le gba ite re ki ibi giga ki o le ba gba gba sile kuro lowo ibi so ibi ti mi mo ti mu bere mi jade ni pe ere aje kuje to je pe awa n sise ba se n sise yen gege bi oran olorun won so fun wa pe a ni lati ma sooto sugbon ibi ere ajekuje yen gege bi ise wa woye fun wa wahala a ma n fi owo le debi pe tigba ti ise yen ba ni wahala tan so owo ti a fi le a fi ma yanju ise yen so ibe yen ko ye mi pelu ibi ti mo ka yi.
2: Ẹ ṣe púpọ̀ nínú Abakoko orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án egbe ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ rẹ ka ibi gíga ki o le ba gba gba sile kuro lowo ibi on ti an so nihi ni awon ti o fi owo to poju owo goboyi le o ise ti won se to je wepe ere ti won je o koja ise ti won se eyi ni oro olohun je ki o ye wa wepe iru awon eniyan be won re awon elomiran je lati gba owo owo won sugbon ise ti won se fun won ko to owo ti won gba lowo won o so fun awe pe iru awon eniyan be ti won fe di olowo ojiji won fe di olowo losan kan oro kan oni idajo olorun o wa lori awon eniyan be bi o ba wo owe ori ikokanla ese ikini owe ori ikokanla ese ikini osuwon ike irirani loju olowa sugbon osuwon otito ni didun inu re bi aban fe se ise o ye ki aje eni ti o nse ise wa pelu ogbon pelu eto pelu imoye lori ohun ti a nse bi o ba ri wi pe o fe tun ero se o si mo wi pe ohun to ra bi o ba je oju lowo irin ise to ra lati fi dipo awon kan to baje ninu ero se o mo wi pe awon ayida yida awon panda won po niporo bi o ba je wi pe ojulowo lo fe ra o mo wi pe oye ti o ra ojulowo yi o yato si awon ida awon nkan ti won ti da nitori be o fi owo ti o ye lori ise to nse ki o ba le ni ere nitori wi pe eni to nsise o fe jere a o so wi pe ki a ma jere ise ta nse ere je ku je ti a fe di olowo ojiji oun ni olorun so fun awe pe ko to nitori be bi o ba ri o pe ninu ise to nse ere to nje o je ere ti o mo niwon eyi o ba wi idajo olorun ko si si nbe se o ti ye arakunrin
3: ben o ye mi sir
2: laarin awa agba se ani ibere arabirin shekia
4: e ka ro
5: yes sir. Ibere mi wa lati ibi kika wa nipa wipe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki igba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wipe se awon to nse oti yen sa ti lo waasu fun won na won ti gba iwaasu won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona egbe yi sile
2: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wipe ohun nilo igbala nitooto ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronu po ada nitooto ni awon wonyen won nilo ronu po ada ohun paapa ti en ku asu si o ye ki o na ki o ronu po ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye ki ronu po ada awon to nse oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wipe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu po ada nitori be ohun ti o ye ki e se ni wipe ki e ma gbadura fun ki e si ma te mo leti wipe bi idajo yo ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re niwaju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wipe nitooto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni a ti ri ohun ti olorun so fun wa wipe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agbẹ̀rí ọlọ́run jẹ́wọ́ pé ọlọ́run yóò daríjì òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ alóore tàbí ajínrere tí ó ṣeé ṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún, ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀dà. Arábìnrin ṣó ti yé yín.
5: Ó yé mi, ẹ ṣe
2: sà. Ẹ ṣe púpọ̀. Arákùnrin tí ó wà ńbẹ̀.
4: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀.
4: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kan yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀. Torí pé tá a bá wo nọ́ọ̀tì, a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀, a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ, ó gbé ó ń hùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábírámù. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́ kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúru ìwà báyìí?
2: Lọ́ọ̀tì ti kọjá lọ, àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wà á sọ nsìn, ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà? Ohunkóhun tí ó wò kí a sọ nísinsìnyí, ṣé ó yí ipò wọn padà lọ́hùn? Arákùnrin.
4: Rárá sà.
2: Nítorí bẹ́ẹ̀, kí a má máa béèrè ìbéèrè tí ò wúlò. Èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí, kí ni ohun tí ó yẹ kí a ṣe? Kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé. Nítorí pé ibi tí igi bá wó sí, ibẹ̀ ni yóò rà sí. Ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn. Àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí. A sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún orí ọ̀fẹ́ rẹ̀. Kí a ju ti àwọn tí ó ti kọjá, kí a jù ú sílẹ̀, kí a káràmáìsì kí ìgbàlà ti wa. Arákùnrin ṣóye yín.
4: Ó yé mi.
2: Ẹ jẹ́ àdìdì dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí, níbo la ó ti lo ayérayé? Kí a fi àwọn tó ti kọjá sílẹ̀. Kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noah tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábírámù, kí a fi wọ́n sílẹ̀. Kí a ronú ọ̀rọ̀ tara wa. Ǹjẹ́ a ti ní ìgbàlà? Ǹjẹ́ a ti ké pe Olúwa? Ǹjẹ́ a jẹ́ ti Ọlọ́run? Ǹjẹ́ a ti ronúpọ̀ àdá? Ǹjẹ́ ẹ̀mí Ọlọ́run ń ṣàkóso ìgbésí ayé wa?

dìde àti sí ọlọ́run nítorí wípé nítorí ìgbàlà tirẹ̀ nítorí àti jogún ìyà nípẹ̀kún ni Jésù ṣe fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ ǹjẹ́ ìwọ fi ohun gbogbo lélẹ̀ fún ọlọ́run fún Jésù nítorí ìfẹ́ tí o fẹ́ nínú Jọ́hánù orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀dógún ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán Jésù wí fún Simoni Pétérù pé Simoni ọmọ Jona ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí eṣe tí Jésù Kristì fi ń bèrè irú ìbéèrè yìí ohun tí ó ń sọ ni wípé Pétérù ó mọ̀ wípé mo wà ní àjùlé ọ̀run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ wípé àwọn áńgẹ́lì ló ń forí balẹ̀ fún mi ó mọ̀ wípé ilé dídán ilé tó lẹ́wà ó ni mo wà ó sì mọ̀ wípé mo wà lórí ìtẹ́ ó ní ṣùgbọ́n mo fi gbogbo rẹ̀ sílẹ̀ láti fi ìfẹ́ mi láti fi hàn fún ọ ǹjẹ́ ìwọ fẹ́ràn mi ju gbogbo nǹkan wọ̀nyí èmi fẹ́ràn rẹ ju gbogbo nǹkan tó wà lọ́run mo sì fi wọ́n sílẹ̀ láti wá sínú ayé láti kú fún ọ láti ṣe iṣẹ́ ìràpadà iṣẹ́ ìgbàlà rẹ ó ní nísinsìnyí Simoni ọmọ Jona ǹjẹ́ ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí ọlọ́run bí ọ ní ìbéèrè kan náà wípé àwọn nǹkan tó yí ọ ká ìbáṣe òwò rẹ ìbáṣe ẹbí rẹ ìbáṣe àwọn ọ̀rẹ́ rẹ ìbáṣe àwọn aṣọ ìbáṣe àwọn dúkìá ìbáṣe àwọn nǹkan tó gbé lé ọkàn wípé mo fẹ́ ṣe tibí mo fẹ́ ṣe tọ̀hún mo fẹ́ di báyìí mo fẹ́ di nǹkan míì ǹjẹ́ o fẹ́ Jésù ǹjẹ́ o fẹ́ Ọlọ́run ju gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ ni Pétérù dáhùn ó sì wé fún ọ pé bẹ́ẹ̀ ni Olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ ó wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi ohun tó ń sọ fún ni wípé bí o bá fẹ́ mi nítòótọ́ ó yẹ kí o lè ṣiṣẹ́ fún mi bí o bá fẹ́ mi nítòótọ́ ó yẹ kí o máa bọ́ àwọn àgùntàn mi bí o bá fẹ́ mi ó yẹ kí ojúṣe kan wà ní ètò ìgbàlà ní ètò ìwàásù ìrere tí o ní láti kópa nínú rẹ ìwọ náà bí o bá sọ wípé o fẹ́ ọlọ́run ṣùgbọ́n o màdúrà gbà o fẹ́ ọlọ́run ṣùgbọ́n o kì í wá sílé ìsìn déédé o fẹ́ ọlọ́run ṣùgbọ́n o kì í wá sùn rere o fẹ́ ọlọ́run ṣùgbọ́n o kì í bọ́ àwọn àgùntàn jésù o fẹ́ ọlọ́run ṣùgbọ́n o fi hàn nínú ìwà rẹ nínú ìṣe rẹ wípé ìfẹ́ tí ó ń sọ yìí kì í ṣe ìfẹ́ orí ahọ́n ó jẹ́ ìfẹ́ tí a fi sí ojúṣe ó ń sọ fún wa pé bí ó bá jẹ́ pé nítòótọ́ ni a fẹ́ jésù ó yẹ kí a fẹ́ ju àkókò wa kí a fẹ́ ju ohun ìní lọ kí a fẹ́ ju àwọn ọ̀rẹ́ lọ kí a fẹ́ ju ẹbí lọ kí a fẹ́ ju ohunkóhun nínú ayé lọ nínú Jọ́hánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá ni Jésù Kristì ló tún ti rán wa létí ohun tí ó yọrí sí bí ó bá jẹ́ pé nítòótọ́ wípé ìfẹ́ wa ó fara jọ ti Kristì nínú Jọ́hánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹsàn-án gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ mi bẹ́ẹ̀ lè mi fẹ́ yín ẹ dúró nínú ìfẹ́ mi bí ẹ̀yin bá pa òfin mi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́ mo sì dúró nínú ìfẹ́ rẹ̀ ó ń sọ fún wa wípé ìbáṣe ìgbà òjò ìbáṣe ìgbà ẹ̀rùn òun dúró nínú ìfẹ́ bàbá ó ní ìbáṣe ìgbà tí a rí jẹ ìgbà tí a ò rí jẹ òun dúró nínú ìfẹ́ bàbá ó ní ìbáṣe pé a wà lórí agbámi àti ìjísìn ìjínjà ó ní èmi dúró nínú ìfẹ́ bàbá ó ní bí èmi ti dúró nínú ìfẹ́ bàbá tí n kò yí ẹsẹ̀ tí mo dúró láì ṣiyèméjì nínú ìfẹ́ bàbá bí ẹ̀yin bá fẹ́ mi nítòótọ́ ó ní kí àwa náà ní ìgbà ìpọ́njú ní ìgbà wàhálà ní ìgbà ìdùnnú ní ìgbà ìpọ́njú ní ìgbà àríjẹ ni o ní ìgbà òríjẹ ní ìgbà iṣẹ́ wà nígbà tí kò sí iṣẹ́ kí a dúró nínú ìfẹ́ bàbá kí a sì máa gbọ́ràn sí yí ni à ń pè ní wípé a fẹ́ràn ọlọ́run nítòótọ́ àti wípé a ń ṣe ìgbọràn sí ohun tí ó pa láṣẹ fún wa nínú Jọ́hánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹẹ̀dógún ó ní bí ẹ̀yin bá fẹ́ràn mi ẹ ó pa òfin mi mọ́ bí ẹ̀yin bá fẹ́ràn mi ẹni tí a bá fẹ́ràn a ó kà á sí ẹni tí a bá fẹ́ràn a ó kà ọ̀rọ̀ rẹ̀ sí ẹni tí a bá fẹ́ràn a ó pa àṣẹ àti ìlànà rẹ̀ mọ́ ẹni tí a bá fẹ́ràn ohun tí ó bá ń fẹ́ ni àwa náà yóò fẹ́ ó ní bí o bá fẹ́ fi hàn wípé nítòótọ́ ló fẹ́ràn òun ó ní kí o pa òfin òun mọ́ Epístélì kínní ti Jọ́hánù orí karùn-ún ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta Epístélì kínní ti Jọ́hánù orí karùn-ún ẹsẹ̀ ìkejì ẹsẹ̀ ìkẹta nípa èyí lè àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ ọlọ́run nígbà tí àwa fẹ́ràn ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́ kìí ṣe wípé torí pé a ń kígbe hallelujah tàbí wípé a ń kọ orin nígbà gbogbo tàbí wípé a máa ń wá sí ilé ìsìn nìkan ni a fi mọ̀ wípé a fẹ́ràn

ọrùn ó ní bí a bá fẹ́ràn ọlọ́run ní tòótọ́ a ó pa òfin rẹ̀ mọ́ gbogbo tó pa láṣẹ fún wa ni a ní láti káràmáìsì kí ẹ nínú ẹsẹ̀ ìkẹta nítorí èyí ni ìfẹ́ ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ kò sì nira bí ó bá jẹ́ pé ní tòótọ́ la fẹ́ràn rẹ̀ òfin rẹ̀ kò ní nira fún wa kò ní gbà wá ní ọjọ́ pípẹ́ tí a ti ń gbọ́ ọ̀rọ̀ kan ó ṣe é ṣe nípa ìwọṣọ nígbàgbọ́ ó ṣe é ṣe nípa àtúnṣe ó ṣe é ṣe nípa lọ́kọ láya gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run kí a máa gbọ́ kí a máa gbọ́ kí a máa gbọ́ kí a máa lè ṣe é kí a máa sọ pé ó ṣòro ni mo fẹ́ ṣe ẹ̀mí ń fẹ́ ó ṣòro fún ara ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní bí a bá fẹ́ràn ọlọ́run òfin rẹ̀ kò ní nira fún wa ẹni tí a bá fẹ́ràn ohun tí ó bá fẹ́ a ó fẹ́ nǹkan wọ̀nyí pẹ̀lú ó ń sọ fún wa bí a ní láti bí a ṣe ní láti fi ọlọ́run nínú Matthew orí ìkejìlélọ́gbọ̀n Matthew orí kejìlélógún ẹ̀ṣẹ̀ gáfárà fún mi orí kejìlélógún ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì orí kejìlélógún Matthew ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37 Jésù sì wí fún wọn pé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ olúwa ọlọ́run rẹ kí ó yé wa wípé nígbà tí a bá fẹ́ ọlọ́run a ó pa òfin rẹ̀ mọ́ ǹjẹ́ kí ni èyí túmọ̀ sí ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ràn ọlọ́run pẹ̀lú gbogbo àyà wa a ó pa òfin ọlọ́run mọ́ pẹ̀lú gbogbo àyà wa bí a bá fẹ́ràn ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa a ó pa òfin ọlọ́run mọ́ pẹ̀lú gbogbo ọkàn wa bí ó bá sì ṣe pẹ̀lú gbogbo inú wa agbára wa ni a fi fẹ́ ọlọ́run a ní láti pa òfin rẹ̀ mọ́ pẹ̀lú gbogbo inú gbogbo agbára gbogbo òye gbogbo ìmọ̀ tí ó wà nínú wa ìfẹ́ tòótọ́ ni ìfẹ́ tí ń gbọ́ràn bí a bá fẹ́ ẹ ní tòótọ́ a ó ka ọ̀rọ̀ rẹ̀ sí a ó sì gbọ́ràn sí i lẹ́nu ju gbogbo ènìyàn lọ ìfẹ́ àtọkànwá sí ọlọ́run ló ń wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ bí o bá rí àwọn kan tí wọ́n ń lo èdè yìí ní àkókò tí àwọn ẹbí tí wọ́n kọjú sí wọn ní àkókò tí àwọn aládùúgbò tí wọ́n dojú ìjà kan wọn ní àkókò tí àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ kan náà níbi ìsọ wọn tí wọ́n ń sọ fún wọn wípé ó ti ò rárá o ní láti ṣohun tá a fẹ́ ni tí ó rí irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé àwa kò gbọ́dọ̀ ṣàìgbọ́ràn sí ọlọ́run ju ènìyàn lọ ó yẹ kí o mọ̀ wípé ìfẹ́ kristi nínú irú ẹni bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ bí a ti rí i nínú àwọn apostẹ́lì iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún nígbà tí a kì wọ́n nílọ̀ wípé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù wọn kò gbọdọ̀ fi orúkọ rẹ̀ kọ́ni mọ́ nígbà tí a sọ fún wọn wípé wọ́n ní láti pẹ̀yìndà sí Jésù kí wọ́n kọ iṣẹ́ tí Jésù tí ó gbélé wọn lọ́wọ́ kí wọn kí ó kọ̀ sílẹ̀ a rí àwọn wọ̀nyí tí wọ́n ń sọ fún àwọn aninilára àwọn tí ń ṣe nínú ibíni sí wọn wípé nínú ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ṣùgbọ́n Pétérù àti àwọn apostẹ́lì dáhùn wọ́n sì wípé àwa kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ìfẹ́ ọlọ́run ló ń sọ̀rọ̀ nínú wọn kì í ṣe àwọn ìfẹ́ ọlọ́run ìfẹ́ kristi tí wọ́n mọ̀ wípé Jésù ó ti ṣe nǹkan wọ̀nyí fún wọn láti fún wọn ní ìgbàlà èyí ni àwọn pàápàá pẹ̀lú ìfẹ́ ọlọ́run nínú ọkàn wọn ni wọ́n fi ń sọ wípé ìgbọ́ràn wọn ti fi fún ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ò jẹ́ ṣàìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run sì jẹ́ kí ó yé wa wípé àwa náà bí a bá lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ bí a bá ní irú ìfẹ́ bẹ́ẹ̀ òun yóò pa wá mọ́ ibi a bá fẹ́ràn ọlọ́run ní tòótọ́ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti máa ń sọ a ó di ẹni tí ọlọ́run fún ara rẹ̀ tó ń bójútó a ó sì di àgbàdo inú ìgò èyí jẹ́ wípé ọwọ́ ọ̀tá ò ní lè ká wa ọwọ́ ṣó ni lè ká wa nítorí pé ṣó mọ̀ pé bí àgbàdo bí ó bá wà nínú ìgò bí adìyẹ bí ó bá ń rí àgbàdo yìí ó kàn rí i lásán ni kò sóhun tí adìyẹ lè ṣe èyí ni a fi ń sọ wípé bí o bá fẹ́ràn ọlọ́run tí ọlọ́run sì fẹ́ràn rẹ tí ó ń gbé inú rẹ tí òun sì ń gbé inú rẹ ó jẹ́ bí àgbàdo inú ìgò ayé kò ní lè ṣe nǹkan kan fún ọ ẹ̀ṣẹ̀ tàbí èṣù tàbí àjẹ́ tàbí oṣó wọn ò ní lè fọwọ́ kàn nítorí wípé èyí jẹ́ ogún àwọn tí wọ́n fẹ́ràn ọlọ́run kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìpèsè ọlọ́run ẹ jẹ́ kí a wo àwọn nǹkan tí ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ní Kọ́rìntì kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé ohun tí ojú kò tí ì rí àti tí etí kò tí ì gbọ́ àti tí kò tí ì wọ ọkàn ènìyàn lọ àwọn ohun wọn ni tí ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó ṣe kíni mo ní àwọn tí ó ṣe kíni
awon ti o fe bi o ba je eni ti o ti ni igbala bi o ba je eni ti o fe en ti o fe olorun mo ki oku orire nitori wi pe awon nkan ti olorun pese sile fun o ko si ohun to le gba lowo re ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo ohun ti o ti wo okan eniyan lo ni awon nkan ti olorun pese sile fun o nitori be bi o ba ti ni igbala bi o ba ti gba ife olorun ife kristi fun o o ye ki o gba ife kristi losan yi bi o ba si je ni ti o ti gba ife kristi sugbon ti o tun wo ita ti o ro wi pe nkan kan wa lode lohun to fe lo mu lohun ko si nkan kan be gbogbo nkan to n fe o wa ninu ijoba olorun e to ni nisinsin bo ti le ti ni ibukun so fun wi pe ibukun to tobi ju be lo nitori ife to jinle nitori ife to ga olorun ti pese awon nkan won yi sile ibukun ayeraye ati ibukun ti isinsin yi on ti oju ko ti ri ti eti ko ti gbo ati ti ko ti wo kan eniyan lo awon won yi ni nkan ti olorun pese sile fun awon ti o fe njo feran olorun tokan pelu okan re pelu agbara re pelu inu re pelu ohun ini re pelu gbogbo aye re njo fe olorun njo si nfe lati pinu fun olorun wi pe ojo e ba ma ro ina iba ma jo iba je osan gangan iba je oru oganjo iba je nigba kigba iba je idaji awon ota iba ma yimika awon ebi iba ma ko won ba ma ko ti mi mo ni lati fe olorun mo fi gbogbo aye mi gbogbo emi mi gbogbo okan mi gbogbo ara mi gbogbo nkan iwaju mo fun olorun patapata mo fe fe olorun mo fe fe olorun ju be lo pelu gbogbo okan pelu gbogbo ero pelu gbogbo aye pelu gbogbo ipa mi mo fe fe olorun gbadura ki o so fun olorun bi o ba si je ni ti o ti ni igbala o ye ki o ke pe olorun o ye ki o so fun olorun wi pe o ti gbo nipa ife re nitori olorun fi araye to be ge ni ti o fi omo bibi re kan soso fun ni pe eni keni ti o ba gba gbo ki o le ni iye aini pekun so fun olorun wi pe losan yi o gba jesu kristi gbo je wo ese re ki o kan won sile ki o fi aye re ki o fi gbogbo re fun olorun patapata wi pe o je ti olorun o je ti olorun o ni pada sinu ese o ni pada sinu aye kristi yo ma gbe nu re ife kristi yo wa ninu re agbara kristi yo mu oduro o le je omo olorun ni toto bi o ba ti di omo olorun bi o ba ti di eni ti o ni igbala so fun olorun wi pe pelu gbogbo okan pelu gbogbo aye pelu gbogbo ife re o fe olorun jo yin ni lo o fi olorun ju aye lo o fi olorun ju ebi lo o fi olorun ju enikeni ju ohunkohun lo o ni bi o ba ri be o di eni ti owo ta o le ka o di eni ti yo ni yo je ajogun olorun ati ajumo jogun pelu kristi awon ohun ti ko ti iwo na omo okan eniyan ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo olorun yo pese won fun e nitori be wa sodo olorun ki o si fi ife re ife ti isaju ki o fi fe olorun olorun reti re o reti ki o gbadura o reti ki o kepe ohun ki o ba le je ti olorun ni toto ki ife re ki o si ma joba ninu okan re

0: Efesele kejì ti Paul Apostle si Timoteo orí ìkejì. Nítorí náà, ìwọ ọmọ mi, jẹ́ alágbára nínú orí ọ̀fẹ́ tí ń bẹ nínú Kristi Jésù, àti ohun ọ̀nì tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí. Àwọn náà ni kí ìwọ fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́, àwọn tí yóò lè máa kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú. Ṣe alábàápín pẹ̀lú mi nínú ìpọ́njú bí ọmọ ogun rere Jésù Kristi. Kò sí ẹni tí ń jagun tí fi ohun ayé yìí dé ara rẹ̀ lọ́wọ́ kí ó lè mú inú ẹni tí ó yàn án ní ọmọ ogun dùn. Bí ẹnikẹ́ni bá sì ń jà, a kì í dé ní adé, bí kò ṣe pé ó bá jà ní àìṣe èrú. Àgbẹ̀ tí ó ń ṣe làálàá ni ó ní láti kọ́ mú nínú èso wọn ni. Gba ohun tí èmi ń sọ̀rọ̀, nítorí Olúwa yóò fún ọ ní òye nínú ohun gbogbo. Rántí Jésù Kristi tí ó jíǹde kúrò nínú òkú láti inú irú ọmọ Dáfídì gẹ́gẹ́ bí ìrere mi, nínú èyí tí èmi ń rí ìpọ́njú títí dé inú ìdèbí arúfin, ṣùgbọ́n a kò dé ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà, mo ń farada ohun gbogbo nítorí ti àwọn àyàn fẹ́, kí àwọn náà pẹ̀lú lè ní ìgbàlà tí ń bẹ nínú Kristi Jésù pẹ̀lú ògo àìnípẹ̀kun. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, nítorí pé bí àwa bá bá a kú, àwa ó sì bá a yè. Bí àwa bá farada, àwa ó sì bá a jọba. Bí àwa bá sẹ, òun náà yóò sì sẹ wa. Bí àwa kò bá gbàgbọ́, òun dúró ní olóòótọ́, nítorí òun kò lè sẹ ara rẹ̀. Nǹkan wọ̀nyí ni kí ó máa rán wọn létí. Máa kìlọ̀ fún wọn níwájú Olúwa pé kí wọn kí ó má ṣe jìjà ọ̀rọ̀ tí kò lérè fún ìparun àwọn tí ń gbọ́. Ṣàápọn láti fi ara rẹ̀ hàn níwájú Ọlọ́run ní ẹni tí ó yege, àṣìṣẹ́ tí kò ní láti tijú, tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. Ṣùgbọ́n yà kúrò nínú ọ̀rọ̀ asán nítorí tí wọn ó máa lọ síwájú nínú àìwà bí Ọlọ́run. Ọ̀rọ̀ wọn yóò sì máa jẹ bí egbò kíkẹ̀ nínú àwọn ẹni tí Himeneu àti Filetu wà, àwọn ẹni tí ó ti ṣìnà ní ti òtítọ́, tí ń wí pé àjíǹde ti kọjá ná, tí wọ́n sì ń bi ìgbàgbọ́ àwọn mìíràn ṣubú. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí í ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo. Ṣùgbọ́n nínú ilé ńlá, kì í ṣe kìkì ohun èlò wúrà àti ti fàdákà nìkan ní bẹ níbẹ̀, ṣùgbọ́n ti igi àti ti amọ̀ pẹ̀lú, àti òmíràn sí ọlá àti òmíràn sí àìlọ́lá. Bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú wọ̀nyí, òun ó jẹ ohun èlò sí ọlá tí a yà sí ọ̀tọ̀, tí ó sì yẹ fún ìlò baálé, tí a sì ti pèsè sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo. Máa sá fún ìfẹ́kúfẹ́ ewe, sì máa lépa òdodo, ìgbàgbọ́, ìfẹ́, àlàáfíà pẹ̀lú àwọn tí ń ké pe Olúwa láti inú ọkàn funfun wá. Ṣùgbọ́n ìbéèrè wèrè àti aláìní ẹ̀kọ́ nínú ni kí o kọ̀, bí o ti mọ̀ pé wọn a máa dá ìjà sílẹ̀. Ìránṣẹ́ Olúwa kò sì gbọdọ̀ jà, bí kò ṣe kí ó jẹ ẹni pẹ̀lẹ́ sí ènìyàn gbogbo. Ẹni tí ó lè kọ́ ni, òní sùúrù. Ẹni tí yóò máa kọ́ àwọn aṣòdì pẹ̀lú ìwà tútù, bóyá Ọlọ́run lè fún wọn ní ìrònú pé wàdà sí ìmọ̀ òtítọ́, wọn ó sì lè sọjí kúrò nínú ìdẹ̀kùn èṣù àwọn tí a ti dì ní ìgbèkùn láti ọwọ́ rẹ̀ wá sí ìfẹ́ rẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìfesele kejì ti Paul Apostle si Timoteo, orí ìkẹta. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wù yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlèkóra wọn níjanu, òǹroro, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí ni àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a ti di ẹ̀ṣẹ̀ rò ní ìgbèkùn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Ǹjẹ́ gẹ́gẹ́ bí Jánẹ́sì àti Jámbérì ti kọ ojú ìjà sí Mósè, bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí kọjú ìjà sí òtítọ́. Àwọn ènìyàn tí inú wọn dìbàjẹ́, àwọn ẹni ìtanù ní ti ọ̀ràn ìgbàgbọ́, ṣùgbọ́n wọn kì yóò lọ síwájú jù bẹ́ẹ̀ lọ, nítorí wèrè wọn yóò farahàn fún gbogbo ènìyàn gẹ́gẹ́ bí tiwọn ti yọrí sí. Ṣùgbọ́n ìwọ ti mọ ẹ̀kọ́ mi, ìgbésí ayé mi, ìpinnu, ìgbàgbọ́, ìpamọ́ra, ìfẹ́ni, sùúrù, inúnibíni, ìyà, àwọn ohun tí ó dé bá mi ní Antioku, ní Ikonioni àti ní Listra, àwọn inúnibíni tí mo farada, Olúwa sì gbà mí kúrò nínú gbogbo wọn. Nítòótọ́, gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. Ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ́tàn yóò máa gbilẹ̀ síwájú sí i, wọn ó máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́, kí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o sì mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, f fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn Ọlọ́run kí ó lè pé kí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Epístílì kejì ti Paul Apostle sí Timotheo, orí ìkẹrin. Nítorí náà mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù, ẹni tí yóò ṣe ìdájọ́ alààyè àti òkú, àti nítorí ìfarahàn rẹ̀ àti ìjọba rẹ̀, wàásù ọ̀rọ̀ náà, ṣe àìsinmi ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀, báni wí, ṣe ìtọ́ni, gbani níyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo, nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn, wọn ó lọ kó olùkọ́jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ́ ara wọn, wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọn ó sì yí padà sí ìtàn asán, ṣùgbọ́n máa ṣe pẹ̀lẹ́ nínú ohun gbogbo, máa farada ìpọ́njú, ṣe iṣẹ́ evangelisti, ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láṣepé, nítorí à ń fi mí rúbọ ní ìsinsìnyí, àti lọ mi sì súnmọ́ etílé, èmi ti ja ìjà rere, èmi ti parí eré ìje mi, èmi ti pa ìgbàgbọ́ mọ́, láti ìsinsìnyí lọ, a fi adé òdodo lélẹ̀ fún mi, tí Olúwa onídàájọ́ òdodo yóò fi fún mi ní ọjọ́ náà, kì í sì ṣe kìkì èmi nìkan, ṣùgbọ́n pẹ̀lú fún gbogbo àwọn tí ó ti fẹ́ ìfarahàn rẹ̀. Sa ipá rẹ láti tètè tọ̀ mí wá, nítorí Dema ti kọ̀ mí sílẹ̀ nítorí ó ń fi ayé ìsinsìnyí, ó sì lọ sí Tesalónica, Priskeni sí Galatia, Titu sí Dalmatia, Luke nìkan ni ó wà pẹ̀lú mi, mú Máàkù wá pẹ̀lú rẹ, nítorí ó wúlò fún mi fún iṣẹ́ ìránṣẹ́, mo rántí kíkù ní iṣẹ́ lọ sí Éfésù, aṣọ òtútù tí mo fi sílẹ̀ ní Troa lọ́dọ̀ Kápù, nígbà tí ìwọ bá ń bọ̀ mo wá, àti ìwé wọn ni pẹ̀lú ìwé awọ wọn ni. Alexanderu alágbẹ̀dẹ bàbá ṣe mí ní ibi púpọ̀, Olúwa yóò san fún gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Lọ́dọ̀ ẹni tí kìwọ kí ó máa ṣọ́ra pẹ̀lú, nítorí tí ó kọjú ìjà sí ìwàásù wa púpọ̀. Ní àtètè kọjá ẹjọ́ mi, kò sí ẹni tí ó bá mi gba ẹjọ́ rò, ṣùgbọ́n gbogbo ènìyàn ni ó kọ̀ mí sílẹ̀, àdúrà mi ni kí a má ṣe kà á sí wọn lé ọrùn. Ṣùgbọ́n Olúwa gba ẹjọ́ mi rò, ó sì fún mi lágbára, pé nípasẹ̀ mi, kí a lè wàásù náà ní àwà jálẹ̀, àti pé kí gbogbo àwọn kèfèrí kí ó lè gbọ́, a sì gbà mí kúrò ní ẹnu kìnníhùn ni. Olúwa yóò yọ mí kúrò nínú iṣẹ́ búburú gbogbo, yóò sì gbé mi dé inú ìjọba rẹ̀ ọ̀run, ẹni tí ògo wà fún láé àti láéláé, àmì, kí Priscilla àti Aquila àti ilé Onesiforu, Erastu wà ní Kọ́rìntì, ṣùgbọ́n mo fi Trófimù sílẹ̀ ní Mílétù nínú àìsàn. Sa ipá rẹ láti tètè wá ṣáájú ìgbà òtútù, Eubulu Kio àti Pudeni àti Linu àti Claudia àti gbogbo àwọn arákùnrin, kí Olúwa kí ó wà pẹ̀lú ẹ̀mí rẹ, kí orí ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín, àmì. Èyí ni òpin Epístílì kejì ti Paul Apostle sí Timotheo.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. Ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa, ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà. Nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn ibere ti emi ibere to je wipe ko si eda kan ti o le funi ni idahun bi a ba bere iru ibere be lowo eniyan eleran ara bi ti wa o je wipe a fe se ara wa lona nihin yi je ke a wo dara dara bi oni bere yi ba bere lowo peteru tabi lowo joanu tabi lowo awon farisi tabi lowo awon olori alufa ti won wa ni sinagogo tabi tempili ti obi won pe olori alufa so fun mi die hali awon ti ogbala tabi ti o wi pe omo lefi so fun mi die hali awon ti ogbala tabi ti o wi pe peteru tabi johanu se o le so fun mi die hali awon ti ogbala bi won ba bere lowo iru awon eniyan be o sese ki awon eniyan eleran ara ki won ki o ma le fun won ni idahun ti o pe oju osun sugbon eni yi o ni ogbon o mo wi pe ibere nipa igbala ibere nipa ijoba olorun ibere nipa orun rere owo olorun owo omo olorun ni ati le bere eyi ni o fi so wipe olowa je ki mo die hali awon ti a o gbala awon miran ninu wa ama huwa bi alai logbon awon miran tun ma nlo si odo awon woli eke eni eleran ara won ma bere nipa igbala won ma bere nipa orun rere won ma bere nipa awon ohun amuye ti a le ni ke a ba le de orun tabi awon elomiran a ma lo bere lowo awon akonisina awon eleko keko awon ti o je pe akasori bibeli ni won ka won o ni emi olorun eni ti o gba ise igbala ori igi agbelebo ti o gbagbo eni ti o gba isodi mimo ti o gbagbo eni ti o gbagbo nipa ifikun ni emi olorun bawo ni o se le lo si odo iru eni be ki o ma bere nipa ona igbala tabi o sese ari awon elomiran won lo ma bere ohun ti o se pataki ohun ti o se yebiye bayi won lo ma bere lowo eni ti ko mo bibeli awon elomiran won gbe bibeli sile won tun gbe iwe miran sile iwe esin miran ti ko ba bibeli mu won gbe sile iwa si lo si waju eni be wa ma so wi pe lami loye se die ni awon ti a o gbala o dabi eni wi pe iwo paapa o nra iwe irinna lo si orun apadi nigba ti o ba n bere iru ibere be lowo eni ti ko nigbala sugbon nihin ni eni yi n bere wi pe olowa iwo nikan soso ni a le bere lowo re iwo ni o mo awon oruko ti o wa ninu iwe iye iwo ni o mo okan eda kookan iwo ni o mo ibi ti a ti n bo ibi ti a wa nisinsiyi ati ibi ti a n lo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eniyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke a wo ibere yi mo so wipe o je ibere ti o le da okan eni laamu nitori wipe ninu aimokan ati ainisoro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma n di wa loju si nkan ti orun ohun aye yi o ma n di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma n je ki a dabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wipe se garafa fun mi lati lo ede yi eni to dabi eni wipe a n se were lati ma sa sebala sebolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wipe opolopo ni won n sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n file ohun ti ko se pataki ohun ti a mo wipe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wipe olowa die ali awon ti a ogbala awon ibere miran wa ti o je wipe ani lati bere ani lati mo lati odo Oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o nchalankato to nsogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je to Oluwa awon je ti Jesu bi abawo opolopo ti o je wipe bi abanka awon ti ngba awe bi abanka awon ti ngba dura bi abanka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili be abaka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala be abaka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi abaka opolopo ti o dabi eni wipe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi abaro wipe gbogbo eni tin ka samu lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin momi adura lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin ka bibeli lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin se ise isin lo nlo si joba orun bi abaro wipe gbogbo eni tin pe Oluwa Oluwa ni yo de joba orun o je wipe awa papa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe Olorun wa sugbon won ko ni imo nipa Olorun otito yi melo ni o wa ti o je wipe won pe Oluwa gege bi Oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati on gbogbo ni igbesi aye won sabe akoso Oluwa ati olugbala melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wipe ona igbala won ko mo ti o je wipe igbala tooto pe ki a bo lowo ese won ko ni melo ni awon tin gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja si waju Olorun ki a ro wipe olusin ni tooto ni be ba lori idobale ti o ba Olorun wewe ti o ba Olorun soro ti o ba Olorun rojo wipe Olorun ki lo se bayi be ba gba adura lenu elomiran a ro wipe oni gbakeji awon angeli sugbon sibe ona igbala won ko mo eyi ni o ye ki awa papa ki a wa si ijo ti o ni ironu eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wipe Oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo n so ni wipe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wipe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati da po pelu agbo kekere ipe Olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki a be lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon noa ri oju rere loju oluwa won yi ni itan noa noa se olooto ati eni ti o pe le ojo aye re noa nba olorun rin je ki aduro nibe nihin ni a ri lati ese ikini aso fun wa wipe awon eniyan be si ni re lori ile eje wipe won po lori ile eje wipe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wipe a bi awon omo birin fun won lati igba yi ni awon eniyan ari wipe won gbagbe oruko Oluwa ari wipe won gbagbe ase Oluwa ari wipe won gbagbe ilana ti Olorun ti la sile wipe ke a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wipe iwa buburu dido iwa buburu po ninu aye Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi abawo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je kin se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni Olorun fi ri wi pe iwa buburu eniyan di pupo le aye o ni lati ri be nigba ti okunrin ba n sare le awon obirin nigba ti okunrin meji meta ba n ja lori omi dankan nigba ti obirin meta merin ba n du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wi pe afẹ nigba ti o ba di wi pe afẹ se tinu eni nigba ti o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu okan aya eda ninu eni kokan ari wi pe iwa buburu o ni lati po a si ri pe gbogbo iru okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu niwaju Oluwa inu Oluwa si baje wipe eniyan ri bi o ti ri ati wipe awon eniyan ti on ro wipe won gbe igbesi aye ti o mu inu ohun dun nitori wipe ohun ti da won won ko se be won gbe igbesi aye ti ko te Olorun Lorun igba yi gan ni awa daroko Noa o se ni laanu wipe gege bi Olorun ti ni ife to o se ni laanu wipe gege bi Olorun ti fe ma bukun awon eniyan to wipe ki se pupo ni o mo re ki se pupo ni o fe sin Olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a ri wipe akere niye e ha se wipe awon eniyan ko mo wipe a n pejopo nihin e a se wipe won ko gbo ede enu wa kaaro ojire e a se wipe yoruba ti a n so lenu wipe won ko gbo won gbo ede gbogbo wa ni sugbon ohun ti o wa nibe ni wipe okan won jina si Olorun o se se ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa aba ti n koja iseju meedogun ni won feserale ti won so wipe eyi ni na to atunbo lose to n bo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi ri pe ni akoko ti Noa yi wipe Noa nikan soso pelu iyawo re ati omokunrin re meta ati awon iyawo re meta awon won yi ni o gboran awon won yi ni o ni iteriba awon wonyi ni o ni irele awon wonyi ni o ni ore ofe awon wonyi ni ori ojurere lati odo olorun awon wonyi ni won gbe igbese aye iwon tun won si Jesu si so fun wa o oni gege bi o ti ri ni akoko Noah oni ben na ni yo ri nigba dide omo eniyan wi pe nigba na awon eniyan je awon eniyan mu awon eniyan gbe yawo won fa yawo fun ni won ko si mo titi iku omi fide oni be gege ni yo ri nigba wiwa omo eniyan e je wi pe nigba ti o je die ni o ni igbala ni akoko na nigba ti o je wi pe die ni ori oju olorun ni akoko na wi pe ni igba wiwa Jesu Kristi igba ipada bo re lekeji wi pe die pelu ni ori die ni awon ti agbala oluwa die hali awon ti agbala oni amfi dahun re han wa ninu bibeli yi je ke a wo peteru kini ori keta ese ogun peteru kini ori keta ese ogun awon ti o se alai gboran nigba kan nigba ti suru olorun duro pe ni saa kan li ojo Noah nigba ti won fi nkan oko won fi nkan oko ninu eyi ti agba okan die la nipa omi eyi ni ni eni mejo wo bi awon eniyan ti po to ni igba na sugbon eni mejo ni agbala won kere niye awon wonyi ni o fiye si oro olorun ari eko die eko ninu awon ti an kaye awon eko wo ni a le ri ko ikini ari wi pe awon elomiran won ma so wi pe ona hin rere ona igbala o ti leju pe o dabi eni wi pe ijo ti wa nikan ni agba gbogbo bibeli ni ekun rere o dabi eni wi pe ijo wa nikan ni a tin fi bibeli sakoso ohun gbogbo an fi bibeli sakoso be a o ti jeun be a o ti woso be a o ti gbe yawo be a o ti gbe awon ebi wa be a o ti gbe iseto ebi wa kale wi pe an fi bibeli sakoso gbogbo re ise ti a o se ibi ti a ti le sise iru owo ti a le da owo le ati iru ohun ti a le se a n fi bibeli sakoso gbogbo re awon eniyan ma n so wipe ah bi o ba je awa nikan ni a fe lo si ijoba orun ti a gba bibeli gege bi oro olorun ni ekunrere o dabi eni pe die ni a le gbala be lori ni akoko ti Noah awon eniyan mejo ninu awon ogoro eniyan ti won wa le aye ni igba na awon eniyan mejo die le agbala je ki a wo ti akoko Noah ninu peteru keji lati ese ikefa ti aso awon ilu Sodomu on Gomora di eru nigba ti o fi efo afobaje da won lebi ti o fi won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni atun ri opolopo ni awon ti o wa ni Sodomu ati Gomora bi o ba je oluka bibeli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wi pe bi a ba soro Sodomu ati Gomora iwa wobia iwa nikan jopon iwa ti o je wi pe oju kokoro ni o gbile kan oni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke a ma fi obirin ba ara eni je iwa sina iwa agbere iwa panṣaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni arowo to wa nisinsin yi bi abawo daradara afi awa ti a je olufokansin afi awa ti a je onigbagbo afi awa ti a mo olorun afi awa ti a nke lojojumo wipe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti a mo wi pe a nreti oluwa wa a nreti bibo jesu christi opolopo awon eniyan ni alale ni won lo sile cinema ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imuti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo wi pe nitori jesu christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni sodomu ati gomora ijo ni imuti ni iborisha ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi sodomu ati gomora ni ru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wi pe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ye ko ti mu won kuro e ni o fi di owon iyo ti a parun pelu olorun si wa nso fun wa wi pe awa paapa ti igbeyin aye deba awon nkan won yi je apere fun wa je kin ton ran leti wi pe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari wi pe won ko de ile ileri olowa die hali awon ti a o gbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo a ri iwe pe die ni awon ti a gbala ni igba isaaju o sese ki enikan ki o ma wi pe majemu lailai ni a ti nka awon nkan won yi o sese ki enikan ki o ma wi pe ninu majemu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada airu awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki nka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro wi pe gbogbo eniyan patapata ni a o gbala ni gbo se je ki a wo Johanu ori kejila lati ese ikokanla Johanu ori kejila lati ese ikokanla nitori pe nipasẹ re le opo ninu awon ju jade lo won si gba Jesu gbo ohun ti a ka yi o je bi a ba je onigbagbo o je ohun to le wo ni lori ke a ma ro we pe nkan ti yi pada ke a ma ro we pe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori tire nitori Lazaru ti a jidide kuro ninu oku ni a fi ri wi pe opo ninu awon ju jade lo won si gba Jesu gbo tun wo ese ikokandinlogun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori le ohun kohun e wo bi gbogbo aye ti woto e wo bi gbogbo aye ti woto bi abanka nkan won yi ti a n gbo wi pe gbogbo aye woto a le ro wi pe ki wa se die le awon ti a o gbala sugbon ranti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa o ni eni ti o ba fori ti titi de opin ohun la o gbala ati ka wi pe opolopo ni o woto leyin ati ka wi pe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi iwolari kilode nigbati a gbo wi pe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wi pe amu Jesu Christi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Christi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o tode ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi de ojo na nitori be je ki o ye o wi pe a le ma pe Jesu Jesu lenu a le ma so wi pe oluwa mi ni olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo n ba Jesu lo losan ni loru ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti ti didopin awon ti a si ri pe won fori ti ti didopin die ni awon won yi o ni a fi wi pe die le awon ti a ogbala e a se wi pe olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wi pe bi o ba je eni bi itinu olorun iwo paapa le gba olorun leri je wi pe o nfe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju oluwa lati ma ri igbala olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni atiru wi pe olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wi pe die nitori pe awon die won yi awon ni won so fun olorun wi pe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba olorun lo ni won so wi pe inu ni bi ni le wa ti won so wi pe ohun ko n le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun olorun wi pe ko so ohun to le sele ko so ohun to le de awon ofori ti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wi pe won ki fi ohun olorun won ki ka si tabi ikilo olorun won ko ye wo igbala ki de nitori wi pe a kan wa si ilesin igbala ki de nitori wi pe a kan mo oruko olowa igbala ki de nitori pe a kan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o n di awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokandini ogota ati ogota nkan woyi le o so ninu sinagogu bi o ti nko ni ni Capernaum nitori na nigbati opo awon omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Kristi o ko awon eniyan ni ijinle eko ihinrere ijinle eko ti ijoba olorun o duro ninu sinagogu o nla aye won o nsi bibeli lawe o si je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ki won ki o ba le ri ijoba olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa si hin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipatipa opolopo ninu awon ti o so wi pe olugbala na ni eyi eni ti a ti reti na ni ti won sato Jesu leyin nipa ti Jesu bere si ni so ijo oro ijoba olorun eko ihinrere eko iwa mimo ijile ninu ihinrere nigba ti o bere si ni so fun won nigba na ni won bere si ni wepe ohun ti o le oro ti o le eyi tani le gbo adupe lowo olorun wi pe awon die wa ti won jolo oto ti won so wi pe bi oro olorun ti le nsa mi laake bi oro olorun ti le gun mi loko bi oro olorun bi o ti le nwe mi ni ona ti o dabi eni wi pe o nta mi lara sibe sibe mi o ma ro lu olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo olorun ju be lo o sese ki oro olorun ki o tagba igbeyawo mi o sese ki oro olorun ki o taba ikomirijo mi o sese ki oro olorun ki o tagba iwoso mi o sese ki oro olorun ki o taba awon owo ti mo nse o sese ki oro olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsa mi laake bi o ti le lu mi bi o ti le dabi eni wipe ina oro olorun o njo mi ninu okan mi sibe sibe bi o ma teramo emi o ma ro lu olorun lati fun mi lori ope lati se ife olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni iru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo eyin re pada seyin won ko se ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa si aye yi nje ko se ni laanu we pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi olorun ti o feran julo nje ko se laanu wipe nigba ti iru eni be ti o wa si aye yi nitori oro ihinrere nitori eko ihinrere nitori eko ewa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko se ba rin mo nigba ti won aso wipe won pada seyin won ko se ba rin mo kini itumo eyi o je wipe won pada si synagogue won tun lo ba awon farisi ati awon sadusi won so wipe e se gafara fun wa o ati lo ba jesu tele tele ati koyin sile ati ro wipe jesu ni ona igbala awon wonyi ti won ti so wipe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wipe atun ti de o nitori wipe a fe tele jesu kristi tele tele sugbon nisisiyi ati ko jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be si ni sare ijoba orun ti won so wipe awon fe lo si joba orun awon fe se ife olorun sugbon nitori wipe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisa won tun pada sinu aye nje ki se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wipe ki a ma gbe igbese aye iwon tun won si won tun pada

Ohun tí ó ń sọ ni pé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara, àwọn tí ó fi ẹlẹ́ran ṣe apá àti ìgbẹ́kẹ̀lé wọn. Yóò ti ṣòro tó fún wọn láti wọ ìjọba Ọlọ́run. Yóò ti ṣòro tó fún àwọn tí ó gbé ipò lórí, àwọn tí ó rò wípé ipò wọn nínú ayé, ipò wọn nínú ìjọ, wípé àwọn fẹ́ fi ipò wọn dípò Ọlọ́run. Yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba Ọlọ́run. Èyí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó ń sọ fún wa lónìí. Èyí ni nǹkan tí ó ń fẹ́ kí ó yé wa, wípé bí a bá fẹ́ ni Ọlọ́run, bí a bá fẹ́ jẹ́ ti Ọlọ́run, a kò gbọdọ̀ gba ohunkóhun láàyè láti dí wa lọ́wọ́. A kò gbọdọ̀ gba ẹnikẹ́ni láàyè láti dí wa lọ́wọ́. Ìtòótọ́ ni Ọlọ́run ń fẹ́ gba gbogbo ènìyàn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ìdènà fún ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ohun ìdábò láàrin àwọn àti Ọlọ́run, láàrin àwọn àti ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé wọn. Wọ́n máa ń jẹ́ kí àwọn ìṣòro mìíràn nínú èrò wọn, àwọn nǹkan àìmọ́ nínú ìfẹ́ inú wọn, àti àwọn ìgbẹ́kẹ̀lé wọn tí wọ́n fi sí orí ènìyàn, sínú ẹ̀dá, àti tí wọ́n fi sí orí àwọn nǹkan mìíràn, wọ́n ń gba àwọn nǹkan wọ̀nyí láti dí wọn lọ́wọ́. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ owó, ó ṣeéṣe kí ó jẹ́ gbajúmọ̀, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ kópa nínú òṣèlú. Wọ́n ta bá sì ń sọ fún ọ, ta bá ń kìlọ̀ fún ọ wípé ẹni tí ó bá fẹ́ ṣe ìtòṣèlú, wípé ipò ẹlẹgẹ́ pátápátá gbáà ló wà, wípé nítorí ẹni tó bá fẹ́ ṣe ti òṣèlú yóò wà láàrin àwọn abọ̀rìṣà, yóò wà láàrin àwọn tí kò lọ́lọ́run, yóò wà ní láàrin àwọn tí wọ́n fà sí ìfàsọ́hún láti ṣe ohun tí kò tọ́. Ó mọ kí ni àwọn ẹlòmíràn ń ṣe tí wọ́n wà nínú òṣèlú, ó mọ tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀. Èyí ni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀ wípé kí a ṣọ́ra, nítorí pé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn, ó lè jẹ́ ìtìjú ìhìnrere, ìtìjú àgbélébù, ó lè jẹ́ òun yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba Ọlọ́run. Nítorí pé bí wọ́n bá ti wá, tí wọ́n jáde náà sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹtí yẹrùn, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe, àwọn tí kò gbajúmọ̀. Akílódé, ṣé àìní ló wà fún ọ ni, àbí ṣé ìdààmú ọkàn ni, àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtúnbí, àwọn oníwà mímọ́, àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò, wọn ò gbọ́ tayé mọ́, ó lọ darapọ̀ pẹ̀lú wọn. Ẹlòmíràn, ìtìjú àgbélébù Kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Àwọn ẹlòmíràn, àwọn ọ̀ṣọ́ ayé, ìmúra ti ayé, òun ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Tàbí àwọn mọ̀lẹ́bí, àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí, nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí. Àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ Ọlọ́run gbọ́, wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun Ọlọ́run, wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà Bíbélì, ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn, nítorí wípé ohun ènìyàn ni ohun Ọlọ́run. Wọn a sọ wípé Ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ, òbí ẹ tó ní kó bọ̀rìṣà, òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé, òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò dá, wọn á ní tó o bá gbọ́ tòbí ẹ, wọn á nínú Ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ. Irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí, àwọn ọ̀rẹ́ bòdà wá, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn, nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn. Wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀, wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, sọ fún Ọlọ́run wípé ó jẹ́ ti Ọlọ́run, àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́. Ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré, ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré. Yẹ kí a wo Lúkù orí 12. Ọlọ́run ń pè ọ, Ọlọ́run ń pè ọ. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa, ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀, wọ́n á wọ àwọn àga ìjókòó wa, wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé. Má jẹ́ kí àga ìjókòó kí ó di ọ lọ́wọ́ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n á wò ó bí a bá ń ṣe ìsìn, wọ́n á wo, wọ́n á ní àwọn dùrù tá a ní, ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ.
ni pe nibi ti awon ti wa o won ni awon duro to je wi pe un korin orin ati ohun duro o dunle ma je ki duro tabi ohun afo ba file aye ma je ki nkan woyi ma je ki o di olowo awon elomiran ma so wi pe nigba ti awon de sinu ijo deep life ni toto ni won ka bibeli fun wa ni toto ni won ko wa ni oro olorun sugbon awon wo ni mo wa darapo mo yi awon ti o je omo kekeke awon ti o ti la opolopo nkan koja ninu aye emi to je pe nibi ti mo tin bo iya lo de ni mi emi ti o je pe nibi ti mo tin bo baba egbe ni mi emi ti o je pe bi mo ba ni sise awon eniyan ma wa ni lati ile ibo lati ile hausa lati gbogbo ile karo ojire lawon eniyan ma wa ton ma so opo pelu mi nitori pe mo je eniyan jankan ninu aye ma je ka wo nkan wonyi ijoba olorun ju be lo awon to ri nisisin yi awon to wa ni bi nisisin won je agbo kekere ni toto won je awon ti awon ton wa ninu aye ti won ro wi pe a je enikeni sugbon o je mo awa ni imole olorun ni o ti mole fun awa bi atile je agbo kekere a je ni ti o mo inu olorun a je ni ti o mo oro olorun a je ni ti o ni ihirere a je ni ti o nfe ba jesu duro ke abale ba jesu joba ni ikeyin ipe ti olorun pe o ni wo pe ki wa darapo pelu awon onigbagbo ki o wa darapo pelu awon ti o mo olorun ki o wa darapo pelu awon ti o fe olorun wo luko ori kejila ese ikeji le logbon luko ori kejila ese ikeji le logbon ma beru agbo kekere nitori didun inu baba yin ni lati fi ijoba fun yin agbo kekere ni o jogun ijoba olorun o mo be agbo kekere awon ti o ko ese sile awon ti won gbe ni iwon tun won si awon ti won gba oluwa gbo awon ti a fi eje jesu christi ra pada awon ti a wenu mo kuro ninu ese won awon agbo kekere yi awon ni o je didun inu olorun lati fi ijoba olorun fun o se dide duro o se so fun olorun wi pe o ro mo agbelebo o se so fun olorun wi pe ohun kohun ti ba je loke tabi nile tabi ni isale okun tabi lahere ni tabi ninu ilu ni ti yo fa o kuro ninu ijoba olorun wi pe ninu anu olorun ninu agbara olorun yo ba oke won kuro o se so fun olorun wi pe ohun kohun ti ba sele ijileja mimilemi wi pe sugbon o fe wa pelu olorun wi pe oni fi olorun sile oni fi oro olorun sile o se bere iranwo lowo olorun o se bere ore ofe lowo olorun o se so fun olorun wi pe olorun ni kiku ni yiye ohun kon ti ba ma sele ijileja afefe le fe ikun mi le de inu ni bi ni le de ohun kon ti ba ma sele awon ore le ko mi sile awon ojulomo won le ko mi sile awon egbe ati ogba won le so wipe won fe fi temi se mo awon eniyan le senu ni bi ni ohun kon ti ba de ijoba olorun yi se mo fe debe so fun olorun wipe bo ba ti ni igbala bo ba ti fi ododo ja ese re sonu bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wipe o fe bo lowo ese o fe je ti olorun o fe wa pelu olorun so fun olorun wipe ko ran lowo ko fun olore ofe ko ba le je olooto ko ba le fori ti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wipe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won o bo lojo idajo ti won o bo lowo idajo ayeraye ti won o bo lowo inu ina orun apadi ti won o wa pelu olorun ni orun rere titi lai so fun olorun wipe o n fe duro lati fori ti titi dopin yo si ran olowo Thank you.

0: ọjẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ pọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wa lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore, tí ó wúwo, tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hebrew, Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Hebrew ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Hebrew. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kristiẹni tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá, tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́, ìbáṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbáṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí náà, bí gbogbo ẹ̀yà ara wa, bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa, bẹ́ẹ̀ ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run níkọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. Nítorí náà, kò yẹ kí a bójú fo ohunkóhun, nítorí Jésù pàápàá sọ fún wa wípé kíkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. Èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ ìkejìlélógún. Kí o máa fi ojú bá a lọ bí a ti ń kà á. Èmi sì ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Èmi gbọ́, èmi mọ̀, ẹ mọ̀ pé a dá Timotiu arákùnrin wa sílẹ̀, bí ó bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí. Bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnì kọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa, ó ṣeé ṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí à ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn tí a ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́, ni Pọ́ọ̀lù Apọ́sítélì ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni Apọ́sítélì tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún wa wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún wa ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀. Wọ́n máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn Kristẹni ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀ tabi emi tin sakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ejinle ti o wa ninu oro olorun lehin na ni o wa so fun wi pe o ni ireti lati ton wa pelu timotheus nitori pe timotheus ti a ko nipa re nihin o ti wa ninu tubu nitori ninu bini si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si oda awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokan le e je ki ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni atun so fun awa na pelu pe bi o ti le je pe an fi opin tabi ipari si on ti an keko ninu yeberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a ti nwo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan oni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihin ni Paul ni o lo ede kan o lo ede yi wo pe ohun ti o nko si won o pe ni oro iyanju nje kini Paul apostle kini o pe ni oro iyanju nihin ohun ti a pe ni oro iyanju nihin ni ohun ti o ti ko si won lati ori kini titide ori iketala sugbon gege bi akeko bibeli afẹ ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon aposteli ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori sinagogu ranse si won pe ara bi eyin ba ni oro iyanju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun Paul si dide duro o si jowo si won o ni eyin eniyan Israeli ati eyin ti o beru Olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti akaye o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni sinagogu bi o ti je asa awon Jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu Genesis titi de Deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya Jeremiah ni boya Isaiah ni boya Hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon Paul we pe bi won ba ni oro iyanju kan oro Olorun lati odo Olorun wa si awon eniyan won yi ki yan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro Olorun lati sini leti oro Olorun lati kilo fun ni oro Olorun lati gbani ni iyanju oro Olorun lati je ki ona imole irere ki o ye eni kookan eyi ni a fi n pada sinu Hebrews ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari wi pe nihin eyi ti iba fi lo agbara tabi ase apostoli o n parowa si won o n be won wi pe ki won ki o fun oro Olorun laaye ninu okan won o si so wi pe emi n be yin ara eyi ki se igba akoko ti Paul apostoli ti yo lo ede yi ara ninu Hebrews ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu Olowa ninu Hebrews ori keta ese ikini yo so wepe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yo je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ile isin a ma n pe ni arakunrin tabi arabirin laimo wepe o ni awon nkan amuye ti enikokan wa ti ani lati ninu igbesi aye wa ki a to le di ara ninu Oluwa ikini o ye ki a mo we pe gbogbo eni ti a bi ninu obirin elese patagba ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba Jesu Kristi gbo ti o ku fun wa ti o we ise wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe ati ko ise wa kuro o so wipe adi ara mimo ese ti kuro ibaje ti kuro irikunrin ti kuro lese wa ati di omo olorun aje okan ninu awon ebi olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe olorun fun ara re ti o npe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni paul apostle lo fi so fun wipe emi nbe yin ara o fe ki won ki o mo we pe bi a ba je arakunrin bi a ba je arabirin oro olorun o wa fun awon omo olorun oro olorun o wa fun ebi olorun oro olorun o wa fun awon ti won tele Jesu Kristi leyin bi o ba je omo olorun bi o ba je ebi olorun bi a ba ti wo eserenu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo we pe oro iyanju ti paul ti o ti so fun awon ara ebero o wa fun o wa fun mi o so fun wa ninu ese iwe pe emi si nbe yin ara egbo egba oro iyanju mi kini se ti o fi nbe won we pe ki won ki o gba oro iyanju ohun nitori wipe ati di orun o so po mo igboran si oro olorun nitori pe ati ni idapo pelu olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo we pe nkan yi o se dandan fun enikokan wa ki a si gboran si nkan won yi nje kini okunrin yi apostle yi kini o npe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti won ki ti o ye ki won ki o se awon nkan yi ni o npe wa si iranti won wi pe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni o ti fun won ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye ni pekun o si so fun won wi pe bi ki ba se wi pe won gba awon ase ati ilana won yi won ni le ri olorun ni ikeyin e ni o fi n paro wa si won wi pe ki won ki o jo ki won ki o ma ba je ki ise iranse ohun ki o je lasan lori won ati igbagbo ti won ki o ma ba je lasan oni nitori be won ni lati gba won ni lati gbo won ni lati gboran si oro iyanju ti o so fun wa e je ki a wo die ninu awon oro iyanju won yi ninu eberu ori keji ori keji ese ikini eberu ori keji ese ikini nitori na o ye ti awa omo olorun awa ti a ti gbo ipe emi awa ti a ti gboran si ipe na awa ti a ti wo inu ijoba olorun awa ti a ti pa ise wa re o ni o ye ki awa ki a ma fi ye si gidigidi si ohun won ni ti awa ti gbo ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan o n so fun a wipe ijinja afefe nfe awon nkan aye won fe gba wa lo kuro ninu oro olorun o ni nitori be ki a di mu ki a ma je ki iji ti o nja tabi afefe ti nfe ki o gba wa lo kuro ninu awon oro ti a ti gbo ninu ori keta ese ikejila ati ese iketala o ni e ki esara ara se ori nihin wipe awon omo olorun ni o ma soro ni ori keji ti a ti ka o ni awa o ye ki a ma fi ye gidigidi si ohun ti a n gbo o ye ki a mo wipe awa ti a je omo olorun a yato si awon ti o wa ninu aye nihin ni o so wipe ara e kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni lo kuro lodo olorun alaye bi a ba so wipe enikan lo kuro nibikan o je wipe o ti wa nibe tele tele iyi n so fun a wipe nigba ti a ba ti di omo olorun bi a ba ti ni igbala o sese lati peyinda o sese lati subu kuro ninu ore ofe sugbon o n ki won ni lo wipe ki won ki o kiye sara ki okan kuro ti aigbagbo ki o ma se wo inu won lati mu won kuro ni lo kuro lodo olorun alaye ni ese iketala sugbon e ma gba ara yin ni iyanju le ojojumo ni won igba ti a ba n pe le oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese eyi ni o fi ran won leti wo pe opolopo oro iyanju ni ohun ti so fun o opolopo oro isiri oro ti muni lokan le ni ohun tin so fun lati ibere episteli yi o si so fun wi pe ohun be won nisisin yi nigba ti o de ipari episteli wi pe ki won ki o gba oro iyanju ti ohun ti ko si won ninu ori kerin ese ikini turina e je ki a beru ki bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o ti kuna re bi ki ba se wepe o sese lati kuro ninu ore ofe ti ki ba se wepe o sese lati padanu awon ti a ti ni nipa ore ofe olorun iba ma ti ma ki won nilo lera lera limode mo wepe ki a beru ki a sora ki a ki esara ki a ri wipe a ko gba onkohun ninu aye tabi onkohun ninu irun ara wa onkohun ninu ebi wa onkohun ni adugbo wa lati fa wa kuro lodo olorun ninu ori kefa ese ikokanla awa si fe ki olukuluku yin ki o ma fi iru aisimi kana han fun ekun ireti titi de opin oran won leti we pe ibere ki se onise we pe enikeni ti o ba fori ti titi de opin le ogbala oni nitori na ki enikokan wa olukuluku yin ki o ma fi aisimi han aisimi ti awon elomiran ti won ti fi han ki a ri wi pe ani ekun rere ireti titi de opin ninu ese ikeje la ki e ma se di oni lora ṣugbọn alafarawe awọn ti won ti ipa igbagbo ati suru jogun ileri ari awọn kan won yi ti o n so fun wi pe ki won ki o kun fun akitiyan tabi laala nipa ti emi ki won ri wi pe awọn ohun ti won ti ni gege bi ore ofe olorun wi pe a ko gba sonu lowo won ninu ori kewa lati ese ikeji le logun eje ki a fi otito okan sumo to si ni ekun igbagbo ki a si we okan wa mo kuro ninu eri okan buburu ki a si fi omi mimo we ara wa nu nihi ni o ti ran won leti we pe bi a ba ni eri okan ti o nda wa lebi boya a ti se un kan sugbon ti a nbo mole ti o je wi pe emi olorun so fun wa lati se atunse sugbon ti a o se atunse ti a o mu awon kan na wa si imole sugbon ti a n pa mora eyi ti a ba fi lanu lati so fun awon ti a se we pe jo mo se bayi tabi mo se tohun o ni ki a fi otito okan sumo to si bi a ba ni atunse ti a o ti se bi a ba ni ese ti a n bo mole bi a ba ni ohun miran ti a n se ni ikoko ti o je gege bi ife olorun ki ko ni le sese lati sumo to si pelu eri okan rere o ni ki a se sumo to si pelu ekun igbagbo ki se igbagbo kekere sugbon ekun igbagbo ki a se we okan wa nu kuro ninu eri okan boboro ki a se fi omi mimo we ara wa nu ninu ese ti o tele e je ki a di ijewo ireti wa mu sinsin lai siye meji o n so fun wa pe awon eko ti a ti ko awon ti a ti gba lati ibere nigba ti a ti gba olorun gbo ki a ri wi pe a di nkan wonyi mu sinsin nitori ikehin ojo lawa a si ri awon miran ti won ti sina lo si awon eko eke ninu ese ti o tele e je ki a yi ara wa wo lati ru ara wa si ife ati si ise rere ki a ma ma ko ipejo ara wa sile gege bi asa awon elomiran sugbon ki a ma gba ara wa niyanju pelu bi eyin ti ri pe ojo ni nsumo itile ojo wo lo nsumo itile ojo igbasoke awon eniyan mimo ojo ajinde ikeyin ojo ti Jesu Kristi yo fa han lati ko awon ayan fe lo oni bi ati ri pe ojo na nsumo itile nitori pe ojo igbala wa igbala ikeyin igbala ayeraye igbala asepe oni o sumo to si ju igba ti a kokko gbagbo lo nitori eyi ni o se nso fun awe pe ohun ti o ye won ohun ti o ye nikokan wa ni igboran si awon ohun ti a ti n gbo o ye ki awa ti a n keko bibeli ki o ye wa we pe iwe mimo o fi owo to nipon mu igboran awon onigbagbo Jesu Kristi ti le so fun wa ninu Luke ori kefa ese ikerin din ni adota 46 Luke ori kefa ese ikerin dini a dota nihi ni o tin je ki oye wa jesu bi o bi awon won ilero ni e ti se e si ti se ti eyin pe mi ni oluwa oluwa ti eyin ko se ohun ti mo wi e je ki oye wa we pe igboran se pataki we pe awon se eko bibeli yen o so we pe ati di eni igbala se ati gboran si oro olorun se ati ko ise wa sile se ati ronupo oda se ati gba jesu kristi bo gege bi oluwa ati olugbala wa bi o ba je be se ati n gbe igbesi aye otun bi ki ba se be jesu n bi wa lere we pe e se ti a fi n pe ohun ni oluwa oluwa ti a o si se ohun ti o n fe ki a se ninu samueli kini ori kedogun Samueli kini ori kedogun ni ati nka ese ikeje le logun apa keje ninu ese yi oni kiyesi igboran sanju ebolo ife ti sile si sanju ora agbolo nitori be o ye ki o ye wa bi a ba npe ara wa ni omo olorun bi awon elomiran ba si npe wa ni ara arakunrin tabi arabirin ohun ti olorun ma nwo ninu igbese aye wa lati so wepe ni toto ni aje omo ohun ati pe ni toto ni aje ebi olorun eyi ni wepe a n gboran si awon ohun ti a ti n gbo ninu Isaiah ori kini ese ikokandinlogun bi eyin ba fe ti e si gboran eyin o je ire ile naa nigbati a ba gbo oro olorun o ni bi a ba fe oro olorun naa bi a ba gba si okan wa bi a ba gbe oro yi yewo bi a ba mu lokukundun ti a si mo we pe oro yi se iye biye oro ti o wa lati okan olorun wa si inu aye wa oni bi a ba fe oro na bi a ba si gboran si oro na oni nigba na ni a o je ire ile na nigba na ni awon ileri olorun nigba na ni awon ohun ti emi yo le je ti enikokan wa ninu majemu titun lati nka nisinsin ninu ise awon aposteli Ise awon aposteli ori karun eyi to nje ki o ye wa bi o se se pataki to lati ni igboran si oro olorun awon elomiran won ma nfe ki emi olorun ki o joba ki o gun wa ninu igbese aye won won ti le ma ngba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je ohun ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikeji le logbon awon si le eleri nkan wonyi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo tire bi a ko ba gboran si emi si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti a se oro olorun ti a o gboran bi a ba so wipe a n wa emi emi kemi la o ri gba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wipe a ti so di mimo eni ti o rin deede gege bi oro olorun eni ti o n gboran si oro olorun o n so fun a wipe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o n gbo tire Adura mi ni wepe a o ni je eni ti n gbo ti n gbagbe a o je eni ti n gbo ti n gboran loruko Jesu nisisiyi a n lo si ipa keji ninu eko wa ninu Hebrew a n ka lati ori iketala ese ikejilelogun le atika bi a ti ri ti aposteli ti o n so fun a wepe emi n bẹyin ara egba oro eyan Jew mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o n pe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o seese ki eyi ki o ya o lenu tabi ki o se o ni kayefi wepe a se le so wipe ori kini titi de ese titi ori iketala o je iwe kukuru ohun ti o je ki o so be ni wepe o n so nipa orun o n so nipa awon angeli o n so nipa jesu o n so nipa aroni o so nipa melkisedeki o so nipa awon majemu aye majemu lailai o so nipa majemu titun o so nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so won yi bi ki ba se wepe o ge won kuru die die o n so wepe ibagba ohun ni opolopo iwe lati ko eyi ni o fi pe nkan won yi ni iwe kokoro ti mo ko si yin nisisiyi a n wo ikeji oro imu lọkànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀ ní ẹsẹ̀ ìkẹtàlélógún ẹ mọ̀ pé Adá Timotiu arákùnrin wá sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín ese kekere ti aka yi o je ki o ye wa ibasepo tabi idapo ti o wa laarin awon omo olorun omo olorun kokan ki dabi abata to nta kete bi eni we pe ko bodo ton o je ki o ye wa wi pe nitooto ni Timotheo yi ni o ti lo si ile tubo sugbon Paul o ngbadura fun ni akoko ti o wa ninu inu ni bi ni o si je ki awon ara iberu won yi ki o mo we pe gba ti a tu sile ti a da sile ninu wahala ti o ti wa o je okan ninu wa o je okan ninu awon ara o si ye ki o dun mo awon wonyi ninu wi pe attitude tabi atida Timotheo yi sile yi ko wa ni eko kan wi pe ohun kon ti o ba nsele si o ohun kon ti o ma nsele si mi o ye ki a ka ara wa gege bi omo olorun gege bi eni ti o wa ninu agbo awon onigbagbo tabi awon ti o wa ninu ebi olorun ki a ma ma pa awon ti o nse wa ki a ma pa mora bi eni wo pe a o fe be ni keni soro a o fe ki eni keni ki o mo nipa awon ti o nse wa ako eko miran nihi o nso fun won wi pe e mo wi pe Timotheo yi arakunrin wa ati tu sile oni bi o ba tete de eje wi pe iroyin ti de odo re sugbon ko ti fi oju ri Timotheo ti an soro re yi oni igba ti o ba de ohun pelu Timotheo yi won wa si odo awon ara eberu o je ki o ye wa wi pe o fe fun ni isiri tabi o fe fun ni oro imulokanle o si n fe ki awon ara eberu ki won ki o mura sile lati gba ati lati toju re eyin kan wi pe bi enikeni ninu wa boya ase aisan tele sugbon ati gbadura nisisiyi ani ilera iru eni be ti a ti tu sile kuro ninu ide aisan ti o n se tele tele o nilo imulokanle enikokan wa tabi o sese ki enikeni ki o wa ninu inu ni bi ni sugbon nisisiyi o ti ni alaafia ati tu sile o dabi eni wo pe irorun ti de nisisiyi iru eni be pelu gege bi Timotheo yi o nilo oro imulokanle enikokan wa tabi ari enikeni ti o ti nla idanwo koja idanwo gege bi ina boya ninu ebi ni tabi ni bi ise ni sugbon nisisiyi pelu adura awon eniyan mimo ati fun ni isegun iru eni be o nilo imulokanle wa tabi ari enikeni ti o ni idahun si adura ti inu re ndun o ni awon tin yo ki a ma ba won yo eyi ni a fi so wi pe Timotheo yi o ati da sile Paul se so wi pe nigba ti o ba de ohun nikan ki yo wa ba won sugbon awon mejeji yo le wa ba awon ara ebero tani ati le npe ni Timotheo yi kini a mo nipa eni yi ti a npe ni Timotheo je ki a ko eko kekere kan ninu bibeli ki o le da wa loju eni ti a npe ni Timotheo ninu ise awon aposteli ise awon aposteli lati ori ikerindinlogun lati titi de ese ikini si ese keta bi o ba kan nibe o ri wi pe Timotheo yi o ti gba olorun gbo o si ri wi pe o je omo iya re je Jew sugbon baba re je eni ti ki se Jew sugbon ati ko ile oro olorun oro olorun ti a se ko lati kekere yi o ti fun ni igbala ninu Timotheo keji ori keta Timotheo keji ori keta anwo lati ese ikedogun oni ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu sugbon ni bo se Timotheo wa di eni ti o je wi pe ohun paapa o di iranse olorun o di oniwaasu a ri wi pe o je oniwaasu nitori wi pe ninu Korinti kini ori kerin ese iketadinlogun ni ati ka nipa re oni nitori na ni mo se ran Timotheo si yin eni ti se omo mi olofe ati olododo ninu Oluwa eni ti yo ma mu yin ran ti ona mi ti yo wa ninu Kristi gege bi mo ti nko ni ninu gbogbo ijo nigba gbogbo oni yo ma mu won ranti ohun ti ohun ti nko awon elomiran ninu Korinti kini ori kerin din logun ese ikewa ati ese ikokanla nje bi Timotheo ba de eje ki o wa lodo yin lai beru nitori ohun se ise Oluwa bi emi pelu ti nse ari nihin wi pe eni yi o je olooto o je eni ti nsapon o je eni ti o n fi okan irele ati pelepele se ise Olorun o si je eni ti Paul aposteli papa ti o gba iri re je wi pe ohun se ise Oluwa bi emi pelu ti nse nitori na ki enikeni ma se kegan re ni ṣugbọn esin jade lona ajo li alaafia ki ohun ki o le to mi wa nitori ti emi nwo ona re pelu awon arakunrin ninu Filipi orikeji ni atun ri ohun miran ti a so nipa Timotheo yi bi o se je olooto ti o je eni ti a le gbarale nitori o je olooto ninu ise Olorun Filipi orikeji lati ese ikokandelogun sugbon mo ni ireti ninu Jesu Olowa lati ran Timotheo si ni lolo yi ki emi pelu le ni ifayabale nigbati mo ba gboro ijoko yin nitori emi ko ni eni oninu kana ti o dabi re ti yo ma fi tinu tinu se aniyan yin nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi sugbon eyin ti mo daju daju pe gege bi omo lodo baba re be li o si nba mi sise po ninu ihinrere eyin ni awon nkan ti ariko nipa Timotheo yi ari we pe o je olooto o si fi o si je eni ti o je olufokansin ti o sin Olorun ni itewogba ni Paul wa nso we pe nisisin yi o je idunu wa o si je ayo eni kokan wa wi pe ati da Timotheo yi sile inu ni bini tabi wahala tabi iponju ti o ni o ti koja ohun pelu Paul won o si wa lati be awon ara Ebero lati be won wo e je ki a pada si Ebero ori ketala Ebero ori ketala ni ese iketale logun e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin nihi ni ati je ki o ye wa we pe Paul o n gba ni imoran o se ipinu we pe ohun lo ohun yo lo ba awon ara Ebero lati tesiwaju lati ma ko won ati we pe Timotheo ti o ti la iponju koja ti o ti la inu ni bi ni koja eyi o da sile ninu ise Olorun o si ni lati tesiwaju lati ma se ise Olorun ki o si ma mu awon elomiran lokanle bi o ba je we pe iwo papa o ti foju fina a si ti se oni wahala tabi inu ni bi ni nitori ihinrere o ye ki o mo we pe nigbati a ba tu ose tabi ti a da o sile wi pe ise iranse re yo ma tesiwaju nisisiyi a n wo iketa oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ese ikerinlelogun e ki gbogbo awon ti n se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa si kiyin ki ori ofe ki o wa pelu gbogbo yin eyi ni oro ti o kẹyin ninu episteli yi opolopo ohun ni ariko ninu oro ti a nso yi sugbon ki a to wo awon ese meji won yi ki a to se itumo won o ye ki a ran kan ara wa leti we pe nihi yi ati de opin episteli bi o ba je eni ti o ti n ba wa pejo o mo we pe o gba wa ni ose meji le laadota gbako ki a to wa si ipari eko kan ni ariko nihi we pe bi o ti wo ki irin ajo wa ki ogun to tabi ki ise kan ki o nira to o pe o ya ni a o de opin re je ki o yi o wi pe bi o ba ni wahala o pe o ya wahala yo dopin bi ohunkohun ba si wa ninu igbesi aye wa bi a ba to Olorun lo o pe o ya ni yo dopin loruko Jesu ati we pe irin ajo wa paapaa ninu aye yi fun re yo dopin lojo kan nje bawo ni o tin lo igbesi aye re bi o ba je we pe owo ago ti a n wo ti a fi n ka ojo yio dopin fun eni kookan wa nisinsinyi nibo ni a o ti lo ayeraye e je ki a wo awon ese die lati ran ara wa leti we pe opin yio de lojo kan o ye ki eni kookan wa ki o mura sile ninu Peteru kini ori kerin Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki yesi ma sora ninu adura oni bi ati mo we pe opin oni pe de opin eni kokan tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisin bi ati mo we pe opin ko si dede oni ki eni kokan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fi eje Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura sugbon o n ki eni kookan won o ni ye ki gbogbo awon ti se olori yin eyi je ki o ye wa wipe ayin lati ma fi ife han fun àwọn tí ń ṣe olórí àwọn tí ń ṣe oníwàásù tàbí olùṣọ́ àgùntàn tàbí àwọn adarí wa ní ẹkùn wa tàbí ní agbègbè wa ó ní kí a sì máa kí gbogbo àwọn ènìyàn mímọ́ ó yẹ kí a mọ̀ wípé nítorí ajé ẹbí kan náà ó yẹ kí a máa kí ara wa kí a máa ṣàánú fún ara wa kí a máa ṣoore fún ara wa ó ní àwọn onígbàgbọ́ tí ó wà ní Italy pàápàá wọ́n ń fi ìkíni wọ́n fi ránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ní òpin gbogbo ó wá ń sọ fún ọ wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ ó yẹ kí ó jẹ́ kí ó yé àwa tí a jẹ́ onígbàgbọ́ oníhìnrere wípé oore ọ̀fẹ́ ó ṣe pàtàkì púpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa tí a wà nínú ẹbí Ọlọ́run láti ní ìgbàlà ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run láti ní ìsọdímọ́ ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run láti ní àìdáhùn sí àdúrà wa ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run láti borí ìdánwò láti borí àwọn wàhálà àwọn ìpọ́njú tí máa dé báni ní kọ̀ọ̀kan ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run èyí ló fi rí wípé nínú májẹ̀mú tuntun láti ìbẹ̀rẹ̀ dé òpin ni a ti ń sọ nípa oore ọ̀fẹ́ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ tí ó sọ nípa oore ọ̀fẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a nílò nínú Róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ à ń dá wọn láre wọ́n jẹ́ ẹlẹ́bi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ìbínú Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí a bá tọ Jésù Kristì wá tí a bá sọ wípé a gbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí ó ṣe fún wa lórókè Káfárì ó ní à ń dá wa láre lọ́fẹ̀ẹ́ láìsówó a dá wa láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì jẹ́ kí ó yí ọ nígbà náà wípé bí o bá ń fẹ́ ìdáláre bí o bá ń fẹ́ ìgbàlà bí o bá ń fẹ́ ìdáríjì èyí wà ó sì ń wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa oore ọ̀fẹ́ rẹ̀ nínú Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà mélòó li àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú iyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristì ó sọ fún wa níhìn wípé kì í ṣe oore ọ̀fẹ́ díẹ̀ ló wà fún ẹnì kọ̀ọ̀kan wa ó pè ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ó sì tún ní ìsopọ̀ mọ́ pẹ̀lú ẹ̀bùn òdodo ó ní èyí ni yóò jẹ́ kí a tilẹ̀ lè máa jọba pẹ̀lú iyè nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kún nípa Jésù Kristì olúwa wa àdúrà mi ni wípé oore ọ̀fẹ́ yìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù ó tilẹ̀ wọ́n fi yé wa nínú ìwé mímọ́ wípé láìsí irú oore ọ̀fẹ́ yìí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò ṣeé ṣe láti ṣe iṣẹ́ ẹ̀sìn kan sí Ọlọ́run tí yóò lè jẹ́ ìtẹ́wọ́gbà nínú Ebéèrò orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì ẹ jẹ́ kí á ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀ ó ní bí a bá fẹ́ sin Ọlọ́run pẹ̀lú ìtẹ́wọ́gbà ó yẹ kí a ní oore ọ̀fẹ́ kí a ní oore ọ̀fẹ́ yìí nípa èyí tí àwa lè máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà nínú orí ìkẹtàlá Ebéèrò ẹsẹ̀ ìkẹsàn-án ní apá kejì níbẹ̀ ni ó ti ń sọ pé nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́ ohun tí ó máa ń fi ẹsẹ̀ wa múlẹ̀ ni nígbà tí a bá ní ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tí a sì mọ̀ wípé a ń sinmi lé Ọlọ́run agbára lé Ọlọ́run nínú gbogbo èyí máa ń jẹ́ kí a ní ìmúlọ́kànle tàbí ìfẹsẹ̀múlẹ̀ báwo ni a ṣe lè rí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ yìí gbà ó sọ fún wa wípé nípa àdúrà ni nínú Ebéèrò orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ èyí kì í ṣe ìtẹ́ ìdájọ́ nísinsìnyí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ẹ̀ṣẹ́ rẹ̀ rí kọjá sí ayérayé pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù kí a lè rí àánú gbà kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ ohunkóhun tí ìbá jẹ́ ìṣòro wa bí a bá tọ Ọlọ́run wá yóò fún wa ní oore ọ̀fẹ́ èyí ni Ọlọ́run pàápàá ni ó sọ fún Pọ́ọ̀lù Apọ́stẹ́lì nígbà tí ó ní ẹ̀gún kan ní ìhà rẹ̀
0: ti o ni wahala kan ti o ndoju ko ti o ni inu ni bini ti o le ponran sugbon ti ko le bori re nigba ti o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti olorun so fun paul ni igba na ki a si ranti wo pe eyi ni oro kan na ti olorun so fun wa nisisin yi e korinti keji ori keji la ese ikesan ohun si we fun mi pe ore ofe mi to fun o je ki o ye wa boya o dabi eni wo pe wahala wa ninu ile o dabi eni wo pe ati ri nkan se o le popo o dabi eni wo pe ati ri je o soro popo fun wa ki aran ti wo pe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki o ran ti wo pe ore ofe mi to fun o bi wahala ba doju ko bi o ba dabi eni wo pe isun gbogun ti o ki o ran ti wo pe ore ofe o wa fun enikokan wa o ni ore ofe mi to fun o paul wa so wepe nitori pe aso agbara mi olorun so fun paul wepe aso agbara mi di pipe ninu ailera nitori na tayo tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara christi ki o le ma gbe inu mi ninu korinti keji kana ni ori kesan ese ikejo korinti keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bisi fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi olorun ki o tumo ese ro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi we pe gbogbo ore ofe e je we pe akotan tabi opolopo ore ofe lati odo olorun yo ma bisi yo ma po si fun enikokan wa oni bi o ba je be oni enikokan wa a o le ni anito ninu ohun gbogbo ati wipe a o le ma po si ninu ise rere gbogbo ki a to mu eko awa si ipari ki a to lo gbadura e je ki a wo orin David ki a ri wipe awon nkan miran awon ibukun ajemonu wa fun enikokan wa bi a ba ni ore ofe olorun ninu orin dafidi ori kerin le ni 84 ni ese ikokanla oni nitori olowa olorun li orun ati asa oni olowa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo olorun ti o si je ti olorun ni toto ore ofe wa fun o loni ati wi pe gbogbo ohun rere ti olorun ti pese sile ti o ti se leri fun eni kokan wa yo je ti re loroko jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo sinu ogo ni ojo ikeyin se oran ti orin ti a ma nko ti o so wi pe ore ofe iyanu olowa wa ore ofe to ta ise wayo lati tujade lori oke kan fari nibe lateje jesu sile oni ore ofe ta ko le fenu so o n toka si oba to ku fun wa lori agbelebo ore ofe iyanu ayeraye ta fun eni to gbagbo lofe iwo ti o nfe ri oju re iwo ki yo agba ore ofe re loni ore ofe to ndariji ni to weni mo ore ofe ti o ta gbogbo ese wayo ore ofe yi nduro de eni kokan wa bi o ba le didi duro lori ese re ti o si kepe olorun wi pe o mo wi pe ore ofe la fi gba wala bi a ba fe ni isori mo o duro lori ore ofe olorun bi a ba fe ni agbara emi mimo lori ore ofe na ni bi a ba fe ni isegun lori ore ofe ni bi a ba fe idahun si adura wa lori ore ofe ni bi a ba nfe anu olorun lori ore ofe ni bi a ba nfe ki olorun ki o pese fun wa lori ore ofe ni bi a ba nfe bori idanwo lori ore ofe ni bi o ba dabi eni pe ile ngbona a si nfe ki olorun ki o wo inu ile wa wa ki o fun wa ni alaafia lori ore ofe ni oni ore ofe yi o wa fun eni kokan wa o wa gbadura fun wa ni opin eko wa wipe ki ore ofe ki o wa pelu enikokan wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá a mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa, tí yóò fìdí mímú ṣe, ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn.

bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebreu orí kẹwàá, ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà, ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebreu orí 11, ẹsẹ̀ 27. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí, ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò, ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bí ni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfò wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìríníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2:15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lé ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ lé ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ 6, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 7-8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí ìṣẹ̀yìn yóò ní èrè.
nigbati asa gboro wonyi ati asotele odedi woli omu arale o si mo awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Ephraimu o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamini ni akoko na ni we pe won fi igbagbo ro mo Olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airije airimo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti n ka fun lati ese ikerinla iwe Jobu ori kini lati ese ikerinla o n se kan si to Jobu wa we pe awon oda maalu ntule awon ketekete si n je li eba won awon ara saba si kolu won won si n ko won won si ko won lo pelu pelu won ti fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o wi pe ina nla Olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan soso le o sa le o sala lati royin fun o bi o si tin so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu pelu won si fi ida sa awon iranse pa emi nikan soso le o sa sala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin n je won mu oti waini ninu ile egbon won okunrin si kiyesi efufu nla nla ti haiju fe wa ikolu igun mẹrẹrin ile o si wo lu awon omokunrin naa won si ku emi nikan soso le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka wonyi won je ajalu popo bi ajalu ti n de ba eran osin be ni o n de ba awon dukia be ni o n de ba awon omo ninu ile won si wa royin fun Jobu ni ojo kan soso to je wipe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin Olorun kini iwa ti Jobu hu ni akoko yi ti a n lo gege bi apere fun wa ni ese ogun nigba naa ni Jobu dide o si fa aso igunwa re ya o si fari re o wole o si gbadura wepe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe Oluwa fi fun ni Oluwa si gba lo ibukun li oruko Oluwa ninu gbogbo eyi Jobu ko se be ni ko si fi were pe Olorun lejo ohun ti a n so ni wipe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki a somo Olorun o ye ki a ni igboya wipe bi emi ba n be ireti n be pelu wipe Olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wipe a ni ikolo bi o ti le dabi eni wipe a ni wahala o daju wipe Olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta Habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja
ni gba ti o da bi eni wipe won de ikorita ona ni gba ti o da bi eni wipe ojushu gbogbo awo somo si rodede yi won ka ti o da bi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ke awo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni abakoko ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu onje wa aoke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti abakoko nso fun anihi wepe bi ko ti le si onje bi ko ti le si ohun ini bi o da bi eni wipe oda wa ni oko ati lori ile ti o si da bi eni wipe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o nso wepe oun le korin yin si olorun bi iponju ti le wa oun le korin yin si olorun bi wahala ti le wa oun le korin yin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wepe ninu awon nkan ti o nsele ni aye o si sese fun onigbagbo tooto lati rin ni oju ona ihinrere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki awa paapa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayidayida aye bi a ba se be o daju wipe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni a ti n wo ohun ti olorun n so fun wa wipe awa ti a n gbe ni igbesi aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wipe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo oluwa wa yo sun mo tosi bi a ti mo wipe awon ami wonyi n farahan kini awon nkan ti olorun n so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi a ti n la wahala tabi iponju tabi inu nibini koja Filipi ori keji lati ese iketala nitori pe olorun ni n sise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi a tile ni wahala bi a tile ni isoro bi o tile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo olorun ki a ma sin olorun li aisi ijiyan tabi ikunsinu li eseke edogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti a n ri yin bi imole le aye e si ma na owo oro iye jade
ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni Paul apostoli ti o je oloko ti o si je olusho agutan fun awon eniyan wonyi le o so fun won wi pe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o ti le da bi eni wi pe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ke a ma se on gbogbo lai si ikosinu ke a ma sin olorun lai si ikosinu ke a ma gbadura lai si ikosinu ke a ma ka oro olorun lai si ikosinu ke a ma tele jesu lai si ikosinu ke a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ke a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibise wa ke a ma se on gbogbo lai si ikosinu ati lai si ijiyan o so fun ani ese ke dogun we pe awon amuye ti o ye omo olorun awon amuye ti o ye awon ti a so wi pe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wi pe ani lati je alai legan oni wa tutu gege bi omo olorun alai laba won bi o ti le je wi pe awon ti o wa laro wo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alareke reke eniyan o nso wi pe ki awa ki a ma tan imole bi o ba je wi pe ni toto ni ati ri imole yin rere ki a mo wi pe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si olowa ninu timothy keji epistle paul ekeji si timothy lati ese keta ori keta ese ekeji la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi olorun ninu kristi jesu yo farada inu ni bini adupe lowo olorun wi pe ki ise ni tin tan wa je adupe wi pe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wi pe ninu aye inu ni bini iponju tabi wahala yo wa eyi ni an so fun wi pe eni keni ti yo gbe igbe aye iwa bi olorun ninu kristi jesu yo ri inu ni bini o si se dandan fun wa lati farada awon inu ni bini wonyi o nso wi pe ni ese iketa la sugbon awon eniyan buburu ati awon eletan yo ma gbile si siwaju won o si ma tan ni je a o si ma tan won je bi ero kan ba wa le okan re wi pe boya akoko na yo de ti iwa buburu yo dekun boya akoko na yo de ti wahala ninu aye yo dekun boya akoko na yo de ti ajalu ninu aye yo dekun boya akoko na yo de ti awon ohun ibi ti awon aye ti won ma nse yo dekun ki Jesu ki o to de eyi nje ki o yi o wi pe titi Jesu yo fi de ni awon eniyan buburu ati awon eletan yo ma gbele siwaju ati siwaju won si ma tan ni je a o si ma tan won je ohun ti a se nso awon nkan oye fun wa ni wi pe ki a le mo iduro ti o ye fun omo olorun ki a le mo iha ti o ye ki a ko si awon nkan wonyi nigba ti won ba nsele larowo to wa ki lo ye ki a se o so fun ani ese ikerinla o ni sugbon iwo duro ninu nkan won ni ti iwo ti ko ese keta la nso wi pe awon eniyan buburu yo ma gbele iwa buburu yo ma gbele itanje yo ma gbele eko eke yo ma gbele sugbon o so wi pe iwo ti a ti ko le oro olorun iwo ti o ti jeri wi pe o mo jesu gege bi oluwa ati olugbala iwo ti o ti ko aye ati ese ati awon inu re sile iwo ti o ti faramo jesu iwo ti o nlo ni ona iya ni pekun o ni ki iwo ki o duro ninu nkan won ni ti iwo ti ko be aye ti le nbaje
bi e ti le nburu ju be lo o nso fun wi pe awa ti a je omo olorun ki a duro ninu awon eko ti a ti ko ti a si ti je ki oju re da sasa si ki iwo ki o le mo odo eni ti iwo gbe kan won bi a ti ri awon kan won yi ni adugbo wa bi a ti ri wi pe iwa ibaje n gbe le bi a ti ri wi pe awon eniyan boboru n gbe le bakan na bi a ti ri yi pe won tesoju ni iwa okunkun won o nso fun a wi pe ki a wa ki a da duro ki a si je eni ti a ya soto eni ti a so di mimo eni ti o ni iwa bi ti iwa bi olorun eni ti o je alailegan eni ti o je wi pe o n tele olorun gege bi akosile oro olorun ohun idigbolo popo lo wa lona awon arinrin ajo si orun rere bi eni ti n sare eje a ko gbodo je ki awon ohun ikose wonyi ki o mo wa sobo ni ayika wa gege bi a ti n salaye fun wa awon ohun ikose popo lo seese ko wa nibe ise tabi ninu ebi tabi pelu awon aladugbo wa awa ti a mo wi pe a n sare ije ti a si mo wi pe a n lo si ilu orun rere wi pe Jesu Kristi ti lo siwaju lati pese aye sile fun wa o ye ki a wa ti a je arinrin ajo yi ki a tejumo Jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olaju wa a si mo wi pe imo eko sayensi o gbele kan awon ero sayensi ayara bi asa won yi waka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o ma nje ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o ma nje ki awon elomiran boju weyin awon nkan yin lo ma nje ki awon elomiran ro wi pe ese ti a fi nwa sinu ijo ti a nka bibeli ti a njeri lojojumo ti a so nipa ti emi a so nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o pa won lokanda o fun ni irewesi okan kini ki a ti so nipa awon esi eke ti o n gbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fi n gba wa ni iyanju we pe ki a ma je ki ohunkohun ki o si wa nipo kuro ninu ijoba olorun bi a ba duro lori ileri olorun ti a si rin gege bi oro re ti o ti lana sile fun wa o daju we pe ore ofe re to fun wa yoo si di wa mu titi de opin ni oruko Jesu bi awon nkan wonyi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a o ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeninija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon nkan wonyi fa wa seyin bi a ba je ki awon nkan wonyi ko wa lese bi a ba je ki awon nkan wonyi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo Hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon wonyi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adayapo awon omo israeli wonyi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi n je ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye
láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn bí àwa pàápàá bí a bá bójú wẹ̀yìn bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀ bí a bá bójú wẹ̀yìn tí a sì padà ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run ṣùgbọ́n àdúrà mi ni wípé kí ọlọ́run kí ó dè wá mú wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa bí wàhálà tilẹ̀ wà yí wa ká wípé oore ọ̀fẹ́ jésù yóò tó fún wa àìgbàgbọ́ àti àìgbọràn máa ń fa ìbínú àti ìdájọ́ ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni ọlọ́run síbẹ̀síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni bẹ́ẹ̀ ni ó jẹ́ onídájọ́ pẹ̀lú bí a bá ń sọ nípa àìgbọràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́ ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọràn ń ṣe ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí ọlọ́run ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọràn sí ọlọ́run kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà bí èyí bá wà ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa kí a tó tẹ̀síwájú kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa ó fi hàn wípé a ní àìgbàgbọ́ bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí yóò fa àìgbọràn àti ìdáyàfò ní ìgbésí ayé wa bí àwọn nǹkan wọ̀nyí bá sì wà níbẹ̀ ó máa ń fa ìbínú àti ìdájọ́ ọlọ́run àwọn àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé onígbàgbọ́ tàbí apẹ̀yìndà ìkíní ìfàsẹ́yìn wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i ó ń sọ fún wa wípé a ó wà gẹ́gẹ́ bí olódodo a ó sì ní iyì ọlọ́run bí a bá tẹ̀síwájú nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá wọlé ó máa ń fa ìfàsẹ́yìn ọlọ́run sì sọ fún wa wípé bí ó bá fà sẹ́yìn bí àìgbàgbọ́ bá farahàn ní ìgbésí ayé wa nípa ìfàsẹ́yìn ó ní ọkàn mi kì yóò ní inú dídùn sí i àwa tí a ti ń sáré tete láti wá sí ilé ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ti ń jẹ olóòótọ́ nínú ìsìn ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ti ń ṣe ojúṣe wa nínú ilé ọlọ́run ó ṣeéṣe kí ó jẹ́ nípa sísan ìdámẹ́wàá wa ó ṣeéṣe kí ó jẹ́ nípa jíjèrè ọkàn fún kristi ó ṣeéṣe kí ó jẹ́ nípa bíbẹ àwọn ènìyàn wò ó ṣeéṣe kí ó jẹ́ nípa mímọ́ àwọn ènìyàn wá sí ilé ọlọ́run ṣùgbọ́n tí a ti ń fà sẹ́yìn kí a ń sọ wípé wàhálà àti ìpọ́njú tí ó dé bá wa kò jẹ́ kí a tẹ̀síwájú nínú ìsìn ọlọ́run ó sọ fún wa wípé bí a bá ń rí ìfàsẹ́yìn ní ìgbésí ayé wa èyí jẹ́ àmì àìgbàgbọ́ ó jẹ́ àmì wípé a ti ń kọ ọlọ́run sílẹ̀ ó sì jẹ́ àmì wípé ìdájọ́ ọlọ́run ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wa ìkejì àmì àìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara bí a bá kọ orúkọ jésù sílẹ̀ bí a bá kọ ọ̀nà ìhìnrere sílẹ̀ bí a bá kọ ìfọkàntán nínú ọlọ́run sílẹ̀ bí tí a sì ń tẹ̀lé ọ̀nà ti ara tí a ní ìgbẹ́kẹ̀lé nínú ara èyí fi hàn wípé àìgbàgbọ́ wà nínú ọkàn wa nínú Jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkarùn-ún báyìí lèlò wa wí ìgbéni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá tàbí ìgbẹ́kẹ̀lé rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ olówa wàhálà ìpọ́njú àjálù nínú ayé ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n fi ọlọ́run sílẹ̀ ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọn kí ó mú ìgbẹ́kẹ̀lé wọn kúrò nínú ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ń sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀ bí a bá ti ń gbẹ́kẹ̀lé ẹran ara bí a bá ti mú ojú wa kúrò lọ́dọ̀ ọlọ́run
ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si nso fun wa wipe bi o ba ri be wipe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi a igbagbo ba ti nwole ni o ma ndi wipe ki a ma te si ona ara wa ni o ma ndi wipe ki a ma da inu wa ro ki a si ma se ipinu wipe bayi tabi lona ba, lona miran ni a o gbe igbesi aye wa rin ni samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba israeli si ko ara won jo won si to samueli lo ni sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orilede ari awon wonyi awon israeli won te si ona ara won olorun ti te itoju won olorun li o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si pe samueli fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti olorun ti o n gbo ti enu olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun samueli we pe awon fe te si ona ti ara won awon ti ri apere awon orilede alaigbagbo orilede keferi awon orilede ti o rin ninu okunkun won ti ri wipe awon eniyan won yi won ni oba oba si n se akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi ile olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wipe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon ohun na buru loju samueli nitori won wipe fi oba fun wa ki o le ma se idajo wa samueli si gbadura si olowa ese ikeje olowa si iwe fun samueli pe gbohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye owe pe bi eniyan ba n te si ona ara re ti o so wipe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wipe o ti su ohun wipe ki a ma duro de bayi ile oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wipe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wipe o ti su ohun wipe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro olorun lai duro de bayi ile oluwa wi ori wipe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko olorun sile o je wipe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wipe a ko gba oro olorun ni kikun o je wipe a ni aigbagbo ati aigboran ninu igbesi aye wa ohun ti a n so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu heberu ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni wipe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma wipe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so wipe ileri olorun ni o n gbagbo ohun ko gba ti atunse gbo
bi aban so ti oro olorun nipa iloko laya gege bi ilana ti ala sile fun wa gege bi omo olorun a ma nri awon elomiran ti won ma so wi pe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi aban so nipa wi pe ki a mu ona wa to ni waju aya ki a mu ona wa to ni waju oko ki a mu ona wa to ni waju awon aladugbo wa awon elomiran ma so wi pe awon ko gba eyi ni gbo oni ati wasu irere fun awon elomiran pelu bi ati wasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbese aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki ogbo nkan ki o so wa patapata ki a so wi pe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o nsele si wa eyi le ri ninu numeri ori kerinla numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan na si sokun le oru na gbogbo awon omo israeli si nkun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile egypti tabi awa ibaku le aginju yi nitori kini olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di ije ko ha san fun wa ki a pada lo si egypti won si we fun ara won pe eje ki a yan olori ki a si pada lo si egypti idaya po ti deba awon eniyan woyi awon ti o lo se ami ni ile iliri ni ile kenani ti won pada wa won so fun a wipe awon ri awon eniyan omiran ninu ile na wipe awon omo israeli woyi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro wipe bayi papa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon omo israeli gbo nkan wonyi igbagbo fo lo ninu okan won idayafo aini reti aini igbagbo si wa joba ni igbese aye won eyi ni won fi so wipe awon oni le tesiwaju mo ni won so wipe awon fe yan olori fun ara won lati le pada si ile egypti bi ero ba nwa si okan re ti o so wipe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wi pe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wi pe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wu o ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wipe aigbagbo ti n wo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan won yi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerinle ni adofa orin dafidi ori kerinle ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala won ko pe gbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbesi aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya a n fe gbe iyawo ni a n fe loko ni a n fe sise a n fe bimo a n fe ni awon nkan ti aye yi a si ti n gbadura o wa so wa a wa n so wipe a fe boju weyin wipe ati duro pe to ati duro fun osu meloo tabi odun meloo o si ti so wa ko sese fun wa lati tesiwaju mo
àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọn ti pa ìlànà ìgbàanì, wọn ti pa ádà, a sì ń tàn wọn lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, orí kìíní láti ẹsẹ̀ ìkejì, Ahasiah ti ṣubú láàrin fèrèsé ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wí fún wọn pé ẹ lọ ẹ bèrè lọ́wọ́ Baal-zebubu òrìṣà Ekroni bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elijah wòlíì Ọlọ́run. Ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì wọ ẹsẹ̀ kẹta. Ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elijah ará Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí ó sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan, tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀, wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá, ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì, ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ kẹrin jẹ́, nítorí náà báyìí lè Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Elijah sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́ àìlèmáradúró àìlèdúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà, ohunkóhun tí ìbá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa, àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi.
wo Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokanla ati ikejila nkan won isi se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori na eni ti o ba ro pe o nduro ki o kie sara ki o ma ba sobo awa ti ati ntele olorun awa ti ati ni igbala awa ti ati di atunbi ohun ti a n so fun ani wepe bi ati le ni wahala ninu aye bi ati le ni inu ni bini ninu aye ki a wo awon apere wonyi ti a ti ka se ti igbo wa ki awa paapaa ki a mara duro ki a duro lodo olorun ki a tele olorun ki a si ma wo awon nkan ti o ti lana sile fun wa ki a ma bojo weyin ki a ma si so ireti na bi a ba tele olorun ti a se fi igbagbo di ileri re mu o daju wepe lojo kan yo se wa ni rere ni Juda ese iketa olofe nigba ti mo fi aisin mi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan nko gbodo sai ma kowe si yin kin si gba yin ni iyanju lati ma ja gidi gidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo le kan soso oni ki a ma ja gidi gidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo le kan soso o se se ki esofe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu ni bini nipa awon ajalu to n de ba wa nipa awon nkan ti a n ba pade loju ona na sugbon so wipe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinnu wipe bi o ti won ki o ri a o ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohunkohun ki o mu wa pada seyin ninu timoti kini ori kefa timoti kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suro ohun lo ma n fa ki a ma ni oju kokoro ohun lo ma n fa ki iyawo kan ki o ma to okunrin ohun lo ma n fa ki oko kan ki o ma to obinrin aini itelorun ohun ni o ma n fa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun ohun ni o ma n fi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti wepe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mu ohun kan wa si aye abi a mu ohun kan wa si aye o ni bee ni a ko le mu ohunkohun jade lo bi a ba si ni ounje ati aso iwonyi yo te wa lorun sugbon awon ti n fe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ifekufe pupo ti panilara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe nitori ife owo ni gbongbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won a si fi ibinu je popo gun ara won li oko awon miran won a fi ilesun sile won a fi bibeli sile won a fi jesu sile won a fi eko irere sile won a fi ise isin wa ti olorun gbele wa lowo won a fi sile won a ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran n lepa loju mejeji ni awon miran won a fi ebi sile won a fi omo sile bi won ti n lo si ise ti osan beni won lo si ise ti oru beni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wipe won wa owo kiri loju mejeji o n so wipe iru awon eni bee won a se igbagbo won a kuro won a sako kuro ninu igbagbo won a si fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese ikokanla sugbon iwo eniyan olorun
sa fun kan won yi ki o ma le pa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo bi ye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti ohun ti ni ipinu ti o si nfe ki awon ara rome ni ipinu ti o si nfe ki awa na ni o ni we pe ko si ohun kan ti o ya wa kuro lodo jesu ni rome ori kejo lati ese ikarun dini ogoji tani yo ya wa kuro ninu ife kristi tani yo ya o kuro ninu ife kristi se on kon le ya o kuro ninu ife kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi josepho won ni wahala won ni inu ni bini awon bi shedraki meshaki ati abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wipe yoju agbara won lo sugbon olorun mu won laaja awon eniyan bi danieli awon miran ti a ti ko nipa won bi paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wipe aye yi ko ye fun awon ti o dabi eni wipe ikun wa won kaakiri sugbon ninu gbogbo nkan won yi ni paul apostle ti nso wipe tani yo le ya wa pe kuro ninu ife kristi e a se iponju tabi wahala tabi inu de bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerin din logoji gege bi ati ko pe nitori ire li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agotan fun pepa sugbon ninu gbogbo nkan won yi ninu gbogbo awon iponju won yi ninu gbogbo awon wahala won yi ninu gbogbo awon inu ni bini won yi ninu gbogbo iyan airi je won yi ninu gbogbo airasowo airi legbe airi sese se amo we pe bi ekun pe de alekan ayo nbo le oworo awon iponju ti an ri won yi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die aro we pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi aba ni soro die bi aba farada bi aba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni paul fi so wi pe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsin yi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti paul nso o ko gbogbo awon nkan ta le fojuri ohun kon ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti inu ni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojuti ni tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsin yi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti o ni ni wipe awon nkan won yi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu kristi jesu oluwa wa orin dafidi orin dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa
àwọn afẹ́fẹ́ ìjì bá máa fẹ́ yí mi ká ọkàn mi ti ṣetán mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi ọlọ́run sílẹ̀ ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ mo fẹ́ kí o dìde dúró kí o sọ fún ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ àìrímọ àìrílégbé àìráṣọwọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alá

0: ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú Olúwa, wípé o sin Ọlọ́run títí dé òpin ayé rẹ. Ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn, wípé o sin Ọlọ́run títí dé òpin ayé rẹ. Ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀, wípé o sin Ọlọ́run nínú wàhálà, nínú ìpọ́njú, nínú inú níbíni, nínú àìríjẹ, nínú àìrímu, nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí Ọlọ́run, wípé o tẹ̀síwájú láti máa sin Ọlọ́run. Ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ o ní di apẹ̀yìndà. Ṣe ìpinnu wípé o máa tẹ̀lé Ọlọ́run. Nǹkan lè le, wàhálà lè wà, ìpọ́njú lè wà, ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ, wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọn kò sì bójú tó ọ, wọn kò sì ṣújà ọ. Ṣùgbọ́n sọ fún Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè fà ọ́ sẹ́yìn. Kúrò lọ́dọ̀ Ọlọ́run, ó wà pẹ̀lú Ọlọ́run, ó wà pẹ̀lú Ọlọ́run, ó wà pẹ̀lú Ọlọ́run. Rántí Jósẹ́fù ní májẹ̀mú láéláé, rántí Jóòbù ní májẹ̀mú láéláé, rántí ìpinnu Ábákúùkù níwájú Ọlọ́run, rántí àwọn wòlíì tí ó ti kọjá, rántí àwọn tí ó ti sáré ìje yìí ṣáájú wa, rántí àwọn tí ó ti di aṣẹ́gun, rántí Ṣédrákì, Mèṣákì àti Àbẹ́dínígò, rántí Dáníẹ́lì, rántí Pọ́ọ̀lù àpọ́sẹ́lì, rántí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì tí a ṣe inú ni bíni sí. Rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan, oṣù kan, tàbí ọdún kan, tàbí ju bẹ́ẹ̀ lọ, rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun. Àìráṣọwọ̀, àìróúnjẹjẹ, àìríṣẹ́ṣe, àìní onítọ́jú, àìní abánikẹ́dùn, àìní ọ̀rẹ́, kí àwọn ojúlùmọ̀ kí ó kọ ẹ̀yìn sí wa, kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn. Sọ fún Ọlọ́run wípé ìpọ́njú ìbá àdé, wàhálà ìbá wà, ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀, wípé ó fara rẹ súnmọ́ Ọlọ́run, ó fara súnmọ́ Ọlọ́run, ó sì sin Ọlọ́run títí òpin ayé rẹ, wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run. Nínú nǹkan wọ̀nyí, àwa ju aṣẹ́gun lọ. Nínú nǹkan wọ̀nyí, àwa ju aṣẹ́gun lọ. Ṣe ìpinnu, sọ fún Ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò, kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba Ọlọ́run, ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn ilẹ̀ á ó gbalà.
1: Epístẹ́lì ti Pọ́ọ̀lù àpọ́sẹ́lì sí Títù. Orí ìkíní. Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run àti àpọ́sẹ́lì Jésù Kristì gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àyànfẹ́ Ọlọ́run àti ìmọ̀ òtítọ́ tí ń bẹ gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ní ìrètí ìyà nípẹ̀kun tí Ọlọ́run ẹni tí kò lè ṣèké ti ṣe ìlérí ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ṣùgbọ́n ní àkókò tirẹ̀, ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn nínú ìwàásù tí a fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa. Sí Títù, ọmọ mi nítòótọ́ nípa ìgbàgbọ́ tí í ṣe ti gbogbo ènìyàn, oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Kristì Jésù olùgbàlà wa. Nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Krétè, kí ìwọ kí o lè ṣe ètò ohun tí ó kù, kí o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ọ. Bí ẹnìkan bá ṣe aláìlẹ́gàn, ọkọ aya kan tí ó ní ọmọ tí ó gbàgbọ́ tí a kò fi sùn fún wọ̀bìà, tí wọn kò sì jẹ́ alágídé, nítorí ó yẹ kí bíṣọ́ọ̀bù jẹ́ aláìlẹ́gàn bí ìríjú Ọlọ́run, kí ó má jẹ́ aṣetinú ẹni, onínúfùfù, ọ̀mùtí, aluni, olójúkòkòrò, bí kò ṣe olùfẹ́ àlejò ṣíṣe, olùfẹ́ àwọn ènìyàn rere, aláìre kọjá, olóòótọ́, ẹni mímọ́, ẹni ìwọ̀ntúnwọ̀nsí, tí ó ń di ọ̀rọ̀ òtítọ́ mú ṣinṣin, èyí tí í ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́, kí òun kí ó lè máa gbani níyànjú nínú ẹ̀kọ́ tí ó yè kooro, kí ó sì lè máa dá àwọn asọ̀rọ̀ òdì lẹ́bi. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágídí, àwọn asọ̀rọ̀ asán àti àwọn ẹlẹ̀tàn ní bẹ, pàápàá àwọn ti ìkọlà, àwọn ẹni tí a kò lè ṣàìpa ní ẹnu mọ́, nítorí tí wọ́n ń da odidi agbo iléru, tí wọ́n ń kọ́ni ní ohun tí kò yẹ nítorí èrè àìtọ́. Ọ̀kan nínú wọn, àní wòlíì àwọn tìkára wọn wípé èké ni àwọn ará Krétè nígbà gbogbo, ẹranko búburú, ọ̀lẹ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọ̀hún bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébó. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébó, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébó àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé ẹ ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ó kọ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan yìí ni ó lè jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là. Ìgbésí ayé tí ó yẹ ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa, lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ròdó lé lórí àgbélébó àti ìgbàlà wa. Àgbélébó àti ìgbàlà wa. Nínú Àìsáyà orí ìkẹta lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú titun ní Pétérò kìíní ni a ti ń ka orí kejì. Pétérò kìíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, èyí ni lórí igi àgbélébó, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Bí a bá ń sọ nípa àgbélébó, kì í ṣe wípé igi tí Jésù kú, lórí igi tí Jésù kú nìkan là ń sọ̀rọ̀ rẹ̀. Bí a bá ń sọ nípa àgbélébó yìí tí ó jẹ́ ògúnnágbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa, a ń sọ nípa ìjìyà Kristì, nípa ìjàporo Kristì, nípa ìfaradà ìrora Kristì, ìkérora, ìkóró àti ìróbọ Kristì tí ó ṣe fún wa lórí igi ìbànújẹ́ kan tí a ń pè ní àgbélébó, lórí òkè kan tí a ń pè ní Kálfárì. Bẹ́ẹ̀ sì ni ikú oró tí a ń sọ nípa rẹ̀ yìí, èyí ni ikú oró Jésù Kristì lórí igi àgbélébó, kò ṣe ṣì rárá, nítorí a ti sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ láti àtẹ̀tẹ̀kọ́ṣe nínú Bíbélì. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáradára, ó rí wípé láti ìbẹ̀rẹ̀, nígbà tí ènìyàn ti ṣubú, ni a ti sọ nípa ikú Jésù. A tilẹ̀ sọ wípé ṣe ni a ó kan Jésù Kristì mọ́gi. Bí o bá wo Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní èmi ó sì fi ọ̀tá sàárín ìwọ àti obìnrin náà. Ọlọ́run bá Sàtánì tí ó fi ara hàn ní ẹbí.

fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa, kí ó lè yé wa wípé ohun tí a ń sọ nípa àgbélébùú àti ìgbàlà wa, wípé kì í ṣe ohun tó ṣàdédé wá tàbí ohun tó ṣèṣì. A ó tilẹ̀ rí ọ̀rọ̀ tí Jésù sọ lórí igi àgbélébùú, a ó rí nínú àkọsílẹ̀ níbi 2000 kí Jésù Kristì kí ó tó dé, nínú orin Dáfídì, a ó ka àwọn ẹsẹ̀ díẹ̀ láti jẹ́ kí ó yé wa wípé bí àmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run, ohun tí a ti sọ tẹ́lẹ̀ wípé yóò ṣẹlẹ̀ ni. Ó sì ṣe pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ tí Ọlọ́run tí ó fi kọ àwọn nǹkan wọ̀nyí nínú ìwé mímọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún kí Jésù tó dé. Orin Dáfídì 22:1, bí o bá jẹ́ ẹni tí ó ti mọ ìtàn ikú Jésù, àwọn ẹsẹ̀ tí a ń kà yìí kò ní ṣe àjèjì fún ọ rárá. Ó ní, Ọlọ́run mi, èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. Ó rántí wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni Jésù Kristì Olúwa wa nígbà tí ó kú láti ṣe iṣẹ́ àṣepé ìgbàlà wa, ni ó sọ lórí igi àgbélébùú. Ẹsẹ̀ 2, ó ní, gbogbo àwọn tí ó rí mi ń fi mí rẹ́rìn ẹlẹ́yà, wọ́n ń yọ ṣòtì ètè wọn, wọ́n mi orí wọn pé jẹ́ kí ó gbẹ́kẹ̀lé Olúwa, òun ó gbà á là, jẹ́ kí ó gbà á là nítorí inú rẹ̀ dùn sí i. Èyí ni bí wọ́n ti ń ṣe ẹlẹ́yà Jésù, nítorí wípé ó kú ikú oró, ikú ìbànújẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ní ẹsẹ̀ 16, ni ó ń sọ wípé nítorí àwọn ajá yímíká, ìjọ ènìyàn búburú ti ká mi mọ́, wọ́n lu mí lé ọwọ́, wọ́n sì lu mí lé ẹsẹ̀. Wípé wọ́n lu òun lé ọwọ́ pẹ̀lú ìṣó, wọ́n lu lé ẹsẹ̀ pẹ̀lú ìṣó. Èyí ń tọ́ka sí ikú orí igi àgbélébùú. Ní ẹsẹ̀ 12, ó ní, wọ́n pín aṣọ mi fún ara wọn, wọ́n sì ṣẹ́ kèké lé aṣọ ìlékè mi. Gbogbo nǹkan wọ̀nyí ni a rí wípé ó ṣẹlẹ̀ lórí igi àgbélébùú. Èyí ni ó ń jẹ́ kí àwa tí a gbàgbọ́ nínú Jésù, àwa tí a ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, àwa tí Ọlọ́run ṣe lóore tí ó mú ẹ̀ṣẹ̀ wa kúrò pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálvárì, èyí ni ó jẹ́ kí a mọ̀ wípé ohun tí a gbàgbọ́ kì í ṣe ìtàn lásán, ó jẹ́ ohun tí ó ti ní àkọsílẹ̀ nínú májẹ̀mú láéláé tí a sì múṣẹ nínú májẹ̀mú titun. Nínú Sekaráyà 12:10, jẹ́ kí a tún wo ìkan nínú àkọsílẹ̀ tí a ti ṣe kí Jésù tó wá sáyé, tí ó sì ṣẹlẹ̀ nígbà tí Jésù Kristì wà lórí igi àgbélébùú. Sekaráyà 12:10, èmi ó sì tú ẹ̀mí orí ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ sórí ilé Dáfídì àti sórí Jerusalemu, wọ́n ó sì máa wò mí ẹni tí wọ́n gún lé ọkọ̀. Ṣé o rí nísinsìnyí? Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí Jésù wà lórí igi àgbélébùú. Ó ní, wọ́n ó máa wò mí ẹni tí wọ́n gún lé ọkọ̀, wọ́n ó sì máa ṣọ̀fọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ti ń ṣọ̀fọ̀ fún ọmọkùnrin rẹ̀ kan ṣoṣo. Ṣé o mọ̀ wípé orúkọ tá ń pe Jésù ni ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo? Ó wá ń sọ fún wa wípé àwọn ọmọ Ísíráẹlì wọ́n ó máa ṣe ọ̀fọ̀ Jésù gẹ́gẹ́ bí ọmọkùnrin kan ṣoṣo, ọmọkùnrin rẹ̀ kan ṣoṣo. Wọ́n ó sì wà ní ìbànújẹ́ bí ẹni tí ń bànújẹ́ fún àkọ́bí rẹ̀. Èyí ń tọ́ka sí Jésù Kristì tí ó kú lórí igi àgbélébùú, wípé wọ́n gun lé ọkọ̀, wọ́n lu lé ọwọ́, wọ́n lu lé ẹsẹ̀, wípé kí ó lè ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ní kété tí ọmọ ènìyàn ṣubú kúrò nínú ipò gíga, ipò ọlá, ipò ìwà mímọ́ àti ìdàpọ̀ aláìlẹ́gbẹ́ pẹ̀lú Ọlọ́run tí ó wà tẹ́lẹ̀, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe ètò fún ìgbàlà wa, nítorí wípé Ọlọ́run kò fẹ́ láti dágunlá nípa ọ̀ràn ènìyàn. Nítorí bẹ́ẹ̀, ó ṣètò fún ìgbàlà wa. Ikú Jésù ni ó gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, nítorí wípé Bíbélì sọ fún wa, ó ní, ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n bí a bá gba Ọlọ́run gbọ́, a yí ikú tó wà lórí wa, a yí padà sí iyè. Ìdí abájọ rèé tí ọmọ Ọlọ́run bíbí

fajúro sí tó àìgbọràn kò sí. Gbogbo àwọn tí a má ń pè ní ọlọ́pàá tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọràn. Nítorí bẹ́ẹ̀ ìgbọràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì yálà nínú ilé ní àárín ẹbí wa nínú ilé ìwé ní ibi iṣẹ́ ní ti ìjọba bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run ṣùgbọ́n a ò lè mẹ́nuba ìgbọràn láì mẹ́nuba àṣẹ, òfin, ìlànà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà tí kò sí ìyá, bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kì í ṣe òun nìkan ni ó ń dá àdáṣe. Ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe o dẹ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tán sọ nìwọ náà fẹ́ ṣe ìgbọràn sí. Bí o bá rí ọmọ iṣẹ́ tí ó dàbí ẹni wípé ó jẹ́ aláìgbọràn, ó dàbí ẹni wípé irú ọmọ iṣẹ́ bẹ́ẹ̀ ó ní ìfẹ̀yìntì, ó sì ní àwọn agbani ní ìmọ̀ràn tí wọ́n sọ fún wípé kò dára bí ó bá ń gbọ̀ràn ní ìgbà gbogbo, wípé á dàbí ẹni wípé ó jẹ́ ọ̀dẹ̀. Bí ẹ bá sì rí ẹnikẹ́ni ní ìgboro tí ó ń ṣe àìgbọràn, ó ní àwọn tí wọ́n máa ń sọ fún wípé kò ṣe àǹfààní láti gbọ́ràn sí ohun gbogbo tí ó ń gbọ́. Nínú ilé Ọlọ́run bákan náà ni bí ó bá ṣe wípé kò sí ìyá, kò sí bàbá, kò sí ẹnikẹ́ni bí ọ̀rẹ́ tí ó ń kí wọn lẹ́yìn, ìgbọràn á rọrùn ju bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ wípé gbogbo àìgbọràn pátápátá ni ó ní ìjìyà nínú. Ṣùgbọ́n àánú Ọlọ́run wà fún àwọn tí wọ́n ṣetán láti fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo fẹ́ kọ́kọ́ wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo sì ń fẹ́ wo kí ni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀. Ní Ìṣẹ́ àwọn Apóstólì orí 21 láti ẹsẹ̀ ìkẹwàá ni à ń kà nípa ọ̀gbẹ́ni kan. A ò bí sí inú ìgbàgbọ́, ó jẹ́ aṣòdì, ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tí rẹ̀ tilẹ̀ burú púpọ̀, ó sì yangàn, ó ṣògo nínú ìwà àìlọ́lọ́run, ìwà aṣòdì, ìwà àìgbọ́ràn, ìwà tí ìjà

tí ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwọn onígbàgbọ́ máa ń pè ní ìkóríta, nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀. Ẹni yìí ni a ń pè ní Saulu ará Tarsu, ẹni tí a mọ̀ sí Paulu apostoli lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà, ó wọ ojú Olúwa, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́. Kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ Ọlọ́run kan sí tí a ń pè ní Ananiah. Ó gbàdúrà fún, ojú rẹ̀ tí ó ṣókùn, tí ó fọ́, Ọlọ́run là á, a sì ní kí ó dìde. Kò pẹ́ púpọ̀, abaptisi rẹ̀ a rí bọmi ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu, ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé, bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abatí ẹni jẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run kí wọ́n sì ṣe ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu, pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé, ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má le ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Paul yìí kan náà, ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá, Ìṣe àwọn apostoli orí ìkọkànléní ogún, bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Paulu, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí lè ẹ̀mí mímọ́ wí, báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi ílé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Paul ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpè, ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Paul, bẹ́ẹ̀ ni Paul ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì
ènìyàn ọlọ́run kìí ṣe kèfèrí ṣùgbọ́n wòólì ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́ ó débẹ̀ ó sì mú àmúre pọ́ọ̀lù ó di ara rẹ̀ ó wí pé ta ló ní àmúre yìí wọ́n ní arákùnrin yìí nì ó ló mà ṣe o ó ní wàhálà wà níwájú ìṣòro á pọ̀ fún un nítorí wípé bí ó bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn á sì kó sí àwọn júù nínú wọn á ṣe lòdì sí púpọ̀ púpọ̀ ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin arábìnrin àwọn ọ̀rẹ́ àwọn tí ó mọ pọ́ọ̀lù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé pọ́ọ̀lù má ṣe lọ gbọ́ ìdáhùn pọ́ọ̀lù ní ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni pọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn nígbà tí wọ́n jókòó tí wọ́n sọ pé ó yá o ìpàdé ẹbí nítorí pé a ti gbọ́ pé lágbájá ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́ ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé ọmọlúwàbí sì ni ìwọ tó ti dàgbà lágbà ìwọ tí o jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé a tún gbọ́ wípé o ń lọ síbì kan àwa ẹ wálé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá a ò rí ẹ wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ bíbélì èwo tún nìyẹn ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna wọn sì jókòó wọn ni kò jókòó sáárín wọn ni òkúlẹ̀ síbẹ̀ mo ló tún lọ ṣe bí àwọn bàbá ẹ ògbà tí wọ́n fẹ́ kọ́ ilé ìsìn tó wà lábúlé yín àbí wọ́n fi pìtàn fún ẹni òun ló fi òkúta sọlẹ̀ síbẹ̀ bàbá ò sì kẹ̀rẹ̀ nínú iṣẹ́ ìsìn àgọ́ church òun ló rà á àwọn àga ìwàásù òun ló yẹ tí ìyá ẹ̀ dá ń bẹ̀ gbà tí wọ́n ń ṣe ìkórè ní ọdún tó kọjá àbí wọn kì í sọ fún ẹnìkan tó ń lọ nílé ni gbogbo wọn ni wọ́n mọ̀ pé onígbàgbọ́ ni wá ń tiwa ó tún ṣẹ̀ṣẹ̀ rí kan ní àṣálẹ́ ọjọ́ tó yẹ kó máa sinmi wọ́n tún sọ pé ó lọ sí ẹ̀kọ́ bíbélì má gbẹ̀wò rẹ̀ mẹ́sìn o ṣe jẹ́jẹ́ o àwọn tí wọ́n bá ka bíbélì púpọ̀ máa ń yá wẹ̀rẹ̀ ní ṣọ́ra ẹ bó ṣe rí àwọn èèyàn tó ń gbé bíbélì yẹn ò mọ àjẹsára tó ń jẹ nínú ilé wọn àwọn oníwàásù ó dùn lẹ́nu wọn wọ́n máa sọ fún ẹ wípé ká ní ìyàwó kan o ká ṣe o gbogbo wọn lámọ ìyẹn ló jókòó tì wọ́n fẹ́ pa ẹ́ lọ́kàn dà ìgbà tí gbogbo wọn bá sọ̀rọ̀ tán pátápátá ìyá ẹ̀ á wá bẹ̀rẹ̀ a máa sunkún o tẹ́ mi láàrin ìjọ láàrin ẹgbẹ́ o dójútì mí o ń gbé bíbélì o tún wá bà á jẹ́ pátápátá o tún ya ojú ilé ẹlòmíì káàkiri o tún wàásù padà ìyá jẹ mí bó o bá yí padà bí n bá kú má débẹ̀ o ṣùgbọ́n gbogbo wọn tún kẹ́nu tiẹ̀ àwọn míì amuní ti líle ẹlòmíì tó gbọ́n inú atúpẹ́ síkọ̀rọ̀ a ní ó yé mi èmi náà gbà tí mo wà ní kékeré bó ṣe ń gbé mi lọ́kàn nìyẹn ṣùgbọ́n ṣe jẹ́jẹ́ ayé gba jẹ́jẹ́ ńsìn gbà tó bá kúrò nínú ilé ìsìn gbà tó bá kúrò ní àwọn ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ẹ bó kú bá kú fún ẹ ta ló máa bá ẹ débẹ̀ bó bá jẹ́ kí àwọn àgbà kí wọ́n fojú sí ẹ lára bíbélì tó ń gbé yẹn abọ́ lọ́wọ́ ẹ o ṣọ́ra ẹ o ni àwọn èèyàn ni wọ́n pẹnu pọ̀ náà sọ fún bọ́ọ̀lù wípé má lọ o má gbọ́ràn sí ọlọ́run lẹ́nu o wọ́n wo ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni bọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí tí ẹ̀yìn ń sọkún tí ẹ̀sìn mú àárẹ̀ bá ọkàn mi àwọn ọ̀rẹ́
gba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma sokun won ma daya fo nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihinrere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu ṣùgbọ́n Paul ń sọ fún ọ wípé nítorí èmi ti múra tán kìí ṣe fún dídè nìkan ṣoṣo kìí ṣe fún dídè nìkan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerusalemu nítorí orúkọ Jésù Olúwa a ò tí ì pè ọ láti kú. Wo ẹlẹgbẹ́ wa aṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí a fẹ̀jẹ̀ Jésù Kristì kan náà ra padà bí a ti rà wá padà àwa tí ó ní ìgbàlà ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó pinnu nínú ọkàn rẹ̀ tí kò sì ṣe iyèméjì tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá nígbà tí a kò lè pa á ní ọkàn dà àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ ní tí wọ́n bá rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà wọ́n á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀ ẹni tí kò mọ Ọlọ́run púpọ̀ ẹni tí kò ní ìpinnu tí ó dúró ẹni tí wọ́n lè dẹ́rùbà tí wọ́n lè fẹjú mọ́ tí wọ́n lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ táyà ẹ ti ń já kí wọ́n á pè é pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì ó tó sọ pé ẹ máa nìṣó ẹ̀mí ń fẹ́ ó ṣàìlera fún ara bó bá ti rí pé bẹ́ẹ̀ ni wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ bó bá wà nínú àwọn ẹni tó ránṣọ àwọn gbogbo ẹgbẹ́ wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ ta fẹ́ fi ṣe ìrúbọ kí káwọn èèyàn lè máa mú aṣọ mi ò kì í ṣe ìrúbọ mọ́ wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ mi tó ti ránṣọ wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ̀ wọ́n á gbé lọ wọ́n gbà tán bá ṣe fìtínà sí ẹ tán bá fi ẹ̀ báyìí pé a lọ lọ́kàn ẹ ó ṣeéṣe kí wọ́n náà kó lọ bá wọn pé kò burú ẹ jọ òrìṣà náà á jọ má sìn tàbí ó ṣeéṣe kó ti jẹ́ pé ó ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run nínú iṣẹ́ rẹ tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ́ yìí àwọn èèyàn sì máa wá bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ ọlọ́run ò gba òun láyè láti dúró nínú ilé ẹ tó sì ti ń ka bíbélì àwọn òbí ìyàwó yìí wọ́n á ti pè pé ó ṣọ́ ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàá rí àbọ̀ ẹ tó bá máa dé a gbé bíbélì rù níjú àwọn tó ń kọ lọ́hùn a kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì ṣọ́ o bó o bá sì ti dé ló ń fún ìjà mọ́nú wípé ń bo lo ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o tó bá kọ́ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ ká yé le fún ẹ o ti ẹ̀ tí sọ bẹ́ẹ̀ o ti ń sọ sí ẹlẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí ọlọ́run nígbà tí wọ́n bá ti rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti olúwa ni kí a ṣe. Wo Galatia orí ìkíní Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn Júù
bí mo ti ṣe inú ni bí ni sí ìjọ ènìyàn ọlọ́run ré kọjá ààlà tí mo sì bà á jẹ́ mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Èyí tí a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Paul ń sọ fún wa wípé òun pàápàá owó fàsẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú iṣẹ́ ìsìn ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé ìsìn àtọwọ́dọ́wọ́ lásán ni ìsìn tí kìí gbanilà ìsìn tí kìí gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn ìsìn tí kìí gba ìjẹkújẹ ìmukúmu ìfẹ́kùfẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní òun ta àwọn tó kù yọ nínú ẹ̀sìn nínú ìṣìnà nínú ìwọ̀ òkùnkùn nínú inúnibíni òun ṣe inúnibíni sí ìjọ ènìyàn ọlọ́run ré kọjá ààlà. Wá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún ṣùgbọ́n nígbà tí ó wu ọlọ́run ó jẹ́ mọ̀ pé àkókò tí ó wà yìí ó wu ọlọ́run ni. Ìwọ tó tún wá síhìn tó wá jókòó tó ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣé bí o mọ̀ wípé àwọn ẹgbẹ́ wa bí a ṣe ń sọ̀rọ̀ níhìn báyìí wọ́n wà ní ilé tẹ́tẹ́ wọ́n wà ní ilé ọtí wọ́n mu àmuyíra àmutọ̀sára bí a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹgbẹ́ wa nísinsìnyí bí a bá gbà tá a bá ń kọjá lọ a máa rí nínú wọn ní ẹ̀bá títì tí wọ́n ń jó ìjọ ẹlẹ́yà ìjọ ẹ̀sìn. Àwọn mìíràn nínú àwọn ẹgbẹ́ wa wọ́n wà ní ilé sinimá tí wọ́n ń wo àwòrán tí àwọn ọmọ èṣù tí wọ́n ṣe fún wọn tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè ó ń bá a lọ ṣùgbọ́n bó ṣe ti àwa ni ó wu ọlọ́run nínú àánú rẹ̀ ó pè wá ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun. Mo ń bẹ Ọlọ́run wípé oore àánú àti ọwọ́ ẹ̀fẹ́ tí Ọlọ́run náà sí wa kí Ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ́. Paul wá ń sọ wípé nígbà tí ó wu Ọlọ́run ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá tí ó sì pè mí nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀ àwọn wòlé ara àti ẹ̀jẹ̀ bàbá ìyá ara ẹbí àwọn àna àwọn ọ̀rẹ́ rẹ àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà nígbà tí mo ti gbọ́ ìpè nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí o wà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Jésù Kristì Olúwa gbọ́ kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébùú yìí fún àwọn ẹlòmíràn ó ní lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara ó máa ń fa ni àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu rówó àti ẹ̀sọ́tán náà ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ o fẹ́ ṣe àtúnṣe o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu kí ló fẹ́ jẹ láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí àbó gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ̀ lára wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ìsìn iṣẹ́ fátìrì ò tí ẹ lè rí iṣẹ́ pé bójú ojú mi kò tí ẹ̀ sí nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan o fẹ́ febi para ẹ o inú ilé tó wà tán fún ẹ lóúnjẹ mẹ́ta lóòjọ́ ọmọ nìyí tó bí kalẹ̀ kí ló fẹ́ fi tán wọn gbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ. Àwọn ará àtọ̀rẹ́ nìyẹn àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba Ọlọ́run ìwọ ló sọ fún ọ wípé rárá mo ti di ẹrù ìjọba Ọlọ́run kalẹ̀ kẹ́nikẹ́ni kí ó má bá mi tú palẹ̀ mọ́.
ní ìṣe àwọn apostẹ́lì orí ìkarùn láti ẹsẹ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń ka ìṣe àwọn apostẹ́lì orí ìkarùn ẹsẹ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ ni mọ́ sì wò ó ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún jerusalemu ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa àwọn ọ̀jọ̀gbọ́n àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sinagogu àwọn ni wọ́n pe àwọn ọmọ ọlọ́run yìí àwọn ẹni ìgbàlà àwọn tí jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà wọ́n pè wọ́n sí àárín àwùjọ wọ́n wá sọ fún ọ wípé èwo la ń gbọ́ tẹ́ ń ṣe yìí èwo ló ń dánwò yìí àwa kò ti kìlọ̀ fún yín ni a sì kìlọ̀ yí gidigidi kì í ṣe díẹ̀ a sì sọ fún yín o àtẹ̀mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ́ ń kọ́ yìí ó ti lé jù àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe é ìwọ ẹni tá a bí dáadáa ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ ta kó wọn jọ tí wọn á pọ̀ nílé bó fẹ́ kẹ́nìkan lọ pọnmi wàá rẹ́ nípè bó fẹ́ kẹ́nìkan lọ ṣẹ́gi wàá rẹ́ nípè bó bẹ́ẹ̀ tẹnìkan òdùn wàá yà sí yàrá tẹlòmíì ìwọ tá a bí dáadáa àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ̀ wọ́n fẹ́ràn ẹ nì àṣebọ́kùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹ ni fẹ́ ìwọ tí wọ́n sì wojú ẹ̀ tí wọ́n rí pé àwọn èèyàn dáadáa ni àwọn ọmọlúàbí gbogbo àwọn ọmọlúàbí tán sùn sílé ọtí àwọn ọmọlúàbí tán jẹ́ ajígbèsè àwọn ọmọlúàbí tán ṣe fàyàwọ́ àwọn ọmọlúàbí tó jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ ni wọ́n ń sùn ni wọ́n ń jẹ ni wọ́n ń mu wọ́n sì máa sọ fún wa wípé àwọn òbí ẹ̀ wọ́n sì jẹ́ ọmọlúàbí púpọ̀ ó ní wọ́n ṣe ń fún ẹ̀ wọ́n ti ẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé lérí ìyàwó méje tó ti fẹ́ ìkan tún bọ̀ lọ́nà bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ nínú ilé àwọn ìsìn míì ni wọ́n sọ fún ẹ wípé ó máa ṣoríire o ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ yìí nínú ìṣípayá láàrin ọ̀sẹ̀ bó bá ti délé ẹ kò ṣe lálejò dáadáa nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ̀ wọ́n á sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹ ni wọ́n fi ń kọ́lé ẹ bẹ́ẹ̀ wọ́n di wàhálà rò ẹ nì àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọ́lé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pẹ̀ wọ́n wípé àti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ àtún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣé ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣé ǹsìn ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàdí ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn apọ́stẹ́lì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo exodus orí ìkọkàndínlógún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kí ni ó jẹ́ ìní àti ìpín wa exodus orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohun mi gbọ́ ní tòótọ́ tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́ nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́ wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ ísírẹ́lì nígbà tí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀
tí a ti ń fi ìgbọràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣe ọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí o máa ń fún ní ìtọ́jú púpọ̀. Ìgbà tí a bá di ìṣúra fún ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbò bò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Exodus orí 23 ni a ti ń kà á láti ẹsẹ̀ 20. Exodus orí 23 láti ẹsẹ̀ 20. Kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀, kí ó tó lọ. Ló ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. Àwa ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísíráẹ̀lì, ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀? Èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde. A sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀, ààyè tí ó lọ́lá, ààyè tí ó tóbi, ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà, tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ. Áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ, tí ó lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run, ó wá rán olùtùnú sí wa, ẹni tá máa kọ́ wa, ẹni tá máa ṣe wa létí, ẹni tá fi wá mọ ọ̀nà, ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́. Ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere. A sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí Ọlọ́run bínú. Bí o bá mú ẹ̀mí Ọlọ́run bínú, ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ, tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba Ọlọ́run, láti lọ sí ọ̀run rere, ta ló tún kù fún ọ? Ó parí fún ẹni bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ 21 ni ó wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀, kí o sì gbá ohun rẹ̀ gbọ́, má ṣe bí i nínú. Mo ń sọ fún ọ wípé ẹ̀mí Ọlọ́run lè fún wa ní ìgbà ti ìsinsìnyí láti ṣe atọ́nà wa, láti tù wá nínú, láti tọ́ wa, láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa, a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa, a máa sọ pé má lọ síbẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe báyìí. Bó bá ti ń fẹ́ sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run a sọ pé ọmọ Ọlọ́run kì í sọ bẹ́ẹ̀. Bó bá ti ń fẹ́ lọ rajà ọjà tí ò dára, ẹ̀mí Ọlọ́run nínú ọkàn ẹ a máa ta ẹ́ nínú Ọlọ́run wípé má ṣe bẹ́ẹ̀, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá fẹ́ jẹun ti ayé, bó bá fẹ́ rìn ti ayé, bó fẹ́ wọṣọ bíi ti ayé, ẹ̀mí Ọlọ́run ti wà nínú ọkàn rẹ. Ta máa sọ fún ọ wípé má ṣe bẹ́ẹ̀ o, ọmọ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹni tó bá ń lọ sí ilé tí a ti pèsè sílẹ̀ lé ọ̀run kì í ṣe bẹ́ẹ̀. Bó bá ti fẹ́ gbé ìyàwó tí ó dàbí ẹni wípé ẹnìkan wà ní ìta tó jẹ́ ọmọ Èṣù, tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí o ti ń sọ pé ó mà dára o, bí Samson ti sọ wípé ẹ̀fẹ́ fún mi, ó wù mí gidigidi. Tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n mọ Ọlọ́run tó sọ pé ó rí èèyàn láàrin àwọn ènìyàn Ọlọ́run láti fẹ́, ó wá jẹ́ láàrin àwọn Filistini, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ọ̀tá Ọlọ́run, ó ní rárá o.
esa fe fun mi o wu mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo e bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe ni to ba nwa e wa ku wa a ri ri ku ri nkan to mo eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi olorun o si ko sala je oloto lati kini ilo sugbon ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa a wa be sin ni so fun e je jesu lagbara mi bibeli ni oro olorun ti to ni sona o lagbara mi emi olorun ni bo ti so yen bene esu lo ngba lowo e o wa fa ori e agbara lo gbogbo imisi ti o ni tele tele o lo emi olorun lo le lila yi ni o tun so pe samsoni jidide awon filistini won do dere won de samsoni ba ji o lo won a se bi okunrin temi olorun ba lo o le se bi okunrin won ni to mi ba tesamu o tan ologun aparada ni temi olorun ba lo o to be won yi e mole won ri e mole lojo orun wa pade e bo pe jesu jesu ani se bo ti kon mi sile se bo ti fi obirin se bo ti fi dipo mi bo so pe mi mo so kale adaba orun a lo ti o a lo nki gbenu doti se bo ti wo no kunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fise sin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won a kora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa gba ton ba tun bi eni le oti pe orin te ma n ko njo si ngba to n lo si lesi gba to n san ekon asun dabo jesu fejere we mi jesu sanu fun panu e mo nbe wa korin fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton wa so pe michael loruko e o ya nbi waka psalm 23 fun wa oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti sala ni ni egbe awon ni tete o ni awon omo awon ni awon omo Israel ni won so o ni awon ti o ko wale eru won won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to ti nko ti o mu inu re dun oni to nda laraya oni ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo ba ori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan e te orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon to kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni ku alairise bo se n gbadura yen to ronu pada
tó ń sọ fún ọlọ́run wípé bó bá lè yọ mí nínú eléyìí ó parí bí mo ti kú níbí ó sàn kí n kú sínú ìgbàgbọ́ ó jẹ́ mọ̀ ìdáríjì láti ọ̀run wá aṣọ mọ̀ pé ọlọ́run aláàánú ni pé bó bá ké pé ọlọ́run ó ní láti gbọ́ bó ti ń ké pé ọlọ́run àwọn tí wọ́n ń ṣeré àwọn abọ̀rìṣà sáwọn òkú kó mọ̀ tún màdúrà bọ́nrẹ́ tó ń gbàdúrà àwọn ọmọ kí ló ń ṣe wọn sì mọ̀ wọn mọ̀ tún mọ̀ ẹ̀ ó bá bẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ni iná ọ̀run agbára ọlọ́run ló sọ̀kalẹ̀ mo gba ọlọ́run jẹ́lẹ̀rí wípé bó bá sọ fún ọlọ́run wípé ìwọ náà ti ṣẹ́sẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ náà ti pẹ̀yìndà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé agbára sì ti lọ bó bá sọ pé mo fẹ́ gbọ̀ràn ó dì ìṣúra fún ọlọ́run yóò ṣàánú fún ọ áńgẹ́lì ni ẹ̀mí ọlọ́run ẹni tí a ná láti ọ̀run wá láti tọ ipasẹ̀ rẹ dé ọ̀run rere kò ní fi ọ sílẹ̀ o yóò di ọwọ́ rẹ mú yóò máa ṣàmọ̀nà rẹ yóò bó bá ti ń fẹ́ gbẹ́sẹ̀ la máa sọ fún ẹ pé ibi ni kò gbẹ́sẹ̀ sí bó bá ti ń fẹ́ ṣìṣọ́ àmàpànù ẹ̀mọ́ bó bá ti ń fẹ́ lọ síbi àni máa lọ síbẹ̀ o bó bá sì ti ń gbọ̀nà ó dájú wípé bí ìpè bá dún bí jésù bá farahàn ní àwọ̀sánmọ̀ ó lọ kò tún yẹ ká máa sọ̀rọ̀ púpọ̀ mo gbàgbọ́ wípé gbogbo wa tá a wà ní ìní a fẹ́ gbọ́ràn ọlọ́run wa ń sọ fún ẹ pé kí a má dàbí Saul o ní má jẹ̀mú láéláé a ran oníṣẹ́ a sọ fún yín pé pátápátá gbogbo àwọn àgùntàn àwọn ènìyàn àwọn tí wọ́n ṣòdì sí ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run kò pa wọ́n run ó bá lọ àwọn ènìyàn náà bá kò tí àgùntàn yìí dá má jẹ́ apá àgùntàn yìí eléyìí dá ọba agági náà jẹ́ ká dá sí ó bá ju ọlọ́run sílẹ̀ ó bá ń gbọ́ ti ènìyàn ọlọ́run bá wa lọ sọ fún samuel pé ó ṣe mí láàánú nítorí mo yan Saul lọ́ba ó ti pẹ̀yìndà sí mi kò gbọ́ràn sí mi lẹ́nu kí ni ẹ̀rí ọlọ́run nípa tiẹ̀ ṣé o fẹ́ di ti Samson ni àbòtú o fẹ́ di bi Saul o rántí wípé Saul ni àìgbọ́ràn kan ṣoṣo tó ṣe yẹn ní ìgbẹ̀yìn ayé ẹ̀ ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri ó lọ́lọ́run ò dá òun lóhùn ó tún padà lọ ń bọ̀ ríṣà inú ẹ̀ ló kú sí o bá a ṣe ń sọ yìí kò fojú rí jésù kò rí ọlọ́run ó wà nínú ìṣòro nísinsìnyí ṣùgbọ́n ó ṣe tèmi pẹ̀lú ẹni ọlọ́run fún wa ní àǹfààní ó wu ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nínú àánú nínú ìpamọ́ra rẹ̀ láti pè ọ́ wá sínú ìhìn rere mo ń bẹ ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́ kọ́lọ̀ mo kúrò nínú ọkàn rẹ̀ bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn bó bá fẹ́ gbọ́ràn wàá sọ fọ́lọ́run ẹ jẹ́ àkúnlẹ̀ kí a sọ fún ọlọ́run pé ẹ̀mí àìgbọ́ràn pátápátá kí ọlọ́run kí ó yọ ọ́ kúrò ọlọ́run ń béèrè ìgbọ́ràn pípé lé ọwọ́ rẹ àti lé ọwọ́ mi képe wá sọ fún ọlọ́run ohun tí ó bá dàbí ẹni pé ó wọlé ọ̀nà rẹ sọ fún ọlọ́run wípé ó tún ṣe bí àtúnṣe bá wà lé ọ̀nà rẹ ní ti ìgbéyàwó ní ti iṣẹ́ ṣíṣe ní ti ìwà híhù sọ fún ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ ẹ̀mí ọlọ́run ti ń tọ́ni sọ́nà ẹ̀mí ọlọ́run olùtùnú ó wà síbẹ̀ láti tọ́ láti ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀ láti ṣe àtúnṣe má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà gbọ́ràn sí ọlọ́run lẹ́nu.

buono!

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀kun lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn ń jẹ, wọ́n mu, wọ́n gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun, a ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀, ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpaláradà àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti oni sibe sibe ti ko mu awon anfani wonyi lo sugbon ti o di eni iparun ti o di eni igbe ti o di eni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati Genesis ori kejila Genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala beni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun Sodomo ati Gomora sugbon o ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigbati a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni arundinlogorin odun ni igba ti o jade ni Harani yin so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai aya re ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shekemu si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si tepepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari wi pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti a fe ki o ye wa ni wi pe bi o ti tepepe bi o ti gbadura bi o ti sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun awe pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo ako won leru eyi Abraham yi kan na lo tun lo lati je iranwo lati ko won pada ni oko ero ti a ko won lo ninu Genesis ori ikerinla ese ikerin.

ìtọ́ wá, ó sì òun a sì máa ṣe àlùfáà Ọlọ́run ọba ògo tàbí ọ̀gá ògo. Níhìn-ín ni a ń sọ fún wa wípé nígbà tí Melkisedeki tí ó pàdé Abrahamu tó sì fún ní oúnjẹ àti ọtí wáìnì, aya Lọ́ọ̀tì yìí kan náà ó wà níbẹ̀, ó rí ohun gbogbo tí à ń ṣe. Bí kò bá tilẹ̀ sí níbẹ̀, ó yẹ kí ọkọ rẹ̀ Lọ́ọ̀tì yìí kí ó ròyìn fún àwọn tí ojú òun rí àti àwọn tí wọ́n bá pàdé, àti bí Melkisedeki ẹni tí a dá ní ìrísí ní àwòrán ní àpẹẹrẹ ọmọ Ọlọ́run ọmọ aládé àlàáfíà, nítorí pé a pe Melkisedeki fún rẹ̀ ní ọba Sálẹ́mù, èyí jẹ́ ọba àlàáfíà tí ó ń ṣe àpẹẹrẹ tí ó ń dúró fún ọmọ aládé àlàáfíà Jésù Kristì. Nínú Jẹ́nẹ́sìsì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkíní, àwọn áńgẹ́lì méjì sì wá sí Sódómù lí àṣálẹ́, Lọ́ọ̀tì sì jókòó lí ẹnu bodè Sódómù. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Níhìn-ín ni a rí àwọn áńgẹ́lì méjì tí ó wá sí Sódómù. Wọ́n ní iṣẹ́ kan tí a rán wọn, èyí ni láti pa Sódómù òun Gomorrah run, ṣùgbọ́n gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìfarahàn Ọlọ́run fún Lọ́ọ̀tì àti ará ilé rẹ̀, ó jẹ́ kí Lọ́ọ̀tì kí ó rí wọn, ó sì gbà wọ́n wọlé nínú ẹsẹ̀ ìkẹta, ó sì rọ̀ wọ́n gidigidi, wọ́n sì yàtọ̀, wọ́n sì wọ inú ilé rẹ̀, ó sì ṣe àsè fún wọn, ó sì dé àkàrà aláìwo fún wọn, wọ́n sì jẹ. Èyí jẹ́ kí ó yé wa wípé aya Lọ́ọ̀tì yìí pẹ̀lú ó jẹ́ ìrànwọ́ láti wá oúnjẹ, láti se oúnjẹ fún àwọn áńgẹ́lì wọ̀nyí, wọ́n sì jẹ. Wo irú àǹfààní tí obìnrin yìí ní kí wọ́n tó sùn ní ọjọ́ náà. Bí o bá jẹ ẹni tí ń ka Bíbélì, ó mọ̀ wípé àwọn ará ìlú náà wọ́n dé, wọ́n sọ wípé wọ́n fẹ́ mọ àwọn ọkùnrin méjì wọ̀nyí, ṣùgbọ́n wọ́n fa Lọ́ọ̀tì wọlé níbi tí wọ́n ti ní àríyànjiyàn, wọ́n sì bo ìfọ́júlu àwọn ará Sódómù. Iṣẹ́ ìyanu yìí ni aya Lọ́ọ̀tì rí. Níkẹyìn ni a sọ fún wa wípé àwọn áńgẹ́lì wọ́n dì wọ́n lọ́wọ́ mú, wọ́n di Lọ́ọ̀tì lọ́wọ́ mú, wọ́n di aya rẹ̀ lọ́wọ́ mú, àti àwọn obìnrin wọn méjèèjì wípé kí wọn kí ó jáde, kí wọn kí ó sì sá àsálà fún ẹ̀mí wọn. Bí a bá fẹ́ sọ ní ìkọ̀ọ̀kan, ó yẹ kí a mọ àwọn àǹfààní tí ó wà fún aya Lọ́ọ̀tì. Ìkíní, ó jẹ́ ohun tí a ti mẹ́nuba, ṣùgbọ́n kí a wò ní ìkọ̀ọ̀kan. Aya Lọ́ọ̀tì jẹ́ ẹni tí ó mọ Abrahamu. Abrahamu ni a pè ní ọ̀rẹ́ Ọlọ́run àti bàbá ìgbàgbọ́. Ó sì rí bí Abrahamu ti tẹ́ pẹpẹ tí ó ń sin Ọlọ́run aláàyè, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò mú ìpinnu. Bí ó tilẹ̀ rí ẹni tí ń sin Ọlọ́run, bí ó tilẹ̀ rí ẹni tí ó ti kọ àwọn òrìṣà sílẹ̀ tí ó ń sin Ọlọ́run aláàyè, ìpinnu kan kò sí nínú rẹ̀ wípé bí Abrahamu bí ó ti ń ṣe, òun náà pàápàá òun fẹ́ ṣe bẹ́ẹ̀. A sọ wípé ìkejì, nígbà tí Melkisedeki ọba àlàáfíà tí ó ní àfijọ pẹ̀lú ọmọ aládé àlàáfíà, nígbà tí ó pàdé Abrahamu tí ó fún ní oúnjẹ àti ọtí wáìnì, èyí jẹ́ àpẹẹrẹ pé Jésù ó fún wa ní ara rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ láti gba wàhálà. Èyí sì jẹ́ àpẹẹrẹ ohun tí ìjọ máa ń ṣe lónìí wípé a máa ń jẹ oúnjẹ fún ìrántí ara Jésù Kristì tí a bù fún ẹnì kọ̀ọ̀kan wa, a sì máa ń mu wáìnì pẹ̀lú ní àkókò oúnjẹ alẹ́ Olúwa láti ṣe ìrántí ikú Jésù. Èyí ni aya Lọ́ọ̀tì yìí rí, ó wà níbẹ̀ nígbà tí gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀, síbẹ̀síbẹ̀ kò fi ara rẹ̀ fún Ọlọ́run. Ìkẹta, ó rí àwọn áńgẹ́lì. Àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n tilẹ̀ lo òru ọjọ́ kan nínú ilé wọn, ó sì gbọ́ ẹ̀kọ́ àti ìkìlọ̀ lẹ́nu wọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣègbé. Ìkẹrin, ó mọ̀ dájú wípé ọ̀run rere ń bẹ, nítorí àwọn àlejò tí wọ́n gbà lálẹ́ náà, èyí jẹ́ àwọn áńgẹ́lì wọ̀nyí wọn kì í ṣe ará ilé àwọn Abrahamu tàbí Lọ́ọ̀tì, wọn kì í sì gbé Sódómù tàbí Gomorrah, wọn ò sí ní ilé ayé, ṣùgbọ́n láti ọ̀run lè àti rán wọn wá. Àwọn àlejò láti ọ̀run wọ̀nyí wọ́n sì bẹ̀ wọ́n wò, wọ́n sì sọ fún wọn wípé òjò iná, òjò ìdájọ́ yóò rọ̀ sórí Sódómù òun Gomorrah. Síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò tají nínú oorun ẹ̀mí tí ó ń sùn láti ní ìgbàlà Ọlọ́run. Ìkarùn-ún, ó rí iṣẹ́ àmì, ó rí iṣẹ́ ìyanu tí àwọn áńgẹ́lì wọ̀nyí ṣe ní Sódómù. Kò ṣaláìmọ̀ pé Ọlọ́run rán wọn láti mú ìdájọ́ wá sórí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú Sódómù. Ìkẹfà, ó gbọ́ ìwàásù Lọ́ọ̀tì
nígbà tí lọ́ọ̀tì jáde lọ.

0: Epistle Paul Apostle sí àwọn Hebrew orí ìkejì. Nítorí náà, ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ré kọjá àti àgbọràn sì gba ẹ̀sán tí ó tọ́, àwa ó ti ṣe làá bí àwa kò bá náni irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́. Ọlọ́run sì ń fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti onírúurú iṣẹ́ agbára àti ẹ̀bùn ẹ̀mí mímọ́ bá wọn jẹ́rìí gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, nítorí pé kìí ṣe abẹ́ àwọn áńgẹ́lì ni ó fi ayé tí ń bọ̀ tí àwa ń sọ̀rọ̀ rẹ̀ sí. Ṣùgbọ́n ẹnìkan sọ níbìkan wípé, kí ni ènìyàn tí ó fi ń ṣe ìrántí rẹ̀, tàbí ọmọ ènìyàn tí ó ń bẹ̀ẹ́ wò? Ìwọ́ dá ara rẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ, ìwọ́ fi ògo àti ọlá dé ilé adé, ìwọ́ sì fi ìje olórí iṣẹ́ ọwọ́ rẹ̀, ìwọ́ fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, nítorí ní ti pé ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀, kò kú ohun kan tí kò fi sábẹ́ rẹ̀. Ṣùgbọ́n ní ìsinsìnyí, àwa kò tí ì rí pé a fi ohun gbogbo sábẹ́ rẹ̀. Àwa rí ẹni tí a dárẹ̀lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ, àní Jésù, ẹni tí a fi ògo àti ọlá dé ní adé nítorí ìjìyà ikú, kí ó lè tọ ikú wò fún olúkúlùkù ènìyàn nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, nítorí pé ó yẹ fún un, nítorí ẹni tí ohun gbogbo ṣe wà àti nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà, ní mímú àwọn ọmọ púpọ̀ wá sínú ògo láti ṣe balógun ìgbàlà wọn ní àṣepé nípa ìjìyà. Nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́ àti àwọn tí a ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn, nítorí èyí tí kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin, wípé èmi ó sọ̀rọ̀ orúkọ rẹ fún àwọn ará mi, ní àárín ìjọ ni èmi ó kọrin ìyìn rẹ, àti pẹ̀lú èmi ó gbẹ́kẹ̀ mi lé, àti pẹ̀lú kíyèsí èmi àti àwọn ọmọ tí Ọlọ́run fi fún mi. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara òun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú sì ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni ní èṣù, kí ó sì lè gba gbogbo àwọn tí ó ti ìtòrí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Nítorí pé ní tòótọ́ kìí ṣe àwọn áńgẹ́lì ni ó ṣe ìrànlọ́wọ́ fún, ṣùgbọ́n irú ọmọ Ábrahàmù ni ó ṣe ìrànlọ́wọ́ fún. Nítorí náà, ó yẹ pé nínú ohun gbogbo kí ó dàbí àwọn ará rẹ̀, kí ó lè jẹ́ aláàánú àti olóòótọ́ lórí àlùfáà nínú ohun tí ṣe ti Ọlọ́run, kí ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn. Nítorí níwọ̀n bí ohun tìkára rẹ̀ ti jìyà nípa ìdánwò, ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistle Paul Apostle sí àwọn Hebrew orí ìkẹta. Nítorí náà, ẹ̀yin ará mímọ́, alábàápín ìpè ọ̀run, ẹ gbá ti apostle àti olórí àlùfáà ìjẹ́wọ́ wa rò, àní Jésù, ẹni tí ó ṣe olóòótọ́ sí ẹni tí ó yàn án, bí Mósè pẹ̀lú ti ṣe nínú gbogbo ilé rẹ̀. Nítorí aka ọkùnrin yìí ní yíyẹ sí ògo ju Mósè lọ, níwọ̀n bí ẹni tí ó kọ́ ilé ti ní ọlá ju ilé lọ. Láti ọwọ́ ènìyàn kan ni a ṣáà ti kọ olúkúlùkù ilé, ṣùgbọ́n ẹni tí ó kọ́ ohun gbogbo ni Ọlọ́run. Mósè ní tòótọ́ sì ṣe olóòótọ́ nínú gbogbo ilé rẹ̀ bí ìránṣẹ́ fún ẹ̀rí ohun tí a ó sọ̀rọ̀ wọn nígbà ìkẹyìn, ṣùgbọ́n Kristi bí ọmọ lórí ilé rẹ̀, ilé ẹni tí àwa ṣe bí àwa bá di ìgbẹ́kẹ̀lé àti ìṣògo ìrètí wa mú ṣinṣin títí dé òpin. Nítorí náà, gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti wí, lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sí ọkàn yín le bí ìgbà ìmúnibínú, bí ní ọjọ́ ìdánwò ní aginjù, níbi tí àwọn bàbá yín dán mi wò nípa wíwádìí mi tí wọ́n sì rí iṣẹ́ mi ní ogójì ọdún. Nítorí náà, inú mi bàjẹ́ sí ìran náà, mo sì wí pé nígbà gbogbo ni wọ́n ń ṣìnà ní ọkàn wọn, wọn kò sì mọ ọ̀nà mi. Bí mo ti múra ní ìbínú mi, wọn kì yóò wọ inú ìsinmi mi. Ẹ kíyèsára ara kí ọkàn búburú ti àgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run àlàyé. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú ní ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é ní òní, kí a má bàa sí ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ìtàn ẹ̀ṣẹ̀. Nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi, bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, nígbà tí à ń wípé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohun rẹ̀, ẹ má ṣe sí ọkàn yín le bí ìgbà ìmúnibínú. Nítorí àwọn ta níbí yín nínú nígbà tí wọ́n gbọ́, kì í a ṣe gbogbo àwọn tí ó ti pàṣẹ Mósè jáde láti Íjíbítì wá, àwọn ta ni ó sì bínú sí fún ogójì ọdún, kì í a ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn ní aginjù, àwọn ta ni ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn, àwa sì rí pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ lati je alabapin pelu awon ti o fese mule ninu ihinrere eje ki o je ti wa ni oruko Jesu abeyin wo pe imole lati oke wa yo tan si oro yin gege bi ati nka gege bi ati ngbo abeyin wo pe oye yo ye wa ogbon yo je ti wa ilanina yin yo se je ohun ti a mo daju daju ti o si je ori ofe fun wa lati tele ni oruko Jesu abeyin wo pe nisisiyin ki emi yin ki o je oluko fun wa e sanu fun wa e to wa si ona ki a si le ni ori ofe lati tele titi de opin adupe wo pe e ti gbo ni oruko Jesu Christi ni agbadura loni eko wa ni a o ri ninu iwe Kolose ori kini ese ikesan ni a o ma wo ni fini fini Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi loni ni a nwo ohun ti Paulu iranse Olorun apostoli fun awon kefere ti o se fun awon ara Kolose nipa wipe o n gbadura fun won lati ese ti a ka yi ni a o ti ri koko oro wa ti o doro lori adura fun awon onigbagbo bi ati ko tele tele Paulu ko ti de ilu Kolose sugbon o ti bere si ni se iranse fun won lai ti fi igba kankan de odo won ri iranse ti a so pe o nse fun ni wipe o n gbadura fun won adura si je iranse pupo lati owo awon iranse Olorun ti won le se fun wa lati je ki a fi ese wa mule lati je ki a dagba ninu igbagbo lati je ki oro Olorun atoke wa ki o ye wa lati je ki imole ehin rere ki o tan si okan wa ati lati je ki ore ofe ki o san si wa lati odo Olorun wa o ti n gbadura fun won ni opo igba ki o to di wipe o ni anfani lati waasu si won ilepa ise iranse ni ase pe awon eniyan mimo bi a ba n so nipa ise iranse ti apostoli ti a n so nipa ti awon woli ti a n so nipa ti awon evangelisti ti a n so nipa ti oluso agutan ati olukoni eredi iranse won eredi iwaasu won eredi ilosoke sodo won eredi ti won fi n kaakiri lati se iranse fun wa ni wipe ki a le je eni pipe e je ki a wo efeso ori kerin lati ese ikokanla de ese ikejila ki a wo ohun ti a fi ti eyi ti a so yi lẹyin wipe iranse ti awon oluso agutan tabi olukoni ti won se fun wa o duro lori wipe ki a le di eni ti o pe ninu igbagbo ati ninu ore ofe Olorun efeso ori kerin lati ese kọkànlá o si ti fi awon kan funi bi apostoli ati awon miran bi woli ati awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni kisi ni eredi ti a fi fi awon wonyi funi e je ki a wo ese ikejila fun ase pe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi ni a n pe ni ijo kristi eyi ti a fi n se iranse fun wa yala ni ojo aje tabi ni ojobo tabi ni ojo aiko ni wipe ki a le di eni pipe ninu oluwa ati wipe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu Olorun o n sọ fun wa ni ese iketala wipe titi gbogbo wa yio fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sinsin titi a o fi de iwon gigun ekun kristi báwo ni ó ṣe lè ṣe é ṣe fún yálà apostoli tàbí wòlíì tàbí evangelist tàbí olùkọ́ni tàbí olùṣọ́àgùtàn láti jẹ́ kí ara Kristi ìjọ ọlọ́run láti jẹ́ kí àwọn ènìyàn ọlọ́run tí a ti gbàlà kí wọn kí ó lọ sí ibi gíga gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ ọlọ́run àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run. Ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn ọlọ́run wọ̀nyí. Ìkíní, wíwàásù ọ̀rọ̀ ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí. Iṣẹ́ àwọn apostoli orí kẹfà ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn apostoli ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa ìkókó méjì tí iṣẹ́ ìránṣẹ́ wọ́n dúró lé lórí. Ìkíní, nínú àdúrà gbígbà. Ìkejì, nínú ìránṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run. Bí a bá wo ohun tí a nílò nínú ìjọ tí ó lè jẹ́ àṣepé fún àwọn ènìyàn mímọ́, a rí wípé nǹkan méjì wọ̀nyí ni ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti lè tẹ̀lé. Ìkíní, àdúrà gbígbà. Ìkejì, ọ̀rọ̀ ọlọ́run ní gbígbọ́. Ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́àgùtàn, ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run tí a ń kọ́ wa. Lẹ́ẹ̀kejì, bí a ti ń gbàdúrà fún wa, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa. A sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí Paul ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀. Ìkíní, nípa gbígbàdúrà. Ìkejì, nípa kíkọ́ni. Nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará Kólósè, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ Jésù Kristì wá, wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ Ọlọ́run, òye ìgbàlà Ọlọ́run tí kò yé wọn. Ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ìkejì, láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Mo ń kà fún wọn lẹ́ẹ̀kan sí i. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùkà Bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, kí ó sì ka gbogbo orí kìíní, kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ Ọlọ́run yìí, bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní, a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa. Ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́. Ìkejì, ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Ìkẹta, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a lọ sí ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún olóòótọ́. Bí a bá wo àwọn ohun tí Paulu apostoli tí ó ti kọ tí ó sì ti fi yé wa nípa àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè, ó sọ fún wa wípé lẹ́ẹ̀kíní, àwọn wọ̀nyí wọ́n ti ní oore ọ̀fẹ́. Ìkejì, wọ́n ti ní àlàáfíà Ọlọ́run ní ọkàn wọn. Ìkẹta, wípé wọ́n jẹ́ ènìyàn mímọ́. Ìkẹrin, wọ́n sì jẹ́ olóòótọ́ arákùnrin àti arábìnrin. Ó sì sọ wípé kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí i fún wọn, kí àlàáfíà Ọlọ́run tí ó ti wọ inú ọkàn wọn lọ kí ó sì di gbígbòrò kí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn. Ó sì sọ fún wa wípé àwọn wọ̀nyí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti bá Jésù pàdé ni a ti sọ wọ́n di ènìyàn olóòótọ́. ti o n duro sese ti o n gbe igbese aye ti o wo olorun igbese aye ailese eje ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si piyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si n gbadura fun yin ni igba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese karun nitori ireti ti agbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese Olorun yi fun ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi esote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimu ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o n so wipe ihere ti won ti gbo o ti so eso ni igbese aye won iru eso wo ni ihere so ni igbese aye won eso ironu pewada eso ododo o si n so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni kii se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa n so wipe oun gbadura fun won laisimi ati laisare wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won le orun ti won si ti n so eso emi eso ironu po oda ati eso dodo wipe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko niyin ni wepe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a man saba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si yebe sugbon o ti a so nipa ni we pe ni ekokan ni awon elomiran ma gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wi pe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon won yi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan soso ari wi pe awon ti o wa ni kolose won ki se alailera nipa ti emi ki se wi pe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iyi olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sinsin sibe sibe ni paul iranse olorun ni o n gbadura fun awon wonyi eje ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun eje ki a wo galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin nigbati paul apostle gbo nipa awon ara galatia ti o dabi eni we pe won fe ni ilowo owo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesi waju daadaa nipa igbagbo won ninu kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni we pe o nrewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko ba kun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa peteru mo ninu tubo sugbon ijo nfi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalemu ni o ye ki awa paapa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun be ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese kini nitori na mo gba yin ni iyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abani sise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a nso fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti a nso ni wepe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun eje ki a wo luko ori kejilelogun luko ori kejilelogun ese ikokanlelogbon oluwa si wepe simoni simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigba ti Jesu Christ Oluwa wa ti o ri wahala ti o wa ni waju Petero idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni waju re ti o si ri wi pe Petero je alaiki esara o so fun wi pe oun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o sese ki o je wi pe won ko kiye sara to a si ri wi pe esu n dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro olorun won yi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si olorun fun israeli ni fun igbala won bi abari awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala olorun ti o je wi pe won ja fafa ninu ise esin tabi ise irubo ti won sin jalanka to wi pe pelu ise esin won yo sese fun won lati ri oju olowa lai gba jesu christi bo fun igbala won ati fun asepe won o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be oni pe oni paul se so fun awon ara rome we pe ara ninu olowa ife okan mi igbona okan mi ati adura mi si olorun fun awon omo israeli ti won simile esin sugbon ti won ko gba jesu gege bi olugbala won paul so we pe ife okan ni we pe oun si n gbadura fun won ki igbala olorun ki o le je ti won e je ki a lo wo nisisiyi we pe adura ti paul n gba ki se fun awon elese nikan soso ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se dede awon ti o lowowo tabi won ni irewesi nikan soso ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan soso ki se se fun awon elesin israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu olowa ti o wa ni kolose ti won si je eniyan mimo ati olooto eyi je eko pataki fun wa wi pe bi a ba ri awon ti won je olooto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise olorun o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se rowe pe adura wa wa fun awon alailera nikan soso e je ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa ti re ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi won yi Jesu n so nipa won o n jeri gbe won niwaju olowa wi pe

rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ wó pé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ikú àti àjínde rẹ̀. Wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdi mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n wàásù. Wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólótọ Jésù Kristì wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlà rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá. Wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ níyìí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristì, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn, àdúrà wa máa ń dá dúró lórí àwọn tí wọ́n fẹ́ ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú. Ó yẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bí ti ayé, láti má jẹun bí ti ayé, láti má gbéyàwó bí ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bí ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bí ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀ síbẹ̀, Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mo ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní níhìn ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi.

pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa, Bàbá Ògo, lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn-ín wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbòòrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa. Ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́, wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n a máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristì àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojúkòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní, ó sì ṣe. Bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa jù bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀.
ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristì wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristì. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tún ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ ti Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wo ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi kì yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run
kini ife olorun kini eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si eleyi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi obimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere wi pe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi aba so wi pe eniyan kun fun nkan kan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be oro ti a so yi wi pe ki a kun fun nkan kan je ki se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan won yi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kiakia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi.

yín. Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun sì lọ sí orí igi àgbélébò láti kó, ọkàn wọn kún fún ìbànújẹ́ láì ní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkò orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì kún fún.

gbóná. Wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná. Kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo ìṣe àwọn apostoli. Ìṣe àwọn apostoli orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún.

Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́, ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹ̀lì pé ní orúkọ Jésù Kristi ti Nasareti, tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú, tí Ọlọ́run.

kúrò nínú òkú nípa rẹ̀ lé ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wọ́n pé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù, ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́, kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà tàbí

nínú ọkàn rẹ̀ ní ìgbà náà bí ènìyàn bá kún fún nǹkan kan ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀ bí ènìyàn bá kún fún ìfẹ́ ọlọ́run ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ ọlọ́run ìfẹ́ ti ara ti kúrò ìfẹ́ ti àwọn ojúgbà nínú

ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ.

gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò yí ìwọ̀sí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀ bákan náà ni. Bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ, ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalóníkà 1:4.

lè wà ní mímọ́ sí Ọlọ́run. Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé

ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeé ṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé ò ti láàlá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí. Ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa?

Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wí pé kí a wà ní mímọ́. Ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́, kí ó sọ fún ọ wí pé òun rí ilé ìsìn mìíràn, wí pé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wí pé Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí, kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wí pé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú

tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ.

Àbí o tí o fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa, nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé

kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta láti ẹsẹ̀ kẹtàlá tàlé ọgbọ́n, tí ó sì ní ìmọ̀ nínú yín. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkè wá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ kẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń jáláńká tó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀ kún fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú túràrí, tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń là òun lóye láti rẹ́nijẹ, láti parọ́, tàbí láti ṣèké. Ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ohun ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́. A kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkè wá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ 30, Kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ 30, ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lé ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa. Bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá, a ní láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, a ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù, a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a ní láti jẹ olóòótọ́ bí a bá ti tọ Ọlọ́run wá wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa, a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀wánù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá di onígbàgbọ́ tòótọ́, tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, a sọ pé bí Jésù bá ti ń wọlé, ọgbọ́n àtọ̀run wa yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Timothy 2:3 láti ẹsẹ̀ 15, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀
àwọn ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n ọlọ́run. Bí o bá fiyè sí ohun tí a kà ní ẹsẹ̀ kẹẹ̀dógún yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Wọ ẹsẹ̀ kẹrìndínlógún, gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà. Nítorí wípé Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kolose orí kejì. Ẹsẹ̀ kẹta, ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ kejì kí ó lè yí ọ dáradára, kí a lè tu ọkàn wọn nínú. Bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi. Kristi yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ kẹta, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òun ni yóò fún ọ ní ọgbọ́n àtòkèwá. Nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ní tòótọ́, yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jakobu orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó bèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lí ọ̀pọ̀lọpọ̀, tí kìí sì báníwé, a ó sì fi fún lónìí. Àti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ, àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́, arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe, ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lé lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí, tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí, yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́ ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí, a ó dìde dúró. Àwọn ohun tí a ti kọ́ lónìí, a ó mú lọ síwájú Olúwa, wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tí ì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra. O fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run,
ó dájú wípé yóò gbọ́ ti ọ wá. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni ó ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Bí ìlérí Ọlọ́run mú, ó ṣèlérí wípé

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Epistle ti Paul Apostle si awon Eberu ori ikerin. Nitori na e je ki a beru bi a ti fi ileri ati wo inu isimi re sile fun wa. Keni keni ninu yin ki o ma ba dabi eni pe o ti kuna re. Nitori pe ati waasu irere fun wa gege bi fun awon na. Sugbon oro ti won gbo ko se won ni ire. Nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo. Nitori pe awa ti o ti gbagbo wo inu isimi gege bi o ti wi. Bi mo ti gbura ninu ibinu mi, won ki yo wo inu isimi mi. Bi o tile ti se pe a ti pari ise won ni lati ipile aye. Nitori o ti so nibi kan ni ti ojo keje bayi pe Olorun si simi ni ijo keje kuro ninu ise re gbogbo. Ati nihin yi ewe pe won ki yo wo inu isimi mi. Nitori na bi o ti je pe o ku ki awon kan wo inu re. Ati awon ti a ti waasu yin rere na fun ni saaju ko wo inu re nitori aigboran. Ewe o yin ojo kan o wi ninu iwe Dafidi pe loni eyin igba pipe be bi a ti wi ni saaju loni bi eyin ba gbo ohun re e ma se se okan yin le. Nitori ibase pe Joshua ti fun won ni isimi ohun ki ba ti soro nipa ojo miran leyin na. Nitori na isimi kan ku fun awon eniyan Olorun nitori pe eni ti o ba bo sinu isimi re ohun pelu simi kuro ninu ise tire gege bi Olorun ti simi kuro ni tire. Nitori na e je ki a mura giri lati wo inu isimi na ki enikeni ki o ma ba subu nipa apere aigbagbo kan na. Nitori oro Olorun ye o si ni agbara o si mu ju idakida oloju meji lo o si n guni ani titi de pinpin okan ati emi niya ati orike ati ora inu egungun. Oun si ni olumo ero inu ati ete okan ko si si eda kan ti ko farahan niwaju re sugbon ohun gbogbo ni o wa ni hoho ti a si se paya fun oju re eni ti a wa ni ibalo. Nje bi ati ni olori alufa nla kan ti o ti la awon orun koja lo Jesu omo Olorun e je ki a di ijewo wa mu sinsin. Nitori a ko ni olori alufa ti ko le saibanikedun ninu ailera wa eni ti a ti danwo ni ona gbogbo gege bi awa sugbon lailese. Nitori na e je ki a wa si ibi ite ori ofe pelu iboya ki a le ri anugba ki a si ri ore ofe lati ma ran ni lowo ni akoko ti o wo. Epistle Paul Apostle si awon Eberu ori ikarun. Nitori olukuluku olori alufa ti ayan ninu awon eniyan ni a fi je fun awon eniyan ni ti ohun ti se ti Olorun ki o le ma mu ebun wa ati lati se ebo nitori ese eni ti o le ba awon alaimoye ati awon ti o ti yapa kedun nitori a fi ailera yi ohun na ka pelu. Nitori idi eyi ni o si se ye bi o ti n se ebo nitori ese fun awon eniyan be pelu ni ki o se fun ara re. Ko si si eni ti o gba olayi fun ara re bi ko se eni ti a pe lati odo Olorun wa gege bi ati pe Aroni. Bẹ́ẹ̀ni Kristi pẹ̀lú kò sì ṣe ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà bí kò ṣe ẹni tí ó wí fún un pé ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. Bí ó ti wí pẹ̀lú níbòmíràn pé ìwọ ni àlùfáà títí láé nípa ẹsẹ̀ Melkisedeki ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rara àti omijé gbàdúrà tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú a sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ́ rẹ̀. Bí ó ti jẹ́ ọmọ nì síbẹ̀ ó kọ́ ìgbọràn nípa ohun tí ó jìyà bí a sì ti sọ di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀ tí a yàn ní olórí àlùfáà láti ọ̀dọ̀ Ọlọ́run wá nípa ẹsẹ̀ Melkisedeki ní ti ẹni tí àwa ní ohun púpọ̀ láti sọ tí ó sì ṣòro láti túmọ̀ nítorí pé ẹyí ìgbè ní gbígbọ́. Nítorí nígbà tí àkókò tó tí ó yẹ kí ẹ jẹ́ olùkọ́ ẹ tún wà ní ẹni tí ẹnìkan yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìní wàrà tí wọn kò sì fẹ́ oúnjẹ líle. Nítorí olúkúlùkù ẹni tí mo wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo nítorí ọmọ ọwọ́ ni ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó dàgbà àwọn ẹni nípa ìrírí tí wọ́n ń lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàrin rere àti búburú.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Epistle Paul Apostle si awon Eberu ori ikefa. Nitori na ki a fi ipilese eko Kristi sile ki a lo si pipe ni aitun fi ipile ironu pe wada kuro ninu oku ise lile ati ti igbagbo sipa ti Olorun.

0: ti ẹkọ ti iwẹnu ati ti igbọwọleni ati ti ajinde oku ati ti idaju aimi pẹkun eyi ni awa o si se bi Ọlọrun fẹ nitori awọn ti a ti la loju lẹẹkan ti wọn si ti to ẹbun ọrun wo ti wọn si ti di alabapin emi mimọ ti wọn si ti to ọrọ rere Ọlọrun wo ati agbara aye ti n bọ ti wọn si ti ṣubu kuro ko le ṣee ṣe lati sọ wọn di ọtun si ironu pewada nitori wọn tun kan ọmọ Ọlọrun ma gbelebu si ara wọn ni ọtun wọn si doju ti ni gbangba nitori ile ti o fi omi ojo ti n rọ sori rẹ nigba gbogbo mu ti o si n po ewebẹ ti o dara fun awọn ti a n ti itori wọn ro pẹlu n gba ibukun lọwọ Ọlọrun ṣugbọn eyi ti o n po ẹgun ati oṣuṣu akọ ko si jina si egun opin eyi ti yoo jẹ fun ijona ṣugbọn olufẹ awa ni igbagbọ ohun ti o dara ju bẹẹ lọ ni tiyin ati ohun ti o faramọ igbala bi awa tilẹ n sọ bayii nitori Ọlọrun kii ṣe alaiṣododo ti yoo fi gbagbo iṣẹ yin ati ifẹ ti ẹyin fi han si orukọ rẹ nipa iṣẹ iranṣẹ ti ẹ ti ṣe fun awọn eniyan mimọ ti ẹ si n ṣe awa si n fẹ ki olukuluku yin ki o maa fi iru aisimi kan naa han fun ẹkun ireti titi de opin ki ẹ ma ṣe di onilọra ṣugbọn alafarawe awọn ti wọn ti ipa igbagbọ ati suru jogun awọn ileri nitori nigba ti Ọlọrun ṣe ileri fun Abrahamu bi ko ti ri ẹni ti o pọ ju ohun lati fi bura o fi ara rẹ bura wipe nitootọ ni bibukun èmi ó bùkún fún ọ àti ní bíbí sí èmi ó mú ọ bí sí i bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà tí ó fi sùúrù dúró ó rí ìlérí náà gbà nítorí ènìyàn a máa fi ẹni tí ó pọ̀ jù wọ́n búra ìbúra náà sì fi òpin sí gbogbo ìjìyàn wọn fún ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ nínú èyí tí bí Ọlọ́run ti ń fẹ́ gidigidi láti fi àìlè yí padà ìmọ̀ rẹ̀ hàn fún àwọn ajogún ìlérí ó fi ìbúra sáàrin wọn pé nípa ohun àìlè yí padà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké kí àwa tí ó ti sá sábẹ́ ààbò lè ní ìṣírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú èyí tí a wà ní kí ìdákọ̀rú ọkàn ìrètí tí ó dájú tí ó sì dúró ṣinṣin tí ó sì wọ inú ilé lọ lẹ́yìn aṣọ ìkélé níbi tí aṣáájú wa ti wọ̀ lọ fún wa àní Jésù tí a fi di olórí àlùfáà títí láí nípa ẹsẹ̀ Mekisedeki. Epistele Paulu Apostele sí àwọn Heberu orí ìkeje. Nítorí Mekisedeki yìí ọba Salemu àlùfáà Ọlọ́run ọ̀gá ògo ẹni tí ó pàdé Abrahamu bí ó ti ń padà láti ibi pípa àwọn ọba bọ̀ tí ó sì súre fún un ẹni tí Abrahamu sì pín ìdámẹ́wàá ohun gbogbo fún ní ọ̀nà ìkíní ní ìtumọ̀ rẹ̀ ọba òdodo àti lẹ́yìn náà pẹ̀lú ọba Salemu ti ṣe ọba àlàáfíà láì ní baba láì ní ìyá láì ní ìtàn ìran bẹ́ẹ̀ ni kò ní ìbẹ̀rẹ̀ ọjọ́ tàbí òpin ọjọ́ ayé ṣùgbọ́n a ṣe é bí ọmọ Ọlọ́run ó wà ní àlùfáà títí ǹjẹ́ ẹgbàárò bí ọkùnrin yìí ti pọ̀ tó ẹni tí Abrahamu baba ńlá fi ìdámẹ́wàá nínú àwọn àṣàyàn ìkógun fún àti ní tòótọ́ àwọn tí ṣe ọmọ Léfì tí ó gba oyè àlùfáà wọ́n ní àṣẹ láti máa gba ìdámẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí òfin èyí ìnini lọ́wọ́ àwọn arákùnrin wọn bí ó tilẹ̀ ti jẹ́ pé wọ́n ti inú Abrahamu jáde ṣùgbọ́n òun ẹni tí a kò tilẹ̀ pìtàn ìran rẹ̀ láti ọ̀dọ̀ wọn wá ti gba ìdámẹ́wàá lọ́wọ́ Abrahamu ó sì ti súre fún ẹni tí ó gba ìlérí àti ní àìsíjiyàn rárá ẹni tí kò tó ẹni ni a súre fún láti ọ̀dọ̀ ẹni tí ó ju ni àti níhìn-ín àwọn ẹni kíkú gba ìdámẹ́wàá ṣùgbọ́n níbẹ̀ ẹni tí a jẹ́rìí rẹ̀ pé ó ń bẹ láàyè àti bí a ti lè wí Léfì pàápàá ti ń gba ìdámẹ́wàá ti san ìdámẹ́wàá nípasẹ̀ Abrahamu nítorí ó sàsì ń bẹ nínú bàbá rẹ̀ nígbà tí Mekisedeki pàdé rẹ̀ ǹjẹ́ ìbáṣepé pípé ń bẹ nípa oyè àlùfáà Léfì nítorí pé lábẹ́ rẹ̀ ni àwọn ènìyàn gba òfin kí ni ó sì tún kù mọ́ tí àlùfáà mìíràn ìbá fi dìde nípa ẹsẹ̀ Mekisedeki tí a kò sì wípé nípa ẹsẹ̀ Aaroni nítorí pé bí a ti pààrọ̀ oyè àlùfáà a kò sì lè ṣàìpààrọ̀ òfin nítorí ẹni tí a ń sọ̀rọ̀ nǹkan wọ̀nyí nípa rẹ̀ jẹ́ ẹ̀yà mìíràn láti inú èyí tí ẹnikẹ́ni kò ìjọ́sìn rí níbi pẹpẹ nítorí ó hàn gbangba pé láti inú ẹ̀yà Júdà ni Olúwa wá ti dìde nípa ẹ̀yà tí Mósè kò sọ ohunkóhun ní ti àwọn àlùfáà ó sì tún hàn gbangba jù bẹ́ẹ̀ lọ bí ó ti jẹ́ pé àlùfáà mìíràn dìde gẹ́gẹ́ bí Mekisedeki èyí tí a kò fi jẹ gẹ́gẹ́ bí òfin ìlànà nípa ti ara bí kò ṣe nípa agbára ti ìyà àìlópin nítorí a jẹ́rìí pé ìwọ ni àlùfáà títí láí nípa ẹsẹ̀ Mekisedeki nítorí a mú òfin ìṣáájú kúrò nítorí àìlera àti àìlérè rẹ̀ nítorí òfin kò mú ohunkóhun pé a sì mú ìrètí tí ó dára jù wá nípa èyí tí àwa ń súnmọ́ Ọlọ́run níwọ̀n bí ó sì ti ṣe pé kì í ṣe ní àìbúra ni nítorí a ti fi wọ́n jẹ àlùfáà láìsí ìbúra nípa ẹni tí ó wí fún pé Olúwa búra kì yóò sì ronú pìwàdà ìwọ ni àlùfáà kan títí láí nípa ẹsẹ̀ Mekisedeki níwọ̀n bẹ́ẹ̀ ni Jésù ti di onígbọ̀wọ́ májẹ̀mú tí ó dára jù àti ní tòótọ́ àwọn púpọ̀ ni a ti fi jẹ àlùfáà nítorí wọn kò lè wà títí nítorí ikú ṣùgbọ́n òun nítorí tí ó wà títí láí ó ní oyè àlùfáà tí a kò lè rọ̀ nípò nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀ nítorí tí ó ń bẹ láàyè títí láí láti máa bẹ̀bẹ̀ fún wọn nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá. mímọ́, àìlẹ́gàn, àìléèrí tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀ tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Ẹni tí kò ní láti máa kọ́rúbọ lójoojúmọ́ bí àwọn olórí àlùfáà wọn ni. Mú ẹ̀ṣẹ̀ ti ara rẹ̀ náà àtìlẹ́yìn náà fún ti àwọn ènìyàn. Nítorí èyí ni ó ti ṣe lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí ó fi ara rẹ̀ rúbọ. Nítorí pé òfin a máa fi àwọn ènìyàn tí ó ní àìlera jẹ olórí àlùfáà, ṣùgbọ́n ọ̀rọ̀ ti ìbúra tí a ṣe lẹ́yìn òfin ó fi ọmọ jẹ ẹni tí a sọ di pípé títí láé.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wù yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹjẹ́ olóòótọ́, síbẹ̀ ẹjẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà, àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé ó rí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹran wà létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tu, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìnyí lọ àti títí dópin. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kì í ṣe é ṣe fún láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó sì dájú wípé ọkàn kò lè dádúró, ènìyàn kọ̀ọ̀kan kò lè dádúró. Bí a kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó dájú wípé a ní láti wá ohun kan láti fẹ̀yìntì, a ní láti wá ohun kan láti gbẹ́kẹ̀lé, yálà ènìyàn mìíràn, yálà ara wa pàápàá, tàbí àwọn òrìṣà. Ó ṣeéṣe, ó sì rọrùn fún ènìyàn ẹlẹ́ran ara tí kò ní ìyè Ọlọ́run, tí kò sí nínú oore ọ̀fẹ́ Ọlọ́run láti gbẹ́kẹ̀lé àwọn ohun asán ayé yìí. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbígbẹ́kẹ̀lé ènìyàn ó jẹ́ ohun tó wọ́pọ̀ láàrin àwọn ẹ̀dá, síbẹ̀ ewu púpọ̀ ni ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Kí a wo orin Dáfídì 20:7. Orin Dáfídì 20:7. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Níhìn-ín ni onísàmù yìí ti ń jẹ́ kí ó yé wa wípé àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. Nígbà tí onísàmù ń sọ àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin, ó ń sọ nípa ìgbé ayé tí a wà wípé ẹnikẹ́ni tí a bí sínú ayé yìí, a bí sínú ìwàyà ìjà, a bí sí ojú ogun, wípé àwọn ẹlòmíràn láti jagun, láti ṣẹ́gun, wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun, wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n ń lò ní ìgbà ogun. Ṣùgbọ́n onísàmù bí ó ti ń sọ wípé àwọn ẹlòmíràn won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti on ka bibeli we pe bi onisamu ti nso yi oni lati ranti itan awon mo israeli kini o se kupa awon ara egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigbati won ti ri agbara olorun nigbati won ti ri titobi olorun nigbati won ti ri giga julo olorun wi pe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisa won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo israeli bi won ti jade ti won bo ninu oko eru atodunmodun be ni awon mo egypt won yi ni won tun lepa won kini igbekele won ni we pe awon mo israeli ti won jade kuro le oko eru kuro ni egypt won ni keke won ni esin won ni ida won ni onkohun nitori be awon ro we pe awon o segun awon mo israeli nitori be ni won se satele won sugbon o ni awo gbekele oruko olowa olorun wa kini mose ni lati ja fun awon mo israeli oruko olowa olorun ni o ni oruko jehova lenu bi o ti ke pe olowa be ni olowa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ki se be nikan o dani loju wo pe olorin dafidi yi oni lati ma ranti golayati oni lati ranti wo pe nigbati awon mo israeli ti won koju ja ogun si awon ara filistini ni golayati gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija eti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele dafidi o wa li oruko olowa eni o fin so fun wa pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon kefiri awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole inirere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin sugbon o se ni laanu we pe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri nikan soso ki se awon ti ki lo sile esin nikan soso ni o gbekele keke ati ni o gbekele esin mo so fun otele we pe bi abati bi eni kokan sinu aye abisoju ogun abisoju iwaya eja nitori wepe esu lati ba eni kokan jagun nitori wepe ese ati awon eran ara won ni lati ba eni kokan jagun nitori wepe aye ti a wa pelu ni lati ba eni kokan jagun eni jesu so fun awepe ninu aye o e o ri iponju e o ri inu ni bini e o ri ija o ni sugbon etujuka nitori emi ti segun aye o se ni laanu wepe opolopo ti won lo si lesi opolopo ti won ro we pe awon je eni bi ti inu olorun opolopo ti won ro we pe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oruko olowa olorun wa je ki a wo awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo egypt je ki a wo golati ti mo menu ba lekan ninu Samueli kini ori ketadinlogun wo lati ese ikokanlelogoji Filistini na sin bo o si sumo Davidi ati okunrin ti o ru awa re sin nbo ni waju re nigbati Filistini na si wo ti o si ri Davidi o shatare eni wo pe o kegan re nitori pe odomode kunrin ni se o pon o si se arewa eniyan Philistine na si we fun David pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Philistine na si fi David re nipa awon olorun re awon orisa re Philistine na si we fun David pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa David si we fun Philistine na pe iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko Oluwa awon omo ogun olorun ogun Israeli ti iwo ti gan soranti we pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni Goliath se nitori we pe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara on ti kara re o gbekele iriri ti ohun ti ni lati ojo ogun tele tele o shata o kegan David o gbekele awon orisa re nitori pe Philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Philistine yi asegun re nitori wi pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko olowa olorun wa sugbon je ke awo awon elomiran fun abo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni abo je ke awo Isaiah ori keje dini ogbon ke awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku da majemu a se ti ba ipo ku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wi pe opolopo e ti won iba fi gbekele olorun won a lo mule awon elomiran won a lo sinu egbe okunkun awon elomiran won a fi awon emi iye moja tabi awon emi okunkun tabi awon emi alalupa ida won a fi se agbara won won a fi se asa won won si gbekele won ro we pe bi yamba ba fe de wi pe egbe yo gbe won won oni farapa won agbekele awon ohun asan won fi rose igbekele won oni o nso nihin wi pe awon ti ba iku da majemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku da majemu wi pe won ti fi akoko si igba ti awon leko wi pe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon ni lati ni to nitori pe awon mo we pe ko ti si iku loju won nisisin yi won ro we pe majemu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo oku mule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa we pe awon wonyi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo ko lu eni kokan we pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fun o ni ofise abore oni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe oni abo labe iro ni eni be ni o fi ara pamo si oni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo le emi o fi le osuwon yin yo gba abo ike lo omi o si kunbo ibi isasimole oni bi enikeni ba ro we pe oni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poda bi enikeni ba ro we pe oni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye noa bi noa bi o tin pon oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbe kele ogbon ori won won so wi pe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wi pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o sese ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti ede bi ikun mi ti ede awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro we pe o ni abo ike kan bi enikeni ba ro we pe oun ni ibi isasi kan bi enikeni ba ro we pe oun ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju we pe idajo olorun ko ni re iru eni be koja awon elomiran won ma ngbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kikuwo won ma ngbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba nfe ran lowo bi a ba nfe ipese atodo olorun nikan ni ati le ri awon nkan won yi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won si ngbekele won yi won olorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya nwa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba asale nbi kan oni oga kan nibi kan wo pe eni e ki ba ti nitori wo pe o ti je oselu tele tele o je olowo o je gbadumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigbati lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to ngbekele yi ko mojo ti lagbaja o ku ko mojo ti lagbaja o faye sile nitori be ija tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon iso won kuro nipa gbegbekele awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile eni olorun fi nkilo fun awe pe ki agbekele ohun ki a ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti seranwo fun ti o ti fi ore ofe re fun awa ti a n jo ti a n yo awa ti a n so fọlọrun wipe adupe wipe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wipe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so wipe awon aye loko ti wa won so wipe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti a nse sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wa la ni olorun gba wa kuro ninu awon nkan wonyi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti won kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o se se ki o je wipe won ni wahala die ninu ebi tabi o se se ko je wipe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o se se ki o je wipe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni lanu wipe won atun so kale lo si Egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin si esu o ni egbe ni fun awon ti o sokale lo si Egypt fun iran lowo kini se ti won ma sokale lo fun Egypt fun iran lowo nitori ti won ni won gbekele esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba Olorun won a lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wipe ara le won kan lo ku o si dun won re koja won si nfe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja ku Olorun apadi se eyi ni mu kuro wipe oni ku mo ni o ye ki a mo wipe bi nkan be ba sele awa ti a je omo Olorun a ke tun pada lo si Egypt lati so wipe atun wa nkankan ninu ese iketa nitori eniyan li awon ara Egypt ki si se Olorun awon elomiran won ki mo wipe eni ti o ba ti gbe ara kiku yiwo wipe eniyan lasan ni won ma gbekele eni Olorun fi so fun awon Israeli wipe eniyan lasan eniyan eleran ara ni awon ara Egypt elomiran boyo tin wa se lesin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti n gbadura o je eni ti o fi ara fun isin Olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa n so fun wipe bi o ba se daadara bi o ba jafafa bi o ba se ohun gbogbo ti ohun fe ohun a mu lo si ilu oyinbo ohun a mu lo si America ohun a si je ki owo po lowo e ohun a je ko ra awon nkan monamona a lo si Japan a lo si Tibi a lo si Tohun bi a ba ti n se awon ipinnu wonyi fun iru eni be ti a ti n fun ni ileri okan re a ma bale a ma so wipe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori be o ti pari mo ti n gbadura tele tele gba ti mi o leyan mo ti n gbadura tele tele gba ti mi o ni alafeyinti oni karanti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara America ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se Olorun nitori eniyan li awon ara Egypt ki se Olorun eran li awon esin won won ki se emi Oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo Olorun ti o je wipe eniyan la n sare to leyin o ni Oluwa yo si na owo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo se gbe eyi ni idajo Olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi nrubo won ro we pe nitori we pe awon nrubo pelu eran pelu adiye ki akonko so pe nitori won se sara nitori be won ro we pe awon ni igbala we pe bi oju ba pa bi iku ba pa oju won de we pe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele olorun igbekele wa o ni lati wa ninu olorun nikan sosho bi a ba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ku ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ku ese ara aye lo je we pe ani lati gbadura ani lati so fun olorun ani lati wa oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a si mi le olorun patapata ki se pe ki a si mi le olorun ni owo kan ki a tun si mi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke la nigba kan na on so we pe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko ori kejila luko ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ohun ti o ni emi o si we fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun we fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be li eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni an so fun wa we pe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewo ti o wa ninu we pe ki a gbekele eniyan die ni a ti so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi ori kerin din ni adojo okan erin efa okan erin efa ori kerin din ni adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti a ri we pe awon ti o gbekele eniyan ohun ti awon eniyan won yin se leri fun won won ki yo le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won o ri gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wepe won a fun ni nkan bayi won a fun ni nkan tohun won a da lokowo won a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wepe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wepe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si iran lowo ese kerin emi re jade lo o pada si erupe re le ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon kan won yi ni yorun ni a gbagbe won ninu Isaiah orikeji ese ikeji lelogun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini alikasi on so fun awe pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wi pe isise kan lo nbe laarin eni kokan ati iku isise kan lo nbe laarin emi ati iku nitori be ke ma gbekele eniyan olorun ti ki yipo pada Olorun ti o je wi pe o wa titi lai oni o ye ki agbekele ninu Jeremiah ni a ri igun Olorun lori awon ti won gbekele eniyan awon ti won fi eleran ara se apa awon tabi igbekele won Jeremiah ori 17 lati ese ikarun bayi le Oluwa wi Egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa re eni ti okan re si si kuro lodo Oluwa eyi ki se oro Jeremiah o je oro Oluwa eyi ki se oro ni wasu kan o je oro Oluwa oni bayi le Oluwa wi asimo we pe ohun ti Oluwa ba wi aye ati orun won le re koja lo ṣugbọn kikini ninu oro Olorun ki o koja lo laise oni egbe ni fun eni ti o gbekele eniyan nbo ni igbekele ti re wa o sese ki o ma so lenu wi pe o gbekele Olorun o sese ki o ma so lenu wi pe o gbekele ileri Olorun ṣugbọn nigbati wahala ba de nigbati inu ni bi ni ba de nigbati awon ota ba koju oja si o nigba ti o dabi eni pe iru mi de si igbesi aye re ni akoko na ni a ma nfi igbekele wa han eni ti ko ba gbekele Olorun ko mo we pe inu iborisa ni o nwa je kin se ala ni kikun fun o bi a ba gbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo Olorun o sese ki a ro we pe eniyan yi o ni owo ohun ti a ro ni wi pe owo ti eni yi ni oju awon ohun ni ti Olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo Olorun ohun ni igbekele eniyan ohun ni o fi je iborisa nitori pe iru eniyan be o di orisa fun wa o di Olorun fun wa elomiran ko mo we pe nigba ti a ba gbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo Olorun ohun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo Olorun iru eni be a ma si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti agbekele Olorun a ma so wi pe a fe lo si ilesi nitori pe eni je ojo ti a nsin Oluwa a fe lo gbadura a fe lo mu awon ibeere okan wa ati awon edun okan wa a fe lo ti won paya niwaju Olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wepe ohun fe lo ba baba asale ohun fe lo ba lagbaja nitori pe ebin ba ti bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo Olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbesi aye eni be omobirin ti o je wepe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo sibi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wipe ohun a ba mi wase lagbaja ti so wipe ohun a je ki n joko si ibo joko rere lagbaja ti so wipe ohun ko ti n ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be ese agbere ati panṣaga ko jina siru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wi pe en lo to lo loko sugbon o dabi eni wo pe ibukun olorun o popo lowo oko e nitori be bi mafi ara e jiya o mafi ara e sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile e boko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin di olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo olorun o ti so eru eni be di ore abani dese papa nitori ko sese fun eni eleran ara lati ma fun ni awon nkan to ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panshaga iwa iri gbogbo nitori be ni olorun se nkilo fun wa ti o si so fun awe pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi le olowa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wese kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo oluwa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le aginju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le aginju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi abati da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun e ni an pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wi pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa nfe ki a se ohun ti olorun fe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele oluwa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mo nka bibeli o gbodo gbekele wo pe mo nlo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ko fun mi ki se pe baba ati iya won je oludasile ijo ki se wo pe asami fun mi ni kekere ki se wo pe mo fun awon alagbe lowo ki se wi pe mo n gbadura mo n gba awe ki se wi pe mo ma lo sori oke nigba gbogbo igbekele re ni lati wa ninu Calvary ninu eje ti Jesu Christi ta sile ninu eje Jesu ti a fi n we lese mo ti o n funfun ju snow lo oni lati gbadura wi pe olorun mi o gbekele ise owo rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo n se si ofin olorun awon igboran ti ko to nkan mi o gbekele ohunkohun ti mo ti se ohunkohun ti mo n se tabi ohunkohun ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan olorun ti o ko ese ara aye lo o ni ibukun ni fun iru eni be ti o gbekele oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayan fe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o we pe ibukun ni fun ni ti o gbekele olowa e je we pe bi abaje alaini bi wahala ba wa fun wa bi ohunkohun ba de a le ke pe olowa olorun yo da wa lohun ibukun idahun adura ni a n so nipa re ibukun ipese latoke wa ibukun abo olorun ibukun wipe bi aba se aisan bi aba gbekele olorun olorun le mu wa larada bi onkun ba wa ti o da bi eni wipe emi okunkun ni o fe je gaba lori wa bi aba gbekele olorun olorun le tu wa sile olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re bi a ba so wepe agbekele oluwa e je wepe gbogbo awon igbekele miran ni ati ja sonu e je pe ki se wepe a nso fun olorun wepe se die babalawo a se die ki se wepe a nso fun oluwa mu wahala die kuro ki o si gba e baba asalemi lati mu eto kokoro e je wepe agbekele olorun ati olorun ni kan soso ki se wepe bi a ba n gbadura a n gbadura ni igbekele ni oruko jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele olorun eni toro wepe oruko jesu oto ani lati foroko angeli kun eni toro wepe eje jesu christi oto ani lati fi omi adura ani lati fi kun eni toro wepe bibeli ni kan soso wepe koto awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon alalupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro wepe eko bibeli eko ihirere wepe koto wepe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wepe agbekele olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbekele olorun o ni ibukun ni fun eni na eni ti o gbekele oluwa ti o fi oluwa se igbekele re yo se dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re ki yo tut ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun ati ma so eso eyi ni ibukun awon ti o mo olorun ibukun awon ti o gbekele olorun ibukun awon ti o nkepe olorun ibukun awon ti ko fi igbekele won si ori eniyan ti o je eleran ara mo fe ki o ye igbese aye re wo loni nibo ni igbekele re wa se o n fi oko dipo olorun o n fi aya dipo olorun o n fi ohun ini dipo olorun o n fi baba asale kan se igbekele re o n fi balogun kan se alatileyin fun oni abi o je eni to gbekele olorun abi o je eni to ti ronupo ada patapata ti o n kepe oruko oluwa se o je eni to gbekele oluwa lai boju weyin je ki a dide duro ki a so fun olorun wipe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wipe igbekele won ninu eniyan leran ara lo wa ati wipe idajo olorun idajo ibinu gbogbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba jesu joba won ki yo le ba jesu lo nigba ti o ba de won ki yo le lo sonre lati ma ba olorun gbe titi lai bi igbekele re ba wa ninu eniyan so fun olorun dide duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu jesu christi lori igi agbelebo o ti je wo ese re o ti kan won sile o si simile ise irapada ti jesu christi se ise ti o se ti o je wipe o je tewogba lowo olorun loju olorun o fe gbekele patapata so fun olorun wipe ko tun se ebo miran ko tun si ohun miran ti o ni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje jesu ki o we omo jesu lo o si fe ran lowo ni o fe iwosan ni o fe ibukun ni ohunkohun ti o je aini re je ki igbekele re ki o wa ninu olorun nikan soso kì í ṣe wípé kí o tún ní bàbá àṣàlẹ̀ kan níbìkan kì í ṣe kí o tún ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ kan níbìkan tí yóò máa pèsè fún ọ tí ó fi ìgbẹ́kẹ̀lé rẹ sí gbẹ́kẹ̀lé ọlọ́run nìkan kì í ṣe pé kí o tún ní ìbọ̀rìṣà kan tàbí òrìṣà kan ní ìkọ̀kọ̀ yàrá rẹ tí o tún gbẹ́kẹ̀lé gbẹ́kẹ̀lé ọlọ́run gbẹ́kẹ̀lé ọlọ́run gbẹ́kẹ̀lé yóò sì bùkún ọ láyé yìí àti ní ayé tó ń bọ̀.
3: Ye ki agbadura.
4: Baba wa laanu ati olore ofe. Adupe lowo re fun Jesu Christi omo re ti o fi fun wa. Lati ku fun ese wa ati lati ku ese wa lo. Adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o ma yi aye pada ti o si ma fo kan funfun ju snow lo. Adupe wipe o npese ibi iye aye raye fun wa. A si n bebe wipe ohunkohun ti o ma n je ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu. Bi a se wa loni a n bebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu. Pese wa sile fun ijoba re. Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Christi ki o je ti wa ni oruko Jesu. Gbogbo ire kiri okan ba wa ba won we. Ki o je ki a le gbekele oro re. Ki a si duro sinsin lodo re. Ni igbeyin ki ijoba run ki o le je ti wa. Ni oruko Jesu Christi Oluwa wa. Mo n ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ lè ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀ nítorí tí a ti pa ọ́ ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wá tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run wípé àmì ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun ni, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé Olúwa mi, ìwọ lè ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. nitori odo agutan tin be le arin ite na ni yo ma se olusho agutan won ti yo si ma se amona won

Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run, àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù, tàbí ajèrè ọkàn, tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a ri wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa, tàbí ní orin kíkọ, tàbí ní ìjẹ́rìí, tàbí ní ìjẹ́rì ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú, nítorí èmi kò ti ju ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún.

tiju ihin rere. Bi abapa metetapo o so wipe mo di ajigbese lati waasu ihin rere nitori emi ko tiju ihin rere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede yoruba ti won ko si moju be lo lati waasu ihin rere fun wa fun won nitori wipe ibikibi ti onigbagbo ba wa eni ti a ti tun bi ki tiju ihin rere Jesu Christi nitori be gbogbo ohun ti o n gbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan ti a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wipe ohun kan wa ti o tayo esin ohun kan wa ti a n pe ni ihin rere Christi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu olorun titi lai okan ninu awon ipele igbagbo ipele ihin rere ni a fe mu enu kan ni owuro yi ese ti a fi bere ni itoka si ni orin Dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ihin rere ona igbagbo toto lati jalanka to tabi lati sogo wipe awa na mo ihin rere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi Jesu papa bo ba de yo gba eri wa je wipe omo Olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro Olorun wi oni o je ki a fe ye oro Olorun wo nipa ipile ihin rere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a n so nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be a je lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro Olorun ti fi lele awa ti a je agba ti a si mo bi a ti n ko ile a mo wipe bi ile kiko bi ko ba ni ipele iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma n ko ile igbagbo won lai ni ipile won ma n sin won ma n ka bibeli won ma n gbadura sugbon ile ti won ko ko ni ipile ni ori oro Olorun ninu orin Dafidi ori ikerin le ni ogun ese iketa ni Dafidi oba ni o ti n bere lowo Olorun wipe ta ni yogun ori oke oluwa lo
tabi tani yo duro ni ibi mimo re olorun ko si fidi dafidi leti o je ki o mo daju daju wepe idahun si bere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun ani ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese ikarun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o nso wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo ṣugbọn nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo iyi kan na ni Jesu Christi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yin eyin so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo fe ran leti wipe nigba ti a nso Stefanu lokuta a so fun ani ise awon aposteli ori keje yi wipe ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùn dín ní ọgọ́ta ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹjúmọ́ ọ̀run kò sọ wípé ó tẹjúmọ́ ilẹ̀ ó ń wo òkè ó ń wo ibi mímọ́ ọlọ́run ó ń wo òkè ọ̀gá ògo ó tẹjúmọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run ó sì wípé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run ẹsẹ̀ ọgọ́ta ó sì kúnlẹ̀ ó kígbe lé ohùn rárá pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn nígbàtí ó sì wí èyí ó sùn ní ẹsẹ̀ kọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stefanu lé òkúta ó sì ń ké pe olúwa wípé Jésù olúwa gba ẹ̀mí mi òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba ó ń sọ nípa ibi mímọ́ ọlọ́run ó ń sọ nípa ọ̀run rere níbi tí ẹnikẹ́ni
tó ti wá sí ayé tí wọn fẹ lọ nígbà tí wọn bá pajú dé nínú ayé. Ó sì wá ń bèrè wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wípé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n á ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì, wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá, aṣọ àdúrà wọn ó funfun kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá tó o ní. O tún lè jìjà kadì fún àyà funfun, bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu, gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́.
tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọwọ́ wa kí a fi fọwọ́ wa ṣé òun ni ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá o ṣé kí a gbé omi síta kí a fọ ẹnu kí a fọ ẹsẹ̀ kí a fọ ojú kí a fọ ọwọ́ ṣé èyí ni ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ẹlẹ́dàá wa bí a bá lè ṣe ìfọ ọwọ́ ìfọ ẹsẹ̀ ìfọ ẹnu etí bí a bá sì wẹ̀ nínú odò tí a bá ṣe bẹ́ẹ̀ ni ojoojúmọ́ títí ọjọ́ ayé wa ṣé ò ní ọlọ́run pè ní ọwọ́ mímọ́ rárá ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Naamani bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa kí a jẹ́ kí àwọn wòlíì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́ rárá kí sì ni a ń pè ní àyà funfun gbogbo nǹkan wọ̀nyí ni bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè wọn kì ó ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run wí fún wa ní orin dáfídì orí kẹẹ̀dógún ní ẹsẹ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí ìkẹrìnléní ogún kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí kẹẹ̀dógún ti sáàmù ẹsẹ ìkíní olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn déédéé tí ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́ ó ju kí a wẹ̀ ní etí odò ó ju kí a wọ aṣọ tí ó funfun ó ju kí a lọ sí ilé ìsìn ó sì ju wípé kí a gbàdúrà ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba láti wà pẹ̀lú Ọlọ́run nígbàtí ayé yóò wá sí òpin tàbí nígbàtí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a fi ayé sílẹ̀ bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé ọwọ́ mímọ́ àti àyà funfun ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn
ti ko si se ibi si enikeji re ti ko si gba oro egan si enikeji re li oju eniti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si bi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki yo yese lai lai sugbon kin to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wi pe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wi pe enikeni ntan ara re je wi pe oun ni nigba ti ko ni iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokandinlogun iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokandinlogun eyin je ki o di mo fun wa awon ti bibeli so wi pe ko ni owo mimo ko ni aya funfun mo ngba eri olorun je wi pe ko ni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma ntan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun olorun ti o nfe ki awon ileri olorun ki o di sise si o lara fun rere bi olorun ba fi han wi pe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje jesu ti o si je wo ese re ti o ko awon ese won yi sile o daju wi pe bi o ba je wo ti o se ko ese re anu olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le oluwa korira ni toto meje le o se irira fun okan re oju igberaga ete eke ati owo tinta eje alaise sile aya ti nkumo buburu ese ti o yara ni resisa si waika eleri eke ti nso eke jade ati eni ti nda eja sile laarin awon arakunrin awon wonyi ni olorun so wi pe o se irira le oju ohun o si se alaye lese lese nipa awon kan wonyi ti o je ki owo ki o je aimo ati ki okan ki o di idibaje o n so wi pe oju igberaga eyi ko so nipa
oju re ni kan sosho o nso nipa iwa igberaga irin igberaga eyi je owo aimo bi o ba fe mo awon iwa ti o man tumo si igberaga o le wo Isaiah ori keta lati ese ikerin din ni ogun pelu pelu oluwa wipe nitori awon omobirin si oni gberaga ti won sin rin pelu orun giga ati oju ife kufe awon nkan wonyi ni o ntumo se wipe ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ife kufe oju agbere ti won si ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin sioni oluwa yo si fi ihoho won han li ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati oso imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o nso wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o nsoro nipa awon obinrin o si nso nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese ketadinlogun oju igberaga ete eke eke ni a npe ni iro ete eke ni a npe ni ejeri si ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo ohunko nipase re ati owo ti nta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon won yi ni olorun pe ni alaise
Owo ti o si ta eje won sile ni owo ti nta eje alaise sile. O sese ki o je oko obirin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile. O sese ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri fun ara re ni o ni owo ninu tita eje alaise sile. O si sese ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obirin ti o n sise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wipe ere ese pelu obirin wipe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wipe o tun loyun fun oko re ni o wa ro wipe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapaa o sese ki o je ironu be ni o sun o si wipe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun kohun be won le fi ori sin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o sese ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si sese wipe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba n ta eje alaise sile olorun so fun o wipe bi o ba fe de orun rere ironupo ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti a faya pelu ironupo ada ti o jinle tooto wipe o ti je eni ti owo re n ta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona wonyi o sese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wipe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wipe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si o lowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni o ta eje ni yi sile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile wepe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o be wo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni nkankan
o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wipe ohun duro de o wipe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa paapa ti nbimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lowo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten parija losan loru to le toju ikini tabi ikeji tomo oro njeje siga to ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti reti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ini ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo aafin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ki emi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi o si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun o ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun o ni ogba ajara mi Jezebeli
aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisin yi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba jara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma n pe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o n so fun wa nisisin wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade ke si so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun wa ni ipari ese iketala wipe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba jara Naboti ara Jezreeli ti o ko lati fi fun o fun owo nitori Naboti ko si laaye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba jara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti a n se ni ikoko Olorun ri awon ti a n pa awon ti a n ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega nibi ise tabi a ro wipe awon ni won ko je ki a gba ise contract ti a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mo kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni ti re pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je ti re bi atile pa omode ti o wa ninu moto ti a pa obinrin ti a pa okunrin ti o wa ninu moto
bi ata eje alaise sile ki moto ki o le je ti wa olorun ri o owo eje koni se na bo jeun aisan ade nipa onje to je nitori owo to fi ra onje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun kon to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju olorun wo ni bi ki bi ti o ba nlo oro olorun to Elijah wa wipe dide sokale lo ipade Ahabu oba Israeli ti o wa ni Samaria wo o wa ni ogba ajara Naboti ni bi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile Oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile Oluwa wi pe ni ibi ti aja bela eje Naboti ni awon aja yo la eje re ani ti re Ahabu si we fun Elijah pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju Oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro Olorun ninu iwe owe ni an pada si nisisiyi iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo ti nta eje alaise sile aya ti humo tabi ti ngbero tabi ti nse asaro ohun buburu ese ti o yara ni resisa si iwa eka eleri eke tin so eke jade ati eni tin da eja sile laarin awon arakunrin eyi so nipa awon ti won ma nfo ile onile awon ti won ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma da eja sile laarin oko ati aya awon ana yala ni ti obinrin tabi ni ti okunrin ton ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wi pe oko re n fiyaje oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wipe tabi ti won so fun oko wipe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so funru iyawo yi wipe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́ inú ọlọ́run kò sì dùn sí wọn nínú àìsáyà ewé wòlíì àìsáyà orí ìkíní
anka lati ese ikewa gbo oro oluwa eyin olori sodomu fi eti si ofin olorun wa eyin eniyan gomora awon mo israeli ni olorun ba soro nihin sugbon o npe won ni sodomu ati gomora nitori iwa eka iwa eri iwa aimo ti o wa lowo won oluwa ni kini opolopo ebo yin jasi fun mi eyi ni a npe ni ise esin lasan opolopo ebo opolopo isin olorun wi pe kini o jasi fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi tale o bere yi lowo yin lati te agbala mi o ye ki o bi ara re lere wipe bi olorun ba wo o ti o nso wipe ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o nso wipe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o nso wipe ele jade wipe ta ni o pe o wa o gbo wipe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o n gbe bibeli iwe olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wipe jesu gba ti o wa ninu aye ori awon ti won wa ni temple awon ti won so wipe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi ni di re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe gbe gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon deeper won gbe tuntun de o won ni ki aka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e eyi to fi senu eyi to fi sidi eyi to fi sorun eyi to fi sapo iwo na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bọlọrun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iruyin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to fẹran omode to ti e fẹran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu fu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han
lesi tuntun to se jade ka le mo wipe awon ni won kokko je gbese e won ko wo

wọ́n la ń ṣe ìkórè ìgbéraga ìgbèsè, wọ́n la ń ṣe bàsá ìgbèsè, àfẹ́sìnkú ìgbèsè, abímọ ìgbèsè, láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ onígbàtó wa, láti fi ara hàn níwájú mi. Tẹ́lẹ̀ ó bèèrè yìí lọ́wọ́ yín, ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀, èwo lọ̀rẹ́ asán? Owó tó wà lápò ẹ náírà 5 mo fẹ́ fún Ọlọ́run, òjì 100 naira. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san 10%, èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì, èyí tá a rí he. Tó ẹ ká dá padà fó ní nǹkan, olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn, owó mú lára owó olè, o fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o, ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn, ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ, ẹ wá sanwó gbogbo owó olè, èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe, tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́, gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè, wọ́n á kó wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́, wọ́n á kó wá sí ilé Ọlọ́run. Owó contract, èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà, a kó wá sílé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mu tí, owó ọtí tó ṣẹ́kù, a kó wá sílé Ọlọ́run. Ìjó yẹ ọ̀lápèjúwe, ìlú àtẹ́wọ́, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Àwa wá a fẹ́ràn Ọlọ́run, a sàn 10%, a dáwọ́ ọrẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé Ọlọ́run la ń sìn ni àbí a ń sin ara wa? Ó ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín? Ó ní ẹ má mú ọrẹ asán wá mọ̀, tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín, ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí 1? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á, ẹ̀ṣẹ̀ ni àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ 15 wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì, wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. A sàn gba àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣóoru, síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù 2 la ní Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro, àwọn oṣó ò tí kú tán.

0: torí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé ọlọ́run sọ pé òun kò àdúrà pé òun ò gbọ́ mọ́ nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri níbo niwọ ọmọ ní oko abẹ́kúta tán bí tó ti ń sáré níbo ló mọ̀ ní agbègbè ìjẹ̀bú nítorí pé ọ̀tá ò kúrò o dẹ̀ ti gbàdúrà o ti gba àwẹ̀ omi àdúrà o ti mú bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà ò bá ti yọkùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́ tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àṣàlẹ̀ àwọn balógun àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí èyí tí ìbá fi ronúpòwàdà kò ronúpòwàdà ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́ ó kú sínú ẹ̀ṣẹ̀ ẹni tí ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́ àbá ètò onílọ́wọ́ àbá jẹ́ a kì í fi ohunkóhun kún ìhìnrere ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣé mo sọ fún ọ èyí ni ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n kò mọ níbẹ̀ ní Isaiah orí kọkàndínní ọgọ́ta Isaiah orí kọkàndínní ọgọ́ta láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin kíyè sí ọwọ́ olúwa kò kúrò láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n àìṣedédé yín ló yà yín kúrò lọ́dọ̀ ọlọ́run yín àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́ nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedédé ètè yín sọ èké ahọ́n yín sọ ibi jáde kò sí ẹni tí ń wá ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́ wọ́n gbẹ́kẹ̀lé ohun asán wọ́n ń sọ èké wọ́n lóyún ìkà wọ́n ń bí ìparun ẹsẹ̀ ìkẹfà okùn wọn kì yóò di ẹ̀wù èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn ó ń sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀ bó ní mọ́tò mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ ọ fún wa. Èrò wọn sì èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, o ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mọ ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18, láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀. Mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín. Ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí. Mo tó tán, mo ti jọ́sìn tán. Ilé ìsìn la bí mi sí. Bàbá mi, àlùfáà ni. Àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé. Abúlé wa, àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀. Èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀. Ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀. Owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa. Orí 30, ẹsẹ̀ 12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan
1: lo ma n wẹ eri gbogbo nu kúrò ní ìgbésí ayé wa.
0: Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 28, ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Aísáyà orí 65, ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 wípé, ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀, kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀. Ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná. Èèyàn búburú, wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ́ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run, láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ́ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fun, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí 1 ni ó ti ń fún wa ní ìlérí wípé, Olúwa wípé, ẹsẹ̀ 18, wọ́n nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọ́n ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọ́n ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀numọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wa di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
2: Ìwà sì tẹ̀síwájú.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: Ni oruko Jesu Kristi Olorun wa. Olorun alaanu awa so waju yin loni. Awa pelu igbagbo wepe e o ba wa pade. Agbagbo wepe e o ton soro wa. Agbagbo wepe awon ti o dabi eni wepe aye npon loju. Ti ile nle ti ona na ti o da bi eni pe a fi aisan si won lara tabi ti iponju ibanuje popo ti o wa fun won a bebe loni we pe ki e da won sile ni oruko Jesu gbogbo isoro ti a ko wa so waju yin loni e da won adura awon eniyan yin a dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Olorun wa. Ninu iwe woli Isaiah orí 54 ẹsẹ̀ 17, ìwé wòlíì Isaiah orí 54 ẹsẹ̀ 17, ẹsẹ̀ 17, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dalé ẹbí. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, lè Olúwa wí. Ohun tí wòlíì Aisa jẹ́ kí ó di mọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì ní ìgbà ayé rẹ̀ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀tá púpọ̀ lè ó dìde sí wọn, tí àwọn ọ̀tá wọ̀nyí sì ní ohun ìjà tí ó lágbára tí ó burú jùlọ, pé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè pa wọ́n lára. Bí a bá ń sọ nípa ohun ìjà tí ọ̀tá ń ṣe sí ni, àwọn ọmọ Íjíptì tí wọ́n ti jẹ́ ọ̀tá Ísírẹ́lì ní ìgbà àtijọ́, wọ́n ní ọgbọ́n àyíkọrọ yìí, wọ́n sì ní agbára òkùnkùn púpọ̀ tó jẹ́ wípé wọ́n ní àwọn ohun ìjà tí ó lè ṣe ni lọ́ṣẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ará Assyria àti àwọn ará Babylon ni wọ́n ní àwọn ohun ìjà àwọn olóró tí ó pọ̀. Ṣùgbọ́n Isaiah ń jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé bí wọ́n bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè ṣe wọ́n ní nǹkan. Ìdánilójú yìí náà ni Ọlọ́run sì tún fún wa lónìí wípé bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀tá lè lágbára, agbára òkùnkùn, wípé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, bí o bá jẹ́ ìránṣẹ́ Olúwa, wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè ṣe ọ́ ní jàm̀bá, ninu numeri ori keta le logun. Numeri ori keta le logun. Lati ese keta le logun. Ni toto. Kosi efaya fun si Jacobo. Beni kosi aposhe si Israeli. Nisisi ili ama wini ti Jacobo atini ti Israeli. Oun ti olorun se. An so fun wi pe ko si ohun ti a se si omo Israeli gege bi aposhe gege bi pe enikan gegun fun won tabi bi eni pe enikan fi majele sile fun won lati temole tabi enikeni pe se won ni bi wi pe ko si aposhe tabi majele tabi ohun oloro kan ti o le pa won lara nitori wi pe olorun lo ndabira ti o si se ise iyanu ni igbesi aye won. Eyi ni o farasin fun awon opolopo itoju ti olorun fun wa abo ti olorun fun wa ore ti olorun se fun wa eyi ni o farasin fun opolopo ti won fi ma ngbekele awon orisa ti won fi ma ngbekele awon ose dudu tabi ti won ngbekele awon ere tabi ti won ngbekele awon elebo logun sugbon a je ki o di mo fun awi pe awon ti o gbekele nkan wonyi we pe asan ati omule mofo ni won ba pade ni idi re ninu Jeremiah ori keta lati ese iketa le logun oni lotito asan ni yi ti o ti oke wa ani opolopo oke giga loto ninu oluwa olorun wa ni igbala Israeli wa. Ohun ti Jeremiah nso ni wi pe awon opolopo ni won lo si ori oke lati lo robo lati lo peran lati lo sin orisa lati ro wi pe won tun ni ohun miran ti won le kepe ti o le ran won lowo ti o le tu won sile ti o le da won nide ti o le sanu fun won sugbon Jeremiah woli nso fun wi pe lasan ni awon ti o n lo sori oke ni won lo sori oke tabi awon ti o n lo si petele tabi awon ti o n lo si ikorita tabi awon ti o n lo si eti okun tabi awon ti o lo n se irubo si olorun miran wi pe awon nkan won yi koni le gba won sile agbara won yo je otubante ni igbesi aye won wi pe sugbon ninu oluwa olorun wa ni kan soso ni igbala Israeli wa o ba je mo wi pe igbala tabi idande tabi imuniduro tabi iwosan wi pe o wa ninu oluwa olorun wa o ko ba ti ma sakakiri to awon orisa lo nitori wi pe awon orisa won yi pelu awon ti o nsin won won ko le gba o sile ninu Isaiah ori kokan le logbon lati ese ikini igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo nigba ti a ti pe awon mo Israeli kuro ninu Egypt ati je ki o di mo fun wi pe won ko tun ni ohunkohun lati se ni Egypt mo a je ki o di mo fun wi pe ibukun won ati ireti won ko si ni Egypt bi ko se ninu ile ileri nibi ti Olorun pe won lo sugbon o se ni laanu o si ya ni lenu pupo wi pe awon wonyi ti a ti gba sile awon wonyi ti a ti mo jade kuro ninu Egypt won tun so kale lo si Egypt won wa iranlowo eyi ni woli asa fi so fun won oro lati enu Oluwa wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo o ma n koni lominu nigbati a ba ri awon eniyan ti won wa si ile isin bayi tabi awon ti won gbo eri ore olorun awon ti won gbo eri igbala olorun awon ti won mo ise iyanu ti olorun se nipa gbigbanila nipa sisoni di mimo nipa fifi agbara emi olorun kuni nipa dida awon onde sile ati nipa titu gbogbo sekeseke ti o ti deni tele tele ati nipa arun kogbogun ti olorun ma wo san nihi o ma yani lenu o si ma ko wa lominu lati ri awon ti won tun so kale lo si awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atun bi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wipe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won tin se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan se enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni torun eyi ni oro olorun so fun awi pe egbe ni fun awon ti o so kale lo si egypt ti won gwa iranlowo nibi ti ko si iranlowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si gbeke le elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo israeli won ko si wa oluwa nigba ti abari eni ti o so wipe ati gba nkuro ni egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisha o je wipe iru eni be o ti ko olorun alaye sile o ko eni mimo israeli sile o ko igbala ti jesu christi se lori igi agbelebo o ko sile bi abari eni keni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wipe o tun lo nse irobo o tun lo si ikorita o tun lo si awon atonije woli eke o tun lo si odo awon ton ma so wipe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se ton abi awon ton ma so wipe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wipe bo ba se be wipe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba we o to nde ba wipe awon nkan won yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti nke pe olowa ti o ti moruko jesu christi olowa ti o ti nwe ninu eje jesu christi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu olorun o ti so awon kan wonyi nu o si di eni ti ko ni igbala olorun ninu okan re o ti olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbẹkẹle ohun ni tooto bi a ba fe gbẹkẹle ohun ki a ko iborisa sile nitori wipe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo korinti kini ori kefa ese ikesan korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n ka bibeli to yi se a ko ti mo wipe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n somo olorun to ti a n wa si ile esi to se a ko ti mo wipe alaise oto ki yo jogun ijoba olorun gege bi iwa olorun ti a mo gege bi isesi olorun ti a mo gege bi a ti mo wipe olorun je eni mimo o si je olooto se a ko ti mo wipe alaise oto ki yo jogun ijoba olorun o ni ki a ma setan yi je o ki se awon agbere tabi awon aborisa se ori fun ara re wipe awon aborisa papa won ko leto si ijoba olorun o ni ki a ma setan ara wa je ki awa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wipe ki se awon aborisa ni yo le jogun ijoba olorun ninu korinti kini kan na ninu ori kewa ese ikerinla o n sojuse ti a ni lati se o n so fun wa wipe bi a ba ti n se iborisa ohun ti a ni lati se ni wipe ki a ko iborisa sile ki a ke pe oruko olowa ninu korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisa wipe ironupowada ni o ye elese ironupowada ni o ye aborisa ironupowada ni o ye eni ti o n se agbere ironupowada ni o ye eni ti o n re ofin olorun koja o ni nitori na bi a ba n fe itoni olorun bi a ba n fe itoju olorun bi a ba n fe aabo lati odo olorun bi a ba n fe ki agbara ti o wa ninu oruko jesu ki o je fun wa bi a ba n fe ki agbara ti o wa ninu eje jesu ki o je ti wa bi a ba n fe ina emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi a ba n fe ki agbara olorun ki o ma le ota ki o ma le esosa ni igbesi aye wa o ni o ye ki a ko iborisa sile nitori na eyin olufe mi e sa fun iborisa bi a ba n so nipa ironupowada kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá ìrònúpọ̀àdà yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkàndínlógún ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́ ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́ wọ́n wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe lì ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́ wọ́n ṣe ohun tí ó wúni lórí wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́ kí ni wọ́n ṣe àwọn tí ó ti dàbí alálòpọ̀ àyídà nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣọ àwọn ìwé àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn wọ́n kó wọn wá bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n gbà tí wọ́n ṣírò wọn wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn wọn kò tà á fún àwọn ẹlòmíràn wọ́n kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn wọ́n dáná sun wọ́n bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni ò ti ronúpọ̀àdà tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ àwọn ọṣẹ dúdú àwọn nǹkan mìíràn àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì èké tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tùràrí àwọn àbẹ́là tàbí àwọn talisman àwọn nǹkan mìíràn èyí tí ó ń so mọ́dì èyí tó ń so mọ́wọ́ èyí tó ń dè mọ́rùn èyí tó ń gbé káàkiri nínú àpò gbogbo nǹkan wọ̀nyí pátápátá àti tó wà lábẹ́ pílò àti tó wà lábẹ́ ibùsùn rẹ gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́ ó ní kì í ṣe díẹ̀ nínú wọn lè ó wá tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn tí wọ́n kò jùlẹ̀ tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ lí a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi ó sì gbilẹ̀ bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí àwọn nǹkan tí kì í dáni sílẹ̀ àwọn nǹkan tí kì í gbanilà bí a bá ronú pọ̀ àdà tòótọ́ tòótọ́ tí a sì gba Jésù Kristì Olúwa gbọ́ nínú ọkàn wa ní ayé wa yóò yí padà bí àìsàn bá wà ní àgọ́ ara wa àìsàn yóò lọ bí a bá rìn wá mọ́lẹ̀ ní òru gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá gbogbo ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí a ó rí àmì rere ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristì gbọ́ kò tún sí iṣẹ́ ibi kò tún sí ọfà láti inú ayé kò tún sí ọta láti inú ayé kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa tí yóò lè ṣe wá níbi nítorí nínú Jọ́hánù 1:4 láti ẹsẹ̀ ìkẹrin ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin ẹ̀yin ọmọ mi a ń sọ fún wa àwọn tí ó ti fi àwọn tí ó ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀ tí wọ́n kọ ìgbẹ́kẹ̀lé nínú asán ayé yìí tí wọ́n kọ wọ́n sílẹ̀ àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run àwọn tí ó ti kọ èṣù àti iṣẹ́ rẹ̀ ìbọ̀rìṣà àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbọ̀rìṣà àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀ àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run àwọn tí wọ́n ti kọ ilé ijó ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà jàgídí jàgan ìbínú, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́ kẹgbẹ́ tí wọ́n bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run ṣe ò rántí ni, nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn, ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé ará ayé wọn ni wà sínú, wọ́n sì tàka sí wa wípé wọ́n ó ṣe wá níbi, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni wá, bí a bá sinmi lé Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibikíbi tí wọ́n ti lè pàdé wa, lójú òpópónà tàbí ní ahéré tàbí nínú àlá tàbí ní ojú gbangba, àwa ni yóò ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Bí àwọn onígbàgbọ́ tí ó dàbí ẹni wípé òye kò yé, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan àjẹ́ wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan oṣó wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ní ẹ̀mí emèrè wọ́n máa bẹ̀rù, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ti ó dàbí èṣù fún ara rẹ̀, wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tó ń ṣe ní àdúgbò, ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú, wọ́n á máa bẹ̀rù. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè halẹ̀, ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Fáráò ó pọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì? Ṣùgbọ́n ta ló ṣẹ́gun? Àwọn ọmọ Ísíráẹ̀lì ló ṣẹ́gun. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnessari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Ṣédrákì, Mèṣákì àti Abednego, ó fẹ́ gbé wọn sọ sínú iná? Ìhàlẹ̀ lásán ni. Nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run, kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa. Ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ. Ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè tọ agbára Ọlọ́run wò, bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o kọ àwọn ìbọ̀rìṣà àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀, bí o ti ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò máa jẹ́ fún ọ. Bí o ti ń gbàdúrà, yóò máa gbọ́ àdúrà rẹ. Bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Nínú Róòmù orí 16:20, ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ sàtánì mọ́lẹ̀ lí àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Ṣé o gba èyí ni gbọ́? Wípé Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé, Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì, Ọlọ́run tí ó gba Ṣédrákì, Mèṣákì àti Abednego sílẹ̀, Ọlọ́run tí ó dáàbò bo Dánielì nínú ihò kìnìún, wípé yóò tẹ sátánì mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́. Ta ni oṣó, ta ni àjẹ́, ta ni ẹlẹ́bọlóògùn, ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán? Bí sàtánì bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ, ó dájú wípé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá, tí wọ́n fara pamọ́ sí òkùnkùn, tí wọ́n ń tafà sí ọ ní gbangba, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti olorun ni tooto olorun yo da bobo bi esan ba wa yo mu esan koro bi ibanuje ba wa yo mu iban yo mu ki ibanuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je lese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife ku fe kaakiri ki o so fun olorun wi pe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalupa ida ko ni lagba lori re osho ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wi pe o fe je ti olorun ni toto esu ati awon me eme wa re yo di atemole ni atelese re ko si si oyin ja ti a se si o ti o le pa o lara ko si oyin ja ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe olorun kepe olorun yo ja gbogbo ede re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan won yi sile bi agbere panshaga ife ku fe ise ku se irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan won yi sile ki o le je ti olorun ni toto bi o ba si je olorun ni ti olorun ni toto o daju wi pe au da osile au tu ide re afa gbogbo ide ti o de afa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu jesu christi eru ko si funi ti o ti ko ese ati ise re sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni eni ti n gbe inu re jesu christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn iṣẹ́ kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: Epistele Paul Apostle sí àwọn Hebrew orí ìkẹjọ. Ǹjẹ́ pàtàkì nínú ohun tí a ń sọ ní èyí? Àwa ní irú olórí àlùfáà bẹ́ẹ̀ tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọláńlá nínú àwọn ọ̀run. Ìránṣẹ́ ibi mímọ́ àti ti àgọ́ tòótọ́ tí Olúwa pa kìí ṣe ènìyàn. Nítorí a fi olúkúlùkù olórí àlùfáà jẹ láti máa mú ẹ̀bùn wá àti láti máa rúbọ. Nítorí náà, olórí àlùfáà yìí pẹ̀lú kò lè ṣe àìní ohun tí yóò fi rúbọ. Ní ìsinsìnyí, ìbáṣepé ń bẹ ní ayé, òun kì bá tilẹ̀ jẹ́ àlùfáà nítorí àwọn tí ń fi ẹ̀bùn rúbọ gẹ́gẹ́ bí òfin bẹ, àwọn ẹni tí ń jọ́sìn fún àpẹẹrẹ àti òjìji àwọn ohun ọ̀run. Bí a ti kọ́ Mósè láti ọ̀dọ̀ Ọlọ́run wá nígbà tí ó fẹ́ pa àgọ́, nítorí ó wípé kíyèsí kí o ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a fi hàn lórí òkè. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ó ti gba iṣẹ́ ìránṣẹ́ tí ó ní ọlá jù, níwọ̀n bí ó ti jẹ́ pé alárinà májẹ̀mú tí ó dára jù ní í ṣe, èyí tí a fi ṣe òfin lórí ìlérí tí ó sàn jù bẹ́ẹ̀ lọ. Nítorí ìbáṣepé májẹ̀mú ìṣáájú ni kò ní àbùkù, ǹjẹ́ a kì bá ti wáyè fún ìkejì? Nítorí ó rí àbùkù lára wọn, ó wípé kíyèsí ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí èmi ó ba ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun. Kì í ṣe gẹ́gẹ́ bí májẹ̀mú tí mo ti bá àwọn baba wọn dá ní ọjọ́ náà tí mo fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì, nítorí tí wọn kò dúró nínú májẹ̀mú mi, èmi kò sì kà wọ́n sí, ni Olúwa wí. Nítorí èyí ni májẹ̀mú tí èmi ó ba ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni, ni Olúwa wí. Èmi ó fi òfin mi sí inú wọn, èmi ó sì kọ́ wọn sí ọkàn wọn, èmi ó sì máa jẹ́ Ọlọ́run fún wọn, wọn ó sì máa jẹ́ ènìyàn fún mi. Olúkúlùkù kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mọ Olúwa, nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí pé èmi ó ṣàánú fún àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Ní èyí tí ó wípé májẹ̀mú titun, ó ti sọ ti ìṣáájú di ti láéláé, ṣùgbọ́n èyí tí ó ń di ti láéláé tí ó sì ń gbó, ó múra àti di asán.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistele Paul Apostle sí àwọn Hebrew orí ìkẹsàn-án. Ǹjẹ́ májẹ̀mú ìṣáájú pàápàá pẹ̀lú ní ìlànà ìsìn àti ibi mímọ́ ti ayé yìí? Nítorí pé apá àgọ́ kan, èyí ti ìṣáájú nínú èyí tí ọ̀pá fìtílà àti tábìlì àti àkàrà ìfihàn gbé wà, èyí tí a ń pè ní ibi mímọ́, àti lẹ́yìn aṣọ ìkélé kejì, òun ni àgọ́ tí a ń pè ní ibi mímọ́ jùlọ, tí ó ní àwo tùràrí wúrà àti àpótí májẹ̀mú tí a fi wúrà bò yìí ká, nínú èyí tí ìkòkò wúrà tí ó ní mánà gbé wà, àti ọ̀pá Aaroni tí ó rudì, àti àwọn wàláà májẹ̀mú, àti lórí rẹ̀ ni àwọn kérúbù ògo tí ó ṣíjibo ìtẹ́ àánú, èyí tí a kò lè sọ̀rọ̀ rẹ̀ ní ìsinsìnyí lọ́kọ̀ọ̀kan. Ǹjẹ́ nígbà tí a ti ṣe ètò nǹkan wọ̀nyí báyìí, àwọn àlùfáà máa lọ nígbàkúgbà sínú àgọ́ ìkíní, wọ́n máa ṣe iṣẹ́ ìsìn, ṣùgbọ́n sínú ìkejì ni olórí àlùfáà nìkan máa lọ lẹ́ẹ̀kan ṣoṣo ní ọdún, kì í ṣe ní àìsí ẹ̀jẹ̀ tí òun ó fi rúbọ fún ara rẹ̀ náà àti fún ìṣìnà àwọn ènìyàn. Ẹ̀mí mímọ́ ń tọ́ka èyí pé a kò tíì ṣí ọ̀nà ibi mímọ́ sílẹ̀ níwọ̀n ìgbà tí àgọ́ ìkíní bá dúró, èyí tí ṣe àpẹẹrẹ fún ìgbà ìsinsìnyí gẹ́gẹ́ bí èyí tí a mú ẹ̀bùn àti ẹbọ wá tí kò lè mú olùsìn di pípé ní ti ohun ti ẹ̀rí ọkàn, èyí tí ó wà nínú ohun jíjẹ àti ohun mímu àti onírúurú ìwẹ̀ tí ṣe ìlànà ti ara nìkan tí a fi lílẹ̀ títí fi di ìgbà àtúnṣe. Ṣùgbọ́n nígbà tí Kristi dé bí olórí àlùfáà àwọn rere tí ń bọ̀, nípasẹ̀ àgọ́ tí ó tóbi tí ó sì péjú ti ìṣáájú, èyí tí a kò fi ọwọ́ pa, èyí ìnini tí kìí ṣe ti ẹ̀dá yìí, bẹ́ẹ̀ ni kìí ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màlúù, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ ohun tìkára rẹ̀, ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kungbà fún wa. Nítorí bí ẹ̀jẹ̀ akọ màlúù àti ewúrẹ́ tí a fi ń wọ́n àwọn tí a ti sọ di aláìmọ́ bá ń sọ ní ibi mímọ́ fún ìwẹ̀nùmọ́ ara, mélòómélòó ni ẹ̀jẹ̀ Kristi, ẹni nípa ẹ̀mí ayérayé tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run lé àìní àbàwọ́n, yóò wẹ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè. Àti nítorí èyí ni ó ṣe jẹ́ alárinà májẹ̀mú titun, pé bí ikú ti ń bẹ fún ìdáǹdè àwọn èrè kọjá tí ó ti wà lábẹ́ májẹ̀mú ìṣáájú, kí àwọn tí a ti pè lè rí ìlérí ogún àìnípẹ̀kungbà. Nítorí níbi tí ìwé ogún bá gbé wà, ikú ẹni tí ó ṣe é kò lè ṣe àìsí pẹ̀lú. Nítorí ìwé ogún ní agbára lẹ́yìn ìgbà tí ènìyàn bá kú, nítorí kò ní agbára rárá nígbà tí ẹni tí ó ṣe é bá ń bẹ láàyè. Nítorí náà ni a kò ṣe ya májẹ̀mú ìṣáájú pàápàá sí mímọ́ láìsí ẹ̀jẹ̀. Nítorí nígbà tí Mósè ti sọ gbogbo àṣẹ fún gbogbo àwọn ènìyàn gẹ́gẹ́ bí òfin, ó mú ẹ̀jẹ̀ ọmọ màlúù àti ti ewúrẹ́ pẹ̀lú omi àti òwú òdòdó àti ewé hísópù, ó sì fi wọ́n àti ìwé pàápàá àti gbogbo ènìyàn wípé èyí ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí Ọlọ́run pa láṣẹ fún yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó sì fi ẹ̀jẹ̀ wọ́n àgọ́ àti gbogbo ohun èlò ìsìn, ó sì fẹ́rẹ̀ jẹun gbogbo ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì. Nítorí náà a kò lè ṣàìfi ìwọ̀nyí wé àwọn àpẹẹrẹ ohun tí ń bẹ Ọlọ́run mọ́, ṣùgbọ́n ó yẹ kí a fi ẹbọ tí ó sàn ju ìwọ̀n yìí lọ wẹ àwọn ohun ọ̀run pàápàá mọ́, nítorí Kristi kò wọ ibi mímọ́ tí a fi ọwọ́ ṣe lọ, tí í ṣe àpẹẹrẹ ti òtítọ́, ṣùgbọ́n ó lọ sí ọ̀run pàápàá ní ìsinsìnyí láti farahàn ní iwájú Ọlọ́run fún wa. Kì í sì ṣe pé kí ó lè máa fi ara rẹ̀ rúbọ nígbàkúgbà bí olórí àlùfáà ti máa wọ inú ibi mímọ́ lọ ní ọdọọdún fi ohun ti ẹ̀jẹ̀ tí kì í ṣe tirẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, òun kì bá ṣàì máa jìyà nígbàkúgbà láti ìpìlẹ̀ ayé, ṣùgbọ́n ní ìsinsìnyí ni ó fi ara hàn lẹ́ẹ̀kan ṣoṣo ní òpin ayé láti mú ẹ̀ṣẹ̀ kúrò nípa ẹbọ ara rẹ̀. Níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́, bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú lẹ́yìn tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti rú ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò farahàn nígbàkejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ bá wa sọ̀rọ̀.
3: Bí ẹ̀sìn ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwá inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀, àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí ni a ó fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Àwa tí a jẹ́ onígbàgbọ́, Bíbélì pè wá ní ọmọ Ọlọ́run. Láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run, ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ́ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run. Ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásán-làsàn, tí kò tí ì gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀, tí kò tí ì ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀. Kò sí lè tẹríba fún ìfẹ́ Ọlọ́run àti ìṣàkóso ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Èyí ni Bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Bí kì í bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ronúpẹ̀wàdà, ó sì gbàgbọ́ nínú Jésù Kristì.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Episteli Paul Apostoli si awon eberu ori ikewa nitori ofin bi o ti ni ojiji awon rere tin bo lai je aworan papa awon kan na won ko le fi ebo kan na ti won ru nigba gbogbo ni ododun mu awon tin wa sibe di pipe bi ko se be akiba ati dekun ati ma ru won nitori awon tin sin kiba ti ni imo ise nigba ti a ba ti we won mole kan soso ṣugbọn ninu ebo won ni a se iranti ese ni ododun nitori ko se se fun eje ako malu ati ti ewure lati mu ese kuro nitori na nigba ti o wa si aye o wi pe iwo ko fe ebo ati ore ṣugbọn ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika ni agbe ko nipa ti emi mo de lati se fe re olorun nigba ti o wi ni isaju pe iwo ko fe ebo ati ore ati ebo sisun ati ebo fun ese be ni iwo ko ni inu didun si won awon eyi ti anru gege bi ofin nigba na ni o wi pe kiyesi mo de lati se ife re olorun o mu ti isaju kuro ki o le fi idi ekeji mule nipa ife na ni ati so wa di mimo nipa ebo ti jesu kristi fi ara re wule kan soso ati olukuluku alufa si duro ni ojojumo nse isin o si nse ebo kan na nigba kugba ti ko le mu ese kuro lai sugbon ohun teyin igba ti o ti wu ebo kan fun ese titi lai o joko ni owo otun olorun lati igba na lo o nreti titi a o fi awon ota re se apoti itise re nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe titi lai emi mimo si n jeri fun wa pelu nitori leyin ti o ti wi pe eyi ni majemu ti emi o ba won da leyin ojo won ni oluwa wi emi o fi ofin mi si won ni okan inu won pelu ni emi o si ko won si ese won ati asedede won ni emi ki yo si ranti mo sugbon nibi ti mu kuro iwonyi ba gbe wa irubo fun ese ko si mo ara njẹ bi a ti ni igboya lati wo inu ibi mimọ nipasẹ ẹjẹ jesu nipa ọna titun ati aye ti o ya si mimọ fun wa ati lati kọja aṣọ ikele ni eyi ni ni ara rẹ ati bi a ti ni alufa giga lori ile ọlọrun ẹjẹ ki a fi otitọ ọkan sumọ tosi ni ẹkun igbagbọ ki a si we ọkan wa mọ kuro ninu ẹri ọkan buburu ki a si fi omi mimọ we ara wa nu ẹjẹ ki a di ijẹwọ ireti wa mu ṣinṣin ni aiṣiyemeji nitori pe olooto ni ẹni ti o ṣe ileri ẹjẹ kí a yẹ ara wa wò láti ru ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere kí a má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a má gba ara ẹni níyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti rí pé ọjọ́ ní súnmọ́ ìtílé nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́ kò tún sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́ bí kò ṣe retí ìdájọ́ tí ó bani lẹ́rù àti ti ìbínú tí ó múná tí yóò pa àwọn ọ̀tarun ẹnikẹ́ni tí ó bá gan òfin Mósè ó kú ní àìsí àánú nípa ẹ̀rí ẹni méjì tàbí mẹ́ta mélòó ni ẹrù pé a ó di olúwa rẹ̀ ní ìyà kíkan ẹni tí ó ti tẹ ọmọ ọlọ́run mọ́lẹ̀ tí ó sì ti kẹ ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi sọ́ di mímọ́ sí ohun àìmọ́ tí ó sì ti kẹ́gàn ẹ̀mí orí ọ̀fẹ́ nítorí àwa mẹni tí ó wí pé ẹ̀san ni ti èmi olúwa wí pé èmi ó gbẹ̀san àti pẹ̀lú olúwa yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀ ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run àlàyé ṣùgbọ́n ẹran ti ọjọ́ ìṣáájú nínú èyí tí nígbà tí a ti ṣe yín lójú ẹ fi ara da wàhálà ìjìyà ńlá lápá kan nígbà tí a sọ yín di ìran wíwò nípa ẹ̀gàn àti ìpọ́njú àti lápá kan nígbà tí ẹ̀yin di ẹgbẹ́ àwọn tí a ṣe bẹ́ẹ̀ sí nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdèkẹ́dùn ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí tí ó sì dára jù bẹ́ẹ̀ lọ́lé ọ̀run nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù èyí tí ó ní èrè ńlá nítorí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù nítorí ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ ọlọ́run tán kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí ẹni náà ti ń bọ̀ yóò dé kì yóò sì jáfara ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fàsẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí ń fàsẹ́yìn sínú ìgbé bí kò ṣe nínú àwọn tí ó gbàgbọ́ sí ìgbàlọ́ ọkàn wọn.
2: Episteli Paul Apostoli sí àwọn Hebrew orí 11 ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ ọlọ́run nítorí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a ń rí nípa ìgbàgbọ́ ni Abeli wú ẹbọ sí ọlọ́run tí ó sàn ju ti Kaini lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọhùn síbẹ̀ nípa ìgbàgbọ́ ni a ṣe é nọ́kù nípò padà kí ó má ṣe rí ikú a kò sì rí i nítorí tí ọlọ́run ṣí i nípò padà nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀ a jẹ́rìí yìí sí i pé ó wù ọlọ́run ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá.
1: nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tí ì rí fún un, ó bẹ̀rù Ọlọ́run, ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di ajogún òdodo tí ṣe nípa ìgbàgbọ́. Nípa ìgbàgbọ́ ni Ábráhámù, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ní, ó gbọ́, ó sì jáde lọ, láì mọ ibi tí òun rè. Nípa ìgbàgbọ́ ni ó ṣe àtìpó ní ilẹ̀ ìlérí, bí ẹni pé ní ilẹ̀ àjèjì. Ó gbé inú àgọ́ pẹ̀lú Ísákì àti Jákọ́bù, àwọn àjogún ìlérí kan náà pẹ̀lú rẹ̀. Nítorí tí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀, èyí tí Ọlọ́run tẹ̀dó tí ó sì kọ́. Nípa ìgbàgbọ́ ni Sára ti kara rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún, nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Nítorí náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ti ara ẹnìkan jáde, àní ara ẹni tí ó dàbí òkú, ọ̀pọ̀ bí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀, àti bí iyan rìe tí òkun ní àìníye. Gbogbo àwọn wọ̀nyí ni ó kú ní ìgbàgbọ́ láìrí ìlérí wọn nígbà, ṣùgbọ́n tí wọ́n rí wọn ní òkèèrè réré, tí wọ́n sì gbá wọn mú, tí wọ́n sì jẹ́wọ́ pé àlejò àti àtìpó ni àwọn lórí ilẹ̀ ayé. Nítorí pé àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn. Àti nítòótọ́, ìbá ṣe pé wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn, wọn ìbá ti rí ààyè láti padà. Ṣùgbọ́n ní ìsinsìnyìí, wọ́n fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ, èyí ni ní ti ọ̀run. Nítorí náà, ojú wọn kò ti Ọlọ́run pé kí a máa pe òun ní Ọlọ́run wọn, nítorí tí ó ti pèsè ìlú kan sílẹ̀ fún wọn. Nípa ìgbàgbọ́ ni Ábráhámù, nígbà tí Adán wò fi Ísákì rúbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ, ní ti ẹni tí a wí pé nínú Ísákì ni a ó ti pe irú ọmọ rẹ̀. Ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde, àní kúrò nínú òkú, àti ibi tí ó ti gbà padà pẹ̀lú ní àpẹẹrẹ. Nípa ìgbàgbọ́ ni Ísákì súre fún Jákọ́bù àti Ésáù ní ti ohun tí ń bọ̀. Nípa ìgbàgbọ́ ni Jákọ́bù, nígbà tí ó ń kú lọ, ó súre fún àwọn ọmọ Jósẹ́fù ní ọ̀kọ̀ọ̀kan, ó sì tẹríba, ó sinmi lé orí ọ̀pá rẹ̀. Nípa ìgbàgbọ́ ni Jósẹ́fù, nígbà tí ó ń kú lọ, ó rántí ìjáde lọ àwọn ọmọ Ísírẹ́lì, ó sì pàṣẹ ní ti àwọn egungun rẹ̀. Nípa ìgbàgbọ́ ni àwọn òbí Mósè pa á mọ́ fún oṣù mẹ́ta nígbà tí a bí i, nítorí tí wọ́n rí i ní arẹwà ọmọ, wọn kò sì bẹ̀rù àṣẹ ọba. Nípa ìgbàgbọ́ ni Mósè, nígbà tí ó dàgbà, ó kọ̀ kí a máa pe òun ní ọmọ ọmọbìnrin Fáráò. Ó kúkú yan àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó ka ẹ̀gàn Kristi sí ọ̀rọ̀ tí ó pọ̀ ju àwọn ìṣúra Ejíptì lọ, nítorí tí ó ń wo èrè náà. Nípa ìgbàgbọ́ ni ó kọ Ejíptì sílẹ̀ ní àìbẹ̀rù ìbínú ọba, nítorí tí ó dúró ṣinṣin bí ẹni tí ó ń rí ẹni àìrí. Nípa ìgbàgbọ́ ni ó dá àsè ré kọjá sílẹ̀ àti ìbùwọ́n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pupa kọjá bí ẹni pé ní ìyàngbọ ilẹ̀ tí àwọn ará Ejíptì dánwò tí wọ́n sì rí. Nípa ìgbàgbọ́ ni àwọn odi Jericho wó lulẹ̀ lẹ́yìn ìgbà tí a yí wọn ká ní ijọ́ méje. Nípa ìgbàgbọ́ ni Rahabu panṣágà kò ṣègbé pẹ̀lú àwọn tí kò gbọ́ràn nígbà tí ó tẹ́wọ́ gba àwọn amíní àlàáfíà. Ewo ni èmi ó sì tún máa wí sí i, nítorí pé ààyè kò ní tó fún mi láti sọ ti Gideoni àti Baraku àti Samsoni àti Jefta àti Dáfídì àti Samueli àti ti àwọn wòlíì. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n dí àwọn kìnìún ní ẹnu, tí wọ́n pa agbára iná, tí wọ́n bọ́ lọ́wọ́ ojú ìdá, tí a sọ di alágbára nínú àìlera, tí wọ́n di akọni ní ìjà, wọ́n lé ogun àwọn àjèjì sá. Àwọn obìnrin rí òkú wọn gbà nípa àjínde, a sì dá àwọn ẹlòmíràn lóró, wọ́n kọ̀ láti gba ìdásílẹ̀ kí wọn kí ó lè rí àjínde tí ó dára jù gbà. Àwọn ẹlòmíràn sì rí ìdánwò ti ẹ̀sìn àti ti ìnà àti jù bẹ́ẹ̀ lọ ti ìdè àti ti túbú. A sọ wọ́n ní òkúta, a fi ayùn rẹ́ wọn méjì, a dán wọn wò, a fi idà pa wọ́n. Wọ́n rìn káàkiri nínú awọ àgùntàn àti nínú awọ ewúrẹ́, wọ́n di aláìní, olùpọ́njú, ẹni tí a ń dá lóró. Àwọn ẹni tí ayé kò yẹ fún, wọ́n ń kiri nínú aṣálẹ̀ àti lórí òkè àti nínú ihò àti nínú ihò abẹ́ ilẹ̀. Gbogbo àwọn wọ̀nyí tí a jẹ́rìí rere sí nípa ìgbàgbọ́, wọn kò sì rí ìlérí náà gbà, nítorí Ọlọ́run ti pèsè ohun tí ó dára jù sílẹ̀ fún wa pé ní àìsí wa kí a má ṣe wọ́n pé.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ọlọ́run aláàánú, bàbá wa ní tòótọ́, a dúpẹ́ pé a tún wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ Bíbélì. A mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀, ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ, àti wípé ẹ̀mí yín nìkan ṣoṣo ni ó lè ṣe àwárí ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ ti kọ sílẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé bí a ti wá lónìí, ẹ ó fún wa ní ìrànwọ́ ẹ̀mí yín kí ọ̀rọ̀ yìí kí ó ba lè yé wa. ati ki okan wa ki o ba le gba ki o ba le dimu ki o ba le sasaro lori re ki o ba le fi ohun gbogbo ti a nko si ise adupe wo pe e ti gbo ti wa ni oroko Jesu Christi Oluwa wa loni an tesiwaju ninu eko bibeli wa an ko eko ninu Kolose ori keta lati ese iketa dinlogun Kolose ori keta ese iketa dinlogun ohunkohun ti eyin ba se nse li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun baba nipase re ese oro kan soso yi ni ohun ti a n wo loni ninu oro Olorun nihin ni a ri ese iwe mimo kan ti o se akojopo awon ofin ti ijoba Olorun ni kukuru gege bi o ti ye eyi ni a fi pe akori ohun ti a n soro lori re loni ni ase kari aye fun gbogbo onigbagbo ilana Olorun yi ni ofin kan ninu ti o ni se pelu ise wa oro enu wa ero okan wa ati gbogbo ayidayida wa ni gbolohun kokoro je kin la aye oba yi we pe a ri pe ofin Olorun bibeli o po e ti o nje itoni fun wa ni ohun to ye ki a se gege bi onigbagbo sugbon ki o ma ba le ki enikeni ki o ma ba le ni ariwisi oro Olorun we pe o ti poju ko yi ohun ohun o mo bi ohun se le se ohun gbogbo ti Olorun pa lase nitori pe ko se se fun ohun lati ranti awon ase Olorun ti o po to bayi eni o fi je wi pe ninu majemu lai lai ni Olorun fun Mose ni ofin mewa ninu ofin mewa yi ofin merin akoko won ni se pelu ise wa si Olorun ofin ikarun si ikewa to je mefa ninu awon mewa won yi ni o ni se pelu ara wa pelu aladugbo wa pelu awon eniyan gege bi ti wa Olorun mu ki gbogbo awon ase re awon ilana re awon ofin re o mo wa si ofin mewa won yi ki o ba le sese lati ranti bi o ba si je eni tin ka bibeli eni tin ko eko bibeli daradara o ri wi pe gbogbo awon iwasu ati alaye ti awon omo lefi nse ti awon alufa nse ti awon woli nse tabi ti a fi nse idajo fun awon omo Israeli tabi ti a fi n la won loye tabi ti a fi n gba won ni iyanju awon eti ako ni gbogbo majemu lailai won je awon itumo ati alaye lori awon ofin mewa ti ati fun won sugbon mo fe ki o ranti pe nigba ti Jesu Christi de o tun se akojopo gbogbo oro Olorun gbogbo ofin Olorun o se akojopo won si ofin meji pere bawo lo se so o so fun ni o ni meji ni awon ofin won yi ikini ni pe ki a fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa bi a ba se be a o ri wi pe ofin kini ikeji iketa ikerin eni ti o ba fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye pelu gbogbo agbara re a o ri wi pe awon ojuse re si Olorun o se nitori wi pe eni ti o ba fe Olorun ki yo pe oruko Oluwa lasan eni ti o ba fe Olorun ni tooto ki o ni Olorun miran pelu Olorun orun eni ti o ba fe Oluwa Olorun ni tooto ki yo ya ere kan fun ara re yala ti e ti o wa ni isale ile abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe Olorun ni tooto yo ranti ojo isimi lati ya asimi mo yo ranti we pe o ye ki a sin Olorun o ye ki a bu ola fun Olorun eyi ni Jesu Christi fi so wi pe ofin akoko ni wi pe ki a fe Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun wi pe ikeji si dabi re nipa wi pe a o fe enikeji wa gege bi ara wa enikeji wa ti an wi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi aba peran baba ati iya ni tooto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teriba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro olorun bi a ba fe enikeji wa a o ni ja lole bi a ba fe enikeji wa a o ni se pan saga pelu iyawo re bi a ba fe enikeji wa a o ni se agbere tabi pan saga pelu oko re bi a ba fe enikeji wa a o ni gbemi re bi a ba fe enikeji wa a o ni jeri eke se eni ti a feran bi a ba fe enikeji wa ni tooto a o ni se oju kokoro ohun ko ohun ti se ti enikeji wa eni Jesu Kristi ni o fi so fun a wi pe gbogbo opin olorun gbogbo ase olorun a ko won jo papo si ona meji yi ikini ife si olorun ikeji ife si eniyan gbogbo sugbon mo fe ki o fi yesi we pe oro kan wa ninu akojopo ikini ife si olorun ti o tun wa ninu akojopo ikeji ife si enikeji wa oro na ni ife e je wi pe gbogbo opin olorun gbogbo mase olorun gbogbo ase olorun ni akojopo si oju kan sosho ti o daduro lori ife nihin ni ese ti anko loni ni Paul apostoli bi o ti je ki o ye wa wi pe ohun gbogbo ti a tin keko nipa re ohun gbogbo ti o je ilana ohun gbogbo ti o je ase ohun gbogbo ti o je ohun ti a fi lele fun wa gege bi onigbagbo wi pe ki a ma rin ninu re we pe a le mu gbogbo won wa si ese oro olorun kan sosho je kin to ka si o leti kolose ori keta ese keta dilogun oni bi o ba je wi pe ati ko eko kan bi a ba ti gbo ilana kan lati inu bibeli bi a ba ti ri ase kan lati enu olorun bi a ba ti fun wa ni imole ihinrere oni eyi ni akojopo ohun ti a ti nso fun wa ohun ko hun ti eyin ba si nse li oruko li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gba ti o so fun a wi pe ohun ko hun bolohun yi ni se pelu gbogbo awon ti o wa ninu Kristi eni ti koni yi pada okan ko le se ohun ti Olorun fe ki a se nihin ani lati koko ni iyipada okan ti o se san ki o to le se se fun wa lati fi gbolohun ti a kaye lati fi si se o ko le rin bi onigbagbo nigbati o ko ti igbagbo sugbon nigbati o ba ti gba igbala nipa igbagbo ninu Kristi irin re gbodo duro lori ase yi we pe ohun ko ti eyin ba si nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re onigbagbo ni lati ma se ohun gbogbo ni oruko Jesu Kristi ki won ma fi ope fun Olorun ni ojojumo li oruko Jesu Oluwa ki a ma gbadura li oruko ati ni ase Kristi ati ni abe ileri ti Kristi ti se fun wa ki a ma fi akoko ati isifun Olorun nitori oruko Kristi bi o ba se fun enikeni lati fi ohun gbogbo ti o ni gbogbo ini re ohunkohun ki o fi sile lai si oruko Kristi ninu aye iru eni be o ye ki a mo wi pe ohun gbogbo ti a fi sile be o je asan oni ki a ma se ohun gbogbo labe ase Kristi Kristi ni oba fun onigbagbo fun Kristeni nitori be ise Kristeni laye yi ki se ise adase a je iriju fun Kristi a si gbodo se ohun gbogbo labe ifowosi Kristi gege bi eni ti o je apere wa ti o pe nitori be eni ti o ba so wi pe ohun je onigbagbo tabi pe ohun je Kristeni o gbodo wa ninu ohun ti o gbodo se ohun gbogbo gege bi ohun ti a ko yi ko gbodo wa fun ara re nigbati a so wi pe ohun gbogbo tabi ohun ko ohun ti eyin ba nse le oro tabi ni ise ke a ma se gbogbo won li oruko Jesu Olowa gbolohun yi je ibawi fun awon ti ki se nkankan ni oruko Kristi ati fun awon ti ma nsogo ninu oruko eniyan tabi ninu ara ninu eran ara je ki se alaye die fun ninu nipa on ti mo so yi awon elomiran bi won ba gbadura ti won ronipo wada bi o ba bi won wi pe e se ti o fi ronipo wada ani ijo lo ni kin ronipo wada ani alufa oluso agutan ni o ni kin ronipo wada ko mo wi pe bi a ba n wa si ronipo wada a n wa si ronipo wada li oruko Jesu Kristi Oluwa nitori eyi ni ase ti o fun wa eyi ni ohun ti o fi lele ki o to lo ninu Luke ori kerin le ni ogun ese iketa dini adota ati ki a wasu ironu pe wada ati idariji ese li oruko re li orila ide gbogbo be lati Jerusalem lo e je wi pe eni ti ironu pe wada o ronu pe wada nitori wi pe eyi ni oro Oluwa eyi ni ase Oluwa eyi ni ohun ti Jesu Kristi ni ki a se li oruko ohun elomiran bi o ba se atunse o sese ki o da owo ti o ti ji ki o da pada o sese ki o bebe lati odo oko re wi pe ohun ti nre oko ohun je tele tele o sese ki o se atunse lona kan tabi lona miran awon miran ti won ko ni oye oro olorun oro olorun won so wi pe awon se atunse nitori wi pe ijo deeper o kan dandan gbon fun awon lati se atunse e je oro ti o muni sina nitori pe ki se ijo ni o ran o lati se atunse oro olorun ofin olorun ife olorun oni o kan dandan gbon fun onigbagbo wi pe ani lati se atunse elomiran boya o ti so oro kan ti ko dara fun awon ana re tele tele o si nfe lo be won o nfe se atunse yo lo ba awon ana re yo so wi pe eyin ana e dariji mi nitori bi mo ti so oro tele ise mi tele ko dara ṣugbọn gba ti mo ti de ijo deeper wa ran mi nisinse wi pe kin se atunse rara o mu won sina ko yi o nkan ti o nse ohun ti oro olorun so ni wi pe ki a ni eri okan rere si olorun ati si eniyan nitori be ohun ko ohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa elomiran won wa bi lere wi pe arabinrin lagbaja se ko si nkan o bo ba so wi pe ki lo de te so be gba ti a o ri ki o lo yeti yerun wura ati egba owo ati egba orun ati wi pe a o ri ki o ma ju irun re nina ki o ma se nkan won yi ijo ti mo nlo ni ijo ti mo nlo loko fun mi lati ma lo nkan bayi lati ma lo nkan bayi rara o ni ohun ko ohun ti eyin ba nse aso ti eyin ba nwo irin ti eyin ba rin boya o nso wi pe o fe wa ni iwon tun won si ni o fe lo awon nkan oso aye won yi nitori kini o ni e ma se gbogbo won le oruko Jesu Oluwa idahun ti o ye ke a fun awon ti o nbere oro lowo wa ni wi pe nitori pe Jesu Kristi ko fun wa Jesu Oluwa wa Jesu oba wa Jesu eni tin sakoso igbesi aye wa Jesu eni tin topase wa eni tin dari wa ohun ti o ye ke a so ohun ti o ye ke a se irin ti o ye ke a rin Jesu Kristi eni ti o je oba ati olugbala fun wa ohun lo ko fun wa lati rin irin alai gbagbo nitori be o ye ki ede enu wa ki o yi pada o ye ki oro enu wa ki o yi pada o ye ki a je ki o di mimo fun awon ti o n bere lowo wa idi ti a fi n se ohun kan tabi omiran ki a je ki o ye won wi pe gba ti a ti di onigbagbo gba ti a ti di atunbi gba ti a ti fi aye wa si owo Jesu Kristi ohun gbogbo ti a n se o wa lori ase olorun o wa lori wi pe a n se gbogbo won li oruko Oluwa ati fun ogo Jesu Kristi Oluwa oro ti a ka yi ninu Kolose ori keta ese iketa din logun o je ki a wo eko wa oni ni ipa meji ikini ofin ti se amona ojuse kristiani ofin kan yi ni o ko gbogbo ojuse onigbagbo ni o ko jari ni o je ki a mo wi pe bi a ba fe soro kan bi a ba fe wo aso kan be ba fe lo si ibikibi be ba fe se ise kise kan ohun gbogbo ohun ko ti a fe se ofin kan soso yi ni o nse amona wa ikeji fifi imore han si olorun nipase kristi je ki a wo ikini ofin tin se amona ojuse kristeni ojuse onigbagbo mo ro we pe o mo eni ti a npe ni kristeni eni ti a npe ni onigbagbo je ki tun ran leti ninu kolose ori keta lati eso ekejila ki o ba le yi o awon ti a nsoro nipa re lati kolose ori keta eso ekejila nitori na bi ayanfe olorun eni mimo ati olufe egbe okan yonuwo iseun irele inu tutu ipamora nihi ni awon ti a ba soro ni ati se apejuwe iru eniyan ti won je ni akoko a pe won ni ayanfe olorun bi aba fe nikan ni eni ti ayan fe o ye ki a mo wi pe awon wonyi ni ayan ti a mu kuro lati inu aye ogunlogun awon eniyan ni won rin gege bi awon eniyan eleran ara eda lasan awon ti o si wa ninu aye sugbon awon onigbagbo ni awon ti olorun fun ara re ti o yan kuro ninu aye bi abako awon omo kan jo ni ile iwe ti asin ni ise kan ti o se pataki fun awon omo wonyi awon die ninu won oluko sese ki o wa siwaju won ki o yan omokunrin yi omobirin yi omokunrin tohun ni omobirin nihi ki o yan won ki o so fun awon ti o ku we pe ohun yan awon eniyan wonyi awon omo kekeke wonyi fun ireje ti o se pataki fun ise kan ti o se pataki fun ojuse kan ti ile iwe ti o fe ki won ki o se gege be na ni nigba ti a wa pelu aye ti a wa ninu okunkun ti a wa labe isiru esu ni olorun ninu ife re olorun ninu agbara re ni o wa yan eni kokan wa lati inu idile kokan lati inu ebi kokan lati inu ogunlogo awon eniyan ti o wa ninu aye ti o yan wa lati fe wa ki a ma ba dabi ti aye awon ti a npe ni kristeni awon ti a npe ni onigbagbo ni awon ti a ti pe jade kuro ninu aye kuro ninu ese kuro ninu okunkun awon ti a ti yan pelu agbara ati ife olorun ki se be nikan o so fun a wi pe eni mimo ati olufe eni mimo ati olufe je ki n la aye o oro meji yi won papo si oju kan bi o ba mo wi pe oba kan o feran re o ri wipe ohun ti o nse koni je e ti o ma bi oba yi ninu nitori wipe oba yi o feran re pupo tabi o sese ki baba kan ki o feran re bi o ba ri pe baba yi feran re nitori ife ti o ni si o o ma se ohun gbogbo gege bi baba yi ti nfe gba ti olorun ti yan wa ti o se fe wa ti a je olufe ni waju re ati lowo re a o ri wipe ohun gbogbo ti a nse o je mimo o je pepe nitori a o fe se si eni ti o fe wa to be ge ti o fi ran omo bibi re kan soso si wa ki a ba le ni iye ni pekun nigba ti a gba gbo awon wonyi ni a wa ba soro ni ese iketadinlogun wipe ohun gbogbo ti eyin ba nse eyin ti o je ayanfe olorun eyin ti o je eni mimo eyin ti o je onigbagbo eyin ti o je kristeni eyin ti a ti wo ese yin nu eyin ti a ti koruko yin ni iwe iye lorun eyin ti o je eka lara ajara Jesu Kristi ohun gbogbo ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa eyi ni ofin olorun fun wa eyi ni ase olorun fun wa iru ojuse eni kokan be nilo igbagbo ninu Kristi ati ipese ore ofe ati ti emi re nitori wipe ko sese lati wo olorun ninu ara wa ninu agbara ti ara wa afi bi a ba ni emi olorun ati ore ofe olorun a ni lati se ohun gbogbo gege bi ase Kristi ni agbara re ati fun ogun olorun nikan soso ati nipa apeere ti o peye ti o ti fi lele fun wa eyi ni itumo wipe ki a se won ni oruko Jesu Oluwa ye ki n tun se alaye fun o ju bee si ye ki a wo ese iketadinlogun yi ohunkohun ti eyin ba nse li oro ati tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa mo fe ki oye oro yi wo Jesu kini se ti an pe ni Jesu oni e o pe oruko re ni Jesu nitori pe oni o gba awon eniyan re la kuro ninu ese won awa ti ati gba Jesu Kristu Oluwa gbo awa ti ati dari ese wa ji wa awa ti ati mu ese wa kuro nipa etutu ti o peye ti Jesu Kristu se lori igi agbelebo awa ni an so fun wipe gba ti ati dari ji wa gba ti ati yi wa pada gba ti ati wo ese wa nu gba ti ati fun wa ni iye ni pekun ni oruko Jesu Kristu oni tori be ohun gbogbo ti a ma se lati isinsin lo lati akoko idariji ati iwenu mo yi ohun gbogbo ye ki a ma se won ni oruko Jesu o tun wa so pe le oruko Jesu Oluwa bi aba so wi pe Jesu je Oluwa oro yi Oluwa o tumo si eni tin sakoso o tumo si eni ti o gun wa gege bi oba ni igbese aye wa o tumo si eni tin lana nkan sile fun wa Oluwa alakoso eni ti nto pase wa eni ti npase fun wa eni ti o ni ase lori wa ni a npe ni Oluwa nitori be o ye ki a mo wi pe gba ti a ti gba Jesu gege bi Oluwa gege bi alakoso gege bi alase lori wa ohun gbogbo ti a o se ohun gbogbo ti a o so irin gbogbo ti a o rin aso kaso ti a o wo egbe kegbe ti a o lo ibi kibi ti a o gbe ibi kibi ti a o lo ise kije ti a o se ohun gbogbo ti a o se o ye